0: òwúrọ̀ láàárọ̀ yìí èmi ọ̀rẹ́ ní wòlíì Solomon Adeoye ọdún ayé olú ayímẹ́ka Abíòye láti ilé ìjọsìn Power Line Center Worldwide CAC ní nọmba 2 Ajébọ̀ Lane Agége nílùú Èkó. Ẹ jẹ́ àgbàfúà orúkọ Jésù adúpẹ́ lọ yín olú agbọ́pẹ́ wa ọlọ́run mi mọ́ gbà yín wa gbogbo olólùfẹ́ iléeṣẹ́ bọ́ọ̀lù ẹ̀fẹ́ tó ń gbọ́ wa láàárọ̀ yìí olú àdáwọlé wọn dáwọlé ayé wọn kí ìyanu kó ṣẹlẹ̀ lórúkọ Jésù olúwa wa àmín. Ibi tá a fẹ́ kà láàárọ̀ yìí ni ìwé Dáfídì orí 63:1 Psalm 63:1 ó ní ọlọ́run ìwọ ni ọlọ́run mi ní kùtùkùtù tèmi ó máa ṣàfẹ́rí rẹ òǹgbà rẹ ń yọ ọkàn mi ẹ̀rọ ara mi sì fà sí ọ ní ilẹ̀ gbígbẹ àti ilẹ̀ tí ń pògbẹ ibi tí omi kò gbé sí. Mo fẹ́ bèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn ọlọ́run tó ń tẹ́tí sí wọn láàárọ̀ wípé òǹgbà ta ló ń gbọ́ òǹgbà ta ni ó ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ayé oríṣiríṣi òǹgbà ló ń gbọ́ wọn ẹlòmí òǹgbà ìyàwó ẹ̀ ló ń gbẹ́ ẹlòmí òǹgbà ọkọ ẹ̀ ló ń gbẹ́ ẹlòmí òǹgbà ọmọ ẹ̀ ló ń gbẹ́ ẹlòmí òǹgbà òǹgbà òbí ẹ̀ ló ń gbẹ́ òǹgbà ọ̀rẹ́ ló ń gbẹ́ ẹlòmíràn nǹkan tó jáde ní ìwé níbi tá a kà í láàárọ̀ yìí onísàmìyẹ ní òǹgbà ọlọ́run ló ń gbẹ òun ní tòun o ó ní ọlọ́run ìwọ ni ọlọ́run mi ní kùtùkùtù lèmi ó máa ṣàfẹ́rí rẹ òǹgbà rẹ ń yọ ọkàn ní o ẹni ara mi sì fà sí ọ ní ilẹ̀ gbígbẹ àti ilẹ̀ tí ń pògbẹ ní tí omi ò gbé sí ọ̀rọ̀ ọlọ́run ti ní aláàárọ̀ pé òǹgbà ọlọ́run ló gbọ́dọ̀ máa gbẹ wájú mi ní kò ń gbẹ ọkọ ẹ má gbọ́ tàbí tíyàwó tàbí tọmọ tàbí tòbí ẹ ṣùgbọ́n òǹgbà ọlọ́run ló gbọ́dọ̀ máa gbẹ wájú ní pàápàá ní kùtùkùtù òwúrọ̀ ká gbega ká képe wọn lọkàn mi fẹ́ o tá a bá dẹ̀ tí ń ṣe eléyìí ó dájú wípé ọlọ́run máa yọ sí wa gbogbo nǹkan wa ni ó máa ṣe déédé ọ̀nà máa là fún wa wọ́n gbàdúrà lórúkọ Jésù láti òwúrọ̀ yìí lọ gbogbo ẹ̀yin èèyàn tó ń gbọ́ ẹ̀yin olólùfẹ́ ní ẹ̀ṣẹ́ ń bẹ́ gbọ́ mẹ́fẹ́ tó ń gbọ́ ètò yìí òǹgbà ọlọ́run kó bẹ̀rẹ̀ sí gbọ̀kàn yín ìfẹ́ ọlọ́run kó wọnú yín àti mọ́ ṣàfẹ́rí ọlọ́run kó dìrọ̀rọ̀ fún yín lórúkọ Jésù bẹ́ẹ̀ sì ń ṣàfẹ́rí ọlọ́run ọlọ́run kó yọ sí yín ọlọ́run kó farahàn fún yín pọ́ǹgbà ọlọ́run ti ń gbé ọkàn yín ẹ máa rí ọlọ́run ọlọ́run yóò yọ sí yín ṣẹlẹ̀ ya ni yóò sì ṣẹlẹ̀ àyípadà rẹ yóò wọnú ayé yín àti sí ọlọ́run ó máa rọrùn fún yín bẹ́ẹ̀ ló máa rí ògo ni fọlọ́run yóò kí ọdún kúrò ní pa yín o iléeṣẹ́ bọ́ọ̀lù ẹ̀kọ́ yóò mọ tẹ̀síwájú lórúkọ Jésù náà wà àmì.
1: Asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. Adúpẹ́ fún Ọlọ́run ọba orúkọ tèmi ni Alhaji Imam Abdulgani Adébáyọ̀ Igiganga ọba tó tún ní kí ojúmọ̀ tèmi kọ́ mọ́ wa òpin ọ̀sẹ̀ láwà yìí Ọlọ́run kọ́mọ́sà ṣe ní òpin ọ̀sẹ̀ rere fún wa Ọlá Nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run Ọlá Láìlá Àìlọ́lá àtọ́nílé àtàlejò àtọkùnrin àtọbìnrin mẹ́jà gúrò bànújẹ́ lórí ara wa àtàwọn tó wà ní abroad ni àtàwọn tó wà lẹ́ni jẹ́ ká gúrò ara wa síbìrún ni pẹ̀lú àṣẹ àtagbára Ọlọ́run ilẹ̀ tó ní tí mọ́ báyìí a mọ̀ jáde àwọn míì ọwọ́ ilé wọn mọ̀ sinmi ẹni tí ń sinmi ńlé àgbákò ní débà yín lé o ẹni tí ń jáde tí wọ́n á jíjẹ mú lọ ọlọ́run ọba kò níjọ́ pàdé àdánwò ire ojú ọ̀nà ọlọ́run ṣàṣẹ fẹ́ ní kọ̀ọ̀kan wa ká wá gbìyànjú ká dákun ká ṣe dáadáa ká dẹ̀ gbìyànjú ká tọ́jú ẹbí ká tọ́jú ilé ká tọ́jú ará weekend làwà ipò bá ń bọ̀ wọ́n náà ra nǹkan fáwọn ọmọ rẹ wọ́n tó lè já sí pé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ mọ ń wálé wọ́n náà try gbìyànjú tó bá ń bọ̀ mọ́kàn wálé lásán wọ́n náà fábólúgbàgídá ní káwọn ọmọ orí ọkọ mọ̀mọ́ ẹgbẹ́ bàbá àwọn ń bọ̀ ọlọ́run yóò ṣe ní rọrùn ọba tó ní ìrọ̀rùn rẹ̀ yóò fi kárí ẹnì kọ̀ọ̀kan yóò bá tó léde ṣe dáadáa jù báyìí lọ ọ̀làlá ìlàlá orúkọ tèmi ni Alhaji Imam Abdulgani Adébáyọ̀ Igiganga the grand chief missioner Ayatollah Muhammad Islam Society of Nigeria arawa ṣe àgbà fún ìmọ̀mú àgbà gbogbo olùjọ́sà tẹ̀dọ̀ sùúrù lérè Lagos assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.
2: A kú ojúmọ́ o, ìwúre tòní yóò wáyé látẹnu èmi ọmọ yín olóyè Ifáká Òde Àgékù Ejò láti ìdí òrò ní Mọ̀ṣin. Odò Ifá Òkun méjì tá a mọ̀ sí Ẹ̀pà Odò ńlá bá fi bára wa sọ̀rọ̀ lónìí o. Èdùmàrè ọ̀lẹ́ jẹ́ kí iléeṣẹ́ Bando FM ó jẹ gbèsè o. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi lónìí pópó òpó tó gbèsè tó bá aráyé dù yín sí. Èdùmàrè á yọrí kúrò ńbẹ tọmọtọmọ o nítorí àrùn mi là ń ní orókùn ilé òṣè mùnúkùn ajípápọ̀ ọ̀rọ̀ mi là níjọ́ tí bàbá jẹ gbèsè ẹgbẹ̀rún ọ̀kẹ́ ọ̀tá kúra wọn jọ gẹ́gẹ́ bí wọ́n ṣe kúra wọn jọ léwọ̀n olùgbọ́ mi náà lórí wọ́n lọ́rùn mi lẹ̀ òní rí gbèsè sàn ọ̀rọ̀ mi là ń ronú títí tí wọ́n ní tó bá ṣe bí ìṣe tèmi ni ó ní mo ṣe bí kẹ́kẹ́ kan lewé náà.

wàrà wàrà lọmọdé ń tó kó èsì mímọ ilé ògbà ọ̀nà ògbà ní ìṣẹ́jẹ́ mí àárọ̀ ìgbà o ọjọ́ tá a bá dákọ́ ìlú ẹkùn níjọ́ náà là ń rúbọ rẹ ẹsẹ̀ kan ọlá ògbọ́dọ̀ pẹ́lẹ́ tí ọpọ́n ifá o ẹni tí ó bá san gbèsè ọrùn mi ọ̀nà tí wọ́n fi san gbèsè ọrùn mi àrìmọ̀rìmọ̀ kó máa wá mi bọ̀ àrìmọ̀ nítorí orí mi ti dorí ẹkùn àdó àrìmọ̀rìmọ̀ kó máa wá mi bọ̀ àrìmọ̀rìmọ̀ gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi lónìí tẹ́ ẹ jẹ́ gbèsè bí mínú méjì mẹ́ta lọ́nà kọ́nà lẹ́dùmọ̀rì lórí yín làwọn tó nílé ayé awágbà bá yín san gbèsè náà lónìí kẹ́ ẹ tó dé padà gbogbo kòtò gbèsè tí ń bẹ níwájú yín èdùmọ̀rì á ti bá yín di pa nàìjíríà ní ìdàrú o iléeṣẹ́ bọ́ńdẹ fẹ́ mọ́ ẹ̀ ní jẹ́ gbèsè tọ́mọ́tọ́mọ́ tọ́lá wá fi ń léèrè pé talẹ́ni tó ṣèwúre ètò ni ẹ sọ fún wọn pé èmi ọmọ yín olóyè ìfọ́tà ọ̀dẹ́ àgékù egbò ni o láti ìdí òru ni mo.

ọjọ́ mi ka tó wá jáde lọ ṣe iṣẹ́ òòjọ́ wa a fi yìn fún Olúwa gbogbo ẹ̀yin ara gbogbo ẹ̀yin olólùfẹ́ Bond FM 92.9 ẹ jẹ́ kí a fi yìn fún Olúwa nítorí tí Olúwa ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láíláí ẹ jẹ́ kí a fi yìn fún Olúwa ẹ fi yìn fún Olúwa nínú ibi mímọ́ rẹ̀ ẹ̀yìn nínú òfurufú ojú ọrùn agbára rẹ̀ yìn nítorí iṣẹ́ agbára rẹ̀ yìn gẹ́gẹ́ bí títóbi ńlá rẹ̀ fi ohun ìpè yìn ẹ jẹ́ kí a fi ohun èlò orin àti dùrù yìn ẹ jẹ́ kí a yin Olúwa nítorí tí Olúwa ṣeun nítorí tí àánú rẹ̀ dúró tí láíláí kí ẹ jẹ́ kí ohun gbogbo tí ó lé ẹ̀mí kí ó yin Olúwa nítorí tí Olúwa ṣeun nítorí tí àánú rẹ̀ dúró títí láíláí ẹ jẹ́ kí a fi yìn fún Olúwa nítorí tí Olúwa mú wa kásùn láyọ̀ àtújí láyọ̀ inú wa dùn nítorí Olúwa ń ṣaláàbò lórí gbogbo wa àti lórí gbogbo ẹ̀yin olùgbọ́ wa pátápátá ṣé ọ̀rọ̀ wò wá tọ́pẹ́ bí ọ̀rọ̀ wa tọ́pẹ́ ọ̀rọ̀ wa ju ọpẹ́ lọ bẹ́ẹ̀ ṣe máa jáde lọ bẹ́ẹ̀ ṣe máa jáde bọ́ àtàwa náà o ta wà ní Bond FM 92.9 àti rédíò nàìjíríà lápapọ̀ àti gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí gbogbo àṣẹ máa lọ ta ṣe máa bọ̀ ohun ọpẹ́ ta fi jí láàárọ̀ yìí kò ní kan lágbára ọlọ́run nígbà tí gbogbo àtún máa padà sílé ní ọjọ́ rọ̀ lágbára ọlọ́run ohun ọpẹ́ náà la tún máa mú padà wá sílé láti wá fi yin ọlọ́run lógo nítorí tí olúwa ṣeun nítorí tí àánú rẹ̀ dúró títí láíláí ọlọ́run ẹlẹ́dàá ọba láàánú tí gbogbo orun orí wa wọ́n gbogbo ẹ̀yà ara wa báyìí bá jẹ́ kéèké àwọn kò tó láti yìn ín lógo a dúpẹ́ fún gbogbo gbogbo ìdùnnú àti ìyanu tẹ̀ ń ṣe láyé wa a kí yín kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa a kí yín wí pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí iléeṣẹ́ Bond FM 92.9 a dúpẹ́ lọ́wọ́ yín lágbára lọ́wọ́ ọlọ́run àánú olúwa ààbò olúwa ìdùnnú àti orí rẹ̀ kò ní fi yín sílẹ̀ kò nílò pé ká máa béèrè pé ṣe é jíire àmọ́ pé ẹ jíire lágbára ọlọ́run ẹ bá máa sùn láyọ̀ ẹ máa jí láyọ̀ náà ni inú dúdùn àtàlàáfíà kò ní wọ́n yín kò dẹ̀ ní wọ́n gbogbo wa à ń kí ní àárọ̀ yìí ti ń ṣe ọjọ́ sátidé ọjọ́ kejìléníogún oṣù kẹjọ ọdún 2026 òun náà ni à ń kí yín ó pé ẹ kú ojúmọ́ ayọ̀ yìí o ẹ kú ojúmọ́ ìdùnnú yìí o ojúmọ́ ore ojúmọ́ ìmúláradá ojúmọ́ ìgbà tí gbogbo nǹkan mérémérémeré ohun ayọ̀ á jẹ́ ti yín á dẹ̀ jẹ́ ti gbogbo wa lápapọ̀ ẹ ní orúkọ bàbá wa láti òkè wá bàbá wa ní gbogbo rédíò nàìjíríà nílé lóko pátápátá dg wa dr mohammed bulama orúkọ wọn la fi kí yín pé ẹ kú ojúmọ́ o a tún mú orúkọ màmá wa náà màmá wa ọmọbabìnrin adenike adegoke a fi orúkọ wọn náà a fi kí yín púpọ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa níléeṣẹ́ Bond FM 92.9 ní bákan náà ní orúkọ ọ̀gá wa pátápátá níléeṣẹ́ Bond FM 92.9 yìí ọ̀gá wa ọ̀gbẹ́ni gbẹ̀ngà fátilé akínyín wípé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa níléeṣẹ́ Bond FM 92.9 àti ní orúkọ gbogbo àwọn lọ́gàálọ́gàá pátá níléeṣẹ́ Bond FM àti ní gbogbo rédíò nàìjíríà la fi kí yín pé ẹ ṣe tẹ èèyàn wá ní ààyò yín lágbára lọ́wọ́ ọlọ́run ìdùnnú àánú àti orí ọ̀fẹ́ ọlọ́run kò ní fi yín sílẹ̀ bẹ́ẹ̀ náà ni kò ní fi orí kankan wá sílẹ̀ kò ní fi nàìjíríà wà sílẹ̀ o ní agbára lọ́wọ́ ọlọ́run ká wá bẹ̀rẹ̀ kíkí wa láti ilé torí ìyẹn ta fi máa mú ọmọ tó dà nìyẹn a ní fìpá jí bàbá wa lórí ẹni ọba wa ní onígbòǹgbòǹ bí ọba wa olùṣègùn àjàsà akínyínsà ẹ kú ojúmọ́ sáà ojúmọ́ ayọ̀ ojúmọ́ òbùkún ojúmọ́ ore ojúmọ́ mèremère lọ́lọ́run máa máa ṣe fún yín lágbára lọ́wọ́ ọlọ́run lágbára ọlọ́run ìlú onígbòǹgbò ní bàjẹ́ o ojúmọ́ èní ojúmọ́ tí owó á tún mú owó wọlé ọlá tún mú ọlá wọlé eré á tún mú ire wọlé fún yín lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo nǹkan tẹ́ ti ní omi kò mí kò wá ní bàjẹ́ àwọn tó ṣàdúrà fún yín ọlọ́run á ṣàdúrà fún yín lágbára lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ni a tún kí ọba wa nílùú èkó bí ọba wa rẹ̀ wà ní akíọlù akínyínsà èkó ojúmọ́ sá ojúmọ́ ayọ̀ ni o ojúmọ́ òbùkún ojúmọ́ ore ojúmọ́ ìmúláradá ojúmọ́ ohun mèremère gbogbo ohun pátápátá tí ó da ojúmọ́ náà ni ojúmọ́ ìfún yín àti fún gbogbo ààfin lágbára lọ́wọ́ ọlọ́run fún gbogbo ìpínlẹ̀ èkó tó wà ní abẹ́ àkóso yín ojúmọ́ ìdùnnú ni lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo ohun tí ẹ bá ṣe ń lù ú bẹ́ẹ̀ ló máa máa dún bẹ́ẹ̀ bá ṣe ń jí ló máa máa jí lágbára lọ́wọ́ ọlọ́run àwa náà tó ṣàdúrà fún yín náà bàbá ọlọ́run àbá ṣàdúrà fún yín
gbogbo loba loba gbogbo ojoye ni ilu Eko ati ni gbogbo ibi ti e tin gbo wa akiyin na Eko ojumo ojumo ayo ojumo obukun ni fun gbogbo yin lagbara lowo Olorun gbogbo ohun rere ti o to si eni to wa waju gbogbo e lolo ma se fun yin lagbara lowo Olorun tori eni to wa waju o ni lo re gidi tori awon to wa leyin won ma ma wo gbogbo eni Olorun ma se fun yin Olorun de ma gbadura fun gbogbo yin lagbara Olorun ni ajo wa ni ile Bond FM 92.9 leni amulese ese e bi e ti mo wo pe ni ile Bond FM 92.9 gbogbo ohun to da e le ma ba pade gbogbo eto to ni ogbon imo oye adura idunnu ati gbogbo nkan da ninu o na ni e ma ba pade laaro yi bayi eto wa eto yin ti a fi ma nse adura yin o le ma waye sugbon laipe laijina a pada wa sugbon laaro yi o gbogbo en ti e ni nkan lati se gbogbo en te fe ki awon eyan wo pe won ku pale mo un rere ohun ayo ti won se te fe fadura ran won lowo aye wa fun yin leni ninu eto wa eto yin e ku pale mo leyin yen a ma mu eto wa lo be titi di ago marun ngba ti a ma lo sinu eto wa oro ododo leyin oro ododo aye ti o wa nle a se eto wa eto yin ojumo re pelu alaji adedeji oluyege nigba ti o ba ti ku iseju mewa ki ago mefa lu ngba ta ba ngbaradi fun koko onu weroyin a wa lo sibita ti ma fi ori wa na a ma fi gbadura fun ara wa idile adura o na ni eto ti a ma gbo nigba yen nigba to ba di ago mefa gerege ni gbigbona yajo ninu iwe iroyin la ma gbo iyen ni koko onu iwe iroyin iyen ta pa kini gbogbo nkan ti e gbo de die te n gbo to dabi pe won se ofofo fun yin yen ti e wa ti gbo dada tawon elomi wa lo n gbe iroyin ofege ibile ti ma gbo yi ti o je koko ninu e nigbati yo ba ti di ago meje abo e a lo si ori papa fun eto wa eto yin lori papa fun awon ti won feran ere idaraya ago mejo lagbara Olorun koko nu we royin apa keji o na ni ajo wole ti a ma gbo gbogbo awon kan to dabi pe e gbo ninu koko nu we royin apa kini yen gbogbo e le ma gbo ninu koko nu we royin apa keji ati eyi to ba tu dabi pe ko ye yin to ba tu lo bo si arin yen tu gbo ti o ba wa di ago mejo abo ati lati ni eto ti ajo ma gbo lati ni oye si ninu esin Islam bebe titi di ago mesan a ma wa lo si ireni ti wa ni eto ti a ma ma gbo lagbara Olorun a ma lo si ibi ti gbogbo wa ti ma ma gba ire akari gbogbo wa lagbara Olorun gbogbo awon ti won de ti rire ire o wa ni won ko wa ni sa kuro lodo won lagbara lowo Olorun awon atun mu lo titi di ago mewa a ma lo sinu ile iroyin wa nigba yen na lati lo gbo iroyin iyaleta a tun fi mo nkan ti o wa ni agbegbe wa ni soki be la ma mu gbogbo awon eto wa ni oloko ojo kan titi ti ago mokan la ma lu bayi a ma wa lo sinu eto wa eto mi be awon eto ti o tuku awon ogowere wa na si ma wo de le ni o fun eto awon ogowere wa ododo eye be ni a ma mu titi di ago meji labo to ba ti di ago meji labo gerege awa ma lo si ile ti wa agbejokule fun awon eka ide igbo no a fi jokule fun eka ide hausa ngba to ba wa di ago merin abo awon akegbe mi le ti wa ma gbo ni ile ise Bond FM 92.9 lagbara lowo Olorun lati gba yi ati titi de ago meji layen ti awa ati tajo ma fi wa nkan ko ni se yin ko ni somo yin ko ni se gbogbo idile yin nkan ayo ehun le ma gbo loni lagbara lowo Olorun gbogbo bi to ba wa ku die ka to si laye yin laye wa nirin ajo yin nirin ajo wa ati gbogbo Olorun a ba wa ko gbogbo a ba wa se daada lagbara lowo Olorun Olorun ni fi sile ku de ni fi wa sile ni oruko gbogbo awon ta ti jo nsise latana lati be ra latagba wa awon engineer Bayonle engineer Adesina engineer ti o ni o ati gbogbo awon to ku won patapata o won awon to wa ni bi eramuna wa engineer Dai engineer Tunji engineer Omoayo
ati engineer Ayo baba Ayo a ma gbogbo won ni oruko won la fin kiyin ati gbogbo awon to ku won patapata ti ranti lati mu oruko won gbogbo awon to wa ni loro wa ni iwaju lohun gbogbo awon ti won wa ni loro wa ni bibayi oga Taiwo ati gbogbo awon eyan to ku won ti o fi mo gbogbo awon alaja wa patapata pelu ogbeni sina olubodun ti gbogbo wa jo npo nitori koko nuwe royin te ba tin gbo ogbeni sina olubodun na wa nu gbogbo wa patapata ti ajo wa nbi bai la nkiyin pe e se gan ni be se yan bond fm 92.9 layo yin olohun ayan yin na layo olohun a feran yin be se feran wa agbara olohun ire anu idunu ati ore ofe olohun lo ma je ti yin ati gbogbo le yin be na lo se ma je sawa o tori won ni pe bi teyan ba tin wo elomi na ni ko ma wo re be ni e de je ka fi se enu temi na lemi ma se so pe temi dire akin pe e kaabo lekan sisi ojumo ayo yi ojumo odunu ojumo ore ojumo igbeleke ojumo mularada ojumo to je pe ohun mere lo ma sele seyin ati sawa na lagbara olohun.

Good FM 92.9 náà ni àwà. Ẹ jẹ́ kí a fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Ẹ jẹ́ ká bá ká kí àwọn èèyàn ká kàn má máa ṣe lásán tàbí ká kàn lọ ká jẹun ká ní ẹrẹ́ṣẹ́ owó dàbọ̀. Ẹ jẹ́ kí a bá wọn gbé sí àwọn èèyàn létí pé wọ́n ṣe oríire. Wọ́n palẹ̀ mọ́ fóhun tó dáa. Wọ́n palẹ̀ mọ́ fóhun ayọ̀. Ohun rere ni láti ṣe ìgbéyàwó. Ohun rere ni láti rántí ọjọ́ ìbí ẹni. Ohun rere ni láti gbogbo nǹkan méjì tí mo pè yẹn tẹ bá wọlé bíbélì yóò wà nbẹ. Nígbà tọ́lọ́ máa sọ ó ní ẹ lọ kẹ lọ bí sìkẹ lọ rẹ̀ sí. Tẹ bá máa bí sìkẹ máa rẹ̀ sí ṣe gbígbéyàwó wà nbẹ̀. Tí ẹ bá dẹ̀ máa ṣe ọjọ́ ìbí, wọ́n ní ohun rere ni láti máa rántí ọjọ́ tí Ọlọ́run dára. Láti máa fi ògo fún Ọlọ́run nítorí tí Olúwa ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Ta ló ní promotion lọ́dọ̀ yín? Ẹni tí Ọlọ́run gbé sókè ní agbègbè yín ni, ní àdúgbò yín ni, níbi iṣẹ́ yín ni. Ẹ láyè láti pe onítọ̀hún, láti kí onítọ̀hún. Bóyá ẹ fẹ́ pè wọlé ni, tàbí pé ó jẹ́ pé ẹ kàn fẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Tiléeṣẹ́ Bond FM 92.9 àyè wà fún gbogbo yẹn. Lónìí ti ṣe ọjọ́ 2020 ọdún 2026.

ọjọ́ yín àti gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe palẹ̀mọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run, ọjọ́ àkọ́ lágbára Ọlọ́run. Ohun rere èyí tí ẹ ń palẹ̀mọ́ fún Ọlọ́run á jẹ́ kí o wá sáyé lágbára Ọlọ́run. Ẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀ o, ẹ máa gbádùn ẹ̀ lágbára Ọlọ́run. Bóyá ìkómọlẹ̀ fẹ́ ṣe ni, bóyá ìgbéyàwó ni, bóyá ọjọ́ ọ̀bí ni, gbogbo nǹkan tó wù tí ẹ bá ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run á fàṣẹ sí fún yín lágbára Ọlọ́run. Ẹ máa gbádùn, inú yín á dẹ̀ dùn lágbára Ọlọ́run. Láti iléeṣẹ́ Bond FM 92.9 náà ni a ti ń kí yín pé ẹ kú oríire ire náà abayín kalẹ̀ o, abayín kalẹ̀ lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run ẹ ní sọ pé kí ló dé tẹ̀ ṣe ṣe, ẹ ní sọ pé àbámọ̀ rí inú yín máa dùn ní gbogbo nǹkan tẹ́ bá ṣe. Àwa náà kí yín láti iléeṣẹ́ Bond FM. Ẹ sì ní àsìkò ráńpẹ́ láti pè wọlé sí 08038399498 tàbí kẹfì àtẹ̀jíṣẹ́ yín kẹfì ránṣẹ́. Láti iléeṣẹ́ Bond FM 92.9 àwa náà kí

0: ọkọ ìyàwó àti ìyàwó ẹ kú oríire òní o ẹ kú oríire ọjọ tó ń bọ lágbára lọwọ ọlọrun ohun rere ẹ kò wá ní wọn ní ìdílé yín bẹ bá ṣe ń bẹ ọkùnrin tẹ ṣe ń bóbìnrin bẹẹ nílé yín máa dùn sí ẹ wọn wá ní pé ta bá jọ ń jẹ ta jọ ń mu ta jọ ń lá sweet tinú wa ń dùn ẹ ká tún bára wa sọ ọrọ kan àbí méjì ẹ nítorí pé ẹ ibi tí a ti mọ rẹ nìyẹn àwa nílé iṣẹ bond fm 92.9 ọrẹ wa níyìn ọrẹ níyìn ni wá. Ọkọ àti ìyàwó tó ń ṣègbéyàwó lónìí àti àwọn tí wọ́n tún fẹ́ ṣègbéyàwó ní ọjọ́ iwájú ẹ jẹ́ ká mọ̀ pé bá ṣe lọ́n ṣe a sì ń wora wa sí a sì ń wo bá ṣe rí sí dádì ọkọ màmá náwó àbí ara ice cream ara shawama ara pizza ara agbára wo tábà ti ṣègbéyàwó tán ó lè má rí bẹ́ẹ̀ mọ́ o kò ṣe pé kò sówó yẹn o ṣùgbọ́n nígbà tí a ti ṣègbéyàwó tán yẹn tí ọmọ bá ti wọnú ẹ báyìí ẹ ti di mẹ́ta owó téèyàn méjì ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ obìnrin kẹ̀dẹ̀rẹ́ kó tún tó lọ sílé ọkọ àwọn ọmọ mi lè máa fún ní owó díẹ̀ dádì lè máa fún lówó díẹ̀ tó bá ti délé ọkọ wọn ló kúkú ti wà lọ́dọ̀ ọkọ ẹ̀ wọ́n lè má fowó ránṣẹ́ sí mọ́ nítorí ìdí èyí ẹ jẹ́ kí a máa jọ manage ara wa kì í ṣe pé kó tó fẹ́ mi gbogbo nǹkan ló máa ń ṣe o nísìnyìí ó ti change kò change owó oṣù yẹn kò padà kò ga ju ti tẹ́lẹ̀ yẹn lọ owó tẹ̀yìn méjì manage yẹn gẹ́gẹ́ bí àgbàlagbà méjì ń gbà mí gan ẹ lè má jẹun ẹ kàn máa ṣeré tí yín ṣùgbọ́n nígbà tọmọ ti wọ ọmọ ò bá yín mọ bóyá oúnjẹ wà àbí kò sóúnjẹ ọmọ gbọ́dọ̀ jẹun ni o nítorí ìdí èyí ẹ jẹ́ kí a mọ̀ pé tá bá ti ṣe ìgbéyàwó àwọn nǹkan kan máa yí padà tíntínní náà ni a máa lọ báyìí ẹyin òbí náà tẹ bá dẹ fọmọ fún yàwó ẹ àbí tẹ fọmọ fọkọ ẹ má sọ pé wọn ti lọ wọn ti lọ o at least oṣù mẹfà ta ló kọ mi lélẹ bàbá ọrẹ bẹlà kí ọlọrun kò fọrùn kẹ wọn oṣù mẹfà tàbọdún kan ẹ sì máa tẹlé wọn báwo ló ṣe rí ṣe rí jẹ ṣe ẹ ti rí jẹ ṣókù àbí bo ló dín sí ọlọrun adúró ti gbogbo wa ní báyìí a máa kásẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n ká tó kásẹ̀ ńlẹ̀ àwọn onígbàgbé lé o ọba wa olùṣègùn àjàsá akínyínsà ó pé ẹ kú oríire ẹ ṣeun àná ẹ dẹ̀ tún kú oríire ẹ kú palẹ̀ mọ́ ọdún kẹfà tí ẹ ti gorí àpẹrẹ lágbára lọ́wọ́ ọlọ́run bẹ́ ṣe ń sẹlibrate ọdún kẹfà bẹ́ẹ̀ lẹ ṣe máa sẹlibrate 50 years lágbára lọ́wọ́ ọlọ́run àti jù bẹ́ẹ̀ lọ akínyín pé ẹ kú oríire sà oríire tí ẹ ti ṣe kò wá ní dìbàjẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run.
1: Ọdọọdún là ń mú orógbó. Ọdọọdún là ń ra òṣà. Ọdọọdún là ń rọmọ òbí.

0: ọdún láàrún rogbo ọdọọdún láàrá òsà ní orúkọ gani àti bello àṣírù náà ni blessing àlùkùn kí yín pé ẹ ṣe gan ni bí ẹ ṣe tẹ́tí sí wa ní òní lágbára lọ́wọ́ ọlọ́run ire àánú ìdùnnú àti ore ọ̀fẹ́ ọlọ́run kò ní fi yín sílẹ̀ o ẹ jẹ́ kí a wá lọ sí orí ètò wa ètò yín ọ̀rọ̀ òdodo láti iléeṣẹ́ bond fm 92.9.
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
2: السلام عليكم ارو دودو ارو دودو اكوشي تو تاك بيكالي بليشة راديو بوند فم 92.9 لاتي ما توين مولي سي ارو لون وبا لا لاتي فوقون واما الي انتاو ما دو لاتي مالو قرآن اتي عديسة نب محمد ارو دودو تاتي مريف program ني لأ ميجي لسي بيبو بوجو ساتيدي لاغو مان وو رو تيتي دي اغو مان وابو وو باكو نو نجو سون Agu mefa abo irone, titi di agu meji irone, insha Allah. Talushu nipo wore, baba wani, anayiluwa, obaridu wanu lai, haki olu the force, uluwe ku baba fuwad. Kono mwaba na, padi sonye sonuri, kusi dekye nigigu, ati alafia kubani jeti mwa. Ema padia wafa, tuwa mabawa soro, nipo wres islam, ekwa al-Quran, ati suna nabuwa Muhammad sallallahu alayhi wa sallam. Ati dupelo wa wanashe, peshe radio ijoba akpapo, ile ishe radio Bond FM 92.9 ati gbogbo awon alakoso ti won fi aye sile fun akotun etu na fun alaye lekunrere e pe 0802 848 3735
3: 0802 848 3735 Àdúpẹ́ fún Ọlọ́run ọba aláà tó tún ṣé ní ọ̀run fún wa láti tún pàdé wa ní orí àkọ́tun ètò wa ètò yín ọ̀rọ̀ òdodo. Eléyìí tí aláìlúwà ọba Rilwanu La Aremu Akinni the First ọba of Lagos tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ pé kó máa jẹ́ àǹfààní gbogbo mùsùlùmí láti lè máa fi ṣe ìrántí àdéjà ó dẹ̀ jẹ́ kí àwùjọ wa kó lè máa tòrò ní dáadáa kó lè máa fọ́nká ní tìlé nítòkú abẹ́lẹ̀ ọba àláà kó má ṣàlàyé sọ wọn lẹ́sàn-án rere ní ayélu àti ní ọjọ́ gbèǹde àlàkàyàmà eléyìí ni a fi ń kí wa káàbọ̀ fi orí àkọ́tún ètò wa ní déédéé àkókò yìí ní tíọ́lá oyédèkún náà ní orúkọ mi pẹ̀lú mi ní yàrá ògbóhùn sí afẹ́fẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa òun náà ni wọ́n ṣèkọ́ wa ṣèkẹ́ akú àbọ̀ abọ́là abẹ́lẹ̀ ọba àláà kó túbọ̀ máa bá wa pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ṣèk ẹ bá a sálámù sí àwọn èèyàn wa nílé.
4: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
3: Iti a ma gbe yewo leni oni oni asobo asobo suru sise ni esin a fe ki e ba wa tan mo esin ki awon ohun to diro mo asobo sise suru ni esin.
4: الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين.
3: الحمد لله.
4: أشياء صلاة فن النبي محمد صلى الله عليه وسلم الصبر سور وليوبانك ترى أصل سور من الإسلام ما رزقه عبد خيرا له ولو أوسع من الصبر. على صلى الله عليه وسلم طبعا فن نوري بكو سوري تكتو kẹyìn ní sùúrù tabasọ sùúrù afani asọbùrù ó ahabsu nọfsi ani jazaci wọn lisani ani tashki ọjà wàrìhì ani latọmìlẹ kúndùdà wà ṣe kọsàyàbà wọn àwà sùúrù ni kí ara rà gbàǹkasí kárí ẹnu kóríjànù bẹ́ẹ̀ sì ni kárí ọkàn dèmọ́lẹ̀ láti máa kọjá àlà ọlọ́run ọba subhanahu wa ta'ala sùúrù ni ẹ ṣe tabá wò báyìí olúwa fatawa fa ti sọ pé tabawo suru ari pe suru ma lo sipi ona bi meji niyen afa kan ni meta oto rile ju ni meji akoko asobru ala taatillah suru lori pe olorun ba ni kese bayi a si n se ko rorun o ki o jira go marun o fe kirun olorun ba se wasi ko rorun o suru naa ni apa kan niyen asobru ani la maasiyatillah tarku maasiyatillah olorun ba ni bi nkan se le to bayi nigeria bayi kẹnikan so ko

0: sùúrù ṣékin fi ṣá àbí kí n fi múlẹ̀ ni ló fà tẹ́ máa fi ráhùn mi tó jẹ́ pé wọ́n ti jáde láti aago márùn-ún àbọ̀ láti ibi tó jìnà wọ́n wá kírun àṣùbà ní ọ̀dọ̀ yín wọ́n ṣe sùúrù nìyẹn bó ṣe pé ó nira ìmá tẹ̀yẹ tọ́lọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ sùúrù bá wa tí èèyàn bá ní sùúrù lọ́pọ̀lọpọ̀ àṣẹ débì kan tó máa ṣúyàn bá ṣe ń gbàwẹ̀ látàárọ̀ ó wá di aago márùn-ún ọ̀lẹ́ tó kù wákàtí káàbọ̀ sí wákàtí méjì gbogbo ẹni tí fẹ́ yín ni ẹni yín lọ́rùn ó wá rí àwọn nǹkan mi dídùn ẹlẹ́rìí dòdò dídùn tó wá tutù mìrin mìrin ó wá wo báyìí ó náà wá wo rẹ̀ báyìí kò sì sẹ́yìn kankan bẹ̀ òun àti kínní náà ni àwọn awòrán wọn lójú báyìí ó gbẹ rèé ọlọ́run ọba ló ní kí n gbà wẹ̀ àmọ́ òun gbẹ ló ń gbẹ mí yìí kínní ló sì dúró lótutù báyìí ṣé kí n ṣí ẹ̀rọ amúnú olótutù kí n gbé jáde kí n mú kí n gbé mọ́bẹ̀ padà kí n rọ́mú kí n gbé mọ́bẹ̀ kí n jáde kí n sọ pé
1: wẹ́
0: ọgbẹ́ ẹ pọ́
1: lẹ́yìn àwọn ilé ó dàbí nǹkan
0: sùúrù la ṣe yẹn ọ̀là tọ́ta
1: àbíkẹ́
0: ìbáyọ̀ náà bá ní sùúrù kan nìyẹn sùúrù nìyẹn bẹ́ẹ̀ sì ni gbogbo ọ̀nà tó bá gbà wá láti ṣe kí n láti tẹ̀lé tọ́lọ́wọ́ bá ta ṣe sùúrù lórí ẹ̀ láhùn ajílọ̀nà àvíìmán ọlọ́wọ́ bá sọ pé lọ́pọ̀lọpọ̀ láti sọ pé eléyìí máa ṣiṣẹ́ máa tẹ̀lé afa kan máa mú àpẹẹrẹ kan wá pé kéèyàn máa kírun kálùwà lábàjẹ́ látara pé ó yà so kó wá sí òun lẹ̀ nígbà tó ti fẹ́ sálámọ̀ ó wá lọ ṣàlùwàlá epo nira lọ́pọ̀lọpọ̀ ọlọ́run máa ń yàn láàga fúnra yìí ọlọ́run aláàbò oríjì lọ́nà ọ̀bàjẹ́ rẹ ọlọ́run máa forí jì wá sùúrù ni pé ká fi òun lẹ̀ lásìkò yẹn ká wá lọ kírun láfa sọ pé àtọ̀lá láti tẹ̀lé tọ́lọ́run ọba
1: torí pé
0: ká lọ ṣàlùwàlá kasi ìrúlẹ̀ ń bẹ̀ yẹn ká lọ tún wà lùwàlá wa ṣe sùúrù ló mu wa débẹ̀ tẹ́yìn ọba ní sùúrù lásìkò tá a wà yìí nínú nàìjíríà ká fẹ́ ṣe háàjì lọ́dún ní táwọn báyìí ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ti ṣe mílíọ̀nù lọ́nà bíi mẹ́jọ sí mẹ́wàá tẹ́yìn ọba ṣe sùúrù ni kò rọrùn
1: akọ̀wé
0: ẹ̀dálẹ̀ ẹ̀sọ̀ mẹ́ta náà nínú ẹ̀ sítọ́ ọba ti sọ́n tán báyìí ẹ̀ ń lọ náà ni lẹ́yìn kẹjẹ wọn méjì lójúmọ́ àdúgbò àti gbogbo tó kù tẹ́ fẹ́ ṣe ti padà délé 10 million títán sùúrù ni
1: àfitọ́jọ́ àwùjọ yìí rọrùn
0: kókó rọrùn ẹ wá rọjò àkójọ ẹ wá lọ sí hajj nítorí ẹ ajọ àwìn ìmọ̀ ládàpọ̀ ńbẹ ẹlòmíràn àwọn olùkọ́ ẹ wá àwọn padà délé tẹ́nàntì àti máa ṣe tẹ́nàntì náà ẹ dàgbọ́ 10 million yẹn jẹ́ kí n pásọ̀rọ̀ okùn afọ́nbẹ́ ìwà ṣe ra lẹ 500,000 náà pọ̀ 5 million náà kàn kankan èmi náà di landlord tọ́lọ̀ bá ní màá lọ hajj lọ́dún tó ń bọ̀ bá lọ ka gbé tọkàn ti wá lẹ̀ fún tọlọ́run ọba subhanahu wa ta'ala ka fi ṣe tọlọ́run ọba sùúrù ni tí ò bá rí bẹ́ẹ̀ ni a ó nira lọ́pọ̀lọpọ̀ ó nira lọ́pọ̀lọpọ̀ irú àsìkò tá a wà yìí nínú ọdún báyìí tó bá ti di bí oṣù kẹjọ keje kẹfà tó fi ń lọ díẹ̀ láàrin oṣù mẹ́ta yẹn ilẹ̀ máa ń tutù lọ́pọ̀lọpọ̀ tó bá pẹ́ àṣọlátò káírò mí náà mi rí ẹni yẹn àfẹn táìsàn bá mú mi rí ẹni yẹn àsìkò mi máa ń dùn lọ́pọ̀lọpọ̀ kí wá dìde ó ní òtù tutù ara ni ó ti tutù irú sí ní àgbọ̀dọ̀ má kì í asọ́bùrù àrà tó ti lànà pè yẹn bí a ṣe sùúrù ni ọlọ́run bá náwó ajọ́nà àvíìmà ládàá tó wà bẹ́ẹ̀ tóbi lọ́pọ̀lọpọ̀ ẹ̀sùn tó wà bẹ́ẹ̀ ó tóbi lọ́pọ̀lọpọ̀ sùúrù ni o a sì gbọ́dọ̀ máa ṣe torí pé ọ̀nà yìí tán ilá àwa rọ̀sùn ìlà ẹ̀ tó bá lè tẹ̀lé tọ́lọ́run ọba tọ́lọ́run ọba ni ló fà tó jẹ pé táwọn bá sọ pé ẹni sùúrù ẹni sùúrù kì í ṣe pé ẹni sùúrù ti bí báyìí sùúrù tẹlẹtọlọrun ọba gan ara sùúrù ni yẹn sì gbọdọ máa ní sùúrù yẹn lọpọlọpọ ọmọ tó máa ń gbà pàápàá jùlọ láti ràn yẹn lọwọ láti lè ní sùúrù lórí ìtẹlẹtọlọrun ọba akọkọ ń bẹ àwọn kí àǹfààní kìíní alikhlas ọlọrun ọba mo fẹ ṣe fún bá ṣe pé ọlọrun ọba lè ń fẹ ṣe fún ni tọba ni asalaatu khayrun min an-nawm ẹ lè gbé pílò kó dìmọ etí àlàáfíà kò gbé tí ọ̀tún kò gbé lẹ̀ kò máa sùn lọ àwọn ọlọ́run ọba ló ní kí n jì ṣùgbọ́n àbọ̀ ló ní kí n sùn ló ní kí n gbọ́ àkàwọn àwọn pèrò létí wọn ò gbọ́ wọn lè lọ torí mọ̀ tí ẹ̀gbọ́n ṣe máa sọ fún wọn ni pé ọgbọ́n ṣe máa júwe fún wọn ni pẹ̀lú àmì ni ọlọ́run ọba ló ṣe léyìí fún torí tọ́lọ́run ọba alikhlas torí tọ́lọ́run ọba mo fẹ́ lọ ṣe ẹlẹ́kejì lẹ́yìn ni yàtọ̀ sọlá ẹlẹ́kejì orí kí ni alilmu imam ẹni tá a bá mọ̀ ọ́n jù ni lọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwọn kan kékèké mi àti ládàá tó wà ń bẹ̀ àti wàá ní sùúrù ṣe tí a bá sọ fún wọn ní ẹwà bá ìṣe dandan ni kéèyàn gbà wẹ̀ ní kinní ni táwa ti gba rọ̀bọ̀dá ọ̀sìn tán nìyẹn o sùúrù ni lẹ́yìn rọ̀bọ̀dá ọ̀ka tún gba mẹ́fà lẹ́yìn ẹ̀ tó ti táwa ti gbó ni tó ti sú ni àwa ni sọ táwa bá ti tán kẹ́ gba mẹ́fà lẹ́yìn ẹ̀ ni àfà ẹ̀ wò ṣe dandan ni ṣe dandan àmọ́

0: fèsì bá kọ̀ tí òfin gbá mọ́ ètò ti fi sílẹ̀ kò lè parun láíláí o ẹ̀mí iṣẹ́ ọmọgbòjò oníṣẹ́ lọ́nà ni kọ́lọ́ọ̀bá kọ́dẹ̀lẹ̀ fẹnire iléeṣẹ́ rédíò nàìjíríà a máa tọ́jú kan abígbà tí àwọn bá tọ́jú nǹkan ni olóògbé síkírù ayíǹde barista ta pè ní destiny la fi wọlé sórí tọwa ìtòyìn ojúmọ́ rẹ iléeṣẹ́ bond fm 92.9 ta kalẹ̀ sí ojúlé kìíní tó ní há lẹ́gbẹ̀ẹ́ òpónà adékúnlé fàjòyè onígbògbò kingdom níbi tó nípa wà yìí o ta ti wá àwọn ètò wa tegbòtegbò wọn lọ gbọdọ̀ kọjá lójúde ọba kọmọkì ọba baálé lónílé baálé ló ládùúgbò ọba lónìlú bí náà bá ṣẹlẹ̀ lágbóló wọn kágun sẹ́nìkan jẹ nìkan lọ bẹ́ẹ̀ bá dé onígbògbò kingdom báyìí modern palace síbẹ̀ ẹ mọ̀ pé pọ̀pọ̀ sísìn ayẹyẹ ọdún kẹfà orí òpèrè bàbá ńlá wọn ìyẹn ọba adéyẹmí olúwaṣẹ́gun olúwatóyìn àjàsọ lásìdè wà ọ̀sẹ̀ tó ń gbòkó káfà tàbí pé ó gbòde kan wọn ní ká ládùú ẹ òjò mọ́ndé náà rẹ̀ jẹ́ pọ́ bọ́ sí tẹ bá sì wo kàlẹ́ńdà yín ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún 2026 yóò rọrùn yóò rọrùn editor wa ọmọ ẹni ká mọ kí bàbá wípé yẹn kú palẹ̀ mọ gbogbo àwọn aláṣẹ iléeṣẹ bond fm látòkèdílẹ̀ lábẹ́ dí ẹlò ọmọbabìnrin adẹnìkẹ wúrọ̀lá adégòkè èkè akàwé kadídùn lágbàgbé gm wa alàgbà gbẹ̀ngà fátìlé ẹni ká mọ kí kábíyèsí gbogbo àwọn òṣìṣẹ́ gbogbo àwọn pèdèpèdè ẹni ká mọ kí philanthropist ọ̀bọ olúwa ṣẹ́gun àjàsà lásìdè wà ọ̀sẹ̀ tó ń gbogbo ká fọta oníkàmọ̀kí lọ́pọ̀ lọ́pọ̀ frank ọlọ́nṣọlá ẹ tó sọ wọn pẹ́pẹ́ kí ló mọ yàrá tí lùkàrẹ̀ bá sùn ó jíjáde bí àkàrọ̀ọ̀ṣẹ̀ ńlú ìbàdàn ni aago mẹ́rin àbọ̀ sí aago márùn-ún àkàrọ̀ọ̀ṣẹ̀ lóyún ìbàdàn mọ́ ń gbáradì ta ló bá mi lálejò ta ló wá kí ni òun náà níṣẹ́ wọ́n ti ju iṣẹ́ rẹ̀ ìran kankan ìkẹjọ àti kọlé bẹẹ tí lápọn dẹrẹ kì í kò gírí ní gbangba ìṣẹlẹ náà níṣẹ ni máa jẹ o bẹẹ bá múṣẹ jẹ kò lè múṣẹ jẹ gbogbo ẹyin tẹ fà nǹkan ní wa tó yẹ pé fún òdì kan tàbí èkejì tẹ láǹfààní àti gbojúmọ rẹ fún ọpọlọpọ ọsẹ díẹ sẹyìn bàbá wọ kẹnu ìmọ̀ kan láwọn tọjọ ọrẹ tọ tujọ lálẹ kan olóyè àgékù èjò bákan náà ni pásítọ julius ládọyọ pabọlá ẹ tó ti taari ìwúre àti àdúrà sí wa àdúrà ayọ ọgbà ní agbàlọlọba iṣẹ lọba mi lálejò wọn ní ọwọ tó bá dilẹ lè sùn bẹẹ lọwọ ẹ ojú tó bá sì dilẹ èrò rẹ yóò sọ ọ agbọdọgbàgbé ìyá mẹtò mẹtọ fún iléeṣẹ afáwọn ètò wọn bíbá ẹ ọlọlọwọ ogun láìkí adúpẹ lọwọ wọn supafáísọ tó mójútó àwọn ètò láti aago mẹ́rin ìdajì títí aago méjìlá ààbọ̀ bí mọ́tò bá sí irúkẹ́rù rẹ̀ máa ń gbá tì ní adúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà gan yàtò gbélò aṣèrò múra ṣíṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga bá ọ̀bà rẹ̀yìn fẹ̀yìntì bí ọ̀lẹ́ làárí bá ọ̀bà rẹ̀ ní gbẹ́kẹ̀lé àtẹrẹmọṣẹ́ ni ìyá rẹ̀ lè lówó lọ́wọ́ bàbá rẹ̀ sì lè lẹ́sìn lé kàn bó bá gbójú lé wọn ìtọ́ ni mo sọ fún ẹ òtẹ́tọ́ ni mo sọ fún ẹ ohun tí a kò bá jìyà fún wọn ní kí n tọ́jọ́ kí n lè tọ́jọ́ rárá ohun tí a bá wara ṣiṣẹ́ fún òun náà lọ jẹ́ pé ọmọ ọ̀pẹ lọ́wọ́ ẹ̀ ni àpàlàrà ìgùpá ni ìwé kan báyé bá ń fẹ́ lónìí tí ó bá lówó lọ́wọ́ ayé a máa fẹ́ ọ lọ́la jẹ́ kí ọ wà nípò àtàtà ayé a máa yí ọ sí tẹ̀rín-tẹ̀rín wọ́n lè rí ẹ̀rín músẹ́ kàgún rẹ́rìn rárá kákàkàkà jẹ́ kí ọdẹ ẹni tó ń rágó orí báyìí sì ń yí mú sí ọ ẹ̀kọ́ sì lè sẹ́ni dọ̀gá múra kí ọkọ̀ dáradára wọ́n bá rí ọ̀pọ̀ ènìyàn blessing àlùkò ICT Adéfẹ́mi òjìkùtù kásámọ́ kírun àwọn alámọ̀ràn tá a bọ́ lọ́run bàbá sọ kásámọ́ kírun làjẹ̀mú pé náà hello. Orúkọ yín bọ́lẹ̀ tí ń pè mí bọ́lẹ̀ tí ń gbọ́ mi.
1: Mrs. Cole ni o.
0: Mrs. Cole láti Mùsùn. iṣẹ́ iṣẹ́ ló bá mi láre
1: jù iṣẹ́ ìtawà náà ṣe ìgbà tá a wà nínú dúdú mo la ìgbẹ́ ńgbà tó di nǹkan fún yìí o àti fi irun dúdú ṣiṣẹ́ àwa fi funfun jẹun báyìí ni iṣẹ́ ni kókó o iṣẹ́ lògùn ṣe múra sí iṣẹ́ ọ̀rẹ́ rẹ̀ tó bá gbẹ́kẹ̀lé nìkan ó tọrẹ ẹni o bàbá mi kò ní bàjẹ́ fún yín o
0: àmì ẹ ṣe
1: o jù náà àwa náà ti ṣiṣẹ́ o
0: bẹ́ẹ̀ni
1: àwa ń jẹun lóṣù ni o oúnjẹ náà dẹ̀ ní kò rí ní gbogbo wa o ẹ̀nà ajẹ wọn mọ iléeṣẹ́ yóò ní jóná o bàbá mi kò ní bàjẹ́ fún yín o
0: ẹ ṣe gan 08169139868 náà lójú òpó tó yẹ pé ẹ fi tẹ̀mí láago gbàmẹ́wà ọ̀rọ̀ wà kò ní sá ìgbàmẹ́ sì wà yọ wà kò ní sọ̀rọ̀ ayé ń bẹ lójúmọ́ ti tòní iṣẹ́ ló bá mi lálejò 08169139688 náà lójú òpó ẹgbẹ́lẹ́mù kó rin ọ̀rọ̀ díẹ̀ ni bá a ti gba ilé ẹ̀kọ́ nba kọjá national broadcasting academy tààrà lójú òpó yẹn ló obìnrin ilé àbọ̀kùnrin
2: ọ̀fíṣà
0: bá báyìí náà
2: láti fà kọ́ dé
0: àgbọyìn
2: ọjọ́
0: ọwọ́ ni ẹ
2: mo kì í gan mo kó rí ní ìwọ̀n iṣẹ́ lẹ̀ ń ṣe o
0: ọlọ́run ṣe o mọ̀ṣálà ẹlẹ́sà
2: àwọn náà ti fi hàn sínú iṣẹ́ àwọn fi ń gbájú ẹ̀ fún ọlọ́run túbọ̀ fún mi lára sí àgágá
0: ni àmì mẹ́jọ ògbó èrè mọ ọ́fíṣà bàbá iná ogun tó lọ sẹ́ fún yín mẹjọ gbé rí mú sẹgi wákà wọdù àì mẹjọ gbé rí wọn o ogun tó lọ sẹ fún yín mẹjọ gbé rí wọn 08169139688 náà ní ojú òpó bond fm orin lọpọlọpọ ẹ mọ wá alájà sàlámì ìyẹn ní òpópónà akin pẹlú ẹ ní ọlásùnbọ street ní akin pẹlú ní bọládé màmá yìí dá lọpọlọpọ ọmọ ní ọmọ sọ fún wọn ní mọsálásí bí wọn bá lọ kírun ẹ wá lọ kí wákàtí márùn àbí tó bá fẹ́ kí wọn lọ kí tàṣùbà àní ẹ máa ń pàgbé o bond fm ní rédíò tèmi náà wá o bond fm náà ní kí ẹ máa gbọ́ o tó àdúpẹ́ lọ́wọ́ yín o tàdúrà abúlé náà jí sẹ́yìn àdúpẹ́ lọ́wọ́ yín pé bí ẹ ṣe ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ jẹun dátọ́ mi dẹ̀ ká tó di pàmò tata písẹ̀ gbogbo àwọn ọlọ́jọ́ mi pátápátá náà la kí n pé ẹ̀kọ́ pọ̀ sí ẹjọ́ mi tó jẹ́ pé gbòdì ẹ̀sọ́ kọ̀ọ̀kan lọ́la àti ní àlàáfíà róòrò lánà kí mọ́ kí ìdílé oríọlá nìbàdàn àti ní ìlú èkó bíbá ẹ ipa kó palẹ̀ mọ́ ètò ọ̀rọ̀ ti yayọ ẹjọ́ òbí ìrántí nì fún ti olóògbé oríọlá sulaiman àjẹbàdì yọ̀ wáyé ní kò pẹ́ yìí kọlọ̀ bàjẹ́ kí ojú oko ní oko fita tí ó jìnnà sí baba west kó pé bọ̀sán nílé ìyá wa ìyá àbàdàn ojú oko ní agbára wáyà blessing aluko kámọ́ tata pèsè jùlẹ̀ lókè lọ́wọ́.

0: mo ki gbogbo wa ni oruko Olorun alaye mo si ki wa kaabo si eto idile adura nibi ti gbogbo apatapata ti je idile kan ninu Kristi ti a o si ma jo gba adura agbayori ati agbasegun ni ede abinibi oruko mi ni ajirere modupe odunrun gbogbo ọkọ to ji si kutukutu owurọ yi ẹjẹ́ àjọ kí ọlọ́run wípé ó ṣeun ẹjẹ́ àjọ wọ́n wá sí ọba ayérayé ọlọ́run tí ó jẹ́ kó ṣeé ṣe fún wa láti wà ní ipò alaye ara nínú olúwa kò sí nǹkan tá a fi sàn ju àwọn tí kò tipa lọ tí a ò bá sí mọ́ kò yí ọlọ́run ní orúkọ padà kò yí ní ipò padà kò mú kí agbára rẹ̀ ó di kúkúrú ọlọ́run náà ni yóò máa jẹ́ títí láìláì ọlọ́run tó wù nínú àánú rẹ̀ tó pa èmi àti mímọ́ títí di ọjọ́ òní ọlọ́run gba ọpẹ́ wa adúpẹ́ àlàáfíà adúpẹ́ rírí jẹ adúpẹ́ rírí mu adúpẹ́ fún ojú ere yín eléyìí tí ò mọ wa ní ìgbà kan ṣoṣo ọlọ́run gba ọpẹ́ wa adúpẹ́ gbígbàdúrà ní gbogbo ìgbà bí a ti ń pè yín bẹ́ẹ̀ lẹ̀yìn ọlọ́run jẹ́ ọlọ́run tí a ń pè ní kọ̀rọ̀ tó ń dà ní gbàgbà ọ̀dọ́ yín la dá gbogbo ogun padà sí ẹgbà ọpẹ́ wa ní àkókò yìí ẹgbà ìjúbà wa pẹ̀lú ògo ni fún orúkọ yín lókè o mo ní ẹ̀bẹ̀ àdúrà pàtàkì tí ẹ fẹ́ kí àwọn ènìyàn gbà pẹ̀lú ìkíyèsí mo fẹ́ kó pariwo orúkọ jésù tó pariwo ẹ̀mí mímọ́ áńgẹ́lì tó ń pín ayọ̀ áńgẹ́lì tó ń pín ìdùnnú eléyìí tó ń pín inú dídùn tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ nínú ayé yìí ó yá máa bọ̀ lọ́dọ̀ èmi áńgẹ́lì kan wà tó ń ṣiṣẹ́ lọ́wọ́ ó ṣiṣẹ́ káàkiri káàkiri nínú ìdílé ní ìlú sí ìlú ó ṣiṣẹ́ lórílẹ̀‐èdè sí orílẹ̀‐èdè àkókò yìí ìdùnnú kún ọkàn àwọn ènìyàn àkókò yìí ayọ̀ ń bẹ nínú ayé àwọn ènìyàn bóṣìlẹ̀ òkú ni tó ní agbègbè ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bẹ́ẹ̀ ọlọ́run gún wà ọlọ́run fi ìdùnnú àti inú dídùn kárí tàbáwárí ẹnikẹ́ni tí ayọ̀ tirẹ̀ ò tí ì dé tí ìtùnú tirẹ̀ ò tí ì dé tí ìdùnnú tirẹ̀ ò tí ì dé ẹjọ́ gba àdúrà yìí o áńgẹ́lì tó ń pín ìdùnnú áńgẹ́lì tó ń pín ayọ̀ áńgẹ́lì tó ń pín oríire áńgẹ́lì àṣeyọrí tó ń ṣiṣẹ́ lọ́wọ́ nínú ayé yìí ó yá máa bọ̀ lọ́dọ̀ tèmi náà láti ọ̀dọ̀ mi ṣe ibùgbé ní àkókò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé wọ́n ti ń yọ ayọ̀ oríṣiríṣi àwọn kan ń ṣe àṣeyọrí àwọn kan ń tẹ̀síwájú ògo ń farahàn káàkiri ọlọ́run má gbàgbé mi nírú àkókò báyìí ọlọ́run ò má gbàgbé mi nírú àkókò báyìí oríta tèmi náà ti ń retí ayọ̀ tí mo ti ń retí ìbùkún tí mo ti ń retí ìtùnú tí mo sì ti ń retí inú dídùn ọlọ́run bá mi pàdé ní ìkóríta yẹn áńgẹ́lì inú dídùn máa bọ̀ lọ́dọ̀ èmi náà áńgẹ́lì tí múnú ènìyàn dùn máa bọ̀ lọ́dọ̀ èmi náà ẹ̀jẹ̀ gbàdúrà fún àwọn ènìyàn tí wọ́n ṣe àṣeyọrí lọ́wọ́lọ́wọ́ ní àkókò yìí gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ ti ṣe àṣeyọrí yẹn ẹ ó ní ẹ̀rí àṣeyọrí ẹlòmíì ti ṣe àṣeyọrí tí àwọn ènìyàn fojú rí ṣùgbọ́n tí ẹ̀rí ò yọ níbẹ̀ mo ní kí n sọ tẹ́lẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe àṣeyọrí nínú ẹ̀kọ́ nínú àkókò báyìí ẹ ó ní ẹ̀rí àṣeyọrí ẹ̀rí àṣeyọrí ó ní èsì tẹ́ fi hàn fún àwọn ènìyàn pé lótìtọ́ mo ṣe àṣeyọrí nínú ẹ̀kọ́ o lótìtọ́ ni mo ṣe àṣeyọrí nínú ẹ̀kọ́ ṣùgbọ́n ẹ̀rí rèé iṣẹ́ gidi ẹ̀rí rèé ìtẹ̀síwájú gidi ẹ̀rí leléyìí gbogbo ènìyàn ẹlẹ́rí ẹ̀rí tó fi hàn pé lótìtọ́ ni ẹ ṣe àṣeyọrí gbàdúrà fún gbogbo ọkàn tí wọ́n ń ṣe ìnáwó lọ́tún lọ́sì wípé o ò ní náwó asán bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè o ò ní ná àná dànù owó gbogbo ohun tí ó mú inú rẹ dùn ní àkókò yìí kò ní padà bà ọ́ nínú jẹ́ olúwa ló ní kí n sọ fún ọ bẹ́ẹ̀ bí àkókò yìí ti jẹ́ àkókò ìdùnnú áńgẹ́lì ìdùnnú yẹn ko fi ile temi ati ese bugbe titi laila ayo tebe ati ti e ki se fun iseju kan titi laila ni ayo wa titi laila ni ope wa ni waju re ogo ni fun olorun loki o e ka so fun olorun gbugbo awon eniyan ti o je pe o ni won ki won ya ayo akoko yi ṣugbọn ti agbara o si ni oruko Jesu olorun ko re ran lowo kọ́yọ́ àtìlẹ́yìn kọ́yọ́ àwọn ènìyàn tí ó bá yí gbé ẹrù yìí ọlọ́run kó rán sí ní gbogbo àwọn ìdílé tí ayọ̀ ti wọ̀ yìí ìkóòrò òdẹ̀ ní wọbẹ̀ mọ́ gbọ́ mo ní kí n sọ àsọtẹ́lẹ̀ ìbànújẹ́ ò ní dàpọ̀ mọ́ ayọ̀ tẹ́ ń yọ̀ ní àkókò yìí mo fẹ́ kó mọ̀ wípé ìgbà ayọ̀ tá a wà yìí ìbànújẹ́ kò fààyè gbà ní ààyè ní àyíká wa àti ní agbègbè wa gbogbo èèyàn tí ajọ máa rin ìrìn àjò àdúrà yìí ayọ̀ tó ń yọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ìbànújẹ́ ò ní darapọ̀ mọ́ ẹkún ò ní darapọ̀ mọ́ òṣè ò ní darapọ̀ mọ́ òfò kò ní bá ayọ̀ yìí òfò kò ní débà lórúkọ Jésù mo gbàdúrà ò ní jẹ̀bi nínú ayọ̀ tó ń yọ yìí àti èmi àti yín a ò ní jẹ̀bi ní àkókò yìí ogo ni fun olorun loke o won ti o badun kristi ninu adura yi ti o si won pe ko ma gbo ni ojojumo o le te ateranse lati ori whatsapp re si nomba ti mo fe pe wipe e fi mi si idile adura nomba naa ni 080 21 22 20 22 lẹ́ẹ̀kan sí 080 21 22 20 22 àtẹ̀ránṣẹ́ nìkan ni ẹni tí nítòótọ́ ajíhìnrere mo dúpẹ́ aya ọdún lámì ire ni.
1: Ojúmọ́ ayọ̀ tó ń mọ́ mi lónìí ọjọ́ bá dúró àbí ire wa. Ìrówó ọmọ aláfíà mo tẹ̀lé.
2: Ìjọba ìpínlẹ̀ Èkó ń gbé láti dènà àwọn ìwà tí ó ń ba àyíká wa jẹ́ gẹ́gẹ́ bí a ti ṣàlàyé nínú ètò Teams Plus ti gómìnà wa Ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú. Àjọ tó ń bójútó ìmọ́tótó àyíká ní ìpínlẹ̀ Èkó tá a mọ̀ sí KAI ń pe àwọn bàbá lọ́jà àti ìyá lọ́jà gbogbo ẹgbẹ́ tó ń bójútó ìdàgbàsókè agbègbè àti ìgbèríko CDA àti CDC ẹgbẹ́ àwọn awakọ̀ ní ìpínlẹ̀ Èkó NURTW àtàwọn àgbà ọ̀jẹ̀ nínú ká bójútó àyíká ní ìpínlẹ̀ Èkó síbi ìpàdé àwọn olùkópa agbègbè ìlà oòrùn àti àgbáríjọ ẹ̀ka gbogbo tí yóò wáyé ní Safety Arena Multipurpose Hall ní ọjọ́bọ̀ ọjọ́ 25 oṣù kẹjọ ọdún 2026 ní aago 12 ọ̀sán. Àkòrí ìpàdé náà ni fífòfin de ìmọ́tótó àyíká pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn olùkópa. Ẹ jẹ́ kí a jíròrò lórí ọ̀rọ̀ ìmọ́tótó àyíká wa. Ó ṣeéṣe ká ní àyíká tó mọ́.

0: yo gba ka mo niyan ma se pon o won lana ki ti mojo ko ma yo lato ni lo ile kanu yo se fugo lolufe kokoro ile se bo de ni gbogbo bi ta wa yo ateyin o atawa o atawa omo wa o pe osu yi koni je ope aye fun wa olorun ba yo asegun ri o yo se gba ri fun wa loni ma je kogun ko bori wa wahina judana la o mo ni gali fun ile nana gari ti wole so e to kokoro e fun ta ro to ni oni bi o ba si gileyin ogba iwo na je ko mo wo bi ori oye ri si o lo to fun ta ro to ni frank olorun sola bala fi ba sonu ma fata fa abufata ga fa yo ba ni wa o mo ki fa yo ba ni wa se yakubo yo ba ni wa mutila o to ba keta yo ba ni wa o le ma ke utan kokun test wa tun ta ro ka so kongo silu la ro yi
1: o ma so pe ma ye ri mi
0: mm yo
2: yo ko yo mo ye ri e o ko bo lenu oluyege omo ye ri e o ah emi ko
1: mo fe pon oko lori mi
2: won ni biribiri la ye yo biri lo konda asere daye ji mere se bi fun lo aye lo saso ji mere di pupa aye oni pa kada ras side down aye se lai lasiko aye se pe ko wewe eje aye se olopa olopa mo kolo o fi n pajuba aye se adaju biribiri la ye yo biri lo konda asere daye mere se bi fun lo aye lo saso ji mere di pupa aye ras side down aye se lai lasiko aye se pe ko wewe eje aye se olopa olopa mo kolo o fi n pajuba aye se adaju adajo nde mo aye se loya loya nlokun eran o ma raye oni pa kada ras side ara ye sami
0: ni
2: aje wa ite woni o maro
0: mo ko wa ta ma ye jo rin ka ko ni ni ejemi o sami fu e la la wa la ku ata ni ta do ti
1: okay o si laye ma na la jo wa laye aye o ni pa kada wa ra saida agba ro agba
0: mi ami
1: ami
0: ka mu ka mu
2: ojo wa maro ni bo se mi ku alakari we na ni ma kan bi eto dibo ba bere lati eto gba leye eto dibo orisiri kan na la ma gbo won ni jeje mo pe ni eto ara meta satide koja lo won ni won ma na egbele mu ko lori pe won fe gun odu ati pe awole to kere to won ti won na lori eto dibo to wa yin kilo osun won lo bi billion lo na ogoru 100 billion naira
0: are na wa nigeria sod ba met nubu won ni baba gbo mo ile ti oba ko ni beru yan ipe lo mu won o koda naira gba meta ototo won fun ata won bi awon icp se ko firi de ru le se kan ti a mo si fake agency o
2: ba ti se lawe ni pe yan na bi igba keje are tele ri ti won tun dije do pare o si a mo lo bi e ma nse refa ti won tun dije do pare lori le wa nigeria te ka daro osi lori won tun wa wori ale fa yan lodun 2020 pa fe de be won wa so kini kan o won ta ba fi le lanfa ni ati dori ale fa se ri owo iranwo epo ti won yo ku won lawon da pada to ra ri pe owo iranwo epo ti won yo kuro lawon se lori nigeria ti gun kan fi won sugbon ni bayi ọpọlọpọ alẹ lọrọ ni sọrọ sí nkan baba náà sọ o
0: gómìnà ìpínlẹ ogun ọmọbadà pa abiodun kò sí báyìí dàsọ àwọn òṣèlú kò rẹra wa ni o ogunlọgbọ àwọn ẹgbẹ alátakò ẹgbẹ òṣèlú pdp ẹgbẹ òṣèlú adc lápapọ̀ darapọ̀ mọ́ ẹgbẹ òṣèlú abc wọ́n sì ṣe ẹni gbẹrẹ pàkọ́ lórí ìtọ́wọ̀ ti lọ́run ti ogun fún ọdún
2: 2027. Gbogbo wọn sì wọn ní gbogbo ará ìpínlẹ̀ ọ̀ṣun pátápátá ẹ̀jẹ̀ àfọwọ́sọpọ̀ kájẹ́ kí àlàáfíà ìjọba òkun gbó sì máa lọ mẹ́lọmẹ́lọ.
0: báyìí ní gíríkọ mọ́mẹ́sọ rẹ̀ ó ṣeéṣe ṣeéṣe ṣeéṣe ìdíwọ́ ọdún 2027 asọ́dọ̀ àmẹ́ tinubu wọn ń rọ orí kápọ́lá o tí a bá dorí olú orílẹ̀-èdè wa nàìjíríà tẹ́pọ̀ ní àbújá wọn gbé wá sí ìlú emit ayọ̀dẹ́lẹ́ ló sì payọ́ ọ̀rọ̀ yìí.
2: ẹgbẹ́ òṣèlú NC ìyẹn Nigeria Democratic Congress wọ́n máa ké sí gbogbo ọmọ Nigeria. Wọ́n ti wọ́n jẹ́ alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú ọ̀hún pé gbogbo tí wọ́n pè ní ìwà jàgídíjàgan àti ìdàlúrú àti àwọn ìmáàsọ òdì ọ̀rọ̀ àwọn agbìyànjú àti máa sọ̀rọ̀ kò bá gbèsè rẹ̀ ni ẹ jìnnà sí o torí pé
1: ọ̀fẹ́ jà jàgídíjàgan.
0: tètè máa fúnlẹ̀ gómìnà dàlà wà okùn ẹgbẹ̀lẹ́mù kọ́kọ́ aṣara fún àwọn òṣìṣẹ́ pápájọ fún àga ìtọ̀dájọ́ ilẹ̀ wa nàìjíríà ajẹ́mọ́nú wa ẹgbẹ̀ta mílíọ̀nù náírà ọ̀sán lánàá òde
2: yìí. ẹ jẹ́mọ̀ yìí pé àjọ tó ń sọ nípa àwọn ògowó ẹrẹ àgbáyé tá a mọ̀ sí unicef wọ́n máa ṣe ìkówójọ owó kan owó náà lọ bíi mílíọ̀nù kan àbò lédè àdọ́là wọn rèké $1.8 million wọ́n ní ẹ pọ́ kó ìjọ ni pé àwọn ọmọ kéékèèké tí wọ́n lọ bí ẹgbẹ̀rún 25,074
1: àrùn onígbà méjì kọ́lẹ́rà ń dà wọ́n láàmú
2: níbo.
0: ilé tó ń sinmi asán wọlé jáde lẹ́wà nàìjíríà àwọn tó wọlé lọ́rọ̀ sí ìpínlẹ̀ ọ̀sun 65 ọkùnrin ọmọ látòrí èdè cameroon àti congo.
2: wọ́n nínú ọmọ ọ̀nàmọ́ná ní ìpínlẹ̀ èdò pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ pa pé gbogbo ti fẹ̀yìntì wọ́n máa ti bẹ̀rẹ̀ sí ké sí ìjọba o wọ́n ló kéré tán owó nílò báyìí gẹ́ bí owó gbàmábinú àti owó

0: ọdọ àwọn àgbàgbà ẹgbẹ́ òṣèlú tẹ pé owó náà owó tó tọ́ ní tire sorry owó owó ojojukoju báyìí làwọn orí tẹ pé owó lele àwọn pé owó ń bẹ níbi tí owó wà wọn wá bẹ̀rẹ̀ sí ṣàlàyé wí pé tábà ní káṣí àgbẹ̀ kalẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn olùdìbò ní ìpínlẹ̀ ọ̀ṣun àti àwọn ibùdó ìdìbò ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ṣe ná owó náà tábà sì rẹ̀ rabi wọ́n ṣe sí rẹ̀ láàárọ̀ èyí ó rí pé ó lé ní ọgọ́rùn-ún kan tó tọ́ ṣùgbọ́n kí ló fi tọrọ mọ́ ètò ìbùsọ òfin rèé wọn ní kò mọ bẹ́ẹ̀ náà mọ̀jòyè wọ́n padà òfin lójú òfin máa pa ọlọ́gbọ́ ẹni bá bẹni àti pé aṣòfin nítorí èèyàn ni nítorí ẹranko bàbá sì wá aṣòfin tábà gbé òfin kalẹ̀ ẹ̀tọ́ ọ̀rọ̀ báyìí náà ká tẹ̀lé òfin òfin ètò òṣèlú ó ń sọ dímọ̀ pàápàá jùlọ ń tọrọ mọ́ ti ètò ìdìbò èyí tí tó jẹ́ orí kejì lé ní àádọ́rin ẹsẹ̀ kejì ìyẹn section 2 verse 2 rẹ̀ ó ní gbogbo òkìlẹ̀ pátá lórílẹ̀ wa nàìjíríà tí wọ́n bá fẹ́ dipò gómìnà wọn máa dipò gómìnà wọn ò gbọdọ̀ ná kọjá bílíọ̀nù mẹ́ta náírà bó ṣe wà nù ẹ polongo ni o ẹ fáwọn èèyàn lóní o ẹ fi gbogbo yóò tẹ báyìí kódà mo wùyí gan tẹ fẹ́ ra ìbò kò gbọdọ̀ kọjá mẹ́ta náírà báwo láti àṣẹlẹ̀ ìsẹ́ ẹ̀dọ́ gbọ́ ìwé ìròyìn saturday punch láàárọ̀
1: ẹ bá ṣe bọ̀ tí mo tọyín kájọ máa sọ kó rẹ̀ lójú wẹ́kìnì saturday fanga láàárọ̀ adidas uk náà tún gbóròyìn wọn ni afẹ́fẹ́ ti fẹ́ àti rí nǹkan tá díẹ̀ fi ṣe ìgbọ̀nsẹ̀ mọ́ ṣe lóògùn mọ́mọ́ bẹ́ẹ̀ dàbá ń yọ̀lẹ̀ dàwọn abẹ́nu máa yọnu ṣe o ọ̀rọ̀ kẹlẹ́gbọ́ dúró gbẹ́ ní ìgbẹ́kì fún ní ẹjọ́ pé àwọn àjọ ict láì wá nàìjíríà ilé iṣẹ́ kan ni o tó ń gbógun ti ìwà àjẹbánu àti àwọn ẹ̀sùn pẹ́ẹ́pẹ́ẹ̀pẹ́ wọn ní lánàá òde wọn ní kófìrí ilé iṣẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan tó pé ayédèrú ni o wọn ní ilé iṣẹ́ àkọ́kọ́ personal brand development ẹlẹ́ẹ̀kejì náà pè ní made in nigeria special project office tó jẹ́ pé àtìlẹ́yìn látọ̀dọ̀ ọmọọba george buzi ngwabuesi ni o wọn ní àti gbọ́rọ̀ yìí wọn ní àwọn akọ̀wé ìjọba mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni kí wọ́n lọ rọ́kùn kọ́dà àwọn tó pàṣẹ kí wọ́n lọ mú onítàn gẹ́gẹ́ bí alága fún SPC nílẹ̀ wa nàìjíríà dr musa amu aliu ló pe àkíyèsí san oyè tí ò ṣe fi ìbínú gbà ọ́ kàwé gbà táyì bá gbà yín tẹ́ bá lọ sínú ilé láti weekend láàárọ̀ yìí balance ṣe ń jìròyìn bẹ́ẹ̀ níwèé sàǹgà ẹ̀gbọ́ ìkìlọ̀.
0: kókó inú wẹ́rẹ́ yín tẹ̀síwájú bó ti máa pa àsórí nìjọ kò mú kọ́ tẹ́mi lọ́rùn ṣùgbọ́n ibi tí mo wà láàárọ̀ ìpínlẹ̀ ọ̀ṣun náà mo sì wá lérò ní pé kọjá lọ ẹni tó díje du ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú progressive congress ní ètò ìdìbò parí ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́jọ́ àbámẹ́ta tó kọjá lọ ìyẹn bọ́lá òyebanjí èsì gbogbo ẹni tọ́jú olùgbé ìpínlẹ̀ ọ̀ṣun pátápátá pé ẹ jẹ́ kí àlàáfíà jọba ní ìpínlẹ̀ ọ̀ṣun tí ìdàgbàsókè ilé wà tí ọba ti sí àlàáfíà tá a bá fẹ́ ìdàgbàsókè tá a sì ń fẹ́ kóhun kó máa lómẹ̀lómẹ̀lọ agbọ́dọ̀ fààyè gba àlàáfíà ká sinmi àwọn ọ̀rọ̀ kọ̀bákùgbé mi à ń kọlu ra ẹni wọn ni ọ̀rọ̀ ẹ̀bẹ̀ sí gómìnà adémọlá adeleke ẹ bá gbogbo àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn sọ̀rọ̀ wọn yẹ kọlu àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú apc wọ̀ mọ́ a ti lọ sí oko òdìbò a ti dìbò ìbò dẹ̀ ti wáyé bẹ́ẹ̀ni méjì bá ń ta ìlú ọjọ́ ọbaṣọ́mọ ẹnìkan ni ó jámọ́ lọ́wọ́ ẹni tó bá jámọ́ lọ́wọ́ yóò máa jẹ́ yóò máa yọ̀ kódà ebi tíjọ́ tíjọ́ náà ni ó máa kọrin ṣùgbọ́n ẹni tí ọba jámọ́ lọ́wọ́ kò sí ni gómìnà àfapá jánu pé ọ̀yẹ́ kórí bẹ́ẹ̀ tó bá ọba jẹ́ pé bóyá ó ń dun àwọn nǹkan pé àwọlé ìyá ká máa kọ dẹ̀ ti wáyé bẹ́ẹ̀ni méjì bá ń ta ìlú pápá tẹ́lẹ̀ jẹ́ ọbaṣọ́mọ ẹnìkan ni ó jámọ́ lọ́wọ́ ẹni tó bá jámọ́ lọ́wọ́ yóò máa jẹ́ yóò máa yọ̀ kódà ebi bá tíjọ́ tíjọ́ náà ni ó máa kọrin ṣùgbọ́n ẹni tí ọba jámọ́ lọ́wọ́ kò sí ni gómìnà àfapá jánu pé ọ̀yẹ́ kórí bẹ́ẹ̀ tó bá ọba jẹ́ pé bóyá ó ń dun àwọn nǹkan pé àwọlé ìyá sọ̀rọ̀ kọ́ yá ká máa kọlu ra wa torí ìdè ẹ bá àwọn tí wọ́n jẹ́ àwọn alátìlẹyìn ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn ní wọ́ kọ́ yẹ kọlu àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú apc mọ́ gẹ́gẹ́ bí alàgbọ̀ yẹn bá ń jí ṣe ń sọ wọ́n ní jẹjẹ́ mọ̀ pé ní ìlú àwọn tí ń ṣe ìkirè níjọba àbílẹ̀ ire wọlé ní ìpínlẹ̀ ọ̀ṣun èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kọlù lọ́jọ́ àti friday kí lóde lórí pé abẹ́jẹ́ gómìnà àjẹ́ gómìnà ẹ̀tọ́ kí lọ ìwọ làbùrọ̀ tó bá kọlu ni torí ìdè ẹ bá àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn sọ̀rọ̀ kọ́ yẹ kọlu ọmọ ẹgbẹ́ òṣèlú apc mọ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun kò yẹ báyìí sọ̀rọ̀ ìdí mọ̀ ni fún àwọn tí wọ́n jẹ́ oníròyìn ní ìpínlẹ̀ náà lẹ́yìn tí wọ́n ṣe ìpàdé pẹ̀lú ààrẹ bọ́lá ahmed tinubu nílé ìjọba nílùú àbújá wọn ni ìpàdé tó wáyé lọ́jọ́ ẹtì wọn ni wákàtí mẹ́rìnlélógún lẹ́yìn ìgbà tí wọ́n fi ìwé òwe ọyẹ́ kankan lé gómìnà adémọlá adékìlọ́ lọ́wọ́ pé kọ́ máa tẹ̀síwájú láti máa ṣe ìjọba lọ ní ọjọ́ ọjọ́rú wẹ́ẹ̀sì ni wọ́n fa ìwé náà lé wọn lọ́wọ́ nílé ìjọba nílùú àbújá wọn ni alàgbà oyè banji wa lọ ṣe ìpàdé pẹ̀lú ààrẹ bọ́lá ahmed tinubu lẹ́yìn tó ṣe ìpàdé pẹ̀lú ààrẹ bọ́lá ahmed tinubu sọ nímọ̀ pé ẹ má jà fi ẹ̀kọ́ tó ń fara wa o wàhálà ọ̀dà rògbòdìyàn ọ̀dà ń lò ibi tí wọ́n bá ti fa rògbòdìyàn lẹ́sẹ̀ wọ́n ní ibẹ̀ kì í sábà fara lọ torí ìdí èyí ẹ bá àwọn èèyàn yín sọ̀rọ̀ kan yé kọlu ọmọ ẹgbẹ́ òṣèlú apc mọ́ o ẹ̀nà ọgọ́ ìwé ìròyìn sáà dé punch láàárọ̀ yìí ẹ bá mi.
1: lójú wẹ́kìnì sáré vanga láàárọ̀ tòní lásì wíkẹ̀ náà tún gbóròyìn pé bí ẹgbẹ́ bá dorí máa yá àtọkùn ni o bọ̀ ẹni bá ti dáadáa ni káwé ànífisàyà wọn kan sára sílé sí àgọ́lọ́pàá lẹ́yìn nàìjíríà pé iṣẹ́ takuntakun jẹ́ pé ẹ̀ṣẹ̀ o ẹni tó jẹ́ olùdarí fún ìtọ́rọ̀ wọn ti ṣé òde ní ìpínlẹ̀ èkó ẹ̀jìnà olúfẹ́mi dáre ló pe àkíyèsí oníbẹ̀rẹ̀ bàgbà àgbà àwọn ọba ẹjẹ́ lùgángan wọ̀lú kan la gbọ́pọ́n yíya lọ sí títì èkó sí calabar coastal road tó ṣe pé wọ́n lọ jẹun sápò pẹ̀lú tí wọ́n pè ní manhole tó lọ bí ẹgbẹ̀sán 1800 ó ní iléeṣẹ́ àgọ́lọ́pàá lẹ́yìn ìjọba sì pa kìtìmára wọn gbé ìgbésẹ̀ lórí ó ní ẹnìkan kọ́ wọn máa ọ̀bà ìjà kan lára nípa àṣẹlẹ̀ náà ó ní ìtótó rọ̀ mọ́ ti òde ìlú fún àwọn ìwé kan tó pọ̀ ti ṣiṣẹ́ àkànṣe ní orílẹ̀-èdè wa nàìjíríà láti máa pè àwọn ẹ̀sìn ìtọ́ka sí 85 làgbọ́ pé wọ́n tún fi tipátipá wọ́n tún kó yẹn náà lọ ó ní iléeṣẹ́ àgọ́lọ́pàá lẹ́yìn oni wọn kàwọ pẹyìn ní ìkọọtù láìpẹ láìjìnà bó ṣe ń kan sáwáṣe alákòóso ọrọ ọlọpàá ní ìpínlẹ yìí fún iṣẹ takuntakun ṣe ọgbẹni fatality

0: crisis of travel. Hi-Fi Productions presents Banished Scroll, an epic mystery movie that blends culture, superstition, supernatural, desperation, suspense, and hope. Banished Scroll. Francis Duru, Adams Garba, Patience Ujah, and other interesting actors. Produced by Hyacinth Oswagu, directed by, nominated for the International Indie Film and Screenplay Festivals and Life Art Film Festival, Lagos. Available in cinemas nationwide from August 28, 2026. Banished Scroll, the awakening of this by simple command. A must watch.
1: Ẹ̀yin ti wa ní ẹ̀kọ́ SCDA ẹ máa kú oríire àǹfààní ìrónilágbára tó gàgàrà Mega Empowerment 2026 òun lálága Ààrẹ Taoreed Adébáyò Taiwo tó gbédé o láti gbégi dínà ìríkàmù kan fi fún àwọn èèyàn láǹfààní tó ń yí ìgbé ẹni padà sí rere ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè èjìgbò fẹ́rọ ènìyàn tó lé ní 500 lágbára pẹ̀lú pínpín àwọn ohun èlò tí ó máa ṣe ìrànwọ́ fún okòwò bíi deep freezer ẹ̀rọ ọlọ́ta ẹ̀rọ tá a fi ń pọ́ táyà clipper àwọn bábà generator air dryer ovens ẹ̀rọ tá a fi ń yan gúgúrú ẹ̀rọ ọ̀rọ̀ POS camera Cobbler machine, shawarma and grilling machine. Kò tán síbẹ̀, àwọn ọ̀dọ́ mẹ́wàá tí ọjọ́ orí wọn wà láàrin ọdún 18 pọ̀. Ẹnì kọ̀ọ̀kan wọn máa gba owó ìbẹ̀rẹ̀ òwò 500,000 naira starting. Ìwọ náà tètè lọ fi ìwé ìdókòwò business or creative proposal rẹ sílẹ̀. Lọ́fíìsì alága ní Èjìgbò LCDA Secretariat. Láti sí ìlọ títí di 31st oṣù kẹjọ nígbà tí Mega Empowerment ti gangan máa wáyé Thursday 17th September 2026 ní Èjìgbò LCDA Council Secretariat. Èjìgbò ìjẹ̀rẹ̀ Olúwa ti dé. Ààrẹ Adébáyò Taiwo, the executive chairman, Èjìgbò LCDA, ló sọ bẹ́ẹ̀.
2: Àgbáríjọpọ̀ ẹgbẹ́ ọkùnrin Mùsùlùmí tí wọ́n jẹ́ olùṣòwò àti akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n ń pè wá bí ìjíròrò àpapọ̀ orílẹ̀-èdè ẹlẹ́kẹjẹrú ẹ̀ àkòrí ìjíròrò ipò òṣèlú Nàìjíríà àti ìyapa láàrin ẹ̀yà àti ẹ̀sìn akọ́nisọ̀rọ̀ ṣíṣàyẹ̀wò ìjọba tiwantiwa orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ onírú àtọ̀ alága àjòkú ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ Kánò nígbà kan Márùsẹ̀ Kàráò Sẹ́nẹ́tọ̀ Adams Oshọ́mọlẹ̀ lolùbánisọ̀rọ̀ pàtàkì àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni Sẹ́nẹ́tọ̀ Shuaib Salis àti igbákejì ìpínlẹ̀ Èkó Dr. Báfẹ́mi Kádírì Hamzat olùbánisọ̀rọ̀ àgbà Tolú Asu Adeleji Nadu olùdarí àgbà tẹ́lẹ̀ rí fún àjọ ààrẹ ẹgbẹ́ wa Imam Nadim Jima lolùgbàlejò àgbà ọ̀sìnmi ọjọ́ 23 oṣù kẹjọ ọdún 2026 lẹ́tọ̀ yóò máa wáyé láago mẹ́wàá àárọ̀ ètò ìṣàyẹ̀wò olérò fẹ́ láago mẹ́jọ àárọ̀ ní JF Adé Àdàyí Main Auditorium Unilag Lagos fún àlàyé síwájú ẹ pé 08033 1467 tàbí 08084259 The Companion ọ̀kan ìjọ wa Ọlọ́run àlá àlá lọ́sìn fún.

0: wípé náà àwọn tó ṣe lọ́pọ̀lọpọ̀ pípé sí ayé àwọn èèyàn tó pọ̀ wà ní agbègbè ṣòdì sọ́lọ̀ wípé ń lọ sẹ́rẹ́rẹ́ bákan náà gbọ́dọ̀ gbàgbé àwọn ẹni bí èèyàn àwọn tó jẹ́ pé ọ̀nà ọ̀pẹ́ni tó jí adéwọlé abilékọ mọ̀dẹ́tù ọlájídé ànikẹ́ láì gbàgbé olúwa tó yìí kókó lórí sẹ́gbọ́n lẹ́fẹ̀ ó ń tẹ̀síwájú.
1: Kókó nú àwọn ẹ̀ tí a bá sọ̀rọ̀ tẹ́lẹ̀kọ́ bá sọ̀rọ̀ àwọn èèyàn wọ́n fèsì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ni wọ́n fèsì ọ̀rọ̀ tí àdúgbò abáka ọ̀hún nípa pé táwọn bá láǹfààní náà dúró ní àlééfà lọ́dún 2027 pé àwọn ó rí subsidy tó ti lọ àwọn dá padà jẹ́jẹ́ mọ̀ pé alọ́gbà sunday dárí wọn láàárọ̀ yìí wọ́n ní ṣe rí tábánikà máa sọ̀rọ̀ nípa pé à ń dáṣọ gbàtẹ́ pé ọkọ̀ tó ti lọ àtúnṣe wọ́n sí ni a ní padà sẹ́yìn iwájú òun náà ní ká máa lọ ewu làbẹ̀rẹ̀ tí wọ́n á padà sẹ́yìn wọ́n ní tábáwo tábálafẹ́ sọ́tù àwọn iléeṣẹ́ tó jẹ́ ti abẹ́lé fẹ́ kó wọ́n fọkọ lábẹ́lé bí gbàtà fẹ́ kó bá wọn bí àwọn fi iléeṣẹ́ dangote wọ́n fi ṣe àpẹẹrẹ pé àwọn náà ti dàbí ẹni pé wọ́n gbé ẹrù tó pọ̀ ká pé àwọn fọ epo wọn láti gbà ń ẹ sì rí pé epo wọn wá pé káwọn lọ tò sílé epo ká pé owó rẹ̀ kẹ̀ lọ sókè ni ìwọ́n pé wọ́n yá máa tò sí epo wọn ni àtò fi epo wọn torí ìdí wọn ní bàbá sọ pé tòwá ń fẹ́ máa padà sí àsìkò pé a tún fi owó ṣòwò ràn epo bí gbàtọ́ pé a tún padà sẹ́yìn ní bí alàgbà sunday dárí ni wọ́n ṣe sọ tiwọn láàrẹ̀ ṣùgbọ́n alẹ́ ibè àwọn náà sọ̀rọ̀ àgbà ibè táwọn jẹ́ onímọ̀ nípa ètò àti pé wà ní ọkùnrin tó bá fẹ́ ṣe ó lè ṣe ohun tó bá wùyàn tó bá wọ̀ pé tó ń kọ́ ló máa lọ́la yóò ṣe àtìlẹ́yìn fáwọn èèyàn àbí ló jẹ́ pé yóò tu òun gan lára wọn lè ṣe o torí dé bí àtìkú abáka tó bá sọ pé nǹkan tóun máa ṣe tóun bá dúró àlééfà lọ́dún 2010 ni pé òun fẹ́ dá subsidy padà bó ṣe wà ní 2023 pé kò léèwọ̀ ó ṣe é ó ní ìpinnu ti ẹnu ìpinnu kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ kálukú ló ní àwọn sheriff bin tella tí wọ́n jẹ́ onímọ̀ nípa ètò ọrọ̀ ajé wọ́n ń sọ láàárọ̀ wọn orílẹ̀ nàìjíríà ti kọjá àpò pé tó wàá tún dá subsidy padà n tó sọ pé subsidy ti lọ pé àsìkò tí n tó ń pè subsidy ni pé epo tí wọ́n ń gbé wọlé òkèrè wípé wọ́n ń fi owó ṣe owó ràn bó ṣe dé sílé òkèrè ṣùgbọ́n ní báyìí tó yẹ kí ilé iṣẹ́ tó ń fọ epo nílẹ̀ wa kò yẹ ká ló tún máa sọ̀rọ̀ pé bóyá a ní fẹ́ dá subsidy wọn ẹnìkan náà tó náà tún jẹ́ olóyè àgbàdo ẹgbẹ́ òṣèlú progress congress ìyẹn alhaji yusuf afindiki wọ́n gbà kan jẹ́ wọ́n gbà àwọn náà wọ́n jẹ́ ẹnìkan tó di ipò kàkà mú ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ kánò wọn igbákejì àti àtìkú abáka wọn ni ó rọrùn láti sọ ṣùgbọ́n nígbà tí wọ́n máa yọ subsidy hun gbogbo àná ló jẹ́ pé ó palára ṣùgbọ́n tá a bá wò ó sì a tún wá ń dá subsidy padà kọ́ ni ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ tẹ wá pé tó wá ilé gbà tó fi jẹ́ pé nǹkan ó tún rọrùn òun ni kẹ́kọ̀ọ́ subsidy ẹ má gùn sórí subsidy ara pé èyí ò lè fẹ́ fi gbé ọmọ nàìjíríà mọ́ra àfin díkì mọ́ye sọ́dún mọ́ra ẹ má gbé wa mọ́ra ni àfin sọ ẹ lọ́gbọ́ ìwé ìròyìn the nation láàrin ẹ bá ròyìn yìí ń bẹ̀. Èyí ò lè fẹ́ fi gbé ọmọ Nàìjíríà mọ́ra bí alága àfin díkì mọ́ye sọ́dún mọ́ra ẹ má gbé wa mọ́ra ni àfin díkì sọ ẹ lọ́gbọ́ ìwé ìròyìn the nation láàrin ẹ bá ròyìn yìí ń bẹ̀.
2: Ẹ̀yin mọ̀dé yìí, èmi gan ti sọ wípé màá máa polongo Mediana kiri ni. Torí ẹ wò ó kò sírú ìyarun tá a fi yarun àdìgẹ́ tí kì í sunkún. Irun rẹ̀ le nígbà tó wá yá, èéṣì gbogbo alẹ̀ irun ẹ̀. Bẹ́ẹ̀ni làpálàpá ò jẹ́ kí n rà rí kán rí mú mi. Àmọ́ ní kété tí ọwọ́ mi ba àwọn èròjà túnrunṣe Mediana 0-13 tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé, ṣẹ̀ṣẹ̀ ni mò ń yọ Mediana 0-13 Air Booster Cream. Ìyẹn gangan ni àbá máa pè ní òdogun. Lọ́gọ́ tí mo bẹ̀rẹ̀ sí lò ó ni ajẹrun ò ti ríbi dúró sí mọ́ nínú irun àwọn ọmọ mi. Làpálàpá sá lọ. Bẹ́ẹ̀ ni irun wọn gùn tójú rẹ̀ sì mọ́. Kódà, a tún lè lo Mediana 0-13 fáwọn ìkókó tí kò nírun níwájú àti àwọn tí irun wọn ti fá lọ lẹ́yìn. Dá Mediana 0-13 Air Product tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé wò lónìí. Mediana Air Product wà káàkiri ilé ìtajà. Ó yàpè sórí 0702-500-7861 0809-1799-333. Mediana, gbogbo ohun tí irun rẹ nílò.
3: Èyí òbí àti gbogbo alábàtọ́ oríire wọlé dé o. Iléèwé Muslim Association of Nigeria èyí ni iléèwé àgbáríjà àwọn mùsùlùmí lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ti ti gbẹ́tò ńlá kalẹ̀ o sẹ́tọ̀ àwọn ọmọ yín bẹ̀rẹ̀ látàwọn ògbówẹrẹ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti tó fi dé girama. Èyí ni kindergarten, nursery, primary àti secondary school. Ẹ ṣáà máa dàgbìrì bọ̀ ní number 22 Amotu Street, Ọ̀bọ̀dé Thomas, Nísùrù Nírè. Ilé ẹ̀kọ́ wa kò yọ ẹnikẹ́ni sílẹ̀ o. Nílà mùsùlùmí ni wọ́n tàbó nígbàgbọ́. Iléèwé wa ní àwọn ẹ̀rọ ohun ìgbàlódé bíi kọ̀mpútà, yàrá ìkàwé ìgbàlódé, àti ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́ǹsì. Bẹ́ẹ̀ lọkàn sí wa o, tí ó káwọn ọmọ yín láti ilé yín wá sílé ẹ̀kọ́ padà sílé ní kẹ̀lẹ̀lẹ̀. Owó iléèwé wa ń kọ́ o, kò gani lára rárá. Fún àlàyé ẹ pè sórí 08035293693 lẹ́ẹ̀kan sí 08035293693.

0: wọ́n ní àṣìṣe sweetus ìdè pé ọmọ alde pé dem ìdè sweetus ta ló ń kọrin yìí ẹni tọ́jú alákòóso náà ni o alàgbẹ̀nisan wike ó ní ṣe rí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú tó ń lọ yìí àwọn alátakò ọmọ lórí gbè níṣe ni ọ̀pọ̀pọ̀ ìjẹ́rú ti ń ba ọ̀pọ̀lọpọ̀ àwọn alátakò báyìí ọlọ́run kan tí wọ́n sọ nímọ̀ pé gómìnà adeleke tí ọláǹfààní àjẹwò olúborí ń pé ẹgbẹ́ òṣèlú alátakò lọ́wọ́ ní àrà kì í ṣe alákọ̀ọ́ tí wá ní lára wa ní adémọlá adeleke ẹ̀rí tó wá ṣe àbẹ̀wò sí ààrẹ bọ́lá tìǹbù ká ní kì í ṣe ara wa ni kò ní wá ṣe àbẹ̀wò sí ààrẹ bọ́lá ahmed tinubu bí wá ṣe àbẹ̀wò sí ààrẹ bọ́lá ahmed tinubu ẹ ti mọ̀ pé ẹni yìí ò ti wá ẹ bá sì wo dáadáa ẹni pé kó wọ́n dìbò ni adeleke ti ń sọ nímọ̀ pé òun lọ́dún 2027 ààrẹ bọ́lá ahmed tinubu ni àwọn ṣe àtìlẹ́yìn torí ìdí èyí ti wá ní adémọlá adeleke sí lára àwọn alátakò rárá ṣe rá àwọn alátakò àwọn ni wọ́n fi ìdí jẹlẹ̀ tí wọ́n fi ṣe gbogbo wọn lásẹ̀ gbogbo ọ̀tẹ̀ tí wọ́n ń ṣe tí wọ́n ń dìtẹ̀ pé àwọn jí kìíní kan wọ́n padà lulẹ̀ ní àwa aláàmájó oníṣẹ́ rí èyí tí wọ́n pè ní rainbow coalition yóò tún kẹnu dáadáa tí wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò torí pé ọdún a kìí bá yín mí dùn mí a kìí bá gbìn dùn kara nǹkan sí èèyàn tó máa bá ààrẹ bọ́lá ahmed tinubu ipò tó máa bá wọn du ipò ààrẹ lọ́dún 2027 tó àwọn ọmọ ìlú ṣe ìjọba ni wọ́n bọ́ sórí àlééfà padà lọ́dún 2027 torí ìdí èyí àti ìdè pendem ìdè sweetus ọmọ ìdè sweetus ìdè pendem alàgbàdé sọ wíkẹ alákòóso rẹ àbújá ló sọ nímọ̀ láti sẹ́bà náà gbọ́ ìwé ìròyìn the nation ẹ̀ bá ròyìn yìí.
1: lójú ẹkùn sátọrẹ fọnga lọrọ ètò òṣèlú náà ló ní ètò lílọ bíbọ akọlọ ọba kó mọ dáàbò rẹ bọ wa o ká mọ sí ẹka sì níjọ ibi bá ń pàna ìyẹlẹ èdè bẹẹ odò olóṣèlú náà wà láàárọ ètò lójú kí n tó kọjá lọ sí ìpínlẹ ọsùn wọn ní yára láti gbọrọ rọra láti fèsì wọn nílẹni kò pẹ kò pẹ gómìnà ọ̀sàrà fún tẹsán ẹlẹ́ẹ̀kejì ti ìpínlẹ̀ ọ̀sùn adémọlá adeleke ak ìbàbò oníjó wọn ni wọn sábẹ sí àrẹ ẹlẹ́wọ̀n ajá sọ́dọ̀ àmẹ́ ẹ̀tùnú pé wọ́n sì dúpẹ́ lọ́wọ́ wọn fún àtìlẹyìn lórí kọjá wọn náà ọ̀pọ̀lọpọ̀ wa ń gbé ní ẹbí tó já agbẹnusọ fún ìpolongo fún sẹnẹtọ adémọlá adeleke pẹ̀lú ọlájẹngbèsì wípé nígbà tí gómìnà fún ti ìpínlẹ̀ ọ̀sùn adémọlá adeleke tó jẹ́ pọ̀ lọ sí olú ilẹ̀ wa àbújá wọn ní ẹ̀yọ̀ gbogbo ṣe sọ ọ̀rọ̀ pàtàkì pẹ̀lú ààrẹ ẹlẹ́wọ̀n nàìjíríà wọn fẹ́ẹ́ darapọ̀mọ́ ẹgbẹ́ òṣèlú apc oní kò sí nǹkan tó jẹ́pọ̀ jọ bẹ́ẹ̀ kò sí nǹkan tó jẹ́pọ̀ yàrá láti gbọ́dọ̀ rárá ti fèsì sátọ̀dẹ̀ fanga lẹ́tì ẹ̀ náà kà láàrọ̀ yìí.
0: gbogbo onúkú ìròyìn tẹ ẹnibọ́n fm láwàárọ̀ ètò dọ̀tínà rírì ìfẹsọ̀wápọ̀ tó kárí ayé. yẹ jẹ́wọ́ pé wọ́n ní kò sí bàrẹ́dà sí sọ́ọ̀nù ọ̀rọ̀ òṣèlú bí kì í máa kó rẹ̀ bọ̀ wá sí. náà ló dé amú gómìnà ìpínlẹ̀ ogun ọmọ padà pàbí ọlọ́dún tí wọ́n gbàlejò wọn ni ọpọ náà tí wọn jẹ ọmọ ẹgbẹ òsèlú pdp tẹlẹ àtàtún wọn jẹ ọmọ ẹgbẹ òsèlú african democratic congress táwọn sí adc wọn ní lánàá òde yìí láwọn ìjọba àbílẹ mẹsàn ọtọọtọ ní ẹkùn ìlọrin ológun wọn ni wọn máa darapọ mọ ẹgbẹ òsèlú apc tí wọn sì ń sọ nímọ ìpè àníṣe ọdún 2027 tó ń bọ wọn ni ẹgbẹ òsèlú apc náà ní ẹkùn ìlọrin ìpínlẹ ogun nígbà tí àwọn tí wọn jẹ àwọn tí wọn kùnà ẹgbẹ náà tí wọn lọ darapọ mọ àgbẹ òṣèlú apc gbogbo wọn ń yọ tó sọ pé ìjọ àti ìyọ wọn rò pé wọn ń ṣe ọdún rẹpẹtẹ nítorí pé tùtù ìfọn òun náà ni wọn fi wọlé sínú ẹgbẹ òṣèlú apc lánàá òde yìí wọn ní ariwo wá ibi tó pè ní ojúdi bí ìgbà tó ẹ pé wọn ń ṣe àjọdún ojúdi ọba ibi tó ti ń ṣe àjọdún ojúdi ọba gan nílùú ìjẹbú òde ibẹ gan náà ti ṣe gbogbo ètò wọn dàbí pé wọn tún ń ṣe ojúdi ọba míì torí ẹgbẹlẹmùkérò náà lọ ya gbogbo lánàá òde yìí alàgbà abiodun náà tí wọn jẹ gómìnà ìpínlẹ ogun wọn wá ṣàpèjúwe bí àwọn tí wọn jẹ àwọn tó darapọ mọ ẹgbẹ òṣèlú apc ọmọ ṣe wá wọn ni wọn mọ rírì ẹgbẹ òṣèlú bẹẹ ni ìmọlẹ wà tí mọlẹ bá sì dé báyìí wọn ní òkùnkùn máa ń paradà ni wípé àwọn darapọ mọ ẹgbẹ òṣèlú apc lánàá òde yìí pé àwọn rí i pé inú wọn dùn inú táwọn náà sì dùn láti gbà wọn pé ọpọlọpọ ló jẹ pé lọpọ gbà àwọn èèyàn yìí wọn fi kóra jù wọn wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ìmọ́lẹ̀ ogun ẹ̀fọ́rí ẹni ọgbọ́n ìwé ìròyìn.

0: mo won na to je ko ti dagbere faye ngba ta gbo ko ju omi to je ko dojude on lo bi metal ni adota na agbe kan tan pe ni gorau ti o jina si ijoba ibile goroyo won se ranse ba ni kedo fun ijoba ibile sokoto ba kan awon to je ko nwo ko ju omi won tun pin si akira to te pa awon ko ju omi bi pe life jacket jacket idabo bo yen won ko ju omi ba ti e dojude eyan o lefo lori omi so won ti o ba ti si jacket eyan o ri le ni o metal la adota agbo okuta je pon yo ku nu mi ni ipile sokoto oluwa o odowo re o a fe ban jamani oride wa ni ja saturday fanga leaders mi ke letter na kala ro yi
1: koko nu we o intest waju nu we run the nation la ro yi won ni kolorun baloyo ko ma so wa lowo en to so ni ta so ni o won lawon jandu ko na ma to se badmo di awon ajo egbe awon mo ogun ti won je ti ekun ile yoruba ta npe ni amotekun iyan ti won je eso bile won ni won si se balmode won won si pa won ibo lo ti sele won ni ni ilu kan ton pe ni agbo oyinbo ni ijoba bile akronot ni pilo odoro ti sele o won ni sele na sele lose to koja nigbati awon ajo amotekun won ise pe won ni won lo ibi ti won wa ninu abule ti won wa ati gba ti won wa won wa fe kuro lati lo si abule kan nigbati won gbo pe nkan sele be ase awon ti won je jandu ko se balmode won loju oro ti won mo ta won ki won ni won jade bayi won bo sinu pa npe awon to se balmode won ni won da na boya won ni en to je agbere so fun awon ajo amotekun cops ni pilo odo jimo adinako lo fi dise le mule o ni emeji lo kunu awon ti won je awon amotekun na jade ti won te jale no sejo ti friday won ni awon si bokun je gidigidi pelu awon molebi ati awon to je awon melegbe awon amotekun na awon si rawo ebe san awon molebi pe ko dako ko pa folo ko ma ro won ni ise ise doje na lo mu ki doje ti doje oku gbo won ni ise orogun lo je ki orogun ko tori bo omi gbono ki olorun bodoju eni ko ba je ka sirin o awon ajo Ondo State Security Network Agency amotekun won ni bi awon si wa pe awon si duro di gbe awon si sese won o sese to sese ko so pe looto sese to ba oloko je sumo ko di awon lowo pe ki ise awon ko ma lo nipa ma dabo bo ilu ni ipilo odo eno gbe iwe regeneration la aro yi e ba
0: lo ti ogun sa le fa nga la aro yi ke o marufo po la insa ka tu la si ta na ko ga ya tu be lo asiro mo sere yo bo pari re tori pe ma fo gbogbo ke mi fun o to ro mo tun mo re lo je ki n ko da lo si ipile pa o si balẹ si ilu lo re ko se tun ko be n to ba mo ko mo I am a young man. Kodà àwọn iṣẹ́ tó bá gbà fún àwọn tó yẹ pé bá rí tọrọ mọ́ ti ìdíje ní ìpínlẹ̀ Kwara àbí bọ́ọ̀lù afẹsẹ̀gbá wọn ni gómìnà ìpínlẹ̀ Kwara ọ̀tàrí ẹ̀ sí wọn ojú ìwé kìíní saturday fanga ẹ̀yìn àkàlà.
1: Nínú ìwé ìròyìn the punch láàárọ̀ saturday punch jẹjẹ wọn pé ẹgbẹ́ agbálẹ̀ yorùbá tí wọn pè ní afẹnifẹre wọn máa ra wọ ẹbẹ sí àwọn gómìnà tó jẹ ti ẹkùn ìwọ oòrùn gúúsù wà nàìjíríà tàbí sílẹ yorùbá wípé nta bá ní ẹjẹ ká mọyì rẹ nta bá sì ní ta bá gbìyànjú àti gbé lárugẹ dájú yóò ṣe wá lórí àti àǹfààní dáadáa wọn ní bẹẹ gẹlẹ ni àwọn àjọ àmọtẹkùn òkèlè pápá ti láṣọ mí egun lórí òkè àkè àti ilé gàbàrí wọlé ibù akata wọn ní àwọn àjọ yìí wọn ní pọlẹyà wọn sì ní kìmì tá a bá lè gbìyànjú wáyé pé abárò wọn lágbára dáadáa wọn ní lọ́jọ́ náà ló jẹ́ pé à ń gbèrò pé ká dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ ṣùgbọ́n àwọn àjọ àmọ̀tẹ́kùn tó ń bẹ lẹ̀ yìí tá a bá gbìyànjú láti rí pé àfọwọ́sowọ́pọ̀ gbogbo gómìnà tó bẹ ní ẹkùn ìwọ̀ orúkọ rẹ̀ jẹ́ ìtàbọ̀ sílẹ̀ yorùbá tá a bá fọwọ́sowọ́pọ̀ tó yẹ pé a pèsè irinṣẹ́ tó tó irinṣẹ́ fún wọn tá a pèsè àwọn ọkọ̀ fún wọn àwọn nǹkan tí wọ́n nílò kódà tó dórí àwọn ẹ̀rọ akùnrin tí máa ń gbé nǹkan káàkiri tó ń pè ní drone tá a bá fi ràn wọ́n lọ́wọ́ iṣẹ́ ètò ààbò ní ẹkùn ìwọ̀ orúkọ yorùbá tàbí sílẹ̀ yorùbá ẹkùn ìwọ̀ orúkọ nàìjíríà tàbí sílẹ̀ yorùbá iṣẹ́ rẹ̀ yóò dé dáadáa afẹnifẹre tí wọ́n ara west gba àwọn gómìnà wípé gbogbo ìgbésẹ̀ kan tí wọ́n láwọn kan fẹ́ gbé pé wọ́n máa da màálù káàkiri ẹgbẹ́ ìgbésẹ̀ tó nípọn lórí ẹ ṣe òfin tó nípọn tí ò ní fi àyè sílẹ̀ fún ẹnikẹ́ni láti máa da ẹran káàkiri ìgboro ẹgbẹ́ yín pé ẹ tún gbé àwọn nǹkan kan sílẹ̀ bóyá ẹ ṣe ìwòbá kan fún wọn tó yẹ pé wọn gbọdọ̀ kọjá ìwòbá òun ni à ń da ẹran káàkiri ìgboro wọn ní wàhálà ńlá gbà ní bákan náà àwọn ọdẹ àdúgbò àti àwọn àjọ fìjìláńtẹ́ pẹ̀lú àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ míì ẹ rí dájú pé ẹrú gbogbo wọn lágbára gbogbo ohun tá a nílò ní gbogbo ọlọ́pàá ìpínlẹ̀ gan ó ṣe ká má nílò wọn tó bá yẹ pé àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n jẹ́ ti ìbílẹ̀ wọ̀nyí tá a bá rí wọn lágbára dáadáa tí wọ́n dúró déédéé ó ṣe é kí gbogbo omi kọ́ má lè láǹfààní àtẹ̀yìnwọ̀ gbé lẹ́nu ara gbogbo pé ń bọ̀ lókè ń bọ̀ lẹ́sẹ̀ wọ́n jiyàn gbé wọ́n ṣe gba wọ́n ṣàwo ó ṣe é ṣe kó tiẹ̀ má láǹfààní láti ṣẹlẹ̀ ní ilẹ̀ yorùbá nígbà tó ń ké sí àwọn gómìnà tó jẹ́ ti ẹkùn yorùbá pé kí wọ́n tún gbé ìgbésẹ̀ tó yá kíní kíákíákíá wọ́n ní wọ́n gbọ́dọ̀ gbìyànjú láti rí pé bábá jẹ́ pé wọ́n fẹ́ wọ́n retí kí wọ́n dá ọlọ́pàá ìpínlẹ̀ sí káwọn ti ṣe iṣẹ́ òun ṣáájú kó torí pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ dé pé ipa abẹ́rẹ́ báyìí náà lòkùn wọn máa tó nígbà tí ọlọ́pàá ìpínlẹ̀ bá dé gan ìrànlọ́wọ́ ni ẹ̀kọ́ yóò tún máa jẹ́ fún agúnmu ni ẹnu ọgbọ́n ìwé ìròyìn sáré punch láàárọ̀.

0: kunu wero yin te si waju bond fm la wa 92.9 radio feso wa po to kari aye radio feso wa po to n le yegbo lori ategun olorun ba lojo eni ko da nkan ma fi se ni o aisan to gbogun aje ti o gbogun kan olorun ba lojo eni ko da nkan ma de kan wa tori eni aisan ba kolu o nton yo ru pa jesus le bi ope ti namu ni won ni ni ba pari na ni mo yayo eni ya ba jeri imo ye gbadun eni aisan ba seri imo ya lafia ni je je mo pe lati bi ogoji odun bayi o na ni ogbon tarigi osere ori itage ni osere sinu agbele o taiwa san gba imo si ogo lo je pe o tin han kaakiri ti awon yan si ni tere tori awon orisirisi eto akonlogbon ire akonlogbon ire akon nitori akonloye e ti baba na nse de pe ko se nti sasale yan te ma bere pe so me tun je ogo to ni so pe o mo en to je ogo tori pe awon yan ni fe baba na dada ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bàbá náà tó ti wọ ọdún mẹ́rìndínláàádọ́rin náà lọ́wọ́ àdàbí pé ń bá àìsàn kó tó yẹ pé àìsàn fojú rẹ̀ nímọ̀ àbò pẹ̀lú àmọ̀lẹ́bí àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ rẹ̀ àwọn alájọṣepọ̀ rẹ̀ gbogbo pátá tó yẹ pé wọ́n wà pẹ̀lú ẹ̀ lọ́jọ́ pé gbogbo ni wọ́n mọ̀ pé ó ń bá àìsàn kó tó sì jẹ́ pé wọ́n ní àìsàn tó ń bá pò wọ́n ní jẹjẹrẹ ni wọ́n jẹjẹrẹ ọ̀hún ti wá wọ ìpele ìkẹrin báyìí débi pé àwọn tí wọ́n jẹ́ oníṣègùn òyìnbó tí wọ́n tọ́jú rẹ̀ ni ó ti wá sọ àwọn ní báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ onímọ̀ nípa ètò ìṣègùn òyìnbó àwọn tí wọ́n jẹ́ onímọ̀ nípa ohun tí wọ́n ń pè ní jẹjẹrẹ àwọn tí wọ́n jẹ́ ẹlẹgbẹ́ wọn nínú eré orí ìtàgé àwọn tí wọ́n jẹ́ oníṣègùn ìbílẹ̀ àti àwọn tí wọ́n jẹ́ wòlíì àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ mínú sí àgbọ̀ òṣèré náà gbogbo ló jẹ́ pé inú ìpòrúru àyà ló wà báyìí lórí ipò ìlera èyí tí alàgbà ògúngó wà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní ọ̀sẹ̀ tó lọ ni àwọn ọmọ wọn lima kira tí wọ́n jẹ́ lima àti kira taiwo ni wọ́n sọ̀rọ̀ ní orí ẹ̀rọ agbọ́rọ̀kàyí tó ń sọ nímọ̀ ìpẹ́ dákun ẹnikẹ́ni tó bá lè rọra ba àwọn lọ́wọ́ lórí àti rí pé ó ní àlàáfíà torí pé kì í ṣe owó kì í sì jẹ́ pé àwọn ń tọrọ fún owó wọn ni kódà wọn ti gbúre fún ògbóǹtarigi olóṣèlú kan wípé ó sa ipá rẹ̀ lórí àti máa gbó kalẹ̀ káwọn màlúù ṣùgbọ́n ẹni tí ó tọ́jú àbá náà tó jẹ́ pé yóò gbádùn òní táwọn báyìí wọ́n wá ara wọ́n ẹ̀bẹ̀ fún gbogbo èèyàn pátá pé ẹnikẹ́ni tó bá dàbẹ̀ ni pé wọ́n bá mọ ọ̀nà àbáyọ sí ohun tí wọ́n ń pè ní jẹjẹrẹ ìpele ìkẹrin láti rí pé ara òrùgbóyá ní báyìí àdúrà òun náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe wípé ògògó agbádùn rẹ̀ dáadáa sì ń gbádùn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò tí ì tọ́ kí ikú ja àgbàmú alọ́ báyìí kí ọlọ́run bọ lọ́jọ́ ẹ̀ ní ọba tá ara wẹ̀ lára ọkọ ọba tá ara wẹ̀ lára sọ̀ba tó dáa lẹ́kùn àdíṣe kọ́nukọ́dún kọ́ bá wa dá ẹ̀sán lẹ́kùn àdíṣe kọ́nukọ́dún kó kúrò lára ògògó kó sì máa bọ̀ sára ẹnikẹ́ni wa kí ọlọ́run bọ lọ́jọ́ ẹ̀ ní kó bá wa wo ògògó sàn ọ̀pọ̀lọpọ̀ náà tí wọ́n jẹ́ ìṣèlú tàgé Fẹ́mi Adébáyọ̀ nínú ọ̀rọ̀ kan tó ń sọ lọ́jọ́ ajé Monday ra wẹ́wẹ̀ tí gbogbo aráàlú pátápátá ẹ dákun ìrànlọ́wọ́ ńlá nílò lórí ẹnikẹ́ni tó bá lè mú kí ara ògògó yá ọlọ́run bọ lójú ẹ̀ ní yọba wa mú àlàáfíà bá Taiwo Hassan ògògó ẹnà owó ìwé ìrìn sáàdì pàǹtì láàárọ̀ yìí ẹ bàrú
1: ìpínlẹ̀ ọlọ́run bá tó ní àlàáfíà lọ́dọ̀ yóò tarí àlàáfíà sí ògògó salamu kala mefa ọ̀tọ̀ọ̀tọ̀ kò máa lọ́sọ̀rọ̀ salamu kala níwájú rẹ̀ yìí salamu kala níwájú rẹ̀ yìí salamu kala níwájú rẹ̀ yìí salamu kala níwájú rẹ̀ yìí salamu kala níwájú rẹ̀ yìí salamu kala.
2: Ngba tó rẹ̀ jìkútu àti gaya bí lè sọ.
0: Àwọn ọmọ bọ́ ọ
2: bọ́ mi jẹ́ kí ọmọ bọ́ kí ọ̀ríjínà ni
0: mò
2: ń kó tó ẹ. Gàdí alájà olúwa tó yìn wọ sí la
0: emias
2: nǹka nǹka tí mo fẹ ká.
0: káyìí kìí ṣe pé wọn bẹ wọn gbè ní mò ní dáhùn tó ní èmi kọ.
2: àwọn pẹ́ẹ́tà tẹ̀jísẹ́ ní
0: ẹ̀rọ
2: ìyẹn mẹ́rin lọ́tà tẹ̀jísẹ́ kódà látòkè ògùn ẹni kí o mọ̀ rúfù pé kí òrìjínà ni. ẹ pàrọ̀ ọjọ́ ọ̀gbìn yìí o á jẹ́ ń jíṣẹ́ tó wà ń bí báyìí o kí ló dé tó kó simi lẹ́yìn. èrò mi ò tí mo ṣe fún bàbá yìí ó ti sú mi o. èrò ni ẹ pàrọ̀ ọjọ́ ọ̀gbìn yìí o alájà olúwa tó yìn wọ sílà elias pé òní lẹ pé àádọ́tọ̀ọ́dún lórí ẹ̀pẹ́ ẹ̀sọ̀kọ́dún láyé àti ní àlàáfíà ara wọn ní àtẹ̀gbú àtẹ̀pẹ́ náà ni ẹsẹ̀ ń tẹ ọ̀nà tẹ́ ẹ bá ń gbọ́ ètò ní ká máa kí òun náà ní tọ́pẹ́ àgbò ìyálájẹ iléeṣẹ́ bond fm ẹ̀ṣẹ́ ìsàmọ́dọ̀ àsàmọ́dọ̀ sẹ́ẹ̀mí ká máa lọ sí abala ìgbẹ́ ẹ̀fọ́ tààrọ̀ yìí ẹbí ìṣèwà
0: fún àǹkọ́ náà sọ́nà lórí ètò wa. pilot ló fi ilé ìṣòwò sí kò sí ní ìwọ̀fẹ́ yìí ṣùgbọ́n ní ẹ bá wa kí ẹnì yìí o wípé I was their best man several years ago she's Mrs. Abisola Owalode Bisbon Oluyale wọ́n ní òkè ọjọ́ ọlọ́dẹ yìí ni wọ́n ní wọn pé ẹni ọgọ́ta ọdún. ókè bàbá wa làgbà òhí òjò
2: òjò ks
0: òhí òjò àwọn ni wọn ní ká bá wọn kí ẹni
2: ọrẹ tí wọn ti mọ sí àwọn
0: ọmọ bisport ìdúyálé wọn ni wọn máa kí ọgọta ọdún ní ọlọdẹ yìí àmọ àgbà aládùúrà fún pé ìgbà ọdún ọdún kan ní.
2: dákọ rẹ
0: ó kọ mi ní túnjẹ ọlálẹtọ lẹtà lùkùnún bẹ ní ẹrọ tó ń bless wa pẹlú òkúrò ọjà láàárọ yìí. Orí ajé ìkọ̀ tó lé ó ní ìbàdàn àfà ńlá ni yìí
2: ó ṣàgbà mọ́ṣálà fún yín mọ́ṣálà.
0: wọ́n ń tàn ẹ́ o mátà bẹ́ẹ̀ là. adédèmí ojúkùtù ó gbé aṣọ ojúwòran bond night una life láàárọ̀ yìí adúpẹ́ o adúpẹ́ pàrọ̀ náà wọ bond fm náà.
3: Ti itoju ayika wa sese pataki ni ki ilera to peye le wa fora ilu as le depo jokale arun ti e ba boju to itoju ayika wa agbegbe to ba kun fun egbe ati idoti awon kokoro ati arun yoku ti a le fojuru leti be wo ara eyan ki a ri pe atoju awon koto idaminu wa to le di omi lowo lati gba koja lasiko ojo ka tele ase ijoba lori itoju ayika wa ka depo gbigbe idoti fun awon olomo lanke ka ye da idoti wa sibi ti ko to imo to to lo bori arun mole boye se nbo ori oru arin wo siti ni egbinla wa ina lo won so ni da itoju ayika wa oju se gbogbo wa ni ile ise bon 92.9 fm lo mu kede yi wa seti igboyin.

0: ń tẹ̀síwájú a ti wà ní abala àgbéyẹ̀wò aláàárọ̀ yìí wọ́n ta fẹ́ kẹ́ màmá yín bàbá yànjú wọ́n lọ́dẹ̀ kájọ forí korí fi kòlùkò lórí ẹ̀ láàárọ̀ yìí. kókónú ìwé ìròyìn tẹ̀síwájú a ti wà ní abala àgbéyẹ̀wò aláàárọ̀ yìí wọ́n ta fẹ́ kẹ́ màmá yín bàbá yànjú wọ́n lọ́dẹ̀ kájọ forí fi kòlùkò lórí ẹ̀ láàárọ̀ yìí. ọ̀rọ̀ nípa mọ̀lẹ́bí ni òkú ọ̀sẹ̀ láwà yìí. àwọn bímọ ẹ̀yin bímọ bí ẹ̀yin òbí ọwọ́ wo lẹ́fi ń kọ́ ọmọ yín báwo lẹ ṣe ń ṣe ètò ẹ̀kọ́ fún ọmọ yín ṣe mọ̀ pé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ òde ẹ̀kọ́ ilé ìwé mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n lè ṣe pé ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà ní ká sọ pé ní àárín ọ̀sẹ̀ sí friday àwọn ọmọ yìí sábà wà nílé ilé ẹ̀kọ́ ni wọ́n máa ń wà ibẹ̀ ni wọ́n ti máa kọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ bẹẹ náà bá wọn tún máa rí ẹkọ kọ lóde ṣùgbọn ẹkọ ilé ńkọ torí pé awòye pé púpọ ọmọ ní òfin bẹẹ ní ẹkọ ilé mọ lásìkò tá a wà yìí àwọn ẹkọ ilé gbà kan kí wọn máa sọ àwọn ìtàn oríṣiríṣi gbà àgbàtà òkè níta wá ti wá o wọn kó wa jọ sí abẹ igi wọn bẹrẹ sí wọn dalẹ náà olè alẹ náà ti máa ṣe àwọn eré òde oṣù bá kan báyìí wọn ti parí eré oṣù wa lọ sí ọdọ bàbá wọn máa fi àwọn oríṣiríṣi ìtàn àwọn àgbàgbẹ àwọn àlọ àpamọ máa fi bọ wa nílẹ láti máa rí oríṣiríṣi ẹkọ kọ àwọn ẹkọ tí máa mú kéèyàn jiyàn sí àwọn ọwọ ọdàlẹ àwọn ẹkọ tí máa mú kéèyàn máa ṣe òkùnkù ẹgbẹ ìmùlẹ àwọn ẹkọ tó yẹ pé máa ní sá fún ìdíwó tó ìjàlè àwọn ẹkọ tó yẹ pé máa mú ní sá fún ògùn olórí lò àwọn ẹkọ tó yẹ pé máa jẹ kéèyàn bọ ọfà gbà àwọn ẹkọ tó yẹ pé máa mú kí orí ya pé ọjọ ọla sì máa da wọn a tún máa fi oríṣiríṣi ìtàn bọ wa mọ pé à ń jọrìn ni o àmúrí olówó gbogbo àwọn tẹ́rin bẹ́ṣẹ́ rẹ ẹ̀ẹ̀mẹrin tí ó là láàrin yín o ó sì jẹ́ pé tọ́ bá là láàrin yín bọ́jà ògbọ́n ni ó ń fa ó ṣiṣẹ́ àwọn tọ́ náà ti bọ̀ wá ṣùgbọ́n kò sí
1: ẹyin òbí àti
0: arákùnrin òbí nílé sọ fún àwọn rélò pẹ̀lú àwọn ọmọ wọn
1: ọjọ́ orí òun jẹ làwọn ọmọ gbọ́dọ̀ wà
0: tó fẹ́
1: máa kọ wọn lẹ́kọ̀ọ́ àti pé àwọn ìpèníjà wo lẹ́yìn ó jẹ́ pé ẹ máa dojúkọ tẹ bá fẹ́ kọ́ àwọn ọmọ yín ní ẹ̀kọ́ ní
0: òpin ọ̀sẹ̀
1: mo ń wá bọ̀ rẹ wà
0: mo ń wò
1: á ní kakínì kì í sàlàyé bàbá ọ̀rọ̀ la wà ẹni tí wọ́n gbà wọlé láàárọ̀ àwọn èèyàn ń gbọ́ wà náà sàlàyé bàbá ọ̀kọ́ la wà ìrètí wa kọ́ lọ sí wa nígbà sí ìbànkò tó pò fún wọn.
0: ó kàwé
2: ojú ìwòlẹ́fì kò ó ní sókè. ogídèmí kọ̀ bí mo ní pé ẹ̀ ọ́ lè ṣe wà

0: who contradict his journey. Because in a year, he told me, of course, he was only a year, Baba, two or more. So, all you have to see, me and Fuku, so to Nibane, from what you are taking, but because you want to have a good downtown of Juba, who want to have a good one, who are funny and laugh at me, but we do not funny. No, which is the little of the gun, which is the young Simonson. But you look at that for the garden to New York, which you are, but you don't see, but what is the name of the Baco and then call it easy. Because I don't give a point of talking about Bawa, the Naya Tito,
1: the Sugar, a quack, the
0: Naya Tito,
1: a quack, the
0: quack, the quack,
1: ọlọpàá ti kọ ọlọpàá kókó olúwe rẹ pọlẹ rẹ ni mi ọmọ tó fẹ mo sọ pé
2: kọkọ mú mi bíbẹ
1: yìí ó máa kàrọ àkàrọ rẹ ta ló mú lọ
2: àwọn mẹta ta ní níbẹ yẹn àwọn
1: mẹta ta ní níbẹ yẹn lè sí ẹsọ ayé àìsí ọkọ ayé wọn ò ní jẹ kọ wọlé owó.
2: ẹ káàrọ sà.
3: mi ni ọgbẹni ajùdínlá rẹ mú láti lókè tí n kọ
2: ọdún. ojú wo lẹ fi wo sà.
3: tẹ́lí láyé ìsìn ìta wà yìí. Ẹni òbí ẹ̀ fi kọ̀kọ́ wà mọ́ ọ́. Ayé àtijọ́ ni ọ̀ ní bí ẹni gbà wà kékeré. Àdàgbà àwọn ẹ̀kọ́ lé wà fún wa nígbà gbogbo àwọn wa náà bí ṣe ìyàtọ̀ jẹ́ pé patipati ni èrò. Ṣé bàbá mi tó jẹ́ kó máa ti lọ látàárọ̀ ìbí ọ̀sẹ̀ kan lókè? Báwo ló ti fẹ́ rí ẹ̀kọ́? Tó àwọn ẹgbẹ́ jáde obìnrin mẹ́rin fẹ́ kọ́ lára ọmọ. Tó nísìnyìí òde òbẹ́ kọ lé wọn wà ayé àtijọ́ ni ká sọ nísìnyìí kò sí mọ́ ọ̀dọ̀ mọ́.
1: 0823237745. ó dẹ̀ ní nọ́mbà tó kò fún mi ọmọ tí ń wá lórí nọ́mbà tó ní ẹ̀sájà a máa lọ kọ́lọ́ ọ̀sán àná ọba ní ẹlẹ́lú ọ̀sẹ̀ gbọ́n àjàsọ́
2: ọlọ́pàá
1: tí ń wá lórí nọ́mbà yìí
2: alàgbẹ̀sùn àdéyẹmí
1: mi àwọn ọlọ́pàá tèmi ní kàwọ́ tó méjìlá ọlọ́pàá ẹ̀yọ́ kan wá fẹ́ wá mímú ẹtí òye
2: bàbá wa ọba adéyẹmí àjàsà àwíṣe onígbò akéwípé ẹkú ìmúrasílẹ̀ lórúkọ gbogbo àwọn aláṣẹ iléeṣẹ́ ní nàìjíríà lórúkọ bàbá wa tí wọ́n jẹ́ ọ̀gá ọ̀pátá gbogbo iléeṣẹ́ ní nàìjíríà tó ń bẹ ní nàìjíríà pátá ìyẹn dàrẹ́sọ jẹ́nẹ́rà wa bàbá wa dr mohammed lókọ àmọ àwa tí wọn jẹ ọgá iléeṣẹ ní nàìjíríà fún ti mẹlẹkọ ọmọ badilika àti lórúkọ ọgá wa ní bọndẹ fẹm ọsàrà ọgá gbẹngà fati àti gbogbo iṣẹ pátápátá là ń kí pé ẹkú múrasílẹ ayẹ ọdún mẹfà lórí àlééfà bàbá yẹn lápẹrẹ náà ọba bàbá ekú tí ń ké bí ekú yóò tún máa ké bí ekú
1: lọ
2: ẹyẹ tí ń ké bí ẹyẹ lọ ọmọ yẹn tí ń fọwọ́ bí ọmọ èèyàn ní onígbòǹgbò yóò tún máa fọwọ́ àpèrè òní dọ̀tà yín o ẹ gborí àpèrè pẹ pẹ lórí wo ẹ pẹ lójú bá ẹ ṣe ìgbìmọ̀ rẹ
1: ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ tó ti bẹ̀ ti sí
2: àfẹjúṣe lágbàdo
1: ọwọ́ wa ń fi iṣẹ́ báwọn náà wà ní àwà bẹ́ẹ̀ nínú àmọ́ ń forí ẹjọ́ náà ló ń tẹ́ mi jẹ́
2: ọbẹ̀ ọ̀tọ́ bá ọlọ́dún ẹ̀ṣẹ̀ ọ̀ tún jí ọlálẹ́kọ̀ọ́ lóko ọ̀rọ̀ tó bá ara gbẹ́sọ̀ ẹja pàdé lórí ètò mi ti wà.

bo to ba gba gboye to ba gba yipa kilo fi ko ninu daba soke ilu la ma bi o Professor Igba Professor Awo Kefeyan Po ipo to dimu to ni ola to ni owo to ni ile oko ise bi re je nbe se won ore re je nbe se ki se pe wo ko afimi afimi atawon mo mi nikan ma ro ti pe aye o enikan ologbo igbala ni enikan o laye gbo igba re awon oyin o lo fi gba ale nigba ti agba de awon to ba fi igba gba ale na ni agba o pada wa lo fun lola tagba ba de to ba ni afaye ati gbara re le mo tori pe gbogbo so ati gbogbo atomi ateje gba re kaluku won o mi o fe ti fara mi o po laaro toni tori akoko lo ti lo pupo ṣùgbọ́n kálukú ẹtún ẹbí yín ṣe o kálukú ẹtún léṣe ṣe rẹ bí adeleke bó ṣe rí ṣe rẹ bí adeleke bó ṣe ń lọ ẹtún ẹbí yín ṣe ìwọ tó jẹ pé bí èpè ló fi ń wọ̀ wọ́n ọmọ ẹ̀gbọ́n rẹ bí èpè ló fi ń wọ̀ ọmọ àbúrò rẹ bí èpè ló fi ń wọ̀ wọ́n ará àdúgbò ọ̀wọ́n yín ẹ̀ a ṣe ní ìṣera ẹ̀ ni kò mọ̀ èmi a máa sọ ń gbogbo ìgbà wípé ìlú ńlá kan ò sí ọmọ ló ń bẹ̀ Ọlọ́run bá yọ ògo nínú agbolé yín bẹ́ẹ̀ bá gún tẹ́ tẹ tánà dí rẹ̀ tẹ́ diwọ́ pọ̀ tẹ́ pa ìyà burúkú ní òjẹ́gbére yín papọ̀. Ṣé rẹ bí Adeleke bọ́ ṣe rí wọn? Ṣé rí ti Dangote ṣé rí tọ̀tẹ́dọ́lá bínú ẹbí tọ̀dọ̀ tí yín kí ló tì í ní tẹ́ ń bínú rẹ̀? Kí lọ mọ ìyára mọ́ta ní tẹ̀sí ń bínú? Bẹ́ẹ̀ bá ilé pa ẹkùn tó ń bẹ nínú ilé yín ajá wọ̀rọ̀wọ̀rọ̀ adọ́rọ̀ wọ̀hún ní ó padà wá gbé gbogbo yín mọ́nú ilé ẹ̀dìmú o. Ẹ̀kaàrọ̀ ẹ̀kọ́ ojúmọ́ gba ìtẹ́wọ́ tí ń gbọ́lé iṣẹ́ wà. Bom 92.9 Stable of Radio Nigeria. Kábíyèsí Aláluwà bí ń bá kí ọba kan bá òyìn bá ti ń bá mi kì í iṣẹ́ ẹ̀jẹ̀. Ṣé mọ̀ pé mi náà lọ́mọ bá gbogbo ilé àwórí? Aláìlúwà mo kí yín àwíṣẹ́ gbóngbòǹgbò báwo èèyàn bá ti ń kí iṣẹ́ mi ni wọ́n jẹ èmi mú ní kí wọ́n máa kí gbogbo yín. Bó ṣe wà nìyẹn o abala aerobics exercise tá a ti ṣeré ìdárayá wa yìí mo mú góòlù kan wá fún yín láàárọ̀ tòní kí ni góòlù ọ̀hún ẹ̀jẹ̀ àgbógunta.

0: dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ọba olóore àná ọba olóore òní ọba olóore ọjọ́ gbogbo ọba sátì ọlọ́ba àdíkẹ́ ọba àdígẹ́ lágbára Ọlọ́run ọba jíta ajílẹ̀ lẹ́ni tí ń ṣe ọjọ́ kejìlélógún oṣù ọdún 2026 ènìà sàn wá sówó ìgbàárọ̀ wá lọ́rùn ojú owó rí ìrẹ̀lójú wa mari ojúmọ̀rẹ́ awádéṣẹ́ wa aládẹ̀ràn lọ́wọ́ àtòkè wa dìde sí wa láṣẹ aláwùrábí méjì méjì náà ni 22 ọdún orí ebéjì orí méjì méjì méjì méjì ọlọ́run ṣe fún ní kálukú gbogbo wa ẹ̀ka àárọ̀ ọmọ ẹ̀ka àárọ̀ èèyàn fm 92.9 tó fi kalẹ̀ sí gra ní onígbòǹgbò nílùú ìkẹjà kí n pe ẹ̀kọ́ ojúmọ́ ganiyat bello ashiru lorúkọ tèmi.
1: Orí méjì méjì kó máa wọlé sọ́ọ̀dẹ kálukú wa torí méjì méjì náà la dálé ayé kó ṣáà jẹ́ obìnrin méjì.
0: Obìnrin méjì
1: lọ́mọ obìnrin gan. Bó ṣe wà nìyẹn. Ó yẹ káàárọ̀ ẹ kó ojúmọ́ wa ìgbẹ́ ẹ ti ń gbọ́ iléeṣẹ́ wa Bond FM 92.9 Alamutara Anna Toira Yakulu Nomulatan. Wàmí Bádì mọ́ ó ti Toira Yakulu Nomulatan. Ẹja máa rántí wípé kòkòrò ń gbogbo wa. À ń jẹ gbogbo ẹ̀ nígbà tí kòkòrò bá máa jẹ àwa ẹja ẹja máa palẹ̀ mọ́ fún un. Ẹ sọ fún ẹyẹ kó máa jẹ kòkòrò lọ ìgbà tí kòkòrò bá máa jẹ ẹyẹ nínú sàárè. Òwe ni o òwe ni fún kálukú wa gbogbo lálá tùrùkú wa tó lò ilẹ̀ ló ṣe kí ni ilẹ̀ ló ń bọ̀ ẹ káàárọ̀ ẹ kó ojúmọ́ lẹ́ẹ̀kan sí nínú Bond FM láwà 92.9 kókó inú wérò ìrè ó lálẹ́ o bí ẹ̀fọ́ gbúre
0: abẹ́gbúre yẹn wà á rí lọ́jọ́ àbámẹ́ta sátidé
1: tó dá púpọ̀
0: kókòrò yìí tẹ̀síwájú láàárọ̀ Bond FM láwà 92.9 inú ìwé Saturday Punch láàárọ̀ wọ́n ní kó lu ọba má fi ṣe ni àìsàn tí ò gbóògùn àtẹ̀yìn oògùn kọ́ náà wọ lọ́jọ́ òní kó má fi ṣe kó wa wa o ǹjẹ́ ẹ jẹ́ mẹ́pẹ́ lórí ẹ̀sùn onígbá méjì àwọn àjọ ìṣọ̀kan àgbáyé tó ń rí sí ọ̀rọ̀ kóyákóyá ló mọ̀dé pàápàá jùlọ owó ìrànwọ́ dọ̀tàn inú ìwé ìròyìn Saturday Punch láàárọ̀ wọ́n ní kó lu ọba má fi ṣe ni àìsàn tí ò gbóògùn àtẹ̀yìn tó gbóògùn kọ́lọ́run ọba náà fi ṣe kó wa wa o ǹjẹ́ ẹ jẹ́ mẹ́pẹ́ lórí ẹ̀sùn onígbá méjì àwọn ìṣọ̀kan àgbáyé tó ń rí sí ọ̀rọ̀ kóyákóyá lórí àwọn ọmọdé pàápàá jùlọ owó ìrànwọ́ wọ́n máa ń tari owó ìrànwọ́ káàkiri ọmọ àti sọ ní mẹ́ pé wọ́n ti ṣàlékún wọ́n fi ṣèrànwọ́ fún orílẹ̀-èdè wa nàìjíríà láti $1.8 million $5 million báyìí o láti fi gbógun ti

0: àìsàn onígbà méjì lálẹ̀ wò lórílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ni wọ́n sọ̀rọ̀ ìdí mímọ̀ nígbà tí wọ́n sọ ìdí mímọ̀ pé ó kéré tán. Àwọn ọmọdé tó lọ síbi ẹgbẹ̀rún 15 ó lé pẹsẹpẹsẹ jẹ́ pé àìsàn náà ti kọlù pàápàá jùlọ ní ìpínlẹ̀ Borno. Wọ́n nígbà tí àkọọ́lẹ̀ bí àwọn aṣojú àjọ UNICEF lórílẹ̀-èdè wa Nàìjíríà bí àkọọ́lẹ̀ tí wọ́n ṣe. Wọ́n ní láàrin oṣù keje sí oṣù kẹjọ ọdún tá wà. Ní àkọọ́lẹ̀ yìí wà fún ìdí èyí wọ́n ní àwọn ọmọ tó wà láàrin ọmọdún mẹ́fà ọmọdún mẹ́rìnlá ló jẹ́ pé àìsàn náà ò ń bá fínra. Wọ́n láwọn tí àìsàn ti mú lẹ́mìí lọ wọ́n láwọn yẹn lọ síbi 347 káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. Ṣùgbọ́n ní báyìí o àwọn abúlé ní ìpínlẹ̀ Borno wọn ni wọ́n ti kówó rọ̀gùrọ̀gù ọ̀hún kalẹ̀ láti fi gbógun ti san onígbà méjì èyí tó bẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ náà. Inú ìwé ìròyìn Sunday Punch ìròyìn ọ̀hún wà ń bẹ̀ láàárọ̀ yìí.
1: Kókó inú ìwé ìròyìn tẹ̀ ẹ́ sí wọn nínú ìwé ìròyìn Saturday Vangard tó jáde lówùúrọ̀ tòní ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ adíje dupò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Light People's Movement APL àgbà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ó ti gbé ìpinnu níjà o tó wájú gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ẹni máa dáṣọ fún ni tọrùn rẹ̀ la máa wò òun ní ẹkẹ́ fi ọ̀rọ̀ àwọn adíje dupò ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 tó ń bọ̀. Òun ẹ̀fọ̀rọ̀ náà ṣe wò ẹ wò wọ́n re o ẹ wò wọ́n dáadáa ṣé kì í ṣe àwọn ohun ṣakatú ṣé kì í ṣe àwọn aládéhùn òpúrọ̀ tàbí èlùbọ́ ẹ wò dáadáa ẹ wo ṣé wọn ṣé wọn ṣiṣẹ́ ìlú ṣé wọn ní àìdíà lórí ṣé wọn lákàkì ṣé wọn ní ọgbọ́n kẹ tó dìbò yàn wọn sípò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà. O Ṣèyí Mákindé pèpè náà nínú ìwé àpilẹ̀kọ èyí tó bu gẹ́gẹ́ bí adíje dupò ẹgbẹ́ òṣèlú APM sípò ààrẹ lọ́dún 2007 ó nílẹ̀ kún ti ṣí o fún gbogbo ọmọ Nàìjíríà láti tún palẹ̀ tó dìde ọdún mẹ́rin mìíràn gbáko bí ìpolongo ìbò bó ti ṣe bẹ̀rẹ̀ nípò pé kí wọ́n rúre kí wọ́n mọrúfẹ́ adíje dupò ààrẹ èyí tí wọ́n tún gbé àṣẹ orílẹ̀-èdè tí wọ́n gbélé lọ́wọ́. Alàgbà Ṣèyí Mákindé sọ di mímọ́ ó ní bí ìpolongo ṣe bẹ̀rẹ̀ ní pẹrẹwu yìí ó ní ó ṣe kókó ṣe pàtàkì fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti mọ ìtàn àwọn adíje dupò ààrẹ kọ̀ọ̀kan kí wọ́n mọ ọgbọ́n oníhun wo àṣesílẹ̀ kálukú wọn tó ń jẹ́ ààbọ̀ wá bá kí wọ́n mọ irú ipa tí wọ́n àti ohun tí wọ́n ti kó fún ìdàgbàsókè ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti orílẹ̀-èdè kọ̀ọ̀kan lọ Nàìjíríà ìgbà náà látò mọ̀ wípé irú ènìyàn bẹ́ẹ̀ ó tó gbangba sùn lọ́yẹ́ láti kọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní eléyìí ti kúrò ní slóganù eléyìí ti kúrò ní ọ̀rọ̀ personality àbí bó ṣe jẹ́rìí bó ṣe wàrí àbí ìwẹ̀jẹ̀ wẹ̀mú tó rẹ̀ láàrin àwọn olóṣèlú. Ó ní rárá o tá a bẹ́ fẹ́ kó orílẹ̀-èdè yóò ní ìlọsíwájú kó síwájú ká mọ irúfẹ́ ẹni tá a gbé àsíá orílẹ̀-èdè Nàìjíríà tá a gbélé lọ́wọ́. Inú ìròyìn Saturday Vangard ní Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ náà.
0: Kókó inú ìwé ìròyìn tẹ̀ síwájú láàárọ̀ Bond FM láwà 92.9 wọ́n ní nǹkan tá a bá fẹ́ kí la máa tètè mú tó àti pé nǹkan tágbàlagbà rí lórí ìjókòó bọ́mọdé bá gorí pé tí wọ́n ní kò lè rí ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Sokoto tí wọ́n fi jẹ́ sínátọ̀ tó ń ṣojú agbègbè Sokoto South Aminu Tambuwal. Wọ́n mà ti ń sọ nínú ẹ̀ pé àwọn fẹ́ kí ìjọba àpapọ̀ kán tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí ètò ààbò tó yẹ pé mẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Sokoto. Wọ́n ní ó ti wá di lemọ́lemọ́ fún àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń dà wọ́n láàmú ní ìpínlẹ̀ Sokoto. Alàwá ni wọ́n kọ́ wọ́rí pẹ̀lú ẹni tó ń ṣojú agbègbè Kébé Tambuwal Federal Constituency àti ẹni tó jẹ́ igbákejì olórí ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ.

0: àwọn ìṣòro ètò ààbò tó ń kojú agbègbè ìjọba ìbílẹ̀ Kébé àti Káyá ní ìjọba ìbílẹ̀ Tambuwal local government ìgbìtúgbẹ́gbẹ́ àwọn ìjọba ìbílẹ̀ ọ̀hún ó wà ní ìpínlẹ̀ Sakoto. Àwọn àsọdímẹ̀ pé pàdé táwọn ṣe àwọn fẹ́ kí ìjọba àpapọ̀ tètè gbé ìgbésẹ̀ kóyákóyá kó bá wọn dáàbò bo àwọn tó wà ní agbègbè yìí torí ètò ààbò tó mẹ́ ọ̀hún ó ti di nǹkan tó yẹ pé ó ń dá wàhálà sílẹ̀ láàrin ìlú. Inú ìwé ìròyìn Saturday Punch ìròyìn ọ̀hún wà bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
1: Kòkònú ìròyìn tẹ̀ síwájú Bond FM náà ń láwà 92.9 tó jẹ́ adígedupò àti ẹgbẹ́ òṣèlú APC sípò gómìnà ní ọjọ́ Àbámẹ́ta Sátidé yìí tó rí kọjá lọ. Ìyẹn aṣíwájú Bọ́lá Oyè Bámijí lánàá lánàá ó mà ti ké sí gómìnà Adémọlá Adeleke láti ké sí àwọn ọmọ rẹ̀ wípé kí wọ́n jogun omi kọjá kàlàáfíà ìjọba kí wọ́n yé kọlu àwọn ọmọ ẹgbẹ́ alátakò ní ìpínlẹ̀ Ọ̀ṣun kọ́ yé kọlu ọmọ o. Oyè Bámijí tí gbogbo ayé mọ̀ sí à ń bọ̀ lórí awó ẹ̀bẹ̀ yìí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ iléeṣẹ́ ọba nílùú Àbújá lẹ́yìn tó ṣe ìpàdé tán pẹ̀lú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló wá ń sọ dímọ̀ wípé ṣé ẹ rí àwọn ẹgbẹ́ tó jẹ́ ti ọmọlẹ́yìn gómìnà Adémọlá Adeleke ìkọlùkọgbà gbáà ni wọ́n ń kó bá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú tó jẹ́ ti APC wọ́n ní kan tó dìbò wọ́n kọlu ọmọ ẹgbẹ́ òṣèlú APC lẹ́yìn ìdìbò gan tí wọ́n tún ti kéde wọn pé àwọn ló gbégbá orókè wọ́n tún lọ sí ilé ẹnìkan tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n jẹ́ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ nílé wọn lọ́jọ́ ní ọjọ́ ẹtì Friday nílùú Ìkirè wọ́n sì lọ ń kọlù wọ́n bẹ́ wọ́n nírú àwọn ìwà báyìí kì í jẹ́ kàlàáfíà ìjọba láàrin ìlú pàápàá jùlọ lágbo òṣèlú bàbá ń jà bí ìtìkakùkọ bàbá ń ṣòṣèlú bọ́rọ̀ ẹ̀dà sanwó sí ń bẹ̀ bọ́rọ̀ ẹ̀dà sí bí ni eléyìí ni ọ̀rọ̀ tí Oyè Bámijí tó ń sọ sún Adémọlá Adeleke tó ń rọ Ààrẹ Tinubu pé kí wọ́n bá Adeleke sọ̀rọ̀ àtòun àtàwọn akẹgbẹ́ rẹ̀ kan yóò kọlu àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC mọ́ inú ìwé ìròyìn The Nation lẹ́ẹ̀tì rìkà láàárọ̀.
0: Inú ìwé ìròyìn Leadership Weekend láàárọ̀ tó ni wọ́n sọ di mímọ̀ pé sọlí àlàámú ọmọ
1: sọlí àlàámú ọmọ
0: àlàámú ọyá.
1: Ya Rabbi salli ala Muhammad sallallahu alayhi wa sallam.
0: Ijọba apapọ ti ni kekun le ko gbọ ko san fun toko kaado gbọ koro fo be o. Igbe ojo isegun Tuesday ti se August 25 ose ta fe mu yi won ni isimi lenu ise yo waye lati mi sami si ojo bi anabi tola re ga. Gege bi atejade ti won tejade ni iwe royal leadership laaro toni en to je akowe akowe agba si ajo to ri si eto ise labele iyẹn ọmọwé Magdalene Ajani àwọn ni wọn fi ìròyìn léde ní ànáòde nílùú Àbújá nígbà tí wọn ń gbẹnu ọgá wọn sọrọ ẹni tó jẹ alákòóso fún ètò abẹlé ọnàrẹbù olúbùnmi tújú òjò tó ń gbẹnu ìjọba àpapọ̀ sọrọ wọn ni àwọn lo àsìkò pé àwọn mùsùlùmí òdodo àtàwọn tó wà lórílẹèdè nàìjíríà àtàwọn tó wà lókè òkun kí wọn lo àsìkò ayẹyẹ ọjọ ìbí ànábì ọhún kí wọn fi gbàdúrà fún orílẹèdè wa nàìjíríà kí wọn sì máa polongo ìfẹ ètò ẹ pé ànábì muhammad tọ́lá rẹ ga fi lélẹ̀ láàrin àwọn mùsùlùmí àti láàrin àwọn alábàgbé wọn inú ìwé ìròyìn leadership ẹkúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún wà bẹ́ẹ̀ láàárọ̀
1: yìí. Àmúkí ẹlẹ́yìn ni àfọ oníbúrídà oníjà àti lidà wá ti àṣìjà ṣa ṣàjìdà tó ń tẹ̀mùsí ilé ìyàlá ṣàkìnbílá kọ́dá mi mọ́mọ́ ní jẹ́bẹ̀ sallallahu alayhi wa sallam ya akram al-khaliqi ma la mani aluzu bi siwa kain dawlu li hadisi amimi mọ́mọ́ ní jẹ́bẹ̀ sallallahu alayhi wa sallam ìkẹrẹ tí ò ní tán kọlọ bá nọbi wa muhammad kọlọn kó wọlá rẹ kó foríjì kálukú wa ya rọbì bil mustapha balegi mọkọ sídàná wàgìfúrilànà mọmọdọ ya wa sí alikalami sọlẹ wa sẹlẹmọ dáìmọ ní abàdá alá àbíbi kàkà ìrẹl kàlẹkẹ kó lé imi. We are symbol of Islam. We are symbol of Islam. Bó ṣe wà rí. Ẹ jẹ́ polówó ọjà díẹ̀ kókó inú ìwé òyì
0: ó ń tẹ̀ síwájú.
2: Àjọ tó ṣètò ìrìn àjò àjì ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba àwọn tó nífẹ̀ẹ́ láti rìnrìn àjò lọ fún àjì lọ́dún 2027 lè ti rí pé àjọ tó mú tó ìrìn àjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde o pé owó tí wọn yóò san fún àjò àjì tọdún yìí jẹ́ 7,882,822 naira péré. Bẹ́ẹ̀ ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ 20,000 naira péré. Látàrí eléyìí gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò àjì gbọ́dọ̀ lọ sanwó wọn sáwọn ilé ìfowópamọ́ to abanisowo to nbe ni ipinle Eko nipa lilo bank draft kon si ko bayi Lagos State Muslim Pilgrim Welfare Board sori re kojo di gbedeke ojo 26 osu kesan odun yi ti won ti da sona e tete se kiakia ko to pe o be ba fi alaye tabi e fe mo si e pe awon number won yi 0808 076 6

08 1 3 tàbí 08 2 3 1 7 4 3 7 3. Olùkéde ọgbẹ́ni Abdulhakeem Ajomagbeni, akọ̀wé ìgbìmọ̀ arìnrìn-àjò àjò ní ìpínlẹ̀ Èkó.

ènìyàn ni wọ́n bá bàbá wa dunu Israel Majesty Obolu Asegun Adeyemi Ajasa Kúyàsí Ọlásìdé one the Awuse Ọfọdúgbòǹgbò Kingdom bí wọ́n ṣe lé ọdún kan sí lórí àpè àwọn babalábàbà wọn. Kábíyèsí o ẹkú oríire ọdún mẹ́fà lórí àpèrè kẹfọwọ́ pawú kẹfẹ̀rìgì jọ́bì kí ni onígbòǹgbò má tú kọ́ mọ́ fọ́ lásìkò tí ọjọ́ Monday 24 August 2026 ní gbogbo wẹ̀jẹwẹ̀mú ní àfi onígbòǹgbò kábíyèsí wa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lèyí lè ṣe gbogbo olóyè ní onígbòǹgbò gbogbo ọmọ ọba torí létàlejò tó ń bẹ nílùú onígbòǹgbò lágbègbè gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olu igbákejì gómìnà Dr. Kadri Obafemi Hamzat chief of staff Honorable Tayo Akimade Ayinde Honorable James Abiodun Faleke Honorable representative Ikeja Federal Constituency Honorable Ofore Adebanjo the executive chairman onígbòǹgbò LCDA Honorable Ṣẹ́gun Ọdúnbákú the executive chairman Ojúdú LCDA Honorable Akim Dauda executive chairman Ikeja local government ẹṣẹ́ ẹkú àtìlẹ́yìn Ọbọlú Aṣẹ́gun Adéyẹmí Ajasa Awuse of onígbòǹgbò Kingdom.

0: pàápàá ṣe ni lóore ọpẹ́ làádá àwọn àgbàsìbọ̀ ọmọ yìnyínyìn kẹ́ni ó lè ṣe mí èyí ló jẹ́ kí àpapọ̀ gbogbo àwa oníbílẹ̀ nílùú ìkẹjà kí ẹni re alága tó ń ṣe wọn ọ̀tún tí kò ṣẹlẹ̀ rí ní ìkẹjà comrade akeem ọlálẹ́kan dáúdà ẹni tí gbogbo ènìyàn ń pè ní lágbájá kó ìfọmọnìyàn ṣe àti mímú ìlú gbòòrò bá gbogbo ẹ̀sìn tó ń bẹ ní ìlú ìkẹjà àdúpọ̀ re àti ìnáwọ́sí fún gbogbo oníṣẹ̀ṣe pátápátá baálé baálẹ̀ ọlọ́jà àti gbogbo ọmọ ìlú ìkẹjà látàrí àṣeyẹ ọdún ìṣẹ̀ṣe tí a ṣe tán a sì ń gbàládùra wípé gbogbo ìwúre tí a ṣe fún orílẹ̀-èdè nàìjíríà ìpínlẹ̀ èkó àti ìlú ìkẹjà dẹkú sì máa ké bí eku bákan náà ni a tún dúpẹ́ lórúkọ alága gbogbo àwọn òṣìṣẹ́ tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ ìkẹjà ìyẹn nígẹ chairman bí wọ́n ti ń gbèsè tì gbọ́ wa bí kò ṣẹlẹ̀ rí ti ṣẹlẹ̀ ní ìlú ìkẹjà tí alága fún gbogbo àwọn òṣìṣẹ́ ní bonus owó gbà fún iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere tí inú àwọn òṣìṣẹ́ sì ń dùn tí ó gbàládùra wípé ìkọ́ ikọ́ bálá ìkọ́ ikọ́ ọmọ jù lẹ́sẹ̀ ayé lu àyún bọ̀ báyìí lọ́wọ́ yẹnu comrade akeem ọlálẹ́kan dáúdà alága ìjọba ìbílẹ̀ ìkẹjà local government àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dúṣẹ́ mi.
1: Attention, all residents of Ejigbo LCDA. Opportunity don't land again, As Oga Tiamo, Are Tauhid, Adebayo Taiwo, they bring una Mega Empowerment 2026. We go break barrier, create opportunities, and change many residents' lives. Now over 600 residents go benefit from different business tools and support, including deep freezers, pepper grinding machines, vulcanizer machines, barber clipper, generator, hair dryers, ovens, popcorn machine, sewing machine, POS machine, camera, cobbler machine. Shawarma and grilling machine. It never finish, 10 young people between age 18 and 30 years go collect 500,000 naira startup fund each under the Ejigbo Youth Startup Fund Season 2 initiative. Waiting you can't wait for. Carry your business or creative proposal and submit to the chairman office, Ejigbo LCDA Secretariat, between now and 31st August 2026. While the Mega Empowerment 2026 go come up on Thursday, 17th September 2026 for Ejigbo LCDA Council Secretariat. Ejigbo, Ideoluwa today, the future is here for Ejigbo. Na Are Tauhid Adebayo Taiwo, Executive Chairman, Ejigbo LCDA Toka.
2: Gbogbo ènìyàn ni wọ́n bá bàbá wa dunú Israel Majesty Ọbọlú Aṣẹ́gun Adéyẹmí Àjàsá kúyà sí Ọláṣẹ́gun One the Awuṣẹ́ of Odúgbòǹgbò Kingdom bí wọ́n ṣe lé ọdún kan sí lórí àpè àwọn babalábàbà wọn ká. Bí ó sí ó ẹkú oríire ọdún mẹ́fà lórí àpèrè kẹfọwọ́ pawú kẹfẹ̀rì gíjọ́bì kí ni onígbòǹgbò má tú kọ́ má fọ́ lásìkò tí ọjọ́ Monday 24 August 2026 ní gbogbo wẹ̀jẹ̀wẹ̀mù ní ààfin onígbòǹgbò kábíyèsí wa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lè wílé ṣe gbogbo olóyè ní onígbòǹgbò gbogbo ọmọ ọba torí létàlejò tó ń bẹ nílùú onígbòǹgbò lágbègbè gómìnà ìpínlẹ̀ èkó babájídé olúṣọlá sanwó-olu igbákejì gómìnà dr kádìrì ọbáfẹ́mi hamsat chief of staff honorable tayo akimade ayinde honorable james abiodun faleke honorable representative ìkẹjà federal constituency honorable ọ̀fọ̀rẹ́ adébànjọ the executive chairman onígbòǹgbò lcda honorable ṣẹ́gun ọdúnbàkú the executive chairman òjòdú lcda honorable akeem dauda executive chairman ìkẹjà local government ẹṣẹ́ ẹkú àtìlẹ́yìn ọbọlú aṣẹ́gun adéyẹmí àjàsá awúṣẹ́ of onígbòǹgbò kingdom.

0: Limited, the number B3, Amori Shopping Complex, Orelope Bus Stop, Ebeda Nipele Eko, Fuala Nilekwere, Epe Alukubra International Services Limited, sorry, 0803-501-6171, Tabi 081-796-35353, Alukubra International Services Limited, Amola Bale.
1: الله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم ادوبه فون الله وبا لا وبا تو تون نينو انو ري تو ني كي باديوا كو توكو لوري ايتو يي ايتو اسيلا تو اجو يبا ابي داي تي ما لا انفاني لاتي بيري بيري اولوكان اجو كان نيپا لاموري اسين ايلي تي اورو يين لوجو تي اوان شيكو افودي لاتي شيك ياكوب ابو عبد الله تون شي ما في داون سي لاتي نو كتاب اتي سنه ati agboye awon salafu salehin abi olohun oba ala ko mo sala ise teni na ni ironun fun wa eleyi ni a fin ki wa kaabo sori akotun to wa leni mo ti on la oye dokun na ni oruko mi gege bi ise wa emi nkan ko ni mo wa ni yara igbohun si afefe ni aro teni mo wa pelu awon sheku asheke akub abu abdullah fa salamu si amin anile
2: assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
1: wa alaikum salam wa rahmatullahi wa barakatuh
2: billahi salatu wassalamu ala rasulillah aki awon ti won to ti wa aki abdulkim ati timo jazakum allah khairan first ni aki ilesha al-kubra international services limited ajan umura al-haj kamil najm team jazakum allah khairan ay baba ma amin not last for me they know all what jazakum allah khairan
1: tam jazakum allah khairan ero tf ma dara po mo ani aro tini ona ni 0706 316 1916 0706 316 1916 Una ni afani lati darapo mo wa. Assalamu alaikum.
3: Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.
1: Na.
3: Sifno so la di mo la.
1: Na.
3: Tamde ni ti je do de e to ti ni da mo ni ti tai na. So ma tai ni ya so je ma la so ba i so ma tai. Ko ka na ni.
1: Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.
2: Alhamdulillah wa salatu wa salam ala rasulillah.
1: Naam.
4: Hello, salam alaikum.
1: Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.
4: Hello, my community,
2: الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. نعم. أربع فمرابا شيا صلاة النبي صلى الله عليه وسلم. أمي أتي من أمباي تلاتة أنت أتي من وانتي وانتي كوي إن شاء الله.
1: فان فاني أنتي كوتي من أمباي 0706 316 1916
5: 0706 316 1916 Una ni number TF Lanfani lati darapo mo wa. Naam. Assalamu alaikum. Naam.
2: Aja ni nile. Wa alhamdulillah wa salatu wa salam ala rasulillah. Ibeere akoko.
5: Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.
2: Naam.
5: Naam. Ẹ̀rọ ilẹ̀ ṣe tẹ̀sí rẹ̀, Sheikh Madam.
2: Naam.
5: Wa alaikum salaam wa barakatuh.
2: Alhamdulillah, hissan as-salatu wa salaam ala rasulillah. Signing out, bóyá àwọn ilé-ìwé wọ́n ti parí ìgbìdánwò tí ilé-ìwé ṣe fún wọn. So ìgbà tí wọ́n parí ọjọ́ tí wọ́n jáde tán, àwọn aṣọ tán bá wọ̀, wọ́n ní àwọn ara wọn, wọ́n máa sáì sára aṣọ yẹn, máa kọ oríṣiríṣi síbẹ̀ báyìí yẹn ni kí ni ìsìlámù sọ pé ṣé rí gbogbo ohun tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí kì í ṣe àrídáadà ìsìlámù tú wà kalẹ̀ púpọ̀ nínú ìgbà ni. Ẹni tó ń ṣe sign out pé aṣọ ẹ̀ ní o, ẹ lọ sáì sára aṣọ yẹn, kò ló máa gba ládá ńbẹ̀. Kò sì sí ládá kankan fún ẹni tó bá ṣe. Ẹni tí ò bá ṣe kò sí ládá ńbẹ̀. Ẹ wá bá mi sign out, mi ò ṣe, kò gbẹ̀ṣẹ̀. Kò yé. Ẹ wá bá mi sign out sára aṣọ mi, aṣọ mi, ẹni náà wá mi fi signature kí n máa rí o, kò gbẹ̀ṣẹ̀. Ní tó lè fẹ́ súnmọ́ jù, ò ní pé ká sọ pé nìyẹn ń ṣe ohun tí ó jẹ́ bidẹ́à. Tó bá jẹ́ yí pé nígbà tó ṣe tán, ó máa wá gbé kọ́lé. Tó bá ti wá gbé kọ́lé, a máa wá rí gbogbo àwọn nọ́mbà tó ṣe yẹn, àwọn yẹn ló máa wá rántí, kò ní rántí àwọn míì. Ó ti di kí nìyẹn, ó ti di nǹkan tó ti fẹ́ máa fi ṣe ẹlẹ́yàmẹyà aláṣàkáṣà àti oníwàkuwà pẹ̀lú àwọn kan. Sọ ẹlòmíì pẹ̀lú ìyẹn lásán kan tó bá bá sáyẹn, ó lè máa kí wọn mọ́ tó bá rí bẹ́ẹ̀ yẹn. Bọ́ tó bá yẹ pé ẹni tó ń ṣe fara ni àkọ́kọ́ ni. Ẹlẹ́kejì wa ni pé ká gbé wá sórí pé ṣíṣe ẹ̀ gan sótì ẹ̀ wúlò rárá bí kò wú. Àwọn tí wọ́n ń ṣe ó níbi tí wọ́n ti bẹ̀rẹ̀. Níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ ni pé tán máa parí ìdánwò tán. Wọ́n lè máa dami rora wọn lára. Wọ́n lè máa ṣe oríṣiríṣi. Aṣa láti tán kó wálé tán pè yẹn, ó wá di pé signation ni wọ́n fi ṣe. Eléyìí kò ní tó ní ṣe pẹ̀lú bó tilẹ̀ kó mọ, kò ní tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn. Bẹ́ẹ̀ sì ni kò ní tó ní ṣe pẹ̀lú àṣà wa gẹ́gẹ́ bí Yorùbá. Kéèyàn má ṣe ló fẹ́ dájú tó kẹ́ yọra kúrò nínú ohun tí ó lè poyín sínú
5: àròyìnwàhálà.
2: Aburú tó máa ń wá látara ẹ̀ làwa lè sọ pé kéèyàn má ṣe rárá. Aburú ni pé obìnrin lè dúró kó ní igbá ìyàwó nìkan bá àwọn sáyẹ̀nsì.
5: Àdánwò.
2: So gbogbo àwọn wọ̀nràn yẹn. So èyí tó fi tó dájú ni kéèyàn má ṣe rárá.
5: Yes, Akolo Karen. Ibi tí àwọn àwòrán bá wà, pictures bá wà, ṣá lè kírun níbẹ̀.
2: Ìtí Anamisọ sọ́n jẹ́ ká mọ́ nípa ìrún ni pé gbogbo bí ta bá ti máa kírun, ó jẹ́ ààyè tí ó fàyè gba àwọn màláíkà. Ibi tí ó fàyè gba màláíkà, Anabi ni
5: Sọlọ́lá Alẹ́ Sọlẹ̀m.
2: Àwọn màláíkà tàbí láti ẹ̀dẹ̀ kọ́ ló bẹ́yì tẹ̀ gánà fi Yesu rọ̀ tún ọkẹ̀. Ibi tí ààyè ibùgbé tí àwòrán ọmọnìyàn bá ti lè wà, tí ajá wà, irú ilé yẹn àmàlẹ́kẹ̀ tó wọ̀ bẹ̀. Inú ilé yẹn gangan kì í ṣe pé agbègbè àbí inú ọgbà ọmọ inú ilé tẹ́tí fẹ́ kírun yẹn gangan. Ẹ jẹ́ kó jẹ́ pé káró àwòrán máa wà nbẹ̀, àwòrán èèyàn ni o, àwòrán ẹranko ni o, kó máa wà nbẹ̀. Torí pé táwọn gan bá fọpọlọ ògùn gan, bígbà téèyàn kún fíìsì màláíkà ni, àwòrán ẹnìkan ló wà níbà yìí, ẹni yẹn sì wà lábújá. Màláíkà fẹ́ fún ní nǹkan ṣé tí inú fàtò ni kò fún àbẹ́tà àbújá ni kò fún. Tó tá bá ti pa fọpọlọ wo à ń kó bí ò ti ẹ lọ bẹ́ẹ̀ rárá. Ní tó tọ́ ni pé gbogbo tá bá ti máa kírun kí fọ́tò máa wà níbẹ̀. Àbá láǹfààní láti lè yọ fọ́tò yẹn tá bá fẹ́ kírun tura ká dojú ẹ̀ dé ká yí padà sódì. Tá bá ti kírun tán ẹni tó bá ní wọ́n ṣe bí wọ́n ṣe fẹ́ ṣe padà. Mùsùlùmí ò wà ní ní fọ́tò tiẹ̀, fọ́tò ọmọ, fọ́tò bàbá yáyà, fọ́tò kankan wà ní. Torí kó fa ṣírùkù ẹ bọ gangan láti lẹ̀ ọ̀rọ̀ bí àwòrán náà ló ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ará níbi Nuhu alayhi salatu wasalam tó fi wá débi tó yẹ ṣe pé wọ́n fi wá ń lo àwòrán yìí o. Ẹ máa fi rántí ni ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Àwọn yẹn ẹ máa lọ kí wọn, àwọn ọ̀ràn kan
5: ni ẹni rẹ ni wọn,
2: ẹ máa lọ kí wọn,
5: ẹ máa rántí wọn.
2: Ẹlẹ́kẹta ni pé ẹni rẹ ni wọn, ẹ máa lọ tọrọ dáadáa ní ọ̀dọ̀ wọn tí ẹ bọ́ ti bẹ̀rẹ̀ nìyẹn.
5: Wọ́n fọlọ́ ńlẹ̀ wọn á lọ mọ tọrọ lọ́dọ̀ ẹ tó ti lọ.
2: Bó dẹ̀ ṣe wà pẹ̀lú àwọn tó ń gbé fọ́tò àwọn ṣéwù kọ̀ọ̀kan sáyà ni.
5: Ẹ
2: máa ní yọ fọ́tò náà ní eléyìí olóṣà òun ó ti kiri Anabi sọ̀rọ̀ pé mo ta wákẹ̀lọ̀ àyàn ṣe inú kìlàbì. Ẹ tó wá fi lè gbọ́kàn lé nǹkan kan lọ́wọ́ máa dáadáa kìíní wọ ṣé èkó tó ń ṣe nìyẹn ó yà kó máa ṣọ ẹ lọ fìtínà lẹ́nu yẹn kó rẹ̀ sí nìyẹn kó ṣe àná.
5: Jésù ẹ̀kọ́lọ́ kẹrin tá a bá bẹ aláàrẹ wò
2: wọ́n ní
5: wàá wò láà máa ṣe.
2: Anabi sọ̀rọ̀ sọ́lám ní hakul musulmi alẹ́ musulmi khams musulmi àti musulmi ẹ̀tọ́ márùn-ún ló ní níbòmí ó ní síta mẹ́fà ni inú ẹ̀tọ́ yẹn ni ẹ̀yẹ́dùn marid ká máa bẹ aláìsàn wò.
6: te ba saisan ka ma be wo ta ba ti wa lo be alaisan wo awon adabu ziyaro tu al marid ka godo gbe awon eko yen adabi yen ka gbe lo inu adabi akoko ni pe te ba lo wo yen ko gba ipe in to se yen le se yin na le fi ra isi ku ara eh ni de be ke ma so ball to ba re to ma so ball to so politics to so kini ara e gan le ba ori le ma fu e si gan e ba doro aye oro kan le e ba de be ni soki keki ke se adua fun ke ko me to aye pe o wa need the companionship ke ba duro ti die eh te ba duro ti mo ke te ma so na adua ta ma wa se opo inu e nabi sallallahu alaihi wasallam oni ka ma so fe to ba re pe allahumma rabban nas adhibal bas washfi anta shafi la shifa ila shifauka shifa alla yughadiru saqama kaso bi meta
5: na
6: ninu e ni kaso la ba'sa tahuru
5: insha Allah
6: kaso bi mi je gbogbo awon ta mo yen aso won awa ti mo yen ka won citadel ti ra ton pe citadel yen
5: Christian
6: Muslim ka wo awon adura yen wa nbe awa ti mo yen na fe beyan wo falak ati nas opolopo ore wa fun muslimi suratul fatiha
5: jazakallahu khair won lo bituari ka ma le poster ka ki pe ya ti ku baba ti ku
6: alhamdulillah salatu wassalamu ala rasulillah ilanul mayit ima kede okutoku inu esin wa lo wa kida lo fa ta ma fi kede be anabi sallallahu
5: alaihi wasallam
6: ti awon yen ton kiun yen daada ton kiun logoji 40 ton ma fi le kiun se lara go fe lo lo ma fa furi fun eni yen to pe se ti o ba gbe wa
5: bor
6: so ba kede an kede kero le wa ni
5: and
6: just is the janaza ni
5: ki
6: se pe an kede ka won yen le mo abi kan le mura
5: pati abi kan le wa fun olojo keta olojo kejo abi ologojo ojo
6: ojo to ku yen ka kede ka won yen le pade wa pe iro le o la ro o
5: a fe ki o so mo ya wa la
6: ka po ni be ta ba po be ta shadua fun ko ta fe se fun ni
5: Allah
6: to ba se pe eye ikeyin ta se fun ohun na ni ka sha
5: ni Islam
6: Islam ti wa o ohun na ni ka sha da fun eye egbere ni ka ma sha da gbogbo gba
5: fun
6: wa to awan le poster ka kiri oku to ku
5: obi fidau
6: ati abi an lo n kede lo television radio oku ti ku egbo o fidau ojo baba ni woran woran ni
5: Islam woran wa ye Olorun so wa
6: nbe Muslimi o Islam woran wa en to ba si n se loruko pa tu ko soke pe inna lillahi wa inna ilayhi raji'un o kon tare
5: awon
6: ti mo ta to ku
5: awon yo ku awon yo ku lawa ni sasara ni
6: so a le so fa won eyan kan wa ta pe tori pe kan yen le wa sibi janaza ka ba jo ki on sasara ni ko da leyin yen awon kide ka kiri an le posta ka kiri elomi oku mi gan akolo sanu wa oku mi to ti ku tolorun ti n sanu ni sare ami tu mu posta e ton se be un posta e bayi on fin che
5: eyo
6: on fin che eyo ba ti se ga won fi se yo won fi oku baba fi ah la la
5: subhanallah islam de ti kodi gbogbo e
6: islam o fe ki gbogbo e ko ye wa e o fe ko ye wa ko fe ki gbogbo yen ko to si wa
5: ko to si wa
6: allah awa laye ase laye
5: fe
6: ko to si wa
5: eni apole ni muslimi na won ni se aja le wa ninu ile muslimi
6: alhamdulillah salatu wassalamu ala rasulillah aja maje mo ta le fi ni aja ni inu ogba wa abi lenu na bawo inu ogba wa oni boya ani fitina idabugo security ta ja ba ti wa gbo oni ka ko amuku mu eda ni pe won ti ti de o won ti ko da fa so pe kin se pe mo kan ni le mo kan ni le mo ko tan ma fa ja si rara o na ba ti ni haja si pe on da mu aladugo won fon fere agbo se tin agbo awon aja na ma ba ta ba ti ni be ko ni ta ni di aja ni
5: abukata re
6: abukata bi wa gbe sile pe awon security ni ko se nkan to nse yin e kan faja sile ni
5: naam
6: ko da ana be ni to wa fe le ni
5: sallallahu alaihi wasallam
6: ile yin gbogbo se olore kan ton ba se won ma ni adiku ninu se olore aja to wa le ma je kan ma ni adiku ninu se
5: olore
6: so ti o ba ni pe o ni ra gan pe a je wa ri kankan mo ti ta n gbe ko si yin kankan to le wa lo ati yawo ni kan ton ma la wa nbe ko se ko to awa faja si ta ton ba ti de ka ja ma gbo kon le sa lo bo gbogbo adugo wa ta wa mi iru eko ibi
5: apo kan ma le wa
6: ma le wa so kan ma le wa wa laja to security o ni akoko elekeji awon ode
5: won
6: lo de ode ton ba mu aja dani o ma sise meta fun won
5: o
6: ma tun dabo bo awon gan gan awon eranko won ti ma ri aja won sa elekeji won ma fi aja pa
5: eranko
6: won mu ton ba ti mu awon wa dugo e bismillah allahu akbar won dugo eran yen eleketa o ma duro gege bi sahibu
5: hmm
6: ama afani so bi pe companion
5: naam
6: to de ban dore oni kan lo lo ninu go ama ta ja ba wa
5: ajebe alabarin
6: alabarin companion ni mete play mete ta yen ri de aja na
5: olorun jesus kolo heran jilsat istikhraha
6: bi jilsat istiraha al istiraha istaraha istiraha usmi
5: naam
6: ki se gbatana bi darugo
5: sallallahu alaihi wasallam
6: rara ki se batori anabi sallallahu alaihi
5: wasallam sallallahu alaihi wasallam
6: min alamat al khushu' fi salah ni wa mo ko yen farabale lori irun ni khushu' ni pe awa lori laka akoko afori kan le akoko ajoko ati fori kan lelekeji lati fori kan lelekeji yen awa fe dide lo se raka elekeji abi daka eleketa abi araka elekerin
5: na
6: ta fe jo pe apari irun aba n tesiwaju a fe dide apo joko die ka to lo soke anabi
5: sallallahu alaihi wasallam
6: inu sifatu salati nabi awon oro yi to fi royi pe anabi ma nse anabi si ni sallu kama ra'aytu muni
5: usalli
6: ekirun
5: na
6: ekim be se rifun kim anabi ma nse ni
5: sallallahu alaihi wasallam
6: ana wa nbe ta ba se ko siji ya nbe allah ta'ala
5: jazakallahu khairan assalamu alaikum wa alaikum salam wa rahmatullahi wa barakatuh naam allahumma amin
6: beje ki e ma binu brother ke eni kan ko e ma pe wa e ma ti pe wa lowo lo bayi si number wa yin
5: naam
6: question
5: ri onyo man shin kokon be a get there assalamu alaikum bra yusuf te ba la nfani ati pe para ke pe para fun ibere yin na mu alaikum salaamu ala barakat
6: Alhamdulillah
5: salatu wassalamu ala Muhammad. Assalamu alaikum. Naam. Assalamu alaikum.
7: Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh.
5: Naam. Naam. So ibere elekeje be lati elekeje
6: ta ba tin seto number 0028483773 kan yan ma pe rara rara
5: na
6: ma pe direct call e ma pe ti WhatsApp te ba tin pe yen di wa lowo ninu eto ni e da controller e ma pe gan
5: rara
6: na alhamdulillah salatu wassalamu kini aja fi se wa ti afiso
5: kini crime aja ti o gboro ba gbe
6: ni awon ashabul kahf
5: na
6: oni aja wa pelu won
5: na
6: seri won ta gboro koko mo ni pe olorun ba subhanahu wa ta'ala ni wa laqad uhiya ilayka wa muhammad agbe wa si wa fun o qur'an ya gbe qur'an fun wa lil ladina min qablik awon to wasu waju wana ati fa ona ni ti won
5: naam
6: tolo ba fe ka mo ni pe gbogbo iran kokan tolo ba ran wa laqad ba'athna fi kulli ummatin rasula an ibudu llah wa ajtani bi tawqut
5: naam
6: gbogbo awon iran kokan olorun ba ran anabi si
5: sallallahu
6: anabi tolorun ran to je anabi igbeyin sallallahu alaihi wasallam lolorun fun ni wakati marun
5: Naam.
6: Awon ton wa si waju won ni kan ton ba fun. Ta ba fe se igbonse. Ta fe se igbonse.
5: Naam.
6: Eyo ni o. Ba paju a fe se eyo. Pe a fe da omi doti kuro lara wa. Ta fe da nu bayi ni. Ta ba ti lo omi o ti tan. Awon je anabi Musa le so ni gbeyin ise t'Olorun ba fun. Awon ojo e won gboro won lo omi nikan won gboro fi okuta kan gboro fi gbobi egbin. Ba se ko le tan. Olorun ba se yin rorun fun wa.
5: Naam.
6: Rahufun Rahim. Oni ke l'Olorun ba se anabi fun wa.
5: So tawo ojo e
6: awon ojo
5: ti won ni e
6: ijo to wa bayi
5: naam
6: awon ojo tan so yin ni ijo mi wa to pe olorun ba so pe won godo feju yawo e kun lo
5: naam
6: awon ojo mi wa to olorun fun kan feju merin lo awon ojo mi wa to olorun so pe merin ni opoju parapata yin ta nabi muhammad
5: sallallahu alaihi wasallam
6: lori pe nti o sele pelu awon iran kokan ta nabi ba ti so
5: naam
6: olorun ba se fe ko so niyan sallallahu alaihi wasallam awari gbogbo e olorun wa ran wa lo de bi pe akojopo awon oro anabi sallallahu alaihi wasallam to wa ninu awon ahadith yin Sahih al-Bukhari,
5: naam.
6: Muslim, Ibn Majah, Abi Dawud Sunan Tirmidhi An-Nasa'i Darqutni ati gbogbo bebe lo awon to je yi to lalaafia inu e ni hadith ti ajawa pipe aja yen o bai laja bai laja bai laja aja yen ti o ni kan ma lu lana so pe ale fi de ode
5: naam
6: ale fi de abo fun ra won wa so ko so fun pe ta ba de aja kan ma pa oda inu tan anabi sallallahu alaihi wasallam je kan mo pe obirin kan tin je zaniya oni nabi
5: naam
6: o se daada si aja to gbengbe o fi batare aso
5: o fi bu ninu odo
6: o mi ninu odo o fun aja aja wa mu fun aja juru juru fun to so thank you o se o aja wa lo bushro la habil
5: Allahu akbar Allahu akbar
6: so ana to so pe aja to pe aja lo fun yen o aja lo fun yen o o se ah kori
5: ara awon eto eranko ninu islam yen
6: inu eto eranko ni pe ka ma mu aja ka ma be lori ka na fi se
5: o wo pe ko mo wa mo to lo ko
6: gbe
5: eran kini kan ni o de padanu ah ah la la la
6: abi pe a fe se an fe se kini kan eh odun kini kan pe aja lo
5: e ah fa li aun do
6: la abi pe asun bil qatl e ba fe pa eranko se daada pelu pe pa so bu bele bismillah allah akbar e ba fa ramon ro himu si o
5: pe
6: pe fi anu pa o e fi ke pa o e fi tele tolorun ba pa ni
5: ko be yin o yimo
6: dede le kan na ko ma ba ni na gbogbo le yin je ka mo pe awon eranko yen kilo fa to je pe en tun ba wa soro yen awon o lo si eh abatuo ona raja kan la fe jaja kila ja se fun yin
5: so se ni
6: o se se yin na me le pa malu malu me na nje lojumo ko je pe malu la nje
5: de ti ya le bi so so am to so pa to ta ja ba tenu bo igba wa nu le
6: awon oro aja po re
5: to ra koko wa tin lo
6: e tin lo dada awon oro aja pelepete ana olorun ba wa de gbogbo kini ni ote ote yen ni pe olorun ba ni a'udubillahi minash shaitani rajim wa ma ataakum rasulun fakhudhuhu gbogbo ta nabi ba ti mu wa fun e de won bayi wa ma nahakum anhu fantahu gbogbo ba ti ko fun pe e jina sira e kain na jina
5: e jina si
6: tori ke ba le sorire laye at lal qiyamah eni ko ki ma yo sojo so lo to ba ti pe muslimi ni o ni jaja to ba ke muslimi ni o ni faja so re a fi ona meji islam da laye ni ti wa ni ege bi muslimi ati gbogbo oro lori aja e pete wolo
5: be na se mo pe to ba n ba wa gbele bo la nabi se ni taja ba tenu bo igba yin o abi kan
6: oro ja po repete so ga kan mo ni pe e se ma je ka ja wa pelu yin
5: na gege bi muslimi nam jazakallahu khairan tawa ashabul kaf nko
6: tawa ashabul kaf gen so yin itan awon ashabul kaf isele ashabul kaf ni anabi la tele ke se awon ashabul kaf
5: jazakallahu khairan assalamu alaikum
6: ah mami o e ka ro alhamdulillah ma
5: Alhamdulillah.
6: Naam. Naam.
5: Naam. Naam. Naam. نعم
6: الحمد لله والصلاه
5: والسلام جزاك الله خيرا
6: ان شاء الله ان شاء الله بقدرته عفي ريون الله وبا ان شاء الله طلب بابا في بقدرته pelu agbara
5: نعم
6: بقدرتي الله pelu agbara الله وبا ضميرو ضميرو be pronoun of e oni kudrati e allah e allah yen
5: agbara re reye lati ropo allah
6: baba fe da ropo allah ni agbara ta baba so allah a so pe agbara re so mejeji ko si ti
5: ogun nbe ni ajo lati ko du lo si
6: awon yan po ton bere bere gan
5: now
6: awon yan po ton bere bere gan pe lojo ti ile eko kan ta fe daruko
5: now
6: eh ti won se ayeye awon to jade awon yan ri idiwo lopolopo suke fakere opopo awon wa kuro ni korodu lati korodu si ile we na
5: ni
6: daruko ile we na ni si ile we na won ni awon lo bi wakati meta ka to debe ba ko tun bo na won tun wa nibe na ni en to wa ja fara ni won so pe ewo e ja se jamu ina won to ba ro lati e ko lo ba won lo wakati meta a ta lo lati bi ta n bo ina ta si korodu awon lati rin
5: ade ko si ba ro to wakati meta gan
6: ko tun wakati meta
5: so ba di show of the express
6: so e je ka won ba se jamu ni pe won ki zuri ngba ti asiri tin sumo oba kizuri at asiri papo oba kizuri ni raka meji asiri raka meji ani ti won se yen o tako se ra islam
5: naam
6: se ri on ton je salatu alul azhar awon ta fun ni awijare o ni pe on ti o to kon se won ma se won de ni ebi la haja fi won le ri la haja fi ko se nkan se to ronk ta ba fe ki un subu yi raka meji zuri merin asiri merin ta ba wa lori rin ajo aba ta ba wa lori nira alanfani lati le janzuri atasiri po kasi ki meji meji amon lati korodu si
5: ile eko to na se si
6: ko gidi gan to ba si je pa rin eko la wa awon fa so pe irin ajo ala urf al umma awon je kan ta won ba so pe irin ajo la wa yi o irin ajo
5: ni kukuru ni pe o dopu sinu condition lati je jamu
6: lati korodu si badagri
5: ko ba je ma job si ke ti pe lo wakati merin
6: e ba wakati mewa
5: eh ni ko si ja ko si ni
6: je jam ni to jo po yen ko ba mu
5: na
6: je
5: jo
6: ko
5: ba lo ke
6: e lo turun yen kini si ba ba se so ba ke lo kitun ki
5: na
6: ba de jesus
5: na
6: allah
5: ta'ala yesa ka lo keren o ti abi ti na but olorun amu gba layi wa ngba mi te ba tu fe kan si an sheik wa e le ko won lori ero ibani soro 08028483735 08028483735 Ben any te ba fe fi Islam Media Communication ele fi showo si 10 10843290 10 10843290 Zenith Bank account Islam Media Communication Titi de ojo mejo ta tun ma padu anen ti an dagbere pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
8: Tani ya juba sile mimo aji ki ishe fufa aji abia fe fia ye piki ishe Fui ba u si okwe si islam Ta ba fe wari ni ajo nan Odara ta ba ile ishe Tomo juu ture ni ajo

0: kẹ́wù yìí ṣe yé bí ye òótọ́ ṣe ń ná bí owó ọmọlúàbí ló nínú rẹ àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè ń fàdààmú ìbọ́rẹ̀ ń dáàbò bo ni ẹ̀mejì ni ó gbàwòsàn ẹni tó kẹ́gẹ́ ìṣẹ̀dá ó léwu láti ti gbọ̀ngbọ̀n ayé ń yí bí ìṣẹ̀dá ti gbé e kalẹ̀ ẹkùn ń pariwo ara o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà gbẹ́káyé aláyọ̀ tí ìṣẹ̀dá dá mọ́ jẹ jáde pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ tí ìmọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ yóyó bitters wà lólómi jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpọ̀ pẹlẹbẹ sáṣẹ́ẹ̀tì lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóyó bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.
1: Golden Chance Lotto
2: Golden Vogue Independence Promotion
1: gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Golden Chance Lotto
2: ẹ kú oríire
1: Golden Chance Lotto ti ṣetán
2: láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú kó ọ̀pọ̀ èèyàn bí Nàìjíríà ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira darapọ̀ máwọn olóríire tí ó jẹ́ àǹfààní owó túlu túlu ti ẹni kò kàn tán Golden Chance Lotto Money Game
1: Golden Vogue
2: ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọdún òmìnira independent gift o lè tán láì mọye ìgbà
1: mo sì ta tó
2: bẹ́ẹ̀ ló ṣe jẹ tó ó yá gbéra sọ má dọ́lu ara ẹ lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto stand kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo o lè tán lórí online wa our website www.goldenchanceloto.com tàbí ussd code *7005# lórí mtn nìkan ni o ta morning game ta mọ̀ sí golden bowl scan qr code lórí tíkẹ́ẹ̀tì tàbí sticker poster náà bẹ́ẹ̀ drop kò drop o ẹ̀bùn òmìnira independent money gift day grant for you òfin àti ìlànà wa o ayò yìí yóò wà fẹ́ni ọdún 18 sókè ó yà látàsìkò yìí di September 27 you fit play $200,000 $100,000 fún $100,000 make you enter zone category golden chance lotto lóní àìrínà ò ní bá wa lọ́dún òmìnira.
3: Ilé ìfowópamọ́ Tax Bank pẹ̀lú ìfowósowọ́pọ̀ ìgbìmọ̀ HAT orílẹ̀-èdè èyí ni National HAT Commission of Nigeria àti àwọn ìgbìmọ̀ alábòjútó ìrìnàjò àjò ìpínlẹ̀ ló fi tayọ̀tayọ̀ rán wa létí pé àyè sì ń bẹ síbẹ̀ fún ìkówójọ HAT ọdún 2027 yára má di èrò ẹ̀yìn fún HAT ọdún tí ń bọ̀ o pẹ̀lú àníyàn tó dára àti ìrànlọ́wọ́ àlá ìpinnu rẹ yóò yọrí sí rere bóyá oníbàárà wa ló jẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́ ìsinyìí lákòókò tí ó dára láti sí àjọ ìfowópamọ́ náà bẹ̀rẹ̀ sí fowópamọ́ ní díẹ̀díẹ̀ láti di kòrẹ́mú fún àjọ ọdún tí ń bọ̀ àti àwọn ọdún tí ó tẹ̀lé pẹ̀lú sí àkáǹtì ìfowópamọ́ HAT Tax Bank lónìí pẹ̀lú àbẹ̀wò ní www.hatsavings.taxbank.com tàbí kó pè wá ní 0708252265 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ Tax Bank ìwọ nìkan làyàn fẹ́ wa o.
4: AGN see something say something. Ẹni tó rí lè má pa ẹni tó pa lè má mọ̀ ẹni tó mọ̀ lè má kún àgbàjọ wọn láfi sọ̀yà àjèjì ọwọ́ kò gbẹ́rù dórí àjọ fìjìláńtẹ́ púpọ̀ fún nàìjíríà pgn ló ń ké sí gbogbo aráàlú akf fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn láti kásẹ̀ ìwà ọ̀daràn nílẹ̀ tẹ́ ẹ bá ti rí kọ̀jọ̀kọ̀jọ̀ ládùúgbò yín èyí tó lè da omi àlàáfíà lóyún ẹ pé kọ́mọ́dà sẹ̀sán ogun túnde tí wọ́n jẹ́ kọ̀mọ́dà pgn lagos command sórí 0802-352-7478 tàbí 0806-620-3593 0806-620-3593 ẹ sì lè pe alūkkóró bgn lagos command bọ́lá odúz sórí 0803-436-3090 0803-436-3090 vgn see something say something olùkéde comrade bọ́lá odúz bọ́lá aka bọ́lá odúz láti gbẹ̀rígbẹ̀.

0: tan gba lojojumo la wa fi yan olorun wa logo abe ti gbagbe ni pe ninu osu kerin odun ta wa yi o le to yi pe odun meji dilogun ta tin babo to si je pe egbele mu kowo na lanson olorun si ran wa lowo olorun si gbe ran lowo dide ran lowo ta n gba lojojumo la wa fi pe won pe wa ga si olorun wa oba lagbara julo ti o para leyin wa si adupe o adupe lowo awon baba ati olorun lo fun wa lori eto yi ti won do ti wa ti won para leyin wa adupe lowo baba wa laji o tun ba de wale so ba na ba lo lagbara olorun ba ni tan owo yin e ma mo se e ma mo won owo ni eyin lagbara olorun ba won ni oda owo won ni oda ito ki da enu oda ito ki da ide oda agbada ki da muslimi oda epo ki da ina oda owo ki da dada oda owo ni da yin oda owo ni da ete ti lowo gbogbo yo wo to je pe e tun fe kolo di ku fe ola ba fi ku fun yin ni dunun ni ti dada la se owo ni tan lowo yin awon la saba na wale omo balogun o oko bala le bebi o le di mo ra en baba oyin da o agbara olorun ba ti bo ni pe o ni na ni tan owo yin oya ka re ya ka su Isuru lere ni le sauba na atonda balogun mo ni atonda balogun atonda balogun atonda balogun atonda balogun esi ni kare akasu Isuru lere ni le sauba na atonda balogun odile awala o awala ale awala o awala atubo ni pe lagbara lowo ese ko aduro ti wa oloye oye nuga olusegun baba tunde gbogbo aye mo won si arire mako awon ti ojo nse awon akobo gbori e gbagba ese gbe ba di e gbogbo ara owo baba dami awon ti ojo se ojo won ma pe won ni segun loya won si ni keke segun loya
1: warranty
0: se wari gbogbo aye mo won si arire mako to pe won feran re gbogbo nti ba ti je ire pata baba yi feran re nkan to ba ti je odi kejere o ma n kọpapọ si
1: ni
0: lọ fa tire fi n ba won iro ma ba e nigba won gbogbo ọsọsọ ni báyìí fún wa n káàdì pèpè ẹni bá kọ ni tó bá ti wa lọrun ni ká ma fún ọ ní káàdì bẹ́ẹ̀ ni bàbá náà tún ràn wá lọ́wọ́ lóṣooṣù lórí pépè ètò yóò gbọdọ̀ kú adúgbò ìpọ̀nà wọ̀nyí o ẹ̀kọ́ àdúró sí wa àwa ní ṣe ọdún kan bọ́jẹ́ ọdún kérésìmesì ni bàbá ọṣọdún fún wa bọ́jọ́ ọdún àjíǹde bàbá ọṣọdún fún wa bọ́jọ́ ọdún tún àwẹ̀ ni bàbá ọṣọdún fún wa bọ́jọ́ ọdún iléyà ni bàbá ọṣọdún fún wa bọ́jẹ́ ọdún ìṣẹ̀ṣẹ̀ náà bàbá ọṣọdún fún wa tó lè jẹ́ pé a sì ń retí ọwọ́ wọn lásìkò yà àti ìlú ọlọ́run bọ̀ ní pinyin pa ẹ máa mú owó láṣẹ ìlú rẹ adúpẹ́ pọ̀lọ̀ wọ̀nyí o ẹ̀kọ́ àdó ti wa bàbá wa jiná pítà tó yan mọ́tọ́ṣọ́ súnmọ́ bọ́dí big engine bàbá nìyẹn big engine bàbá lágbára ọlọ́run báyìí máa mọ̀ ṣe ẹ̀ ní ṣeéṣe púpọ̀ tó máa ń bẹ́ẹ̀ bí pàtàkì ó kan àyà bàbá yìí ni pé ọ̀nà ó lálé gbà láti ràn yín lọ́wọ́ bàbá yìí kì í fẹ́ kéèyàn ìbànújẹ́ wọ́n yìí fẹ́ kéèyàn kó ìbànújẹ́ tó bá ti wá rí pé ẹnìkan ó kẹ́fìn ìbànújẹ́ báyìí eré ni ó máa sá lórí bí wọn ó ṣe mú ìlú ló bá ń tọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ inú yóò dùn yóò sì dùn kálẹ̀ ìbànújẹ́ ò ní bá yín máa ń sọ mo tún máa ń tẹnumọ́ ó ní aṣọ àlàlẹ́ ró aṣọ àlàlẹ́ ò torí pé ẹṣẹ ní fún bí ẹmọ ẹṣẹ ìsàlẹ̀ kù bí ìtàkàdá ẹ tó wá wọ aṣọ funfun ọmọ aráyè ò ní dìbò sáàlà yín agbára náà bá ẹ ní ṣeṣe o ọmọ tọṣọ ń bẹ lóde ẹrù lè bàbá o ọmọ tọṣọ ń bẹ lóde ẹrù lè bàbá o títò ní títò ní títò ní títò ní lágbára náà bá ẹ máa mọ ṣe ẹ ní ṣiṣe tẹ bá ń gbọ́ fìlà funfun bá ta funfun o ṣòkòtò funfun ẹwù funfun o lágbára náà bá ayé ò ní kó àbàwọn bá yín lágbára náà bá ẹ máa ń fẹ́ nǹkan tó dáa tó dùn gbogbo kókó máa lọ mẹ́lọmẹ́lọ ẹ ní ṣiṣe o ṣàdúpẹ́ pẹ̀lú wọn yín bàbá wa ẹnjìníà peter tóyìn ọmọtọṣọ small body big engine ẹ̀ṣin lọ́pọ̀lọpọ̀ adúpẹ́ lọ́wọ́ bàbá wa aláàjì prince lòun ní pé johnson bíntín láyé construction
1: mo ní tí
0: ẹ bá gbé iṣẹ́ lé bíntín láyé lọ́wọ́ ẹ lọ sùn ìdí ni pé wọ́n lóòótọ́ wọ́n lódodo wọ́n ti wá mọṣẹ́ wọ́n wá mọ̀yàn wọ́n wá gbajúmọ̀ léèyàn wọ́n ti wá jọ ọmọ ọba àì sí rí ọmọ ọba ká má ra mi dànsákì lára ẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe máa rí oníkòyí bíntín láyé tẹ̀ níwọ̀n pé ọmọ ọba lẹ́ni yìí àwọn náà ni wọ́n ti wá jẹ́ akọ̀wé ètò ayẹ fún gbogbo àwọn àjọ ẹgbẹ́ onímọ́tò nípínlẹ̀ èkó tó ń pè ní national union of road transport workers NURCW ṣùgbọ́n tí wọn bá sọ fún yẹn lè mọ̀ torí kò sí ẹ mọ̀ pé nǹkan tá a fi máa ń dá àwa ọmọ onímọ́tò mọ̀ àwa ọmọ onímọ́tò ẹ fi máa ń dá wa mọ̀ nígbà yẹn ni pé ká máa fohùn sílẹ̀ ká máa ọ̀rọ̀ tí oníkòyí ò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n adúgbò lọ́dọ̀ ọlọ́run fún ìgbésí ayé lágbára náà bàbá ẹ tún ọ̀pẹ fún wa ẹ̀kọ́ àdúró ti wà ní gbogbo ìgbà ọlọ́run ní kìí pa o evangelist bọ́lá odù bọ́lá ak bọ́lá odù lóṣù bàbá olómi ọ̀fẹ́ nígbẹ̀rígbẹ̀ ẹ̀ máa mọ̀ ọ́ ṣe àná jẹ́ alukoro àwọn vgn ní ẹ̀ vigilante group of nigeria ẹ̀ka at Eko to npe Lagos State Command lagbara Olorun bayi ni sise o baba iferan wa lopolopo gba gba ti won ba ti gbo wa bayi ni won ma ndun ni so gba ti o ta re pe boya lo lori ategun die inu won pa wore yo e ba gba rejo gan mo e lo sele gan so ma dupe lodo Olorun pe I did like you as a family, like you as a
2: Then,
0: she wanted Baba. Got him also from home. Told him to come. He was simple. And mommy left it between. I mean, Ọlọrun ni paralẹ yin gbogbo je ba lo pata ma ba din Ọlọrun pade agbara Ọlọrun ba wa laaju haba la dia kosile asiki egbon mi na benga ba ti le ti won se de gbe general ni Japan de fe egbon mi na o ti pe ona to rori gba o ti gbagbe ni ti so ti wa gbagbe ni ebi won ni agbara Ọlọrun ba e ni sise
3: amen
0: e ma mo se Ọlọrun ba yin gberu yin duri Ọlọrun to ba ko se ti ti won bi se na kale agbalafia Ọlọrun no ti be loju ise o wa lenu ise bi o se ti na la se pe
3: amen ase
0: Ọlọrun ba e seun gbogbo lati le wa lori tori nti wa patapata gbe na la ki o
3: adupe
0: wa do ti wa ire oni ku lo de
3: yin
0: agbara Ọlọrun ba ire o ma fi ore gbo ase
2: amen
0: lati ni sise
2: amen
0: a bo sori eto le ni katimate ti wa gbe ise wa ire nti wa na le to bond fm la wa 92.9 radio fesun wa portal

0: ẹni ọba sanwó ẹ ni ó gbé adé afọba tí ọrà méjì lóòjọ ìgbà ọba ara méjì lóòjọ ńlá dolówó ńlá dolọmọ ńlá dolóore gbogbo ìbí làkọjọ wọn jẹ tún yóò gani àti ọmọ bílọ ya bashiru ashiru àti gbogbo olólùfẹ abala yìí pátápátá tàbá sì ń sọ nípa àwọn olólùfẹ abala yìí àmàràn tí bàbá wà lájọ ọtún bá déwálé sọ bá náà bá lóhun tó kì í fi abala yìí ṣeré kò jẹ pé láti ìgbà tá a ti ń bá ètò ìbọ náà ló jẹ pé wọn ti tó sí ẹyìn abala yìí gbagbagba tàbá sọ nípa abala yìí bàbá wa igi náà peter tó yan mọtọṣọ wọn yìí fi abala yìí ṣeré ara lórí pé nígbà tá a bá parí abala yìí tó bá tún di ẹyìn ètò wọn á tún pè wá wọn á tún jíròrò lórí nǹkan tá a bá tí fa bá gbé jáde lóòjọ tàbá sọ nípa ẹni tó kúndùn abala yìí èmi ò tiẹ̀ ti mọ̀ pé olóyè oyè inú gan olùṣègùn bá tún di arí mápọ̀ wọn fẹ́ràn abala yìí àdìgbà tí wọn pè mí fúnra pé ọ̀gá tó yí o èmi náà máa bá abala yẹn ṣeré àbá tó bèbí gan onífà mi ò tètè mọ̀ pé bàbá wa alájí prince onípè ìjọsìn wọn kúndùn abala yìí ṣùgbọ́n ń gbà mọ́ ronú jinlẹ̀ dáadáa tó yẹ pé gbogbo àtà bá pè wọ́n tẹ̀lé pẹ̀lú ọba ń sọ̀rọ̀ báyìí wọ́n máa wúre fún mi wọ́n sọ pé iṣẹ́ èèyàn gbọ́ pé ifá sọ pé bàbá yẹn wọ́n já sí wọ́n já sí ohun tó mo tún wá fi wá mọ̀ pé lóòótọ́ wọ́n kúndùn abala yìí pé fúnra wọn ni wọ́n wà wá wọ́n tún fún wa lẹ́bùn rẹ̀ pẹ̀tẹ̀ aṣọ fún wa wọ́n tún ra fóònù tá a máa fi ṣètò fún wa dájúdájú wọ́n kúndùn abala yìí ní ti evangelist bọ́lá odù bọ́lá bọ́lá odù bàbá olórí fẹ́ nígbèrígbè ń tiwọn fúnra wọn ni wọ́n jẹ́ fún pé jp o ọmọ ìbílẹ̀ lèmi o ni wọ́n babala yẹn ṣeré o àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni tó wá fẹ́ràn abala yìí pátá tí wọ́n kúndùn abala yìí tó ń bá wa sọ níkọ̀kọ̀ ní bàbá àtàwọn tó yẹ pé wọn ò bá wa sọ náà ṣùgbọ́n tó kúndùn abala torí arínú àwọn èèyàn wa tó yẹ pé wọ́n kúndùn abala yìí tó yẹ pé ọkọjà bẹ́ẹ̀ ṣùgbọ́n bá bẹ̀rẹ̀ kí ló ṣe fún wa sọ àkọ fẹ́ràn abala yìí lè sọ nítorí fẹ́ràn àdúpẹ́ lọ gbogbo yín ṣùgbọ́n ẹ jẹ́ kí a lọ sí ibi tí ifá tó ti bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí ifá ní eré lòún rí fún ẹni tí ó dá ọ̀bàrà méjì nínú ifá ọ̀bàrà méjì ifá ní eré lòún rí fún ẹni tí ó dá ifá ọ̀bàrà méjì yìí ifá lẹ́yìn tí a dáfà yìí pé wọ́n fẹ́ lọ ra nǹkan kan torí ẹ̀ ló yẹ dáfà ifá ní eré wà fún olórí ọjà tó fẹ́ lọ rà náà ṣé ń gbọ́ ọjà tó fẹ́ lọ rà lẹ́ni ifá ní eré ń bẹ́ẹ̀ pé kẹ́ lọ rà ọjà oríṣiríṣi o ṣùgbọ́n ifá ní kẹ́ tó lọ rà ifá ní eré ajé ń bẹ́ẹ̀ ifá ní ọjà náà yóò ṣe láǹfààní ṣùgbọ́n ẹ ń láti rúbọ tó rọ̀ mọ́ òǹba ọba ló dáfà ó ní ohun tó ń fẹ́ rà yìí ṣé o lè ṣeun láǹfààní ṣé eré wà ń bẹ̀ fóun wọ́n ní kó rúbọ wọ́n ní kó rú èkú mẹ́jọ ẹja mẹ́jọ obídìẹ mẹ́jọ ẹyẹlé mẹ́jọ ọ̀kẹ́ mẹ́jọ gani yá kí ló ń jẹ́ búdìẹ kí ló ń jẹ́ obídìẹ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹwọ ẹkọ ẹdẹ oníjáde obìnrin níbo ló ti ládìẹ obìnrin abo díẹ ó ní adìẹ obìnrin ọmọ ẹkọ adìẹ obìnrin wọn ní kó erú bọ wọn ní gbogbo ohun tó bá ti rúbọ kó rèé rà ni wọn ní ohun tó rà náà wọn ní tó bá ti wá lọ ra nǹkan tó fẹ́ ra ohun tó fẹ́ fi tó lóun fẹ́ lọ rà tó fẹ́ lọ kó lè wò wọn tó bá ti rà tán wọn ní kinní yóò sọ dùlù kan rè yóò sọ dùlù kan rè ẹ máa kíyèsí àwọn nǹkan tí mò ń sọ wò gbogbo ẹ lọ́lá mi o tó bá ti lọ rà yóò sọ ẹ má gbàgbé kí mo sọ pé oríṣiríṣi ọ̀nà là ń gbà tá a fi ń rajà àní ṣe ọjà rà a sì ní ṣe ọjà tà wọn ní kó lọ rèé rà pé tó bá wá rà yóò sọ dùlù kọrin kókọrin náà ti ṣe pàtàkì torí pé bí ẹ bá ní o kọrin tí olówó tí ọlọlá tó bá lówó kọrin gbọpẹ títí ìyá ọpàdà tó ń tó lọ wọn ní kí níhun tó bá ti rà tán wọn ní yóò sọ dùlù kọrin kó rèé rà wọn lásìkò ẹ yóò wá dá fún gbogbo ẹ ní ọba gbogbo ẹ lóru olùgbé ẹbọ tí wọn kà fún ìgbà tó bá rúbọ tán méjì ló rà ńbẹ ìgbà tó máa ra méjì yìí àtìkò wá dáa fún wọn bẹrẹ sówó ní ohun bímọ gbogbo ẹkan wá ń dá àwọn èèyàn wá bẹrẹ sí ní sọrọ pé kí ló dé ó ṣe wá dáa fún bàbá yìí kí ló dé tí ọba fi wá dáa báyìí wá wọn nígbà tí ọba ti rajá méjì nígbà náà ni gbogbo nǹkan ti dáa ọba ló ra méjì là ń pè ní ọ̀bàrà méjì ọ̀bà ara méjì là ń pè ní ọ̀bàrà méjì òdùfá kan ló jẹ́ ọ̀bàrà méjì nígbà tí ọ̀bà ara méjì là ń pè ní ifá ní ẹnikẹ́ni tí ifá yìí bá jáde fún lè ní pé òun pèrè fún jẹ́ àtẹni àtẹyìn àtàwọn gbogbo apáta ifá pèrè fún wa lè ní ìrè tá a ń wá tá a fẹ́ lọ sí díẹ̀ òun
1: go to our lower
2: position.
1: Remember, we were so in jail. Remember, we were in jail. Egg, get low corn. Go go go, never fetch a father, father, until my limb, but he look on jail, a second. Remember, we were in jail. To the poor wool, what party, you know, or so called father. To the good back, but you won't be your father. Of a low, was a fair look for that. Our cast of pay. Kan sa ti lowo o ko ba baje o ti o ko lowo to to ati lowo ko to da owo lowo lo ni o igbeyin le o ni da o gbara leji to ra leji lo jo la gbara olohun ba a ni se o jara o nko te fe ra un e wo daada se nkan ti o fere fere se nkan ti o ni bayi lo ko je ni e ma ro gbo loro e ma ra gbo
2: I'm not going to be able to do it.

0: tẹ̀síwájú láti bẹ̀ sà. Hello sir.
1: Hello.
0: Oh yeah, tẹ̀síwájú.
1: Hello.
0: Yes sir, tẹ̀síwájú.
1: Ajibu.
0: 08132377749. Ìrìn tiwa náà lè ń gbádùn Bond FM lánàá 2.9. Ẹ kú ojúmọ́ o.
1: Ẹ káàárọ̀ sir.
0: Ẹ káàárọ̀ orúkọ ẹni tó ti ń pè wá.
1: Ìyá ò ní gbà ní o.
0: Ah, ọ̀dà ẹ̀jẹ̀ káwọn bọ́yẹ ẹ gbọ́ orin ewu lẹ́fẹ́ ẹ̀kọ́ fún wọn ní bọ́yẹ ẹ gbà àbẹ̀ nígbà.
1: Èwo ló kú lẹ́nà torí pàtọ́mà tí mo fẹ́ kọ̀ gẹ̀gẹ́ ní ẹ̀ ti wá mú yẹn.
0: Ah ah. Ó sì wá jẹ́ pé gbà tí ẹ fẹ́ ń pàtọ́mà ni wọ́n ti wá kọ́.
1: Abẹ́ẹ̀ni, àwọn bàbá yẹn náà ọ̀rọ̀ náà gbà ni ọ̀nà tarí wọlé nígbà
0: tó sọ pé yóò ní pa ara lọ́ba fẹ́. Ọ̀dà KSC Kingston Adé wà ńlẹ̀, bàbá Chief Commander Mr. Obi wà ńlẹ̀, Ṣọlá Àlísìn wà ńlẹ̀, Yusuf Ọlátúnjì Bàbálẹ́gbà náà wà ńlẹ̀. Ẹ̀mí nísà Obi. Ọ̀ya o, ẹ máa gbọ́ o.

0: ẹ síwájú láti bẹ̀ẹ̀.
1: ẹ ò pé ò gbọ́ ilé yìí.
0: ẹ gbọ́ rí orí bàbá lẹ́gbàá pọ̀ yìí sùgbọ́n láti jẹ́ ó pọ̀ rẹpẹtẹ. ẹ jẹ́ máa lu bàbá wa kábíyèsí aláìlúwà ọba níwà wa tó de oṣù ọ̀la lẹ́yìn àwọn akíọlú ìfẹ́ ìṣẹ́lú ìwà àgbáyé ká máa lù wọ́n lọ́gbọ̀ ẹ. àwọn orin ìṣòwò láti yí tẹ́ ẹ̀gbọ́n rí ẹ̀gbọ́n lọ́dọ̀ bàbá eléyìí nínú eléyìí kọ́dà olú james kọ́dà olú nínú ọkọ̀.

0: tutu do kuna ni
1: ẹjọ́ fún mi ní láti go arábìnrin ẹ ṣe ń ra àbúrò òróró ni ohun tí ẹ mọ tó wà nínú ẹ ní tèmi o òróró power oil ni mo ń rà pàápàá jùlọ wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ
2: àpò pélébé òróró 90ml ni power oil tuntun 300 naira péré ni owó rẹ̀ ò sì fani lápò ìyá
3: mo tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì mọ́ panilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe maggi native jollof rice ìtọ́wọ́ ẹ̀kan lásán ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chini àti kọ̀nọ́fùrù.
3: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.

ẹmọ ku bójú ọjọ́ sí rí gbogbo olólùfẹ́ ètò wa ètò yín ẹ fọ̀rọ̀ làgbà àgbà ń gbani lànà àgbà kì í gbani pa wọn là gbọdọ̀ gbọ́ awuyewuye méjì lẹ́yìn ìkùnlẹ̀ àgbà ó wá máa bàgbà jẹ́ wá sí máa tágbà sí náà lọ́jọ́ pé ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà jákèjádò.

0813-237-7749. 0813-237-7749. Wọ́n tẹ́ bá mọ̀ ti tọ̀rọ̀ nípa ìgbọ́rọ̀ mọ̀ ti lọ́kọ̀ láyà lẹ́tà tá a gbà rí o láti lùlúlà ìrìnà sí lòyà kọlẹ̀ ẹ̀dẹ́ tó lè gbàbẹ̀ gbàǹkọ̀rọ̀ kọyá egbò lóòlù tọ́jọ́ bá gbà wọ̀ sí òkè ìbàdàn 0813-237-7749. Àjẹ̀bí mọ́gbà ohun kò gún jàdùn ni lókè lọ́run ká tó dá tọ́mìn bá sì mọ̀ gba ìpè yìí láàárọ̀ yìí.

0: tẹ̀síwájú lórí ètò wa ètò yín ẹ fọ̀rọ̀ àgbà bẹ́ẹ̀ bá ṣe retí pé 0813 wọ́n ní mo pè bígbà tí mo ń pè àkàrọ̀ ṣe ìlú ìbàdàn 2377749 fóònù ọ̀rẹ́ mi àbíká ìgbójú òkú mọ̀rúfù gan wọlé 0816913968 àjẹ̀bí mọ́gbà ń kógun jà lù ní ẹ̀tọ́ tẹ̀ dáadáa ẹ̀rọ olúkọ ẹ̀rẹ́ olómi mo ti ń retí rẹ mọ pẹ dé olómi ló sì kọ síbẹ olómi mo ti ń retí yín o ẹ mọ pẹ dé wá supply o ọkọ òsèmi ní ṣe méjì fóònù méjèèjì àfihàn nù sọkà nù sọkà mi ẹ ló ta wà lójú òkú rẹ ló.
1: Olúyẹgbẹ́
0: Morgan Adébí pé nìyẹn o.
1: ẹ kú ètò
0: ọmọ
1: yẹn ọba mẹkún nù ń kọ
0: bẹ. Ẹ ọ lọ sí iṣẹ́ ká sí àkànṣe kan náà ni sí àkànṣe kan
1: owó
0: wa màtíríàsì lọ náà ni.
1: Yakubu Olatunji ló pè láti kẹtù.
0: Bàbá wa ní Sanmara.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ bá ní kí Alhaji Kahun di yáyá bánú sọ.
1: Yáyá bánú sọ.
0: Ẹgbẹ́ wa sí Sáradà ọmọ tọ́mọ ọkọlọ ní Sanmara. Bàbá ní kí wọn.
1: Wà á máa gbọ́.
0: Àti Sẹ́gẹ́ Fẹ́tọ̀.
1: Olúyege.
0: Ọ̀rọ̀ lórí ilẹ̀ bàbá wa.
1: Orogún ẹ̀ lọ bá kọ́kọ́ ké sí.
0: Ta ló rogún mi? ẹ tún ti bẹ̀rẹ̀ kókó kọ́là nǹkan bíi bàrẹ̀ tó amúgbálẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀yin gẹ̀rẹ̀ mọ́ fàjà láàrin mi o bọ̀bọ̀ yìí ètò tá à ń ṣe lọ́wọ́ ní ká ẹ dá sí o.
1: Ètò kí o gùn. Gẹ́gẹ́ bí ètò yẹn ọkùnrin yẹn wọ́n ní mi ò ní jẹ́ kí tí ẹ ti sọ̀rọ̀ yóò mọ̀ múnú èèyàn bàjẹ́ ni.
0: Mọ̀ múnú èèyàn bàjẹ́
1: ni. Ọkùnrin yẹn ló fa o.
0: Ẹ sáwò.
1: Àti obìnrin yẹn pé wọ́n ṣe ń di sim card ara wọn. Yóò wọ́n padà rí ìrìkú rí o.
0: Ẹ má ṣe pé ọsọ wà rọ. Ọsọ wà.
1: Ọsọ
0: wà rọ.
1: Torí ṣé ọgbà tẹ bá ti ṣe ń di sim ara yín nísìnyí olómi ni ó pè.
0: Wọ́n á sọ di olómi.
1: Ọkọ yìí ṣe nǹkan mìíràn pé lórí àwọn bọ́ọ̀tù bọ́ẹ̀gbẹ̀
0: ẹ̀. Ẹ wọ́n yàn lómi.
1: Bọ́ bá jẹ́ pé sim card ọkọ náà nìyàwó rí. Tíyẹn náà ṣe tí tíyàwó náà rò pé tó bóyá gẹ́bẹ̀rẹ̀ ṣe ń kọ́. Tó má yá rọra tán fi ṣe sí inú ẹ̀kú àfi mú mọ́ra kí gbogbo ọkàn gbà kó lọ àwọn méjèèjì o.
0: Ẹsẹ̀ gàbà 0813237749 bàbá wa ní Sanmara ni ẹ̀. Nígbà táwọn ayálégbé tẹ́lẹ̀ síta náà tó wá yarí mọ́ láńlọ́ọ̀dù náà lọ pé ẹ̀ lé bírèkì sókà wèwì. Torí ṣèlérí ẹ̀tọ́ mú owó mi wà wípé ká tó sanwó mi. Àwọn tó ti ń wá lójú rí lé. Ẹgbẹ́ wo láàdá sí láàárọ̀ yìí 0813237749. Tọkọtaya abilékọ Alhaja Mobọ́lá Agbọ́ Mọ̀bí wọn tọ́jọ́ kan ṣẹ̀ṣẹ̀ jí oyè yèyí oge ti ìjayè titun wọn ní oyè àmọ́rí ní agbára Ọlọ́run ọba lábẹ́ ọba Nafiu Adeyemi Ọ̀túnbádé Kínní oníjayè ti ìjayè ní Abéòkúta ní ìjayè tó báyìí ẹ̀kún náà jẹ́ kó tún pé ètò ìyẹn ti ń lọ bí Sátidé méjì sẹ́yìn lọ́rùn ìyẹn ní oníjayè Palace ìjayè titun ní Alámàlà Barak Road Alámàlà Kẹ̀ roundabout Abéòkúta ní ìpínlẹ̀ Ògùn ọdúpẹ́ lọ́wọ́ yín o. Alhaji Abbas Akande Òbí Sèré tó náà ni ó dàlùjọ Agbákin Abábọgún wà tilẹ̀ Yorùbá la ọdúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ta ló wà lójú òkú ẹ̀ lóyún? Ẹ ló obìnrin ilé àbọ́kùnrin ìyá ò ní gbà kọ́ ni tó gbọ́dọ̀ ní búrẹ́dì inú sí mo gbà á. Bójú ń bẹ̀ ẹyin gẹ́gẹ́ bí obìnrin kí la gbé kí la jù wò láti ẹjọ́ rẹ̀ lẹ́tà ó ń pààyàn lẹ́rìn.
1: Ọmọ
0: àlè nìfẹ́.
1: Èwo ni ká máa gba bẹ́ẹ̀dì ká máa yẹ̀wò níyẹn ni kí tọkọ má níyàwó àbí kí àwọn ọmọ àbí kọkọ náà má ní jẹ ń fa àbí kí àwọn náà má lálẹ́ ń fa kí la bá lè jẹ ká bá tù bí ẹ lọ síbi ẹ wò bàbá yẹn lẹ́nì kan fa.
0: Bàbá yẹn lẹ́nì kan fa. Ẹ fẹ́ máa gbèjẹ nìkan dá nìyẹn o nígbà bá bàbá ẹ lẹ́yìn kan ta.
1: Ẹ kú ètò ta.
0: Ẹ jà dókè lọ.
2: season don land oh. Spend the kick off the third day every day. But the one of the season. 1 million naira shared every day plus a smartphone. Stake 5,000 on your account slot. Collect your tickets. Weekend, everything doubles. 2 million and iPhone 17 Pro Max they wait. Draw every morning, 10 a.m. The season don't start. Your payday don't start.
3: Back yourself on speed.ng. You can use my promo code, BigCarlo.
2: 18 plus, play responsibly. Terms and conditions apply.

0: 08132377749 náà ni ojú òpó ẹja yanjú lẹ́tà láti ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni nílò ìrẹ́lá kò jìnnà sí lòyẹ́lá kọlẹ̀ ṣùgbọ́n ṣọ́ọ̀bù arábìnrin ó wà ní ẹ̀gbẹ́ òkè ìbàdàn high school olómi mo ti ń retí rẹ̀ mọ́ pẹ̀ẹ́dé lọ́kọ́ wáyé sí pé olómi mo ti retí rẹ̀ mọ́ pẹ̀ẹ́dé bó ṣe kú fóònù méjèèjì nígbà tí wọ́n pààrọ̀ sí ìmùkadà ó sì lọ kọjà sínú sọ́kàwé àwọn tó láti ní wọn gbọ́dọ̀ fọ́ sọ́kàwé ọgbọ́nla fẹ́ dá sí i alájà àtọ́kẹ́ yẹn ní agbègbè ọ̀dàlùmẹ̀ street ní pọ̀pọ̀ sí ayé ẹgbẹ́ ló gbòde kan akíma musa tọba mẹkúnà ló ní kí a mọ kí n pé ẹsọ pọlọpọ ọdún láyà àti ní àlàáfíà igbó ọdún èyí náà láàfin wọn ní ká wá lágbe eléyìí náà lóko sẹni kẹni fẹ pé kò kàn wọn ní ẹkú pọ sísìn ayé ọdún kẹfà lórí àpèrè bàbá láyò ìyẹn onígbògbò kílẹ àwùsẹtò onígbògbò ọba adéyẹni olúwaṣẹgun àjàsá ọlásìdè wo àwùsẹtò onígbògbò káfọta gbogbo ọdọọdún làrún rógbó ọdọọdún làrún àwùsà ọdọọdún làrún ọmọ òbí lórí àtẹ ìgbẹ́ ẹsọ pọlọpọ ọdún lórí àpèrè bàbá láyò ọjọ́ ọmọdé lọ bọ́ sí o tó jẹ́ pé ẹ̀jẹ̀ ìmọ̀yọ́ wà ń bẹ̀ tààrọ̀ tọ̀sán talẹ́ olúwarí ó ra àǹfààní àti ìlú ẹgbẹ́ àpèrè oníkàmọ́ kí n o lábẹ́ alága bí o sì yabansado yínsá ayénumọ ayénurọmọ láì gbàgbé ààrẹ ẹgbẹ́ àpèrè ìtòlùkọ̀ rẹ̀ jẹ́sí bàlàdé bàbá ìsìn ọjọ́ kò ní agbára ọlọ́rọ̀ ọba ó sì tó lè gba pé kan tàbí èkejì lórí ètò yìí wọ́n jẹ́ ìjọba wọ́n ti máa kẹta wọ́n wà pẹ̀lú àkókò kò bàjẹ́ ẹjẹ́ aláàdélé ìsápá wa kí ọmọ sá sí wa ṣùgbọ́n náà ṣe pàtàkì ìmáàbùfọ́tá abdulgafar wọn kù palẹ̀mọ́ wí láwàdé àti àwọ̀ ìtọ́fẹ́ ta sí wọn fukaro islam àpọ́nlé islam olùgbàlejò àgbà tí wọ́n wà ń kalẹ̀ ìjọ náà ni aichi jelil ayinde òdòdó ọba ẹlẹ́tọ́ fi jẹ́ òdòdó wọ́n wà ń kalẹ̀ láì gbàgbé aláàjì lukman dáadáa àná wà ń kalẹ̀ aláàjì olú islaman aṣíná àná wà ń kalẹ̀ ní ọjọ́ yẹn òjò sunday náà lélẹ́ gbọ́ sí o ìbàdàn ti kọ́lẹ̀ ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2026 ni ètò yẹn wà ń kalẹ̀ olùgbàlejò àgbàlẹ̀ aláàjì imam tajudeen ọlámilékan adéolú lágbègbè aláàjì imam saadudeen surafadeen ajara àná wà ń kalẹ̀ christlap college along opc junction ní ìdìmọ̀ lẹ́kọ̀ọ́ láti ṣe o táwa lójú òpè ẹ̀lú ìkè máa lọ 08132377749 wọn mú mọ̀ràn wá lọ́tún ló sì ẹnu ní kí la gbé kí la dùn tí tọkọtìyà wọn ń pààrọ̀ sí ń kárì sífẹ́ náà láàpẹ́ lè agbáwo la fẹ́ dá sí i ẹ̀lú ẹ fọ̀rọ̀ lágbàlẹ̀ tó ta ló ń pè mí.
1: alájà wà sí láti pápá ìjà òun
0: ṣe. ní musinde yẹn.
1: ake I can shout.
0: ake kini.
1: I can shout.
0: you can shout.
1: bẹ́ẹ̀ni.
0: ok ẹ lè pariwo. You have slow voice like Oluyege. Ah, so can you let me hear you? Ojo le fi wo, ita wo ara ti bade.
1: Ah, okira o.
0: Okay.
1: Ta to ti je pe se lo lawo lo si ra. O ye ko ku ni gaga. Ko to ta ko lu
0: to pa. Ya bo se ko.
1: Se bi ko ejo na o ti fe ki le lo ni si ra.
0: Ko je ko binu to to ye o to da ko ni ah ko je suru le yo ti wo pe o Olorun a fun wa je o se suru lo lo se suru lo yo ju gugu ko da ko buku ba de ba se wo de ka ma mo 08132377749 ta wá láàrin lọ síbẹ̀ ọpọlọ ọmọ malfat wa láti tẹ̀yẹ gbogbo bẹ́ẹ̀ni bá sí lómi náà rí kẹ̀yà tó lè sí rí 08132377749 náà ni ojú òpó nítorí wọn ń dun arábìnrin náà ni wípé àwọn tẹ́lẹ̀ síta tẹ́nàtì wọ̀nyẹn yarí má láńlọ́ọ̀dù lọ́wọ́ àyè lè fọ́ sọ́kà rèé ẹ̀tọ́ bá sẹ̀ ìka tó bá sẹ̀ náà ni kí ọ̀bọ̀ ogé o ta láwọn ojú òpó aráyín gbọ́mọ 08132377749 náà ni ojú òpó ẹ mọ̀ pé hello èmi nìyẹn tó padà wá. Só lè ṣiṣẹ́ mọ́ àná sanwó rẹ ti aba tun bere pe san fun yen le sise mo won te yan ba rin gbere gbere gbere gbere te yan ba de round about iko to you phone won lu pa bo sinu ba igbe juri yin sise o ko lo sa no bi yan ba rin mo la lo je ko mo 081333 2377749 na ni oju oko ki mu pe kan si ko te pe a mo lo to lo wa ni ka wo ida oro le gba yi mo na lo je pe si mo wa lo to ro si to ko ti yawo ati babo nile na tan tenant le pe ajo nkile papo ni ka gba follow ba na ni sin e fe pe asake 08 wa ito yen follow ba 08 03 346 2512 bi kura ti lai a pade jo mejo lori akoto to wa ito yen e ma foro lagba gaya ti biro asir ti ale kan e ku be sin te ko so ye e te da me o e ni bakala da america o e ni bakala di canada o I do I know for that because I'm not here. It's a word of the word.

ṣẹ̀ṣẹ̀ ṣíwájú ní ṣe bond fm 92.9 ká tún máa fi àsìkò yìí kí bàbá wa kábíyèsí ọbọlúwa ṣẹ́gun adéyẹmí àjàsà àwúṣẹ tìlú onígbòǹgbò pé bàbá ẹ kò palẹ̀ mọ́ ọjọ́ ajé monday tó ń bọ̀ náà ní ọdún mẹ́fà lórí àpèrè àwọn bàbá yín lágbà ọlọ́run ọba ẹ ṣe gba ọdún oníwọ̀ ẹ̀ṣẹ̀ tó légbèje ìgbà kan nínú àlàáfíà ara lágbàrá ọlọ́run gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ bond fm látòrí ọ̀gá wa débi ẹni tó kéré jù ní iṣẹ́ yìí gbogbo àpáta là ń kí yín pé ẹ kú oríire o ara rẹ lẹ fi lùgbà láṣẹ èdùmarè aago mọ́kànlá lọ sórí ètò ẹ̀tọ́ mi pẹ̀lú ayọ̀kúnlé ajayi àti pásítọ̀ akínbọ́làdé ẹ máa bá wa bọ̀ lórí àwọn ètò aago mọ́kànlá àbọ̀ àtúnfin ní àwọn lọ́lọ́kan òjò kẹmi pọ́jú àbọ̀mẹ́ta sátidé lè ní gbogbo patí ó wà ńbẹ̀ kẹ́kọ́kọ́ máa fi yẹn máa ẹ̀kọ́ máa lè yẹn sára náà kẹ́ tó dé gbogbo àwọn ó wà ńbẹ̀ tẹ́ ń lọ aago méjìlá ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àwọn ògo wẹrẹ wa lọ́kọ́ sunkàn láti ṣe ètò fún wa torí pé òṣà tábá ṣe tábá ń lé ọmọdé sẹ́yìn àwọn bàbá wa ní pé róṣà àbẹ wọn ní kò ní pẹ́ parun àwọn ògo wẹrẹ wa wọ́n ṣe ètò fún wa pẹ̀lú látìlẹ́yìn olóòtú yẹn balikiz ayépọ́lá aya ibrahim yẹn lágbèdè aago méjìlá ká tó lọ gbọ́ ìròyìn àpapọ̀ lẹ́wà kété lẹ́yìn ìròyìn a lọ sórí ètò ìrètí ayọ̀ pẹ̀lú abdulwasil salawudeen ọmọ tó mọ̀ kọ́lọ̀ ẹ má yí kúrò ní ìṣẹ́ bond fm 92.9.

0: tó ń se rere kó máa se lọ ẹ̀dá tó ń se kà kó jáwọ́ kúrò nínú ìkà nítorí pé àtòrí àtìkà ìkan kì í gbé o má se fi agbára tó ní tàbí ipò tó wà yẹn ọmọ làkejì rẹ jẹ ẹ̀sán bọ̀ wá ké lórí asebi ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run eléyìí ni mo fi wọlé sórí ètò láàárọ̀ yìí mọ ẹ̀tọ́ ẹ lètò tí ó gorí afẹ́fẹ́ láti ọ́fíìsì Know Your Right Anti-Corruption tó wà ní 1 Délé Ara Street, Délé Ara Bus Stop, Abarajẹ Road, Ìkọ̀tún, Lẹ́kọ̀ọ́, lábẹ́ àṣẹ àti olùdarí wa, Chairman wa, Comrade Pastor Paul Akinbọ́ládé. Bákan náà mi ò ní ṣaláìkí gbogbo ọmọ ẹgbẹ́ Know Your Right jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà títí dé ọ́fíìsì EFCC àti káàkiri àgbáláyé níbi tí ẹ̀ka ọ́fíìsì wa tó ti wà káàkiri. Mo kí gbogbo ẹ̀yin amòfin wá ẹ̀kú iṣẹ́ takuntakun ẹ̀yin ọ̀gá ọlọ́pàá tí kìí gbè lẹ́yìn ìwà ọ̀daràn àti ìyanijẹ ẹ̀kú iṣẹ́ àsìkú ìgbìyànjú ọlọ́run adé ìgbìyànjú wa ládé bond 92.9 fm náà láwà tí ẹ ti ń gbọ́ wa comrade ayọkúnlé ajayi mákindé lorúkọ mi tí ọ̀pẹ ènìyàn mọ̀ sí àkọ́bí ègùn mo kí amojú ẹ̀rọ mi ọlọ́wọ́ bọ́tìnì tó ń fa sókè fa sílẹ̀ ẹ̀kú iṣẹ́ takuntakun akọ̀dùn kò ní mú yín lọ́wọ́ bóyá ìwọ́n wá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ Know Your Right Anti-Corruption tàbí o tilẹ̀ ní ẹjọ́ kan tó fẹ́ gbé wá ni nípa ènìyàn tó yàn ẹ́ jẹ tàbí lù ẹ́ ní jìbìtì tó ò rí mọ́ kí o tètè máa pe nọ́mbà wa 0704967872907049 0704967872907 adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó tún mú wa dórí ètò lónìí láyọ̀ àti àlàáfíà bàbá wa tí wọ́n jẹ́ chairman fún gbogbo ẹgbẹ́ Know Your Right Anti-Corruption wọ́n ti wà pẹ̀lú mi nílé agbára lónìí láti tún tẹ̀síwájú lórí àwọn ọ̀rọ̀ kan pàtàkì èyí tí yóò mú kí àwọn ènìyàn tó bá gbé ètò yìí kí wọ́n mọ ẹ̀tọ́ wọn ẹ káàbọ̀ sílé agbára sá.
1: Ajá fún yóò ẹ̀yin olótú mi àti atọ́kùn ní orúkọ Jésù ẹ̀ ní ṣíṣe bẹ́ẹ̀ sí ń lọ bẹ́ẹ̀ sí ń bọ̀ àbọ̀ ọlọ́run àwọn àpẹyẹ lórí yín gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa yóò dá fún gbogbo ìpilẹ̀ṣẹ̀ yín yóò dá fún àlọ́ àti àbọ̀ yín pàápàá àwọn mìíràn á tún gbé fóònù wọn wọ́n tún ṣènáwó àti máa pè ibi tẹ́ ti rówó tẹ́ fi ń pè ní orúkọ Jésù òpin òní débà gbogbo ọ̀nà tí ẹ̀ ń gbà tí ẹ fi ń rówó ọ̀nà náà ò ní dí o bẹ́ẹ̀ ní fọwọ́ yín gbé ọmọ sí o ọmọ ò sì ní sin láìpẹ́ ọjọ́ bẹ́ẹ̀ ni kó rí mo fẹ́ sọ fún ẹ̀yin tí ẹ̀ ń fìfẹ́ hàn wípé ẹ fẹ́ máa gbọ́ sí ní ẹnu wa wákàtí tí a ní yìí èyí tí à ń lò ní rédíò yìí òun lọ́lọ́run fún wa fọ̀ náà ẹni tó bá tún fẹ́ gbọ́ nípa àwọn nǹkan tí à ń ṣe tó fẹ́ mọ̀ nípa nǹkan tá à ń ṣe tó tún fẹ́ máa gbádùn wa síwájú sí mo ti sọ ní jọ́sí màá tuntun sọ ẹ lọ sáàchì fún Gospel Rights and Law ní orí Facebook orí TikTok orí YouTube ẹ lọ síbẹ̀ ẹ gbọ́ àwọn nǹkan tí ọlọ́run lò wá láti ṣe ẹ jẹ́ ìyàyín lẹ́nu ẹ gbọ́ àwọn nǹkan tí ò kì í ṣe ìgbàgbọ́ tí àwọn onígbàgbọ́ ń pè ní ìgbàgbọ́ àwọn nǹkan tí ò ń ṣe pé ìlànà kìrìsìtẹ́nì ni tí àwọn èèyàn kan ń ṣe tí àwọn churches tó kan ń ṣe àwọn pastor àwọn bishop archbishop national bishop international bishop tí wọ́n ń ṣe ẹ gbọ́ gbogbo rẹ̀ onígbàgbọ́ ni àwa ṣùgbọ́n òmùgọ̀ onígbàgbọ́ ni wá a ò gbọ́n bí àwọn tó jẹ́ wípé wọ́n máa pè dúdú wọ́n máa pè ní pupa wọ́n máa pè pupa wọ́n máa pè ní funfun wọ́n máa pè funfun wọ́n máa pè ní dúdú àwọn ló sì wá pọ̀ jù nínú ìgbàgbọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ gbogbo onígbàgbọ́ kọ́ ni ìgbàgbọ́ pé ẹ má torí orúkọ àbí torí ìjọ sọ wípé nìkan ìgbàgbọ́ so ṣe so àwọn tẹ bá lọ sí Facebook tẹ bá lọ sí TikTok YouTube Gospel Rights and Law ẹ ní oríṣiríṣi àwọn nǹkan tí a ti sọ nípa àwọn tó ń ṣẹlẹ̀ nínú pàápàá agbo onígbàgbọ́ ló pọ̀ jù then àwọn nǹkan míì bí òfin then ẹ̀tọ́ ọmọ ènìyàn náà ẹ torí wọn gbọ́ ńbẹ̀ olúwa wà pẹ̀lú yín ọ̀sẹ̀ tó kọjá sọ̀rọ̀ nípa misrepresentation mi rántí bóyá a tilẹ̀ ṣe bóyá mo sọ nípa ìtumọ̀ rẹ̀ ẹ jẹ́ ká sọ lónìí ká tó continue mo sọ pé ó máa tesi wajo ma koja episode kan o le to meji meta merin to ekeji lele si misrepresentation is a false, incorrect or misleading statement or fact given by one person to another. It tricks or persuades someone to agree to a deal or make a choice they might not have made if they knew the real truth of that deal. Ntan so ni wipe o je oro etan iwa etan ise etan ti enikan nse fun enikeji lati fi ton oni ton un yen lati so wipe o ti awon so pe otito ni miwa e ohun ti won so yen ki se otito o wa pin si ona meji ninu contract ninu business awon ise ta wa ta jo nse laarin ara wa so ti yin sin o pin si meji akoko enikan le ma mo wipe nkan ti ohun so yi ipe boya iro ni abi otito oni gbagbo pe otito ni lohun so eje so kan to se sele laipe yi gomina kan lo o fe lo ki awon loba loba kan ngba to jawe ibori ni ibo ti won di bo se nlo lona awon kan gbe moto won yinbon se ri se mo pe won yinbon gomina si nlo awon to de ntele gomina na awon na won yinbon ton fi tako ara won da pe boya nikan na ba lo according to I don't know sha se ri misrepresentation to ba fe waye be yen se ri enikan le gbe ko ma so wo pe awon eyan yinbon si gomina ati aburo re something like that e won teniye so ohun

0: láti jásá jẹ́ kí àwọn aráyé gbàgbọ́ wípé ìwà wọn dára àbí nǹkan tí wọ́n sọ pé òtítọ́ ni. So wọ́n news tó gbé ìṣẹ̀lẹ̀ yẹn kò mọ̀ wípé arrangement ni láàrin òṣèlú tí wọ́n yìnbọn sí àti àwọn tó ń yìnbọn. Ìbọn yìí ò ní bá òṣèlú yẹn tó bá yẹ pé arrangement ni. Ẹgbẹ́ mi kílẹ̀ kan sí mi sọ pé ohun tó ṣẹlẹ̀ yẹn pé arrangement ni. Ṣùgbọ́n misrepresentation nínú òfin bó ṣe máa ń rí nìyẹn. So fi èyí sìn, ẹni tó sọ ó sọ nígbàgbọ́ wípé ohun tó ṣẹlẹ̀ nìyẹn. Ẹni tó gbọ́ ó gbọ́ nígbàgbọ́ pé ẹni tó sọ fún òun mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Meanwhile, nǹkan yẹn gangan kọ́ ló ṣẹlẹ̀. Ìyẹn ni wọ́n ti máa ń sọ nípa diligent and other dog investigation in any case. Lẹ́sìn máa ń rí pé kéèsì máa pẹ́ ní court lọ́pọ̀ ìgbà. Ó rìn pé àwọn èèyàn tó máa sáré àwọn adájọ́ míì tó máa sáré sí abẹ́ yẹn náà láti tún fi tàn yàn jẹ. Ṣùgbọ́n kéèsì míì máa ń pẹ́ ní òtítọ́ àti lódodo nítorí pé wọ́n fẹ́ fi ìdí òdodo wọ́n fẹ́ fi múlẹ̀. Representation yẹn.
1: Ẹ ṣeun bàbá wa, ẹ jẹ́ ká dókè lọ́run náà.
2: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí, àǹfààní ńlá rèé fún gbogbo ẹ̀yin tí ẹ máa ń lọ fi owó gọbọi ṣe test ní lab káàkiri. Ẹ tètè máa bọ̀ láti ṣe àyẹ̀wò ara yín báyìí pẹ̀lú computer system tí yóò ṣàlàyé gbogbo àìsàn tó bá wà nínú àgọ́ ara yín àti àwọn oògùn tí ẹ nílò láti lè mú kí gbogbo ẹ̀yà ara yín láti orí títí dé àtẹlẹsẹ̀ wà ní àlàáfíà pípé. Pẹ̀lú owó ṣíkíní lẹ ó fi ṣe àyẹ̀wò yìí. Bákan náà ni ètò omi sísè kan tún wà fún mímu èyí tí a pè ní multifunctional hydrogen cup water láti fọ gbogbo ìdọ̀tí ara jáde kí gbogbo ẹ̀yà ara yín lè wà lálàáfíà. Àyẹ̀wò ẹ̀rọ kọ̀m̀pútà yìí yóò tún ṣàlàyé ohun tó lè ṣẹlẹ̀ lọ́dún kan síwájú. Bóyá nínú ìjọ yín tàbí lẹ́gbẹ́lẹ́gbẹ́ ló fẹ́ kí wọ́n ti wá ṣe àyẹ̀wò ara yín pẹ̀lú owó tí ò gani lára. Ẹ̀yin ẹ ṣáà ti pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 080-83-83-81-94 tàbí 080-26-18-25-77 080-26-18-25-77 Ẹ̀rọ ti pé ìlera lọ́rọ̀ àlàáfíà rẹ̀ ṣe kókó.
1: Bákan náà fún ẹ̀yin tí ẹ fẹ́ ra ẹ̀yà ara kẹ̀kẹ́ Marua TVS lọ́pọ̀ yanturu ní wholesale ní cheapest price láti máa tún tà níbikíbi tí ẹ bá wà kẹ́sì máa jèrè rẹpẹtẹ lórí rẹ̀. Gẹ́gẹ́ bí àwọn ènìyàn ṣe ń wá rà á níbẹ̀ láti Ìbàdàn ní o Ìjẹ́bú-òde àtàwọn ìlú tó kù káàkiri ní owó tí ò gani lára. Pe Comrade Victor sí 090-78-04-8759
3: 090-78-04-8759 Promo ìròyìn ayọ̀ FFIG Unlimited Data Router lágbé wá sí etí ìgbọ̀n yìí o. Àǹfààní wà fún ẹ̀yìn tí ìyá data ń jẹ. Ẹ máa sáré bọ̀ pẹ̀lú 25,000 naira yìí kí ẹ lè jẹ àǹfààní promo tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Nítorí 40,000 naira ni à ń tà tẹ́lẹ̀, àmọ́ ní ìsìnyìí ó ti di 25,000 naira. Ẹ tẹ̀ ní ká máa fún yín ní 25,000 naira. Promo yìí yóò tàn ní ìparí August. Tó bá dẹ̀ ti dé parí August tó bá ti ra tiẹ̀, ó máa padà sí 40,000 naira nìyẹn o. Ó wá pẹ̀lú 1 month free unlimited data, power bank àti installation. O lè lo pẹ̀lú fóònù ẹ, tẹlifíṣọ̀n, CCTV àti gbogbo ohun tó bá ń lo data nínú ilé. Èèyàn 100 ò bá kọ̀nẹ́tì mọ, kò ní tán títí oṣù yóò fi parí. Ìwọ tó bá ní 25,000 naira, yára pe Blessing lórí 081-23-070-360 081-23-070-360 Yóò bá yín ṣètò bó ṣe máa kàn yín lọ́wọ́ láìsí wàhálà. Ẹ ṣe púpọ̀.
0: Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀, nínú business, a lie told on purpose to trick someone. Irọ́ tí a pa láti tan ẹnìkejì jẹ. Then negligence is a careless mistake or false claim made without checking if it is true. Gẹ́gẹ́ bí ìtumọ̀ ti sọ fún yín yìí. Careless mistake or false statement made by someone who honestly thought it was true. Ní òtítọ́ àti lódodo gẹ́gẹ́ bí mo ṣe ti sọ, nǹkan kan ṣẹlẹ̀. Tó ti yẹ yín sìn, bóyá ìjàmbá lọ ṣẹlẹ̀ níbi tí

dé lásìkò yìí àwọn ọlọgbọ́n ara nílé àkókò ti ti tó fún ètò wa ètò yín ètò òdòdó ọ̀yẹ fún ara ògo ọlọ́yẹ ẹwà nǹkan fìdílé bí a ṣe máa gbọ́ wa láti ilé iṣẹ́ ẹ̀la Bond FM 92.9 orúkọ mi ni Omidan Zainab Akinyeye lórí ètò lónìí oríṣiríṣi ètò wa ti múra fún ìgbádùn yín ẹ máa bá wa ká lọ.

Idi ore mi lo mi ofisi o.

kì í gbá ọ̀rọ̀ gègé kí a má fi ọwọ́ rẹ̀ tì sí ibì kan. A máa ká ẹsẹ̀ àwọn ètò wa nílẹ̀ báyìí. Ẹ̀yin ilé-ìwé tí ẹ bá fẹ́ kópa lórí ètò wa, ètò ìdòdó ẹ̀yẹ ní ilé-iṣẹ́ Bond FM 92.9, ẹ lè kàn sí olóòtú ètò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706854106 5. Lẹ́ẹ̀kan sí 0706854106 5. Orúkọ mi ni Zainab Akinwoye, ó dàbọ̀ ẹ̀yin ẹlẹgbẹ́ mi gbogbo.

0: báwo kú ìṣe òtán orin alájì kọ̀míntì àyìnlá kébé ń kó ara náà nìyẹn ilé la fi ń kẹ́wàá káàbọ̀ sórí ètò ìrètí ayọ̀ ètò tó máa ń fún àwọn aláìní ìrètí ní ìrètí adúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ apàṣẹ ìkànnì bond fm 92.9 tí wọ́n fún aláǹfààní láti máa wá lọ́jọ́ méjìjọ́ mẹ́jọ lórúkọ alàgbà joseph wọlé dẹ̀mọ́ tí wọ́n jẹ́ olóòtú ètò yìí lánàá kí ọlọ́run bá wa dilé wọn mú lórúkọ alhaji morufa edeje olùyege olóòtú àgbààgbà olóòtú dókítà tó jí ọlámilékan ọ̀gá mi dáadáa alhaji ganiyat ashiru gbogbo àtàjọ wá fún ti dédé àkókò yìí abdulwahab salahudeen ọmọ tó mọkàn lórúkọ tí èmi ń jẹ a máa tẹ̀síwájú lórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àǹtí wa balkis ọmọ wùmílẹ̀wàl tí wọ́n ń bá wa sọ̀rọ̀ lórí báwo ni ìpèníjà ojú wọn ti ṣe bẹ̀rẹ̀ lẹ́ni a ó máa wo àwọn ìpèníjà eléyìí tí wọ́n dojúkọ gẹ́gẹ́ bí ẹni tí ẹ̀yà ara pè níjà ìyá balkis ẹ kú kalẹ̀.
1: Ṣáláfí àlàbá yín o.
2: Oluwaṣun.
1: Ǹjẹ́ ẹni sọ orúkọ yín fún alẹ́ nǹkan sí?
2: Orúkọ mi ni Ezeawa ọmọ òye Bekesi.
1: Ẹ ti tún fapọ̀ sí ni. Yànnà pè ní Alájà fapọ̀ sí. Ẹ wá jẹ́ ká wù báyìí máa. Báwo ni ẹ ti ṣe borí ìpèníjà yín? How do you overcome your sorrow and become an hero? Báwo ni o ti ṣe jẹ́?
2: Alhamdulilayi rabbil alamin ọpẹ́ mi fún ọba àṣẹjà wa ọba tó dúró tì ọba tó ń ṣe ohun gbogbo tó nìkan ò lè ṣe ọba adéfaratì ọpẹ́ mi fún. Alhamdulilayi gẹ́gẹ́ bí mo ṣe sọ́ra ní ìjẹjọ́ alhamdulilayi sọ́ri lẹ́yìn gbogbo adójúkọ ńgbà tó jẹ́gbẹ́ ọdọ́pẹ́ fọ́lọ́ ọ̀rọ̀kọ́rẹ́ kò sí kankan mọ́ ó ti tán ọlọ́run sọ fún mi pé àwọn kankan wà mo bá àwọn kan pàdé mo dúpẹ́ pé ó ti pẹ́ tí mo ti ń apply fún kankan but ọlọ́run jẹ́ kó bọ́ sí àṣé ọlọ́run ní ètò tiẹ̀ tó ní fún mi nígbà tí mo ṣe wà òkè dáadáa nígbà first time
1: ìwà òkè báyìí àbẹ́
2: ìwà ọmọ ìwà òkè
1: tí mo ṣe òkè
2: bẹ́ẹ̀ni
1: òkè
2: ṣe tó jórí
1: ìwà
2: ọmọ apply fún program kan tí wọ́n pè ní empower program nígbà ìwárí ní first second third time bí ọmọ mi lára kọ̀ọ̀kan ọmọ mi lẹ́lẹ́kejì ẹlẹ́kẹta ojú rẹ̀ ó sì mo sì fi ìrìnà dáadáa ṣá ọmọ apply ìgbà tí after a year tí wọ́n bẹ̀rẹ̀ prọ́sẹ́sì pé wọ́n fẹ́ mú wa ká ṣe àwọn exam kankan online ojú yìí ti ń ṣe bákan mi ò pé okay pé mi just fit in mo ṣe exam yẹn online pé after all online ni wọn mọ bẹ́ẹ̀ ni tẹ̀yìn ṣe mi ní sọ mo rẹ́ni guide mi níbẹ̀ yẹn so mo ṣe wa lọ ṣe ìgbà tó wá di pé wọ́n á mú mi last last wọ́n á di pé kí n lọ ṣe final biometry ní physical èmi bá mi pé báwo ni mo ṣe fẹ́ ṣe ọlọ́run mi ó má fi mí fẹ̀ sí i lọ́jọ́ ara pé ni mo apply fún kínní yìí ó ṣe wáyé pé ìgbà tó ju wá ṣe bá kan ni ó wá mú mi sorí ní ọjọ́ tí mo kọ́kọ́ lọ fún physical biometry ẹni tí mo bẹ̀ pé kó rà assist mi ó mú mi lọ tàánú adébìkadé lọ ìkọ̀tún adébìkan ní ìkọ̀tún abọ́lẹ̀ ni mo ta fẹ́ sọdá a fi wù í nílẹ̀ tí mo ṣubú
1: kábíyèsí ọlọ́run
2: ẹni yẹn wò mí báyìí ṣé mo ó ní aṣọ speak louder than voice ó yẹ òun rẹ ìgbésẹ ẹni tó dẹ̀ fẹ́ lọ ṣiṣẹ́ nílé ó káánú mi èmi gan mo ṣubú sínú pé mo gbọ́ra nù ó ní ṣé mo dẹ̀ máa lọ mo ní kó má ṣe ọ̀nà mo ní màá lọ mo débẹ̀ mo tún bá àwọn challenges kan pàdé but alhamdulilayi ó hápù pé challenge yẹn fẹ́ mú mi dùwà discourage kí n má ṣiṣẹ́ yẹn but as time goes on mo sọ mọ courage mo lọ́lọ́ tó o bá nídi o ò ní jẹ́ kó jáde o ò ní jẹ́ kó kọ̀ ní jáde ó ti pẹ́ tí mo ti apply for kini àwòpù tí mo padà lọlé mo lọ gbà ronú lọ ṣàdúrà ìgbà tó yá wọn àrí kí ní yẹn correct àwọn tó wà nídìí ẹni kí má ṣe o létí má ṣe mo lè má rò ó gbà mo ní má rò ó gbà mo ní kọ́ má ṣe yọ mo ní má rò ó gbà mo ní kọ́ bá mi ṣe mo ṣe biometry mo ṣe control everything ìyẹn kọjá lọ mo bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ni mo bẹ̀rẹ̀ òun ló mú mi jáde kúrò lé fún ọdún méjì ṣé o mo ṣe ń jáde yẹn ẹsẹ̀ mi máa ń pa ara torí pé inú lé ni mo gbà ti mi jade mo
1: ye o da omo
2: be oluwa lo se ni
1: pa mo do omo ile oluwa di wa da wa ni rehabilitation center lo shudun ba oga wa kan Mr. Nicholas Obot.
2: Okay.
1: O wa yan na na egba kan ti wo mu wa.
2: Okay.
1: Eni yen ti wa nle fun bi ogbo odun.
2: Okay.
1: Oni baba kan ko mu wo nu center ori ko le daduro.
2: Hmm.
1: Debi ti o fese meji rin.
2: Ben.
1: Center na se an sa be si ni obi yan se rin die die die o to wa di pe o de ni to le daduro to le rin fun e lati hostel. The six room, the common room at the dining hall in Dubai.
2: And
1: I think all of that's a little bit of Mumbai, you know, Jay.
2: Monsieur, oh, I'm moving. Took on your own moving, Daddy. Oh, what? So, Amy, that don't you go? Most trouble breaking, and the Jerry Corbett was his second two more than me. He read my line, he was not a big bassy.
1: He said, why?
2: He did. Why? Why? But I want you to come on, Joe. Okay, but you know, the first half to Timo Beren, Daddy, no. One day in school, I joined Timo Rizzo, only it's like having a nice child in Muni Ben. When he came with a Muni King, who knew no more cocoa? Who knew no more cocoa? Who knew no
1: more cocoa? Who knew
2: no more cocoa? So, Muni knew no more cocoa, what about beer? And he came,
1: yeah, I do.
2: Mobility. What you put me to? Oh, come me, sir. You go, Mama Key. But as time goes on,
1: I'm gonna be doing that like a new brother.
2: Ah, okay. Put me through. I was able to help myself gradually. So let me see my work. But okay, me in that process, potential teaching you while around me. More 800 plus now and then. So I won't ban me like a petty sort of lesson. So I can stand in the front of you and do something again. Because when Mama takes a papa, I want to know to Manuko too. He will be promised to be ready, but me like you know more. Don't let me go to school, yeah? I'm going to go to Jesse Classical. And yes, I don't marry, play a modern class, and I'm going to play a palette. Tell me about Kodak. Nobody else in the partner, the partner. Oh, the partner is special. But you know, to be special. But if you met anything about all, you can't even know what you want
1: me. That's who Fabias are. Immediately, we should have my system one day.
2: mo wa ko awon omo yen wa nje won awon ga yen wa ka e se pe se se nko teaching mo ni be ni ah odun mele le ti se mo lodun mo ko awon na o ti ri ninu oro mi won ti ri ninu ise si mi won agba mi laye mo ni se mo le mark ise won ya mo le mark ni ti ma si le mark mo ni wa ni kin joko ki ma ko awon mo ah ko ma binu mo le join for the first go won fun mi laye yen ayo mi ku gbo so mi o ko se wa gbo conversation mi bi gbogbo won teacher se wa wa o blend wo le mi mi o ko se ajack mi ni yen pe o re ni assist any class but e lo je keta kan ninu
1: o yin wa di eko eleko le
2: be
1: gba
2: be
1: ni lai dani kan ni ma foro ma para kan mi
2: a ti lai wa lai ta
1: o ka ro yin ma ro o mo do ri
2: be ni lo se ajack mi ni bi pe oga mi o ikorodu lo ti wa si anopaja o se ojo to ye pe gba mi ko ni le wa abi ko paje emi ti take class ko to je wa wo mi ni blend wo ni te ni alhamdulillah mo se wa gba school wo bo ko mi se gba school ye ki to ko emi school ye pelu go la wo giving a special award no wo sa pa pe ki joba le gba mi gba ero si ọmọ tásìkò ọlọ́wọ́ bá sì tó
1: bẹ́ẹ̀
2: ni ìdáhùn kò ṣe ní ọjọ́
1: bẹ́ẹ̀ ni olùsọ̀rọ̀ lásìkò ẹ̀dáhùn tí
2: bẹ́ẹ̀ ni ó bí ojú àwọn ọ̀gá wọn bá wá láti spain ọ̀fẹ́ aláwọ̀sá wọn introduce ní pé no this person bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ alhamdulillah bí mo ṣe tán ìgbà tí mo wá ṣe tán nìyàn kọ́ wá sọ fún mi pé mo lè lẹ́ẹ̀mí iṣẹ́ ọwọ́ bó ní ẹ́ mo lè lẹ́ẹ̀mìkẹ́
1: ìdáhùn sí nìyẹn ìgbà tẹ́ ẹ ṣe tán bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ẹ̀lì
2: lẹ́ẹ̀mìkẹ́
1: àwọn bẹ́ẹ̀ mo lè lẹ́ẹ̀mìkẹ́ ẹja ti dùn káṣọ ìrẹ́jọ mẹ́jọ.
0: Ẹ̀rọ lè gbẹ́rù tẹ́ ẹ ní ìkànnì Bond FM 92.9 iná láǹfààní láti wáṣọ nígbọ̀wọ́ ètò yìí ó tó bá fẹ́ ran àwọn ènìyàn tí ẹ̀yà ara pè níjà lọ́wọ́ ẹni pé 0803042813 ó dá mi lójú pé ẹrí kókó kan dìmú lórí ètò oníyìn bẹ lámù rẹpẹtẹ o torí ìyá tá à ń sọ yìí lẹyìn ọpọlọpọ àdójúkọ àti ìpèníjà ṣẹkùn wọn ni wọn ń fi àwọn abẹ àwọn tí wọn jẹ òṣè láti gbà wọn síṣẹ ṣùgbọn ní ìmúláyà láti sọ fún yín o pé ọwọ méjèèjì níjọba ìpínlẹ èkó fi tẹwọ gbà wọn gẹgẹ bí olùkọ ní ìpínlẹ èkó eléyìí tí a wà yìí ṣùgbọn lọjọ méjì láti máa wu àwọn nǹkan míì tí wọn ń gbé ṣe yàtọ̀ sí pé ìjọba gbà wọ́n síṣẹ́
3: báńkì
0: fi mọ̀ pé kò sí ìpè tí ìyẹn lè wà ó tún gbọ́dọ̀ máa ṣọ́gbù láti lè máa kópa tiẹ̀ náà láwùjọ ni orúkọ mi tí abdallah yusuf shuaib ọmọtayọ sadiku akẹ́kọ̀ọ́ wa nìyẹn aláàtì mọ́rọ́fà adéje ní ìgbìmọ̀ ètò àgbààgbà olóòtú dókítà tó jọ lámìlẹ́kàn ganiat ashiru abdulwasan salahudeen ọmọ tó mọ̀ kọ́ lórúkọ tí mi ń jẹ́ ìjọba ìjọba tó pàdé lórí ètò.

0706-316-1916. 0706-316-1916. And we're chapter walking now. Okay, the Bonabond FM 92.9.

Band FM 92.9 Band FM Igirigindo.

Mama, your mother. Oh, yeah, blue,

0: máyì kúrò
1: òun nìyẹn
0: òun nìyẹn
2: tálẹ̀ rò pé tálẹ̀ ṣe bí o ebi sọ yẹ̀rì ilé ń sọ̀rọ̀ ṣe ti yìí gbọ́ oòrùn ẹ̀ mọ́ gbẹ̀kú ń bẹ̀ tẹ́ bá gbẹ̀kú ń bẹ̀ má ọ̀dà 92.9 bond fm ẹ̀ má tẹ̀lé wọn kálá.
3: Láti iléeṣẹ́ bond fm 92.9 la fi ń ké gbẹ́ kúrò lẹ́ o ẹ̀kọ́ ọjọ́ méjì mẹ́ta sálàáfíà lába yín ọlọ́run ti ṣe wa tún ti rọ́jú òní láyà tàlàáfíà ọlọ́run ti dé o àwọn ọmọ yín náà rèé o ẹ dákun ẹ tì wá lẹ́yìn ẹ má ṣe tì wá lójú ẹ̀ka ìdí ọmọlúàbí oná láti gùn léyìí lẹ́yìn tá a ti gba iṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa àwọn haúsá wa àbí bó ṣe wà náà ni anífọ́ anígbà oná ni ètò wa níléeṣẹ́ bond fm ẹnìkan ò kí ń jáwádé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́ jọ̀mọ́ jẹ́ kí ń jẹ́ dìde kẹ́lẹ́mí jókòó bó ṣe wà náà nu àga kan náà ni à ń jókòó sí tí rẹ̀ ọ̀fin ní ìfẹsẹ̀wápọ̀ mo bá ti dìde ẹlòmíràn àti jókòó kò sí pé mi ń jókòó sórí àga obìnrin kò sí pé ẹnìkan mo borí àbí èmi mo jẹ́ pásítọ̀ àbí mo jẹ́ wòlíì gbogbo wa ìfẹ́ náà la fi ń bara wa lò ń bí àwọn haúsá ṣe tí wọ́n ó tún kun yorùbá láti sí débi di aago mẹ́jọ alẹ́ bẹ́ẹ̀ ṣe máa gbọ́ wa rèé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó tún mú wa wá sórí ètò lénìí láti ìsìn débi di aago márùn-ún òun náà lẹ́ẹ̀ máa gbọ́ ètò èyí wù mí èyí ò wẹ́ èyí tí ọláìdí ọlọ́run ò jẹ́ alájà fúnra tó ṣá pápá pẹ̀lú ájìyá mi fẹ́ sọmọ́ òṣèlórí ẹ̀ alájà sekinat àyà àkísọdé bákan náà gbogbo ẹ̀yìn tá a jẹ́ èyàn oníṣẹ̀ṣe àkìyí o kódà ó rinlẹ̀ dáadáa mo gbádùn ara mi dáadáa ń jẹta àná káàkiri ni o àdúpẹ́ ọba àwùṣẹ́ nígbòǹgbò náà àwọn náà ẹ kú òmùra ccs coronation anniversary èdè náà lọ́nà àwọn ń ṣe gbogbo ẹ̀jẹ̀ ìwúradà wọn àwọn ń bọ gbogbo ẹ lẹ́nìí ẹ máa gbogbo ẹ bọ́lá ṣe ń lọ láti iléeṣẹ́ bond fm 92.9 orúkọ mi ò yípadà olúmìdé ọ̀làlérè lórúkọ tèmi bẹ́ẹ̀ pè mí ní olúmaìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni láti ìsìn tó fi di aago mẹ́jọ alẹ́ òun náà láì fi máa gbọ́ gbogbo ohun tẹ bá ti gbọ́ látẹnu ọ̀pẹ̀lẹ́mi mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àtòdí ọ̀run òun náà ló ti wá ètò èyí wù mí èyí ò wẹ́ òun náà ni ẹ máa gbọ́ láti ìsinsìnyí lọ agbọ́dúnú o.

Jackie Jado, Orile-ede Nigeria.

0: padà sí lórí ọ̀dọ̀ iléeṣẹ́ Bon FM 92.9 bí ìfẹsọ̀sẹ̀ ṣe máa bẹ̀rẹ̀ láìpẹ́ yìí láàrin ikọ̀ Brentford àti Tottenham lára àwọn lineup taari lára agbábọ̀ tó yẹ bó ṣe ṣe kí wọ́n wà lórí ọ̀dọ̀ ìrọ̀lẹ́ tòní náà ni ẹ gbọ́ orúkọ wọn lọ́kọ̀ọ̀kan ìjèjì láìpẹ́ láìjẹ́ nínú ikọ̀ méjèèjì Tottenham ni wọn àti ikọ̀ Brentford tí wọ́n wà ń lé bọ́n ṣe tò lákọ̀ọ́kọ́ ẹ gbọ́ bákan náà àwọn bọ́ọ̀lù olówó àmẹ́ tó dáńjájá tó ṣe kí wọ́n kojú ara wọn ní ti Tottenham náà wọ́n ṣe tò láti orí gọlé ọlọ́ẹ̀mú lórí ẹdọ́ iwájú ní ti àwọn bọ́ọ̀lù wọn náà gbọ̀lẹ́ gbọ́ ní rẹ̀ tòní láìpẹ́ láì jìnà á dárúkọ wọn lọ́kọ̀ọ̀kan ìjèjì fún yín bí ó ṣe ń lọ lábẹ́ yẹn ká sọ yín náà ni pé ìfẹsọ̀sẹ̀ tó ń tẹ̀síwájú ní ti league of ọ̀sàlẹ̀ championship nílẹ̀ gẹ̀ẹ́sì ikọ̀ Birmingham City àti Bristol City wọ́n ti ta ọ̀mì méjì méjì bákan náà ni ikọ̀ Portsmouth fìyà jẹ Lincoln City mẹ́ta sẹ́yọ kan.
1: bákan náà Millwall náà jẹ́wọ́ fún àwọn Norwich City pé àwọn ò gbé àwọn àjòkó mẹ́ta sódò lọ́ọ́ fi lù wọ́n nígbà tí Blackburn Rovers àwọn náà wọ́n ní ẹ̀yìn tí ẹ jẹ́ Middlesbrough Middlesbrough àárín ilẹ̀ wa ẹ máa lọ ilé ìlà wa wà ọ̀fọ̀ ọ̀nà méjì sẹ́yọ kan 3 points wọ́n gbé lọ.
2: Oyana Derby County àti Cardiff City àwọn méjì méjì làwọn méjì jọ ta sílẹ̀ ara wọn kò sọ gambẹ Preston North End àti Wolves Wolves fìyà jẹ Preston North pẹ̀lú ayò mẹ́ta sí ẹyọ kan.
0: QPR ṣe ló gbé ṣe ló wò létí ẹ̀gàn wọn àti Bolton Wanderers láìgbà náà lọ́hún jẹ́yọ̀ kọ́chà ó máa káre 0-0 ọ̀mì òdo ni wọ́n ta alábàárà bẹ̀ yẹn láàrin QPR àti Bolton Wanderers. Bákan náà Southampton tó wà létí ẹ̀ tó ṣẹ̀ bọ́ sí líìgì inside lọ́hún náà ló gbìyànjú olùkóhùn lu Stoke ní mẹ́ta sẹ́yọ kan òkú ńlá ni.
1: Àwọn ọmọ Sheriff United ìyẹn Sheffield United yóò àwọn náà wò bí kámẹ́rà sàmú ni àti Swansea City tí onílé odò odò ra méjèèjì wọ́n tó wò bí kámẹ́rà sàmú kò sẹ́jú gbàgbọ́dọ̀ wọlé ara wọn kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ Charlton Athletic àwọn fi àgbà wọn àlejò wọn West Ham United wọ́n jìyà méjì sẹ́yọ kan lọ́ fi lù wọ́n lé.
2: bẹ́ẹ̀ ni West Ham àti Watford.
0: ilé ni West Ham wà ìyẹn pé àdàlà tó ń bá West Ham yìí tó fi kúrò nílé líìgì ó tún dé líìgì tó wà lọ́run nílé tiẹ̀ gangan ló tún jẹ ìyà mọ́ wà ní
2: ṣàtàmà báyìí sin àtìgbà tó ti lọ wọn tí ìráyè padà wá kó má lọ jẹ́ nǹkan tó máa padà ṣe west ham
1: wọn. west ham ti jà mí lẹ́nu nígbà kan kó lọ́ọ́ máa lu sẹ́sì mọ́lẹ́ nígbà kan ni.
2: bẹ́ẹ̀ ni derby ni london
0: ni.
2: bẹ́ẹ̀ ni rexham òun àti watford omi làwọn méjìjọ ta 1-1 rexham yìí ó ṣeéṣe ò tó bá fi láyè ó máa wá sí premier league padà.
0: o tori pe díẹ̀ ló kù láti division 3 lọ́hùn ló ti ń bọ̀ àbò tí máa ń tẹ̀lé wọn díẹ̀ wọ́n ti ń bọ̀ bẹ́ẹ̀ tí division 2 wọ́n wá sí championship náà báyìí wọ́n àtàkù sí ọ̀báyìí sáà tó kọjá yẹn náà playoff lọ́n ti já wọn gbà nítorí náà ṣùgbọ́n sáà táwa yìí tó máa ṣe dáadáa ó ṣe ṣe kárí wọn kí wọ́n tún gbàgbé gawa sí òkè. ní ti àwọn èèyàn line up ní ti ìrọ̀lẹ́ tòní lórí fẹsẹ̀ tó máa bẹ̀rẹ̀ láìpẹ́ yìí láàrin Tottenham àti Brentford ẹ gbọ́ bó ṣe lọ o.
2: bẹ́ẹ̀ ni Brentford àwọn tó ní 4-2-3-1 àti ẹyọ kan
0: ní 4-2-3-1
2: bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ ẹ̀mú wọn ni kálà bẹ́ẹ̀ ni kálà tó wà ní ọwọ́ Liverpool nígbà yẹn káyọ̀dé ni ó wà lẹ́ káyọ̀dé Aja Collins àti Lewis Potter àwọn ni mẹ́rin tó wà lẹ́yìn bẹ́ẹ̀ ni láàrin kọ́ Jason àti Sangare àwọn náà di àárín yẹn mú Ottawa àti Janelt pẹ̀lú Shade àwọn náà wà ní ẹ̀yìn striker tó jẹ́ Thiago Igor Thiago òun ló yin striker wọn.
0: tí wọ́n gbọ́dọ̀ sínú àwọn fún ikọ̀ Brentford bí ẹ̀gbọ́n ni tí Tottenham òun eléyìí o wọ́n tò ní 4-2-3-1 ẹyọ kan ìyẹn ni 4-3-2-1 ṣùgbọ́n 4-3-2-1 yìí formation ńlá ni fún ikọ̀ Tottenham torí pé akọ́nìmọ̀gbà wọn ó fẹ́ àtáàkì ni bí wàá tí wọ́n bá lu 4-2-3-3 náà ni ṣùgbọ́n 3-1 tó lò síwájú yẹn ti ẹ̀yẹ tó ràn pé báyìí ń fọ́ back náà máa padà síwájú lọ́wọ́ àárín lẹ́yìn gbùngbùn kíndì náà ni wulẹ̀ ọlọ́wọ́ ẹ̀mú fún ikọ̀ Tottenham kúrẹ́ ọlọ́ẹ̀mú tuntun nílé yìí ó wọ́n jẹ́ sí number 31 lẹ́yìn gbùngbùn àti rí gray tó ti wà nù kọ Leicester City nígbà kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí bákan náà
2: Van Hake
0: Sensi wà ń bẹ̀ lẹ́yìn gbùngbùn àti Robertson àwọn mẹ́rin yẹn laṣọ́bodè lọ́wọ́ ẹ̀yìn láàrin àwọn tó wà lọ́wọ́ náà ni láti rí Gary Kalaga bẹ́ẹ̀ ni nínú kọ́chí ọ̀sẹ̀ tó ti lọ sínú kọ́ akẹ́tọ́ kọ́mọ̀dé náà tẹ́lẹ̀ rí bákan náà Tonali wà láàrin àti Begali lọ́wọ́ àárín lọ́wọ́ wájú àwọn eléyìí àti Matthew Bosso wájú náà ni Tell àti Moore bákan náà Richardson ní number 9 tó wà lọ́wọ́ wájú ló máa gbá bọ́ọ̀lù
2: sí bẹ́ẹ̀ ni nǹkan tí mò ń sọ òun ilé ẹ̀kọ́ yẹn pé buying sin owo awon new signing to se era meta ololo yen ni senesi vanake ati tonali awon ni new signing meta to lo so 5 and 6 yen sin o je new kini ti won ba ni understanding lo to awon meji won da senesi ati bonimout vanake ati brighton tawon meji yen ti communication yen ba wo but o se se tori awon gangan na ma decide the match yen tori to ba se segisege leyin yen iya ma je won gan tori brightford yen sin awon iko awon agba ball to wa nbe ni sa to lo awon na no se wa nbe bayi
0: won ti mo around over here le tele ri so bo se lo labara be niyan won se ri pe iya to wa ninu oro le ball o ri pe ngba mi wa te pe ti iko te lero tele tele ti o ba wara teyin wa lu en to ba nle yo ma ra pe bia ko mo gba ni abi ko da ko ri pe ngba ni oro le ball koja be tori pe 90 minutes yen te wo yen ngba mi wa te pe no anka won sin sa yin sin asna da ito koja won da ito olohun won da to wa di ko lola sin asna ba subu gere ti ikoko wa teyin to lu asna bi abi 1-0 2-0 3-1 a ni pe ti nre won ko le se ko le sin tun re ko sin tun re bo je eyan gan na ni eyan fe na ma france mi on le kokon ki ma pe bo se nlo yi eyan un goro se ko se ga die
2: ni ko ma daro legito
0: ya
2: ta lo yo eni ti o ba ma nu asna ni sa ta wa yi amura gidi to le asna e eyan o pe o se pe o tu wa lo ra ta bolu mi
0: si leyin
2: o da pe o pe o ti ateta e bo e wa re o ti fara bale o ti mo pe asiko un lele
0: ya gboro ma je de be ko ma so
2: asiko un lele da la
0: o ko o da ti o le ru ko ko ti a fe be do la ba ni iya je eyan ateta ni the definition iya
1: o ko ko pe
0: awon masina na tu wa ja awon gboro de fast pe te ba wa ti ba fe se ogun suru e mu ko ra e mu ko ta masina
2: I don't know. Ṣùgbọ́n tó bá ti wá ní pé akọni mọ̀ jáyọ̀ kò fún ọlọ́run sáà wọ́n padà lẹ́yìn o
0: ìrọ̀sọ́ ọmọ yìí láìkẹ́
2: orú yóò sì wá dé láti
0: fẹ́ ẹ̀nà
2: ó wá ju àwọn kò ṣe
0: àgbẹ́fọ́
2: yìí ti bílíbù kọ́wọ́ kò wà lélẹ̀ yìí
0: ó yà mí lẹ́nu pé ẹ̀sìn náà ti ṣe kéré náà ṣùgbọ́n kò yẹ
2: kẹ́ promo ti ma n se iko ti ọkọ
0: jẹ ọkọ ọna
2: ti ma ti wa na ọkọ wa gbọn o ma n dun bẹ tori nkan to ma kami lara ju lọrọ mayu nkan to ma kami lara lọrọ mayu ni pe o ba ti di pe ọba pade chelsea
0: oju wọn ma la ni
2: o ba ti ẹna ọmọ to ba di pọdi pe pade chelsea bayi ọmọ sáré
0: ilé kóòtù ni
2: wọn sáré ṣe kínní kan wọn ṣàmà ni rí wọnà ni rí promo yẹn jẹ
0: fẹlẹ n ṣe àmì ni ṣẹlẹ ọrọ bọọlù nígbà mi ẹ wo bí àwọn dàbí eré náà la ma fi ń ṣe ìgbọ́n asna ní àwọn fáńsì wọn ní kí wọn torí pé wọ́n fi ẹ̀mí sùúrù ṣe ọmọ wa jèrè báyìí ó tó bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ yìí pọ̀ kátó fọ̀ wọ́n gbọ́ champions league gẹ̀dà
2: Chelsea was in Champions League. Ṣùgbọ́n wọ́n máa lo Stamford Bridge ló máa lo Shakhtar Donetsk bẹ̀ ni Shakhtar Donetsk máa play àwọn home games wọn ní sáà tàwà báyìí. awon yan tin so pe kini kan bo eleyi americana lo ni chelsea so owo la won wa after kini yen de ro ma generate
3: owo wole
2: awon ma generate owo wole awon ta de je ololufe won to ba wu wa ti shadow de se ba play pelu ikoko to se kini de ale wo pe ka lo wo ifese won se Stamford Bridge sha ni nkan ti stadium ibi ta won yan kan tin soro ko ye ka won ba ka ma soro lofa to di pe stadium ti won kila awon lo champions league lo ojumo sugbon igba to ya to di pe ko sowo lo won fi stadium won fi se party won fi se
3: won fi pa won
2: bi o si party won bi o si kini
3: won fi pa o wole ni ah ba fe ma so ni pe lo so ba se ma se lenu lo ju e lo o idi atun ni pe
2: lo o ba o lo se lenu mi lo
3: to ba so no ma one stadium bayi bayi over 1000 capacity
2: ah
3: over 10, I mean 1000
2: owo go 1000 e go ala ma fi host party
3: ah omo lu wa ni ni omo e to ma ri nbe ni chest dance o yi ko ti ni pe pf di kan bayi lohun nigba to bayi o si ya lo si nlo
2: ti mo ni to wa ya nko
3: Stamford Bridge no so ni
2: aya
3: ya no ni o su ya fun yellow mi na ni
2: eh na mo lenu de be ni
3: o
2: to ba lenu eyan to ba lenu won le
3: o se
2: run kan be
3: yen gbọgan la to ko be yen ah to gbe gbele mu ko eyan o ko ja be e wo e ra le mo pe o ma ri ba kan ah Atletico Madrid ba o tun je amunu ile lowo Sevilla je ko na ti jiya bi ka si kan ni sa to koja te pe Aguilera to relegate ṣugbọn na lowo yi olohun ni gba o ti di meta seyo kan 3-1 ni Sevilla lu Bilbao monu ile ti angan to san ti bere pelu ko Brentford ja side e ka proja ta pa de ka wa fi ero ba ni so sita kan le ke ba da si die an pa na bo o
4: Season Belado, start the kickoff with third day every day. Top day one of the season. 1 million naira shared every day plus a smartphone. Stake 5,000 on your account slot. Collect your tickets. Weekend, everything doubles. 2 million on iPhone 17 Pro Max. They wait. Draw every morning, 10 a.m. The season don't start. Your birthday don't start.
5: Back yourself on speed.ng. You can use my promo code, BigCarlo.
4: 18 plus, play responsibly. Terms and conditions apply.
6: Njẹ irufẹ aisan kan nbẹ bi to nda yin laamu to ba ri be iroyin ayo kan e fun yin ni nipa ile iwosan kan to ya lara oto IA&S National Medicare International Limited labi akoso Dr. Idris Ajibade PhD ti won tun je oludasile ile iwosan IA&S yi orisirisi aisan ara won toju pelu imo ejile ti o mu oge idanilara non medication therapy gege bi Chinese acupuncture to je ilana itoju ti awon China ti won lo nile de China ti won fi ma toju orisirisi aisan lodo won be ni won tun ma lo awon ilana itoju ni bi coping pijama physiotherapy heat therapy atawon machines lori sirisi ti won fi se osun ara be na ni ayewo gbogbo ara lati run ori titi de kana ese igbeyin atawon ona itoju imere ori ni nkan te nwa lo si sokoto ati ona jijin loke okun lohun won gore lapo sokoto ni o eyin bi labule egba ni true test medical diagnosis building legbe jendo U-turn bus stop abule egba lagos ele pe tabi ki o whatsapp won lori 0803-869-0104 Eka si 0803-869-0104 Eka ile yusan wani le number 2 Daniel Sun Money Street Off High School Road Sabo Ikorudu Lagos Eron bani soro tari WhatsApp 0816-585-8582 Eka si 0816-585-8582 Aki boke yekan wadi dambe Eyan edara po mo goro anwa yenya Tino tinia la afya Nati Iléewòsàn IA&S National Medicare International Limited. Ìjáfara léwu àwọn àrètí yìí.

gbogbo oníṣẹ̀ṣẹ̀ akínyẹ́. Mo tọ́jú ni gidigidi lọ́pọ̀lọpọ̀. Gbogbo àná báyìí fàájì ni, ìjẹta fàájì ni lọ́dọ̀ agbọmọlọ̀ bí òòṣà.

Ah!

I'm going to go to the hospital.

0: ọ̀rọ̀ tí bàbá wa olóògbé àyìnlá ọmọwúrà tí wọ́n sọ yìí ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu o.
1: báwo ni
0: ṣe máa ń mú mi rántí ọ̀rọ̀ tí mọ́mí wa tán máa ń sọ fún mi. ó máa ń ní gbogbo yín ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin ọmọ mi ẹ̀ máa fira yín náà ẹ̀ fi mọ̀ ṣọ̀kan ẹni tí ò ní lónìí ó lè wà á nínú ọlá o.

jẹ́ pé kò sí pé ronú kódà kí nǹkan tẹ̀ máa ṣe é gan gbọ́dọ̀ gbọ́dọ̀ nísẹ̀gbẹ́ kan ni ara ìníṣẹ́ oníròyìn iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wà o. Bí nǹkan bá ń ṣe é kò sẹ́ni tó fẹ́ mọ̀ torí pé adẹ́rìn-ín-pọ̀ṣọ́-onú ni wá. A ṣe máa gbádùn ọwọ́ dago mẹ́jọ alẹ́ rèé. Wọ́n tó bá dẹ̀ mọ̀ pé òun wọ́kọ̀ òun wọ́yàwó àti ní ìròyìn ayọ̀ àìpàdé mi láago mọ́kànlá lẹ́yìn ni lágbára ọlọ́.

0: Láti ti di ìṣẹ́ mi lé. Mo bọ́ sókè àbí kí n gba ìlú àwọlé jáde.
1: Ọ̀dọ̀ lórí ọwọ́.
0: Mo jáde sí ìsẹ́yìn. Mo jáde sí àwáyé, mo bọ́ sí ìsẹ́yìn. Lẹ́yìn à ń bọ́ sí Màyá. Láti Màyá lọ. Báwo ni mo lè gbalà látẹ̀jáde? Ó lọ àbí? Lè jáde sí òrùwà bí kí n mọ̀ tààràtà ọ̀dà bẹ́ẹ̀ òkúta.
1: Adé ti bá mi, ó ní bá ti
0: dé. Aago méje ku ogún ìṣẹ́jú. A lọ gbọ́ ìròyìn àgbáyé, àwọn ohun tó ń ṣẹlẹ̀ Nàìjíríà náà àtàwọn orílẹ̀-èdè òkè òkun. Bí wọ́n bá lóhun ò gbọ́ Bond FM tí ò gbọ́ ròyìn. Kódà.
1: Ọmọ ìyá bọ̀ dé, adúdú yẹmi ni.
0: Ọmọ ọmọ ṣe wá lókùú.

Lagbegbe wa eto to n samojuto agbegbe wa e ma mi si e.

0: yàn wá bàtà. Ìgbéyàwó àtàtà dùn mí dùn mí dùn dùn. Ìjẹ́ gbàgbọ́ pé nítorí ọ̀nà ni Ọlọ́run ṣe ṣẹ̀dá
1: ẹ̀. Èso.
0: Nítorí akọ lọ́run ṣe ṣẹ̀dá ààbò. Lẹ́yìn tí Ọlọ́run dáadáa mú tán, oṣù ó ní ìwọ Adam kò ní dà kí ìwọ nìkan kó máa dágbé jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ. Ó sì yọ lára egungun ìhà ẹgbẹ́ rẹ̀ méjèèjì. Òun ló fi ṣẹ̀dá Efa. Ilé ọkọ dúró ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ. Lóòótọ́ ó ṣe ìgbéyàwó tó gbogbo nǹkan dojú fún ọ. Kí ló fà á? Ẹ darapọ̀ mọ́ ọmọ yín Olúmìde Ọlálẹ́rẹ̀ bẹ́ẹ̀ kù nínú Olúmáìtì lórí ìkànnì yìí Bond FM 92.9 ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago
1: mọ́kànlá alẹ́.
0: Ìgbéyàwó àtàtà ètò gidi ni.
2: Ọlọ́run gbà mí o
3: iye. Bond FM 92.9.

aago méje ku ìṣẹ́jú mẹ́wàá a lọ gbọ́ ìròyìn àgbáyé láti yàrá ìròyìn wa ní Bond FM 92.9. bá ń gbádùn àwa náà ń bẹ́ńbí fún yín. Dàgọ́ mẹ́jọ ń tó yọ̀ǹda yín o.

ọwọ́ tèmi láti ilé iṣẹ́ ológun. O si mora ẹyọ tolúmọ ìtẹ̀rẹ́ ya o. Láti ilé iṣẹ́ ológun Nigeria Army. Ọwọ́ ti garrison 9 Brigade. Ọlọ́dún jẹ́ kó rìn wá gómìnà jẹ́mi.

jẹ́ kí n máa mọ̀ sí pé ìgbóná Èkìtì làwọn ti wá o ní ìdó òsì local government ní Èkìtì state lọ́wọ́ àwọn tí ilé iṣẹ́ ológun 9 Brigade nìyẹn.

tí wọ́n ń pè ní talking drum kọ́kọ́ gún gbogbo ara tí ń jọra lẹ́kan bá ti ní bẹ̀ẹ̀ bẹ́ẹ̀ tó ti ní ṣèkèrè ńlá tó ti ìwọ̀ṣàn ẹ ti mọ̀.

0: rò pé alẹ́ ṣe bí ó ẹbí bọ́yá yìí ló ń sọ̀rọ̀ tó ti yí bọ̀ ògbé owó
1: ẹ̀wọ́n ti gbé pọ̀ ní ẹ̀ma kódà 92.9 bọ́ndẹ̀ fẹ̀ ẹ̀ma tàn ní ọ̀kan náà.
2: Bọ́ndẹ̀ fẹ́ àwa ló ń lẹ́dẹ̀ bọ́ndẹ̀ fẹ́ àwa ló ń lẹ́tọ̀ bọ́ndẹ̀ fẹ́ àwa ló ní ìròyìn ìfẹsọ̀wọ́pọ̀ 92.9.
3: Máyì kúrò
1: òun nìyẹn.
3: Bọ́ndẹ̀ fẹ́.

meji ale ti lu e ka le o aku faaji opin ose mo si gba ladura teni ko ni jari mo gbogbo wa o iru agbaye la mo wa fun yin lati le se wa bond fm 92.9 e ka radio nigeria to fi kale si oni gbongbo ninu gru ikeja leko ibe na lati re sajuno eje farabale gba koko to si yo ninu awon iruyan ohun na eyo marun oko afoya fa olori la iveko awon molebi eyan 100 ko o le 16 tawo ajinigbe jigbo sala onipinle ebonu ati akako 80 ni won ti bere si ni owo ebe kiko kiko si are tinubu pelu gomina zulum ko dakun dabo ba won seto bi awon eyan won yi bi won a se diriri are tinubu igba keje ese tima ni yo je adari igbimo olupolongo fun ibo are iti ewaye lodun to nbo yi eyan 16 lo dagbe faye pe o dibo se o nigba ti 100 ko o ni 30 fa pa yanayan na nibi ikolu meji to lagbara lekan soso eyi ti russia se sinu gbogbo itaja nla kan to je ti ile ukraine eto wa nilo kriyiri iroyin na ori lakotun eja farabalẹ gbodada latenu olumide olalere iroyin ta gbọ ni pe okunrin to ti balaga marun ototo lo gbọ mimi lójú ẹsẹ̀ níbi ìjàmbá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ toyota camry pẹ̀lú ọkọ̀ afọ̀yàfọ̀ olórí ńlá iveco kan èyí tó wáyé lójúmọ̀ bàdàgìrì nílùú èkó lẹ́ni sátidé gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe jáde látẹnu ọ̀gá àgbà pátápátá fún àjọ tó ń dìde síṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ èkó tá a mọ̀ sí lasema ìyẹn dókítà olúfẹ́mi ọ̀kẹ́ ọ̀sán ìtolù ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ṣe lálàyé ní kíkún pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ méjèèjì náà ṣẹlẹ̀ ní agbègbè sawmill nítòsí ibùdókọ̀ mowó bus stop ìwádìí sọ ọ́ dìmọ̀ pé awakọ̀ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ toyota camry yìí ló ń sáré bọ̀ lẹ́lẹ́lẹ̀ tó fi di pé ó pàdánù ìjánu ọkọ̀ lórí eré ó sì sọdá sí òdì kejì ọ̀nà tó fi lọ forí sọ ọkọ̀ afayafa iveco tó ń bọ̀ jẹ́jẹ́ ara ẹ̀ onígbogbo èrò márùn-ún tó ń bẹ nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ toyota náà lùdàgbèrè fayé o lójú ẹsẹ̀ ó ṣe àlàyé síwájú pé gbogbo òkú àwọn márùn-ún ọ̀hún ni àwọn ti fà lé ọwọ́ òṣìṣẹ́ àjọ tó ń dènà ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ lábẹ́ ìjọba àpapọ̀ tá a mọ̀ sí FRSA láti gbé ìgbésẹ̀ ètò bá kàn fún ìdí èyí dókítà ọ̀kẹ́ ọ̀sán ìtolù ó wá ránṣẹ́ ìbánikẹ́dùn lọ sí ọ̀dọ̀ mọ̀lẹ́bí èèyàn tó gbọ́ nínú ọ̀hún ó wá rọ àwọn awakọ̀ láti yé máa sáré àsápajúdé mọ́ pàápàá jùlọ lọ́wọ́ ìdájí tí kùrukùru tó ṣì wà

àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣe iṣẹ́ lábẹ́ ìgbìmọ̀ èmi ni ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ nàìjíríà pátá láti máa jẹ́ kí ìrètí kó wà fún àwọn ọmọdé àwọn tí ẹ̀yà ara pè níjà ni o pẹ̀lú mọ̀lẹ́bí àti agbègbè tó ń bẹ káàkiri orílẹ̀-èdè yìí ẹgbẹ́ yìí pe ìpè yìí níbi ètò ìsàmì ayẹyẹ 2026 World Humanitarian Day lẹ́yìn tí wọ́n ṣe pẹ̀lú orin àdídùn ìṣọ̀kan àti ìrètí tó péye láàrin àwọn èèyàn tí nǹkan le koko kò fún ní nàìjíríà ẹgbẹ́ ọ̀hún ó wà lábẹ́ ìdarí ọ̀gá àgbà pátápátá ìyẹn abilékọ nọ́ní okusa òun náà ló sì sọ̀rọ̀ lórí sọ̀rọ̀ ìwúrí nípasẹ̀ orin tó lọ báyìí pé jẹ́ kí ìrètí tẹ̀síwájú abilékọ okusa pẹ̀lú àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ olórin àti olùgbaniníyànjú og abba tí orúkọ àpèjẹ́ ń jẹ́ mohammed abubakar ló fi orin àdídùn dáwọn àkàndá ẹ̀dá tó wà ní ìpàgọ́ wọn ní dúrúmí nílùú àbújá lárayá níṣojú mínísítà tó rí sí ọ̀rọ̀ ọmọnìyàn àti ètò ìlúṣẹ̀lùgbẹ̀nì ìyẹn dókítà bernard doro pẹ̀lú alákòóso àgbà fún àjọ tó mójútó ọ̀rọ̀ àwọn ogunléndé arìnrìnàjò ilẹ̀ òkèrè àti fún àwọn tí ẹ̀yà ara pè níjà ìyẹn ọ̀gbẹ́ni tijani ahmed àtàwọn àlejò pàtàkì ló wà ní ìkàlẹ̀ tí wọ́n fiwé pè abilékọ okusa ó tẹ̀síwájú pé ètò yìí kọjá jẹ́ kí ìrètí máa tẹ̀síwájú nìkan bí kò ṣe fún agbára gẹ́gẹ́ bó ṣe wà láti máa fi ṣe kóríyá fún gbogbo ọmọ nàìjíríà ni nípa ṣíṣe ìtọrẹ àánú àti ṣíṣe ìrànwọ́ fún àwọn tí ìjà ogun bá fẹ́ra ó wá rọ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí láti má jẹ́ kí ọ̀rọ̀ ọmọlàkejì wọn kó múmú lókun àyà wọn. Ẹgbẹ́ òṣèlú The Democratic Leadership Alliance DLA nípínlẹ̀ Èkó ti fa pàràkòyé oníṣòwò ọjà ńlá tó fi orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe ibùgbé orúkọ pàràkòyé ọ̀hún ni ọ̀gbẹ́ni Adébísí Moses Olùsọ̀jí wọ́n ti fà á kalẹ̀ gẹ́gẹ́ bí òǹdíje tí yóò díje fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ọ̀hún nígbà tí ìdìbò gbogbogbò tó bá yá lọ́dún tó ń bọ̀ alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún nípínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Richard Benson ló ṣàṣẹ lójú ìròyìn náà lẹ́yìn ìdìbò abẹ́lé tí wọ́n ṣe tí ẹgbẹ́ dì ní olú ilé ẹgbẹ́ ètò wà ń sùúrù lóyè lẹ́kọ̀ọ́ ọ̀gbẹ́ni Benson ṣàlàyé ní kíkún pé ìgbésẹ̀ náà ní í ṣe lábẹ́ ìdarí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ni o yanec lẹ́yìn tí ìdìbò ọ̀hún tó wáyé káàkiri ẹ̀ka ẹgbẹ́ òṣèlú DLA The Democratic Leadership Alliance láti yọ ọmọ ẹgbẹ́ tó jẹ́ àdíje èyí tí orúkọ ń jẹ́ ọ̀gbẹ́ni Samuel M. Mele kúrò láti lè bá jẹ́ kí gbogbo ètò àti ìlànà náà kò lọ ní ìbámu pẹ̀lú àṣẹ ìdarí ẹgbẹ́ lọ́nà tí kò fi ní sí ojú ìṣáájú mọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ó ti jẹ́wọ́ di mímọ̀ pé ètò ìpolongo òun fún ìdìbò sí ipò ààrẹ èyí tó fẹ́ wáyé lọ́jọ́ 16 oṣù kínní ọdún tó ń bọ̀ yóò gbájúmọ́ ṣíṣe àtúntò sí bí gbogbo nǹkan ṣe rí nàìjíríà ni o àti láti mú ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí lọ́kúnkúndùn ju ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ẹ̀yà ọ̀rọ̀ ẹja ẹ̀sìn lọ fún ara gómìnà Mákindé ló ṣe aṣọ lójú èròǹgbà yìí sínú àtẹ̀jáde ìròyìn ó sì ní ètò ìpolongo ìbò sí ipò ààrẹ àti ti ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àgbà ó jẹ́ ìbẹ̀rẹ̀ sí ipò tí orílẹ̀-èdè yìí rí lọ́wọ́lọ́wọ́ àti ọ̀nà àbáyọsí ní kíákíá sì ni gómìnà tẹ̀síwájú pé ta ló máa fi ọ̀rọ̀ tó máa fi rí oṣù tó ń bọ̀ wàá bẹ̀rẹ̀ sí ni lọ káàkiri ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà ta ní láti máa lọ finúkonú fikùnlukùn pẹ̀lú àwọn àgbààgbà àtàwọn tó jẹ́ ẹlẹ́ni lọ́rọ̀ ìlú lágbo òṣèlú náà láti jẹ́ kí wọ́n mọ èròǹgbà àti ìpinnu òun fún wa nàìjíríà ó sì ní òun ni lọ́kàn láti mú àtúntò bá ìṣòro tó fi orílẹ̀-èdè yìí lákàlàkà lọ́wọ́lọ́wọ́ ara ìṣòro ọ̀hún tó láálẹ̀ ni ọ̀rọ̀ àìsí ètò ààbò tó peléke ètò okòwò wa tó dẹnukọlẹ̀ po àìní ìgbé ayé ìrọ̀rùn àti àwọn ọ̀wọ́ngógó oúnjẹ ètò wọn nílùú ó sì ní gbogbo èròǹgbà òun yìí kọjá ọ̀rọ̀ ẹnu lásán nítorí gbogbo ẹ̀ ni òun á tú yẹbẹyẹbẹ ó ṣe àtẹnumọ́ pé ohun tó yẹ kí àwọn ọmọ nàìjíríà wò ni òǹdíje tó ní kìmí tó ti ní àwọn nǹkan àmúyọrí àṣeyọrí tó ní kìmí ìgbéyà yàtọ̀ sí lílo àyálò èdè
ipo ati oro ori awon lasan fi tomo Nigeria je are Bola Tinubu pelu igbakeji e Kashim Shettima ni yo je alaga ati igbakeji igbimo olupolongo fun ipo are labe egbe oselu APC en tojo olugbo lomo pataki si are lori oro iroyin ati ogbon atinuda to tun je orudari agba nipa oro iroyin ati ikosira eni fun igbimo olupolongo fun ibo ipo are lo so na di mimo bakan na alaga egbe oselu APC jakejado ojogbon mentawe iwada ni o je ipa igbakeji nipa ti gomina ipinle zamfara ni igba kan ri senator Abdul Aziz Yari ni o je oga agba yanyo fun ipolongo ibo ohun ewe ati bo pe gomina Hope Uzodinma ti ipinle Imo ni iroyin je ko ni mo pe yo je akowe igbimo olupolongo idibo si ipo are bakan na senator Ajibola Bashiru ati Adiza Bala Usman ni o je igbakeji ati olurolowo fun awon akowe ohun ni bayi are Tinubu to je alaga igbimo olupolongo ni o ma se ise pelu awon igbimo olugbandamoran bi oloye bisi akande senator Richards Okorocha senator Abdullahi Adamu pelu senator Florence Itadiwa ati bebe lo kuda ati gbo pe igbimo na o tun yo agbenuso marun lo agbenuso ohun lati ri dele alake Alwan Azam Ayobami Oyalowo Kemi Asekun Shitu ati Adamu Fanda fidi eyi are Tinubu o ti wa ro gbogbo igbimo ohun papa lati fowo so po lọ́nà tí ẹgbẹ́ òṣèlú APC yóò fi rọ́pọ́nlá nínú ìdìbò gbogbogbò ọdún tó ń bọ̀ bákan náà ó tún rọ àwọn ọmọ ẹgbẹ́ ìyókù náà tí orúkọ wọn ò sí lára àwọn tí wọ́n dárúkọ lára ìgbìmọ̀ ọ̀hún láti gbìyànjú sa gbogbo ipá àti agbára ipa tiwọn náà tí ẹgbẹ́ òṣèlú APC yóò fi rọwọ́ mú un ìròyìn àgbáyé lẹ́nu gbọ́ láti iléeṣẹ́ wa Bond FM 92.9.

orí agbáyé lẹ́nu bá ti lè ṣe wà bond fm 92.9 tó wà ní ìkẹjà onígbòǹgbò lẹ́kọ̀ọ́ àwọn mọ̀lẹ́bí èèyàn mẹ́rìndínlọ́gọ́fà táwọn ajínigbé jígbe sá lọ káàkiri ìpínlẹ̀ borno ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ kankan sí ààrẹ bọ́lá ahmed tinubu pẹ̀lú gómìnà babangana umar azum kó dákúndọ́bọ̀ bá wọn wá nǹkan ṣe sí bí wọ́n á ṣe gba yọ̀ǹda àwọn èèyàn wọ̀nyí padà akọ̀wé ẹgbẹ́ awu askira uba elders forum mala gadzema olùsọ̀rọ̀ lórúkọ mọ̀lẹ́bí náà ó láti ìgbà náà ni àwọn ẹbí yìí ni wọn ò tí lè sùn tí wọn ò lè wò lórí ọ̀rọ̀ yìí nígbà yìí àwọn mọ̀lẹ́bí náà ó wá ro àròkàn látàrí bí wọn ò ṣe gbọ́ nǹkan kan mọ́ lórí àwọn èèyàn wọn láti ìgbà náà táwọn ajínigbé tí wọ́n ti gbé àwọn ọmọ ilé ìwé òbí àtàwọn olùgbé sá lọ nítorí ẹ̀ ni wọ́n ṣe rawọ́ ẹ̀bẹ̀ yìí níbi ìpàgọ́ kan tí wọ́n ṣe nílùú Àbújá láti jíròrò lórí bí wọ́n á ṣe ṣàwárí akẹ́kọ̀ọ́ tó lọ bíi 32 táwọn ajínigbé jígbé sá lọ ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tá a mọ̀ sí Musa Primary and Junior Day Secondary School tó wà níjọba ìbílẹ̀ Askira Uba ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún yìí bákan náà ni wọ́n tún ń pè fún ìyọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́ ilé ìwé Government Day Secondary School 34 ní Lasa táwọn ajínigbé jígbé lọ́jọ́ 29 oṣù kẹfà ọdún tá a wà náà ìkan náà nígbà tí wọ́n ń ṣe ìdánwò oníwèé mẹ́wàá nẹ́kọ̀ lọ́wọ́ èyí ló mú kí àwọn mọ̀lẹ́bí èèyàn 32 táwọn ajínigbé jígbé lójúnà buratai láti máa lọ sílùú Maiduguri máa rawọ́ ẹ̀bẹ̀ pẹ̀lú àwọn èèyàn tí wọ́n jígbé lọ́nà Chibok àtàwọn ọ̀nà ìmíì nílùú Borno kí wọ́n máa rawọ́ ẹ̀bẹ̀ kíkankíkan sí ààrẹ Tinubu àti gómìnà wọn. Ìròyìn láti ilẹ̀ òkèrè. Ohun tá a gbọ́ ni pé àwọn ikọ̀ tó ń ṣàwárí àwọn èèyàn tí orí kò yọ nílẹ̀ Ukraine níbi tí ìṣẹ̀lẹ̀ ilẹ̀ ìrírí kan ti ṣẹlẹ̀ nínú ilé ìtajà ìgbàlódé kan ní orílẹ̀-èdè Russia ní ìsín èèyàn 24 ló ti kú ikú òjijì láìrò tẹ́lẹ̀ nígbà tí èèyàn tó lọ bí 100 kan ó lé 30 tí wọ́n fara ṣíṣe gidi nígbà tí ìdúgbàmù méjì kan dún ní ilé ìtajà ńlá yìí níbi tí èrò pọ̀ sí.

0: ẹ̀ẹ́dẹ́gbẹ̀ wà ní láì má sì jẹ́ kí á dààmú wa gbà wá nípa òdodo rẹ kí o sì mú wa yọ̀ de tí ìrẹ sí wa kí o sì gbà wá. Ilé ìlà tó fi ń wọlé ta sì fi ń kí gbogbo akáàbọ̀ sórí ètò gbogbo ẹ̀fún ọlọ́run ni ètò ìwásọ̀rọ̀ ọlọ́run tó wáyé láti ní ìjọ Grace Redemption Gospel Assembly International tó wà ní number 5 Oroku Street off Abulenda bus stop Apa Road Ìpínlẹ̀ta West Lagos. Bàbá wa Prophetess Emoraye Ogunmade ni Olúwa ń lò iléeṣẹ́ rédíò Bond FM 92.9 lẹ ti ń gbọ́ wa. Ẹ tó jẹ́ ká gbaradì fún ìbùkún àti iṣẹ́ ìyanu jáwò tó rí gbà nínú ìwàásù tòní ọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ kí àṣẹ máa tẹ̀lé lórúkọ Jésù.
1: Bọ́n máa kí yín bọ́n wá síbẹ̀ mẹ́sẹ̀ bẹ èmẹ̀ tí wọ́n yóò dá fún wa o àmì. Máa ga sí lọ Olúwa tó ga. Máa ga sí lọ nínú ọlá rẹ. Máa fìrẹ̀lẹ̀ ga sí rẹ o bàbá. Lórí aṣọ àti mọ̀ pẹ́ mẹ́sàyà. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ Olúwa tó ga. Máa ga sí lọ Olúwa tó da. Máa gẹ̀ẹ́sì lọ nínú ọlá rẹ̀ máa fìrẹ̀lẹ̀ gẹ̀ẹ́sì rẹ̀ lẹ́wọ̀ bàbá lórí aṣọ àti mọ̀ pẹ́ mẹ́sàyà pẹ̀lẹ́pẹ̀lẹ́ Olúwa tó ga. A fẹ́ sọ̀rọ̀ lọ́la ti ní ìwé Sam orí kẹtàdínlọ́gbọ̀n orí kíní rẹ̀ tọ́ka báyìí wípé Olúwa ní ìmọ́lẹ̀ mi àti ìgbàlà mi ta ni èmi yóò bẹ̀rù Olúwa ni agbára ẹ̀mí mi àyà ta ni yóò fò mí nígbàtí àwọn ènìyàn búburú àní àwọn ọ̀tá mi àti àwọn abínúkú mi súnmọ́ mi láti jẹ́

ẹ̀yìn ètò ẹ̀rọ nígbàdà ìjọba ọ̀run ó kù sí dẹ̀dẹ̀ ìnínájọ́ ìgbàlà rẹ jésù ní ọ̀nà òtítọ́ àti ìyè mama jésù ni mọ́lẹ̀ ayé jésù ni iyọ̀ ayé jésù ní ọ̀nà òtítọ́ àti ìyè kò sí ọ̀nà tó lè gba ìyè kò sí ọ̀nà àdàbáyọ kò sí ọ̀nà mímí kò sí jésù jésù ní ọ̀nà nítorí akọ wípé olúwa kò rọ́pò ìsí ayé láti dá ayé lẹ́jọ́ bí kò ṣe pé láti gbára ayé là jésù ní ọ̀nà ronú padà torí ìjọba ọ̀run ó kù sí dẹ̀dẹ̀ ní ìrọ̀lẹ́ yìí màmá dání mọ́lẹ̀ rẹ tani wọ́n sinmi lé tani wọ́n gbẹ́kọ̀lé ta ló múlọ rẹ ta ló lùsọ rẹ bàbá màmá broda mi sister mi pastor tani wọ́n gbójúlẹ̀ tani mọ́lẹ̀ rẹ bí o bá ṣe olúwa tani mọ́lẹ̀ rẹ tí o bá ṣe olúwa tani agbára rẹ bí kò bá ṣe olúwa babaláwo tí wọ́n gbójúlẹ̀ ó ti ṣeré lọ sábẹ́lẹ̀ ó ní ṣègùn tí wọ́n fẹ́yẹ tí ó ti ṣeré lọ kalaba èmi ológun o bàbá aláwo má gbà mí èmi ológun mo lọ lọ́rùn ọba o tani mọ́lẹ̀ rẹ ta ló sábẹ́ àṣẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé ẹbí àtẹ̀sẹ̀ jésù ni nítorí akọ wípé ẹni tó gbé ní ògògá ògo yóò gbà gbé nígbà jẹ́dú máa dèrè wọ́n tó gbọ́ lẹ́nu mi jésù ni kí sọ fún ọ pé wá síbi ìmọ́lẹ̀ kúrò nínú òkùnkùn wá síbi ìmọ́lẹ̀ jésù ni mọ́lẹ̀ ayé jésù ni mọ́lẹ̀ ayé bí àwọn ọ̀tá mi àti àbínúkù mi tó bá súnmọ́ mi láti pa mí lára wá sí kọsẹ̀ wá sí ṣubú nítorí akọ pé ẹni tó gbẹ́nu mi ó jẹ́ tó gbáyé lọ ìwọ ronú padà ìwọ ṣerére kọ àìsẹ̀ sílẹ̀ kọ ẹbí sílẹ̀ ronú kò pàwọ́dà kọ ṣerére olúwa kì í ṣe ibi olúwa kì í ṣe ìka olúwa máa gbé dìde ni olúwa máa sàn ni ó bá pa lẹ́rìí ni ó bá ṣe ìyanu nítorí pé òun alágbára ńlá ẹni mímọ́ ìsírẹ́lì ẹni tó ga ẹni tó pé ẹni tó yẹ ní ìrọ̀lẹ́ yìí bó ṣe gbọ́ lẹ́nu mi má sunkún má ronú eléyìí kì í ṣe òpin ìrètí sì bẹ fún ọ wàá dìde wàá ṣe rere ọkọ̀ abalẹ̀ wàá dá ayọ̀ padà olúwa dá ayọ̀ padà olúwa dá ìgbà padà eléyìí kì í ṣe òpin ìwọ súnmọ́ lọ́run súnmọ́ lọ́run o ọ̀rẹ́ kọ́ lè súnmọ́ ó fẹ́ràn rẹ o ẹsẹ̀ ló mú yapa wá gbẹ́gbẹ́rẹ́ fẹ́ ṣẹ́ kó lè mọ̀ bó ṣe fẹ́ ọ bọ́ lọ́run lọ́jà kó lè rojú rere rẹ tọ́lú ọlọ́run ṣáàgùn tọ́mì ẹbí kì yóò ṣaláìní màmá pípẹ́ ni pé ọkùnrin náà yóò dàbí igi tí a gbìn sí pàdò láti gba jésù láti jẹ́wọ́ rẹ̀ láti kọ ẹsẹ̀ sílẹ̀ láti ṣe rere tó kọ́ nínú ìka tó kọ́ nínú ọ̀tẹ̀ olúwa yóò gbà ọ́ yóò rẹ̀ lọ́wọ́ yóò tì ẹ́ lẹ́yìn nítorí pé ìrètí pífọ́ gbọ́nà ènìyàn rí ọwẹ́ rẹ sàánú mi jésù kristi alágbára o lọ́mí jẹ́ mi kọ̀rọ̀ mi kò jàyé lójú o bàbá ayé ti rò mí pin lọ́nà yánú lọ kí ló ń láyẹ kọjá ṣé ìgbàgbá ẹni ṣé ìgbàgbá ẹni àbí àkókò kòrò àdìgbà kòrò fún ìgbà díẹ̀ ni bí bẹ́ẹ̀ ni wípé pẹ́kú bá padà lẹ́kọ̀ọ́ ayọ̀bọ̀lù òwúrọ̀ gba jésù ronú padà fi ibi sílẹ̀ fi ọ̀tẹ̀ sílẹ̀ fi ẹsẹ̀ sílẹ̀ olúwa yóò gbà ọ́ yóò sàánú fún ọ ọba tó ṣe tìtẹ̀ mi a ṣe títí ẹ nítorí pé oníkan ṣoṣo lọ́lúwa nítorí pé oníkan jésù lọ́lúwa Jesus is Lord ní ìrọ̀lẹ́ bó ṣe gbọ́ lẹ́nu mi ayé sì ń bẹ fún ọ tí o bá gbọ́ níbẹ̀ ni pé bí o bá gbọ́ bí o sì tẹ̀lé wọ́n jẹ́ orílẹ̀ náà jésù fẹ́ sàánú fún ọ ó fẹ́ wù ọ́ ṣá o ó fẹ́ dá ìgbà padà ó fẹ́ fọ́ láyà ìwọ ọdán wo yóò já sọpẹ́ ìwọ pé yóò já sí ẹ̀rí bíbẹ̀ ni pé
yo di ere fun wa a di ere fun o wo ni ko ronu ti lo ro ti lo wo ti sisi mama boju soke ato pe ebi yo boju mi soke won ni nebo na ba ti wa reto wa ti mare wa oba to da ran ati aye yo se titi o ni tori ko ni kan su tolorun oro re jade o ti mo lara da ato pe la kan ni mo gbo won re let mo tolu da gbara agbara yo gba o yo ta ko la pada ma para ma ronu iwa pe jesu iwa gbadua iwa tesi waju ma wu eyin mo ana ti lo ma le pa ola ni tora ko pe isa ni ogunse ma se ro re mi ti o fi tele giga ta ku bala ni feyiti bele la ri ta ku bala ni gbekele a te pa mo se ni baba le lowo lowo ye le si le kan ti o ba gboju le won o tetan ni mo fun so fun jesu ni ka so so jesu ni ka so so jesu ni ka so so agba ni ma gbowo agba ni ma gbobi agba ni ma gbeje bi ko si ope oluwa ni mo le mi ati gbala mi iya ta ni ofo mi nigba ta won ta mi ta ba bi luku mi ba sumo mi la jera mi won si kose won si subu to pe oluwa lo lugbala oluwa lo lugbeja oluwa lo gbeja wa oni agbara mi oni pa mi mo se wa su fun o bere ti si nbe fun o a kamporia ara ti rakeli o di olomo ara ti sera o di olomo ara ti abraham o di olomo olayo ra ti re mo wi pe le ni iwe sere re a o si sile iwe ayo re a o si sile mo gbe dide re a o si sile olayo sanu fun o olayo sanu fun o yo fanu yanju e nitori pe oluwa ni kan soso lana leni titajare just a lana leti baye ola ti peju e ni gaje ojo gbala re ronu kwada ijoba run o bi ti dede kilo si o kilo paleku kilo nunu fu o le se agbara o kan agbara baba ka o agbara jesu ka gbogbo isoro to wa ninu aye mi o agbara jesu ka loruko jesu aye ko gba iwosan loruko jesu aye ko gba iwosan loruko jesu aye ko gba gbedide loruko jesu aye ko gba gbedide anu miji enu akalerin oro eja so pe oro eja so yo baba wo sami ni tora ko pe beri afi fun o bi be ni pe ka ma gbadua ni igba gbogbo ka ma gbadua ni igba gbogbo ni tora ko pe lagba johanu oni ti e fo mi ijoba olorun o ja fagbara wo e ba ti fagbagba elojo gbala re o ro du pada ijoba run o ku si dede ki lo si o to se ni kan ri a ti ro leyi lo fi ta fa loro mama orun yabo ke so ja ni kan ti gbogbo ona ni ko se ni ti oni ti e lowo ko se ti o la koja iwo gba jesu iwo gbagbo iwo duro de oni reti ogo o ti reti ayo o ni ayo gbala o ni ayo ogo o ni ayo riwa o ni ayo

gbogbo kò sẹ́yìn tí o lè lówó. Bí ọba ìgbà tó lọ́n bá ṣì wà láyé. Bí lọ́n bá ṣì ń jẹ́ ọlọ́run. Ọ̀rọ̀ múnú mi lánàá ló ṣe ń yà mí lẹ́nu. Àwọn ọmọ tó wà ń tán sí ọlọ́run fi kálukú dára ìdáhùn lárò pín.

0: sɔrɔ.
1: àrò ye ni wo ṣe la pẹ̀lú dé la ti mọ̀kọ́.
0: olú mi kan tí mo máa ń gbé wá sórí ètò náà kọ̀ọ̀kan lọ́pọ̀ ìgbà tí wọ́n ti bá ti ní special program máa ń lọ wọn fún wọn dẹ̀ máa ń sọ nínú máa ń dùn pé kódà ṣàṣà ni òjíṣẹ́ ọlọ́run tó gbòòrò tó lámìláka nípínlẹ̀ èkó tó lè sọ. òjíṣẹ́ olúwa yìí máa ń sọ fún mi pé gẹ̀rígẹ̀rí làwọn ọ̀bá bàtọ́ lọ́nkọ̀ọ́fàyọ tó sọ àwọn dèèyàn sí.

ẹlẹ́ wo director wa náà princess adenike wọ́ọ̀lá adégbòkan ọ̀nà ń sèdè òkè ògùn díẹ̀ díẹ̀ ìdíyẹn lágbára o tàbí èdè ìbàdàn ìbàdàn náà ń kú rẹ̀ nu tàbí ẹ̀ ń sọmọ àlè nǹkan nìkan ní orí.

Na mo gba bi mi o ba 2002 kon. O ni mi le gidigidi. Aruna Osola.

Nigeria.

0: ọgbọ́n àpàlà ọpọ́ni
1: ó sì tún lé àtijọ́ ìṣọ́lá tó
0: pè é competition ọpọ́ lọ́jọ́ ọjọ́ kọkọ̀ dídógún kọ́ ni obìnrin mi mo mọ pọ́ńtà ọmọ pọ́ńtà obìnrin mi rẹ̀ ní ẹ̀ ń tì mí lórí yẹ́ ẹ̀ mo fẹ́lẹ̀ máa sọkún.
1: máa jẹ́ arógbọ́mọ ní nàìjíríà
0: báyìí yẹn o. Ade mi lago mokola ile lagbara lo mo je kin yeba fufun card sa ruko ni oyi pada
1: fi mo be fun
0: wa mo ni lu ise mi le loke ogun lu ni de ola lere loruko temi be pe mi ni olumaiti omi eko eko le se nton ba bala tago mere abo bo ni fe wa patapata ise wa mo lore o jo se o ni baje se o.

0: sauce. Taste Maker Seasoning Powder makes everything taste so good. Sprinkle, stir, serve. Taste Maker.
1: Njẹ irúfẹ́ àìsàn kan ń bẹ bí tó ń dà yín láàmú tó bá rí bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ kan rèé fún un ní nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S National Medicare International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n fi jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò ní oògùn lílò dání rárá ìyẹn non-medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n lò nílẹ̀ China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bíi cupping ìjàmà physiotherapy heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti irun orí títí dé èékánná ẹsẹ̀ ògbẹ́yìn àtàwọn ọ̀nà ìtọ́jú inú ìrírí mìíràn nǹkan tẹ̀ ń wá lọ sí Sokoto àti ọ̀nà jíjìn lókè òkun lọ́hùn òun gan rèé lápò Ṣòkò tó ní o ìyẹn ní lábúlé ẹ̀gbá ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendor U-turn bus stop Abule Eba Lagos Elepe tabi ki o WhatsApp won lori 003-869-0104 e kan si 003-869-0104 e ka ile iwosan won wa ni ile Ikorodu ni number 2 Daniel Sun Money Street off High School Road Sabo Ikorodu Lagos ero bani soro tabi WhatsApp won ni 0816-585-8582 e kan si 0816-585-8582 aki bukiri kan didun ibe eyin na e darapo mo ogoro awon eyan ti won ti ni alaafia lati ile iwosan IA&S National Medicare International Limited ijafara lewu awon ari ti yin

0: effective relief from malaria. Komal on, malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Ìròyìn pàjáwìrì lèyí o. Mo ṣẹ̀ṣẹ̀ ṣe ìfilọ́lẹ̀ òróró àmàna. Àwọn ènìyàn sì ti ń gbára láti rà á. Àwọn òjò gbọ́gbàgbọ́ pé àwọn èèyàn tó máa ń gba òróró àbùlọ́ fi ìlera ìdílé wọn wéwu láti fi àádọ́

0: Ojú lọ ṣìrí. Ṣé mo ti máa bọ̀ jẹ?
1: Ah, ẹni mo ṣe.
0: Ẹni bá rí ẹ bó ṣe ilé fùrùkọ̀kọ̀. Bí ẹni pé o lè sọ kìdí lẹ̀ ká tó wọ̀bù sùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lọ séde eré lánàá. Bẹ́ẹ̀kẹ̀, òkè tẹ̀yẹ ò ní títọ́ sàdédàjì ọ̀nà. Kí o ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan yàn.
1: Ah, àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wá ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
0: Ṣé èmi ni màá ṣàlẹ̀
1: ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ mara yóò tó gbó jalẹ́ rẹ fúnlùkù jẹ ọ̀pẹ́ yìí tó ń roni gorogo ara títa jẹ ara títa ara yíyún kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ bàbá òkè o lè gbòógì àtura lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀ bàbá òkè o kalẹ̀ sí shop 10A Oyekola shopping complex ládojúkọ Deeper Life Church Jákàndé Gate òkè afá ìgbòrò ẹ pé 08094471143 Baba oke o elepo gi debede ebe
2: ènìyàn ni wọ́n bá bàbá wa dunu israel majesty ọbọlú aṣẹ́gun adéyẹmí àjàsá kúyà sí ọlásìdè one the awuṣẹ ọ̀fọ́dúgbòǹgbò kingdom bí wọ́n ṣe lé ọdún kan sí lórí àpèrè àwọn baba ńlá baba wọn kábíyèsí o ẹkú oríire ọdún mẹ́fà lórí àpèrè kẹfọwọ́ pawú kẹfẹ̀rì jíjọ́bì kí ni onígbòǹgbò má tú kọ́ mọ̀ fọ́ lásìkò tí ọjọ́ monday 24 August 2026 ní gbogbo wẹ̀jẹ̀ wẹ̀mú ní àfi onígbòǹgbò kábíyèsí wa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lè wílé ṣe gbogbo olóyè ìlú onígbòǹgbò gbogbo ọmọ ọba torí létàlejò tó ń bẹ nílùú onígbòǹgbò lágbègbè gómìnà ìpínlẹ̀ èkó bàbá jíjẹ oníṣọlá sanwó-olu igbákejì gómìnà dr kádí ọmọfẹmi amzat chief of staff honorable tayo akimade ayinde honorable james abiodun faleke honorable representative kẹjà federal constituency honorable ọ̀sọ̀rẹ́ adébànjọ the executive chairman onígbòǹgbò lcda honorable ṣẹ́gun ọdúnbàkú the executive chairman òjòdú lcda honorable akim dauda executive chairman ìkẹjà local government ẹṣẹ́ ẹkú àtìlẹ́yìn ọ̀bọ̀lú aṣẹ́gun adéyẹmí àjàsá awuṣẹ́ of onígbòǹgbò kingdom.

0: الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أدوكي فون الله وبا لا توتون شيني ونفون الله تتوكا ديني وريا قطون إتوا إتوني تفسير القرآن إذا تأتي معك بادي يعون بني وفضلة الشيخ دكتور شرف الدين بادي بوروجي تون شالا إفوا نكبا رولو وبا القرآن كريم فلو يوند الله وبا ما تسيواجو نيا شالا إتيني تاو باقا بي وان شالا إفوا نمو Suratu Bakora Al-Quran Uri Keji Unani Wanshala Ifu Alowo Watu Mati Siwaju Ni Aleni Ejeki Agbiyoju Lati Tufara Bale Lati Bo Alayi Ini Iti Uma Shifu Ani Ashala Iti Ni Abelo Bala Kutubo Maba Wapelua Unu Mawa Kono Bakuba Asuwale Sunwari Ni Awendi Ati Ni Ojo Bende Al-Kayama Bobo Igbiyojuwa Kono Njeki Abani Bitolewe Bẹ́ẹ̀ni ni mọ́ṣáláṣí inúrù rúdà tó ń ṣe onígbọ̀wọ́ àwọn ètò inú ilé afẹ́fẹ́ kí a lè máa ní àgbọ́yé ilé tí ó kún ẹ nípa àlámọ̀rí ẹ̀sìn wa abẹ́lọ̀ bàálà kó túbọ̀ mọ́ bá wa ràn wọ́n lọ́wọ́ oore tí wọ́n máa ń rí nínú irú iṣẹ́ ọlọ́run bá lọ́ọ́ báyìí kọ́lọ́run kó má fi dùn wọ́n ní ayé ń bì àti ní ọjọ́ ìgbélé àlàkẹ́yàmà ní báyìí ẹ jẹ́ kí a darapọ̀ mọ́ àwọn sheik wa fọdọ́lá ti ṣe dr shafdin gbaribọ rọjú láti máa tẹ̀síwájú نقبع تسير القرآن قرآن تبتتو ولا تفضل مشكورا يا شيخ
1: يا إله إلا الله
2: والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية السادسة والتسعين بعد المئة من سورة البقرة أعوذ بالله من الشيطان الرجيم وأتم الحج والعمرة لله فإن أحسرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محلة فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام فاتقوا الله واعلموا أن الله شديد العقاب ولدى إن آية إليك جنبا من سورة البقرة أنصف نبا حج أتعمر ولواني وأتم الحج والعمرة لله فكب حج أتعمر fún allah eléyìí tó túmọ̀ sí wípé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe hajj àti ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe umra àṣẹ allah ọ̀nà ni pé ẹ ò gbọ́dọ̀ ṣe iṣẹ́ kọ̀ọ̀kan nínú méjèèjì láàbọ̀ ẹ gbọ́dọ̀ ṣe iṣẹ́ yìí ní àṣepé rẹ̀ ó sì ní í ṣe pẹ̀lú wípé ká ṣe wọ́n gẹ́gẹ́ bí annabi muhammad صلى الله عليه وآله وسلم بوتسس حج أتي بوتسس عمرة نتريك إجاس ونجان تلوالد عواتي التوابة أفكا لما جمو مجي الوالد عواتو قاسي وقانين وما جمو مجي جي من عياي ونو أتم الحج والعمرة لله أكب حج أتي عمرة أكبر فن الله إليه تتمسي الأخلاص يعني كيف بنتبات فاسي لسي السنين تريد الله أما سنين تريد كارمي أما سنين تريد فاكبريك قرقا السنين لم يتمك بين السباة التي في جسف الله يعني تبع سنين السنين لم يتمسي التي في جسف الله وليه الله فتسن مجي jẹ́ ipò ń fẹ́ gba ẹ̀sán rẹ̀ lọ́dọ̀ aláhùlọ ẹmẹ́sẹ̀ ajínyìn torí kárími ẹmẹ́sẹ̀ ajínyìn nítorí kún lè bá ọmọ pè yín pẹ̀lú orúkọ ẹni tó ṣe hajìrì wáláàjì tàbí àlàájá ẹmẹ́jọ jẹ́pá ní àti yínú lórí ṣe hajì ni ẹsẹ̀ nítorí ti aláhùn ni wa ninu igba woro latodo abu huraira radiyallahu anhu igba to si pa imam al-bukhari ati awon mi gbe jade anabi sallallahu alaihi wasallam ani man hajja lillah falam yarfuth walam yafsuq kharaja min dhunubihi ka yawmi waladathu umma ani kan to ba si haji to si jai pe se haji re o jina si ani balopo pelu iyawo ninu re lasiko ti oto ku se be to si jina si gbogbo palapala awon wa poki ninu se haji re yi yo jade o fama kuro ninu ese re yo dabi jo ti ya re bisaye ti o ba sakisi o ri pe gba wa ni so pe man hajja lillah ani keni to ba se haji re fun Allah nítorí pé ń bẹ nínú àwọn ẹni tó ń lọ ṣiṣẹ́ hajj olú alọ́mọ bá ṣe pọ̀ sí o àwọn tó wọ́n pé àwọn ò ṣiṣẹ́ hajj tí wọ́n torí ti Allah àwọn ń ṣe ń torí àṣehani kárí mi ti wọ́nú ṣẹ́ wọn ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo ohun tí ó jẹ́ káráyọ́ gbọ́ kí wọ́n sì mọ̀ pé náà lọ ṣiṣẹ́ hajj ìyẹn ti máa ṣe kó tó di pé wọ́n gbéra kó lé títí tí wọ́n fi di pé wọ́n darí padà wálé ilé ìtọ́jà lọ́dọ̀ tiẹ̀ náà ni pé orí kìí tó ṣàfẹ́kù rẹ̀ kọ́ máa bọ̀ fi kún orúkọ òun òun fi rí i pé òun wà nínú ẹni tí ń gbádùn subhanallah lẹ́yìn ìgbà tá a bá ti ṣe iṣẹ́ ìjọsìn wa nítorí ti Allah ilé ìtọ́jà mẹ́tẹ̀ẹ̀mú tó ṣe kókó tó ṣe pàtàkì ìjọsìn tá a ṣe ń gbọ́dọ̀ tún wá wá ní ìbámu pẹ̀lú bánàbí sọ̀lọ́lá àlùsẹ́ náà ti ṣe fi kọ́ wa pé ká máa ṣe nítorí pẹ́ni tó sẹ̀sìn ọ̀sẹ̀sìn lópin ìgbà tó bá jẹ́ pé ìjọsìn tó ṣe kò ṣe ń torí ti Allah ẹ̀sìn tó sì ṣe ń torí ti Allah òun kò lẹ̀ nítumà lópin ìgbà tó ọ̀bá ṣe níbàámu pẹ̀lú bánàbí sọ̀lọ́lá àlùsẹ́là ṣe ní ká máa ṣe torí pẹ̀lú ọ̀rán nàbí sọ̀lọ́lá àlùsẹ́là nítorí ká má ba àmà tẹ̀lé tiẹ̀ ńṣe lolú ara ká lè ba àmà tẹ̀lé tiẹ̀ òwe ẹlẹ́dàá wa ni wọ́n máa arsalna min rasulin illa liyuṭaa'a bi idhnillah àwòrán ìránṣẹ́ kan o àrán sáwọn ẹni tá a rán sí àfi nítorí kí wọ́n lè bá a máa tẹ̀lé tiẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọ̀lọ́ ànábì tiwa ní ànábì muhammad sọlọ́lá àlùwà àlùsẹ́lẹ̀ gbogbo ń tàǹsẹ̀ níjọsìn òun náà ló fi mà wá òun náà ló fi kọ́ wa òun làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ sí hàn wá táwa tàtara rẹ̀ tá a fi kẹ́kọ̀ọ́ olúwa sì sọ pé lọ́kọ́dé kára rẹ̀ kún fi rasulillahi oṣuwọ́tún hẹsẹ̀nà dájú àwòkọ́sẹ̀ rere ń bẹ fún lára nabi muhammad sọlọ́lá àlùwà àlùsẹ́lẹ̀ láwòkọ́sẹ̀ eléyìí tó dára ànábì láwòkọ́sẹ̀ báwo lànábì ti ṣe ṣe hajj ànábì láwòkọ́sẹ̀ báwo lànábì ti ṣe ṣe ọmúra lópin ìgbà tí wọ́n bá ń fẹ́ kí hajj àti ọmúra rẹ kọjá ìtọ́lá láàfíà eléyìí tó lura tí ó tẹ̀wọ́ gbà àwọn nǹkan méjì yìí agbọ́dọ̀ rí dájú sáká pópé sára hajj àti ọmúra rẹ̀ kò wá mọ lórí hajj àti ọmúra lásán gbogbo ìjọsìn pátátá bá ń ṣe mẹ́jẹ̀mú méjì yìí àgbọ́dọ̀ jẹ́ ọjọ́ àwátì lára ìjọsìn tá a láa ṣe nítorí pé lè bá àdéhùn tó ṣe pé yóò jẹ́ àtẹ́wọ́gbà tí ládàá rẹ̀ ó sì kún kẹ́kẹ́ wà á ti ń mọ hajj wọlé ọmúra tẹ̀lé là ìmọ̀ sí gbogbo wa òun náà ni pé hajj ń tiẹ̀ orígun kan ni nínú àwọn orígun ẹ̀sìn islamu márààrún èyí tí olú ẹlẹ́dàá wa fi rán nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí tó sì jẹ́ pé ẹ̀ẹ̀kan ṣoṣo ni ìjọ́ranya rẹ̀ nínú ìgbésí ayé wa hajj kìí ṣe ọ̀ranya ọdọọdún ẹ̀ẹ̀kan ṣoṣo nínú ìgbésí ayé ọmọ ènìyàn ló jẹ́ ọ̀ranya kíkọ́ lọ sí hajj nígbà tí nabi sallallahu alayhi wa sallam ó ń ṣàlàyé fún wa nípa polúwa sí hajj lọ́ranyà wípé ya ayyuha an-nasu inna allaha qad kataba alaykum al-hajj fahajju ẹyin èèyàn wọ́n dájú polúwa ti ṣe hajj lọ́ranyà lórí yín nítorí náà ẹ máa ṣe hajj ọ̀kan nínú àwọn sahaba ó ní àwa fi kulli aamin ya rasulallah sí ọdọọdún ni ìwọ ìránṣẹ́ allah ọdọọdún náà máa ṣe ànábì ọ̀dáhùn ní gbẹ̀yìngbẹ̀yìn ànábì sọ̀rọ̀lá àlùsẹ́là sọ pé hajj yẹn mọ́ra ẹ̀ka ṣoṣo ni o. to ba se haji leyin kan so so nafila ni to ba je ke bi won ti se nbere to nkun nbere pe so do odun ni e mo ba lo down owo o ba se lo ran yan lodo odun agbara yin ipa yin ba ti ka ni igba to je kan ninu igbesi aye a ri pe iye muslimi tin be laye loni iye ni to ti lo se haji ninu wa won kere jojo se ni ti o ti lo nje to ba je pe ododun la ba ma lo si se haji bawo ni o ba ti se je oni ron ko si ni rogbo a si mo pe le da wa ti fi ye wa tele na ila yukallifullahu nafsan illa wus'aha in kati oyo ama nla bo gbogbo emi lorun o na ni nkan te mi ba le gbe nkan te mi o le gbe oluwa ki la bo lorun e kan soso o na ni se haji joran ya ninu igbesi aye wa ari pe awon ni to wo eleda wa to bokun gbogbo won o gbiyanju awon ti lo si se haji eni ti o na si gbiyanju ti gbogbo ti jora won awon na gbe lori pe won sapa gbogbo wa akole kan opolopo muslimi eleyi to daju ni pe nigbesi aye awon ka won ma ti ku ta won fi lo ri se haji se ina ni nkan afojusun awon haji yi ẹni kẹni tó lé ẹlẹ́dà bá gbà fún láti lọ sí ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé ọfẹ́ sí nítorí ti allah nígbà tó bá sì débẹ̀ kò sí ní àṣẹ pé ọmọlá ìwẹ̀wẹ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn islam tí wọ́n mọ̀ nípa sharia ọ̀rọ̀ oríṣi méjì ló wáyé látọ̀dọ̀ wọn nípa pé sọ̀rọ̀ àyàn ni àbí kì í sọ̀rọ̀ àyàn nítorí pé àwọn kan tó ṣe pé àwọn pọ̀ jù àwọn sọ pé ọmọlá kì í sọ̀rọ̀ àyàn kì í sọ̀rọ̀ àyàn ṣùgbọ́n nǹkan tó ṣe pé ta bá ṣe àgbàládá ta bá kọ̀ láti ṣe ọ̀sẹ̀sẹ̀ ń bẹ̀ àwọn kan àwọn sì sọ pé ọ̀ràn àyàn ni ìdí abájọ òun náà nìyí pé olúwa ni wà àtìmọ̀ hajj wọlé ọmọ tẹ̀lélà ẹ pé hajj àti ọmọ ayé fún allah tí olúwa bá pa wá láṣẹ ká pé hajj àti ọmọ ó fi ọmọ láti sára hajj ó sì pa wá láṣẹ pé àtẹkíní kejì hajj àti ọmọ òun náà ló ń pa wá láṣẹ ká pé nígbà tá a bá ti wọnú pàǹsẹ a jẹ́ pé ìdájọ hajj náà ni ó jẹ́ ìdájọ ọmọ ilé ìjọ ọ̀rọ̀ tiwọn wọ́n tún ní arábìnrin kan ó wá bá nabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wípé ọ̀rọ̀ èèyàn hajj tó lé ẹlẹ́dà wa tó lábọ̀ wa lọ́rùn pé ká máa ṣe wọ́n bá bàbá tó bí àwọn láyé lárúgbó kùjọkùjọ tí ò ní lè dá jókòó sórí ràkúnmí tá a bá tiẹ̀ fẹ́ gbé wọn wá ṣiṣẹ́ hajj

fun arabinrin yi nipa pe ni lo ba baba re se haji won pa lase ko ba se haji gege bo ti se pa lase ko ba se umra a je pe nta ba wi nipa haji ina la tun wi nipa umra eleyi won le ri ti won nipa ta won lu mayo ku won won si fesi wi pe ase pe ba ti wonu re ese ko pe ki si ase ba wi nipa haji ina la tun wi nipa umra eleyi won le ri ti won nipa ta won lu mayo won si fesi wi pe ase pe wonu re ese ko pe ki si ase pe n ta pa yin lase ke ese ko pe oran yan ni sise lati pile nitori pe lati pile haji oran yan umra ki so oran yan sugba ti haji pe ki si ase pe n ta pa yin lase ese ko pe oran yan ni sise re lati pile nitori pe lati pile haji lojo oran yan umra ki so oran yan sugba ti haji ati umra ni keni to ba ti wonu pe n fe se won oran yan ni se won ko pe bibi ni pe ofin sharia ti ye wa ni pe ti yan ba n sise haji lo abi umra ti ise haji abi umra yi wa baje o ba pelu pe yan se nkan kan ninu nkan ti o to pe yan se ru re nigba ti yan wa ninu pe se haji tabi umra oran yan ni ko pari re bo ti se baje o bo ti se ogbodo pe nigba to ba wa pe a wa tun pa lase pe ko ni to ba je umra ni ati se ni ko soro le se lojo na sugbon ti haji a pa lase pe bi o wa tun mi se lodun tin bo bi eni to ba wa wo re lo asiko igba ti se se haji lo ko ti to asiko ta bo o wa suma ya wo re o le se lojo na sugbon ti haji a pa lase pe bi o wa tun mi se lodun tin bo bi eni to ba wa wo re lo lásìkò ìgbà tí ń ṣiṣẹ́ hajj lọ ó lè ṣe lọ́jọ́ náà ṣùgbọ́n ti hajj á pa láṣẹ pé yóò wá tún mi ṣe lọ́dún tí ń bọ̀ bí ẹni tó bá wàwo rẹ̀ lò lásìkò ìgbà tí ń ṣiṣẹ́ lọ èyí tí ìtọ́sìkò tá a bọ́ra lẹ̀ òun àwo rẹ̀ ó níbàálòpọ̀ pẹ̀lú ẹ̀ àbẹ́ni tó gbé ihram lẹ́tọ́ wọ́n wá lọ sí hòtẹ́ẹ̀lì ibi tí wọ́n fẹ́ sọ̀ wọ́n ti wá fún wọn ní àrà àtúnwọn àti ìyàwó rẹ̀ bí wọ́n ń nara díẹ̀ kó tó di pé àwọn wa lọ sí al-masjid al-haram níbi tí kaaba wà táwọn fi lọ sí umra wọn òun àti ìyàwó bá jarun pa ó ti wá gbàgbé pé ẹni tó ti gbé ihram làwọn méjèèjì bẹ́ẹ̀ sì ni nínú àwọn mahdhurat al-ihram àwọn nǹkan tó jẹ́ ìwọ̀ pípa sí nígbà tá a bá ti gbé ihram òun ni ìbálòpọ̀ kódà gan ìbálòpọ̀ ọmọ wa iṣẹ́ tá à ń ṣe jẹ́ yányá yọ bàjẹ́ pátápátá ni ọkànjọ́ ńlá ayẹ yọ bàjẹ́ pátápátá ìwọ́n wá súnmọ́ ìyàwó rẹ̀ ṣáájú kó tó di pé ó ṣe umra a sọ pé umra yìí ti bàjẹ́ ṣùgbọ́n tó ń ti bó ti bàjẹ́ bó ti ṣe bàjẹ́ òun ìkíní kejì yẹn wẹ̀wẹ̀ jánábà ẹ sì gba ẹ gba kaaba lọ ẹ lọ ṣe umra ẹ lọ parí ẹ̀ ẹ bá parí rẹ̀ ẹ tún wá sí tán ẹ wàá ṣẹ̀ṣẹ̀ wá sí mi dípò èyí tẹ ti fọwọ́ ara yín bàjẹ́ yìí àkànjì yẹn ẹ sì gba ẹ gba kaaba lọ ẹ lọ sí umra ẹ lọ parí ẹ nígbà tẹ bá parí rẹ ẹ tún wá ṣe ìtàn ẹ wàá ṣẹṣẹ wá sí umra mi dípò èyí fọwọ́ ara yín bàjẹ́ yìí àkànjì yẹn kọ́ mọ́ wá bẹ́ẹ̀ náà lèyí tọ́ bá rẹ̀ lò nígbà tẹ ṣe hajj wọn ni wọ́n pa ràkúnmí yóò sì lọ parí hajj eléyìí tí ń ṣe tọ́ bàjẹ́ yóò sì ṣe hajj mi lọ́dún tí ń bọ̀ ṣùgbọ́n ìkọ́ bàjẹ́ ìgbà tí wọ́n bá ń ṣe àṣepé rẹ̀ á ya òun àti ìyàwó òun àníjọ́wọ́ jọ wà lójú kan náà mà tí wọ́n fi pi iṣẹ́ hajj tí wọ́n bàjẹ́ yìí torí rẹ̀ hajj àti ọ̀rọ̀ yàtọ̀ lágbárin púpọ̀ nínú rẹ̀ ni pé táwọn bá ń ṣe lọ tó bá bàjẹ́ àníjọ́wọ́ píparí rẹ̀ á parí rẹ̀ náà ni kò dàbí ọ̀ṣọ́dá kò sì dàbí ọ̀ṣọ́yàm nítorí pé téèyàn máa ń ṣe sọ láti lọ ẹni ṣe sọ láti lọ nìyẹn bá jásó ní ìgbà tí iṣó ti jáde nídìí èèyàn èèyàn kúrò níbi títọ́lá èèyàn lọ tún àlùwálá sí èèyàn ń sọ láti rẹ̀ bẹ̀rẹ̀ lọ́tún nípa ẹrẹ́wu eléyìí wọ́n ti sọ́lá a ní sọ pé nígbà tó ti jásó máa bá tó fi parí nígbà tó ọba tó parí lọ́wọ́ lọ ṣàlùwálá mi sọ láti.

se rara to ba ti so won ti baje nu o lo ala o wa tun so lati bere lotun bele eni to se kon so suya o ni so pe lati o ti ni ibalopo pelu iyawo re ni osan ramadan a je pe o ma gom yen lo o le ba lo mo nkan ta kan so fun ani pe meje e se pe suya mu lo nba lo haji yato o ati umra eni kani to ba ti le bere re pin oran eyan ni ko pari re o da titi de pari aboti e baje laarin oran eyan ni ko pari re wal hajj wal umrata lillah ole ole da wa ba wa tunwi oni ati hajj wa ati umra wa ta pe fo allah azza wa jal tori de lei eni ti en lo si se hajj e godo atani ti lo si umra kekeko kete lo si ko to bi pe debi te ti lo si tori pe gbajo on ka re kana won ki sesin pelu pe en ti mo ba ri tawon yan si lemi na kuku ma si allah kuku ni pe won ma ki ma ti wa ma ki o si ma ba o lo si si josin ile ije si tale ni to la wa la bo olorun to ni ko lo pe esin kam man ta fi si fisi lona to lu an fe ka se o pataki ju ka lo bi ta ti se lo nitori pe to ba ni na ni pe sin to si owo gede po kan lowo lasan so bo ke nna nitori pe o to ni ko wa nfa ni ka ti ofisi o ni bi kokko ma nkan to mo tele o do ko ma ni pa re ni lati tori pe en ti lowo ke se ni yi bayi e so wo wa sa won wo pe e lasiko to ti le lo joko ni waju eni kan pe ko ma salaye fun yin won se se hajj bawo ni won ti se se umra e lo won se bawo yan ti se se ni to ba gba kan gba to ba gba kan mara ha eni to fe sori re ki se be agbodo ka ko ma ni pe sin ta fe se o si le dun ko le ya wa nitori pe awon eyan ti won lo se sin basu basu eni to wa ni to si wa eni to je ko si ma se le arun lojuma iye as-sala bawo ni won ti se se ga lọpọlọpọ nínú àwọn èèyàn tí ń se sọlá báṣubàṣu ni wọn ti wọn wọn sì sọlá ti bóluwa ti se ní ká máa se ẹni tó máa sọlá ti se báwo lẹrù ó lè máa se hajj se báwo lè se lè máa umra se nǹkan tá à ń se lẹ́ẹ̀ márùn lójúmọ́ ó láti máa se tí tí wọn ní ká se lẹ́ẹ̀kan nínú ìgbésí ayé wa lọ́wọ́ se àbùkátà ká rọra wa ká kẹ́kọ̀ọ́ nípa ọ̀dà bá fẹ́ se ká sànù owó tá a fẹ́ ná ká sànù wàhálà tá a se nítorí kí ìjọsìn yìí kó lè bá wa ó kùnà láti máa se tí tí wọn ní ká se lẹẹkan nínú ìgbésí ayé wa lọ máa se àbùkátà ká rọra wa ká kẹkọọ nípa ẹsìn tá a bá fẹ se ká sànù owó tá a fẹ ná ká sànù wàhálà tá a se nítorí kí ìjọsìn yìí kó lè bá wa lọnà tó ṣe wípé yóò fi gún régé lálàáfíà tí ọlọ́hùn àzìzà ọjọ́ tí ó fi tẹ́wọ́ gbà ó sì dọwọ́ ẹ̀yìn tẹ́ máa ń kó àwọn èèyàn tó ń kó wọn lọ síṣẹ́ hajj àbẹ́yìn tẹ́ ń kó wọn lọ síṣẹ́ umra nítorí kí ìjọsìn yìí kó lè bá wa lọ́nà tó ṣe wípé yóò fi gún régé lálàáfíà tí ọlọ́hùn àzìzà ọjọ́ tí ó fi tẹ́wọ́ gbà ó sì dọwọ́ ẹ̀yìn tẹ́ máa ń kó àwọn èèyàn tó ń kó wọn lọ síṣẹ́ hajj àbẹ́yìn tẹ́ ń kó wọn lọ síṣẹ́ umra ọdọ́wọ́ yín o kẹ́yìn náà jẹ́ ẹni tó ṣe pé farajìn níbi àti kó àwọn èèyàn lẹ́sìn yìí dáadáa kò tó kẹ̀kẹ́ láfisùn pé ẹ fẹ́ máa tàtara rẹ̀ pawó ẹ fẹ́ tàtara rẹ̀ dólówó ṣùgbọ́n kọ́ mẹ́ta yín láàmú báwọn ẹni tẹ́ ń kó lọ wọ́n ti ẹ̀ mọ̀ nípa nǹkan tí wọ́n ń lọ sí nítorí pé wọ́n bí lóore tó bá di lọ́la gbẹ̀ngàn kìyàmù éjẹ́ǹtì ni wọ́n tó kó ní lọ sí hajj tó kó ní lọ sí umra tọ́ka wọ pẹ̀lú pé ìjẹ́ sẹ́ hajj àbí umra àwọn tí wọ́n ń gbèrò tí wọ́n ń kójọ tí wọ́n ń kó lọ sí sẹ́yìn tí wọ́n máa ṣe àbí éjẹ́ǹtì ni wọ́n tó kó ní lọ sí hajj tó kó ní lọ sí umra kò fẹ́ sin tọ́ka wọ pẹ̀lú pé ìjẹ́ sẹ́ hajj àbí umra àwọn ẹni tí wọ́n ń gbèrò tí wọ́n ń kójọ tí wọ́n ń kó lọ sí sẹ́yìn tí wọ́n máa ṣe àbí wọ́n máa kò lókun rọ àyìn wò kò lókun mẹsùlùmí àrà jẹ́tẹ̀ gbogbo yín lólu dára jẹ afún yín ní nǹkan dájẹ gbogbo yín lábi léèrè nípa ń ta fún dájẹ ọ̀dà wọ́wá ẹ wá àwọn ẹni tó bá nímà ẹ wá àwọn kúnra ẹ wá pẹ̀lú yín tó ṣe pé láti lé

ìyá ni wọ́n ti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ láti gbàdégbà káwọn ẹni tẹ́ ń kó lọ yìí ó sì ti fi àwọn náà síwájú kó ní kálukú tún àlàyé tí wọ́n ṣe fún ṣe kó fi lè bá yé yín bó yé wọn bí òye wọn lọ́nà tó ṣe pé nǹkan púpọ̀ ti yé àwọn náà nínú iṣẹ́ tí wọ́n lọ sí wọn fi ní nánà dànù yóò fi já sí wípé ẹ̀yin ni adùn bá rìn téèyàn kì í pàdánù ẹ̀yin lẹni téèyàn bá rìn téèyàn kì í ṣòfò nítorí pé àdánù àti òfò ṣe àwọn èèyàn níbi pé wọ́n tẹ̀lé yín ẹ̀yin ò ní sí ọ́dá tí wọ́n tún lè tọ́ka sí fẹ́lòmíì mà pípé kan tó bá dènì àjò mi ò ẹ gbìyànjú láti jẹ́ pé àwọn èèyàn yìí ẹ kọ́ wọn ẹ sì jẹ́ kó yé wọn wọ́n ti ṣèṣe àwọn àjọsìn yìí dáadáa nígbà tó bá tún lọ ẹ tún mẹ́ni tó máa kéwòn lẹ́yìn tó tún máa fà tó máa ṣàlàyé fún wọn báwo ni wọ́n ti ṣe ṣiṣẹ́ yìí láti kò sì tó kó náà kanú tíra lásán ó yẹ kápò náà ti ṣiṣẹ́ àti èrí ó ti ṣe ọmọra rí nítorí pé ìròyìn ọ̀rá ìfojúbà òun náà ní sẹ hajj àti ọmọra ní ìbákan kanú tíra lásán tọba débi tá a ti fẹ́ ṣiṣẹ́ ó pọ̀ àwọn nǹkan tó ṣókùnkùn sóun náà ó ṣe pé mo mọ iye dáadáa ká ó ti yé ó ti kọ́ ó ti máa òun náà tó ti wá ṣiṣẹ́ yìí rí yóò jẹ́ kọ́ rọrùn fún láti lè fi yé àwọn èèyàn bó ti ṣe dáa bó ti ṣe tọ́ وأتم الحج والعمرة لله فإن أحسنتم طيبا ما ذلك ودوا بنا والثاني وديك رانا له جاوين يلونا لا تدي مكة لا تلو سيسن أبيكو تيجيطا على لسين وهم لو بيكي دينا تيو تيو دي طيبا ما ذلك ودوا بيكي دينا والثاني وديك رانا له جاوين يلونا لا تدي مكة لا تلو سيسن àbí kó ti ẹ̀jẹ̀ pa ara ẹ̀ ló ṣe ń òun ló gbégi dínà yín tí ó di ká lè dé mẹ́kà láti lọ ṣiṣẹ́ tó gbé ihram fún nítorí pé tábà ti gbé ihram láti miqat ipa fẹ́ ṣe hajj tàbí umra ọ̀rọ̀ èèyàn ní lábẹ́ òfin sharia ipa ò gbọ́dọ̀ bọ́ ihram yẹn kúrò lára mọ́ ìbá sọkùnrin ni ìbá sì sóbìnrin ẹ ò gbọ́dọ̀ gbé ihram yẹn kúrò lára yín ṣáájú kó tó di pé ríṣẹ́ tẹ dà ní ẹ̀pẹ́ ń lọ ṣèṣe ó dìgbà tẹ bá kọ́kọ́ rí iṣẹ́ eléyìí tẹ dà ní ẹ̀pẹ́ ń lọ ṣe iṣẹ́ hajj iṣẹ́ umra nígbà tẹ bá tó rí iṣẹ́ tẹ parí ẹ̀ ìgbà náà lẹ tó láǹfààní àti lè bọ́ ihram yín sílẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ́bọ̀fin sharia mu gẹ́gẹ́ bó ṣe wá nu hadith ọ̀bọ̀bá ibà nàbì sọ̀lọ́lá àlùsẹ́là wọ́n wọlé lọ bá nígbà tí òun náà fẹ́ dà ní àti tẹ̀lé wọn láti lọ ṣiṣẹ́ hajj àlẹ́bí sọ̀lọ́lá àlùsẹ́là wọn rí kọ́kàn rẹ̀ ń bàjẹ́ nítorí pára rẹ̀ ọ̀yá àlẹ́bí wa ni kọ́tẹ̀ láwọn kó gbà níyà ṣùgbọ́n wàṣítárì pẹ́yì kò fi májàmú gbà níyà rẹ̀ torí ẹ̀ ìwọ náà tó bá jẹ́ pé ẹ̀ ń bẹ̀rù pípa rẹ̀ ọmọ ṣe ọ́ ní ẹ̀yìn ìgbà tó ti gbé ihram àárẹ̀ tó lè kọ́ dínà kó rí ṣe hajj àbí umra ṣe àbí tí ẹ̀ ń bẹ̀rù pọ́tà tó lè gbégi dínà kó fi májàmú rẹ̀ torí ẹ̀ ìwọ náà tó bá jẹ́ pé ẹ̀ ń bẹ̀rù rẹ̀ ọmọ ṣe ọ́ ní ẹ̀yìn ìgbà tó ti gbé ihram àárẹ̀ tó lè kọ́ dínà kó rí ṣe hajj àbí umra ṣe àbí tí ẹ̀ ń bẹ̀rù pọ́tà tó lè gbégi dínà ikókubi tẹ́ gbà ẹ̀ ní rọ́nà láti dé mẹ́kà lọ sí sẹ́tẹ̀ fẹ́ lọ ṣe iṣẹ́ hajj tàbí wa ẹ fi kún àníyàn yín pé labbaika hajja bóyá hajj lọ fẹ́ ṣe nìkan ẹni tó fẹ́ ṣe hajj ifrad ipò olúwa mọ jẹ́ pé rẹ láti lọ ṣiṣẹ́ hajj ó sì fẹ́ ṣe umra labbaika umra olúwa mọ jẹ́ pé rẹ láti ṣe umra ẹni tó fẹ́ ṣe hajj labbaika hajja wa umra ẹ wàá fi kún àníyàn pé fa in habasani habisun fa mahi hajjitu habastani ìwọ olúwa tí a múni mọ́lẹ̀ kan bá múni tó bá múni mọ́lẹ̀ ọ̀rẹ́ ìṣọ̀tà òun ò jẹ́ kí n dé káàbà ajẹ́pẹ́bi tó ti dọ́ra alẹ̀ òun náà níbi tó bá múni mọ́ ọ ajẹ́pẹ́bi tó dọ́ra alẹ̀ níbi tó bá múni mọ́ téèyàn bá ti wá jẹ́ pé ó ti fi eléyìí kún àníyàn rẹ̀ eléyìí tá a pè ní ajẹ́pẹ́ tí nǹkan kan bá mú mọ́lẹ̀ tọkọ dì láti dé káàbà lọ ṣiṣẹ́ tó dà níyàn fún ibi tí nǹkan yẹn tó ti mú mọ́lẹ̀ sí ìgbà náà ni ó ti bọ́ ọ̀rọ̀ sílẹ̀ tí ó sì ní sí nǹkan kan eléyìí tó jẹ́ ọ̀ràn yàn lórí rẹ̀ kó ṣe.

posu mefa si odun kan ti kadun sugbon ti posu mefa o si ti josu mefa lo eye le pa nigba yen tori e teyan ba fe peran hadaya o lo je pe rakumi ni malu ni tabi o gbodo je to ti kadun eleyi ta ni iru le gbodo ka ko to di pe yo je nte le pa o le wa ye wa a je pe o wa ni o gbodo je en to se wi pe e wa wa so ihram e si se te ti tori re gbe ihram ta ko wa go ale la sabe nitori pe agbe gidi na kan dan yin rara boya mu ni mele kan mu ni mele rara aya fi ko je pe e pa n toro yin lorun ninu hadaya ibaje agutan ibaje ma ibasi je rakumi وواني ولا رؤوسكم حتى يبلغ الهدي محله انتي واجب احرام يكون افس حج او بدو فات او بدو من كاكا من نوري نيجا تو سي بي نكان كون سي اجادون تو في جي بي ران هدايا يين تي مو دي حج او بدو فاري يين o godo mu nkankan ninu ori ni mo se pe nkankan se ni egbadun titi to je pe ran hadaya yin e ti mu de aye titi ti pa nigba te ba to pe ran hadaya igba na le tan fa ni ati farun ori yin amasaju eleyi e o da wo pe farun ori yin nitori pe nigba ti eni to lo si se haji lo si se haji ati mai pe ko fo kan ori re pe n fe mu kankan ko nbe be ni ko gbodo jeun kankan ko lara re abi ko tu yo ma reti ojo odun ojo odun oni alojo to se pe o to lanfani ati mu irun ori re ko to ba fe to lati mu ori re ko ni fifa lati mu ori re ko ni gige awon tawon okunrin lati din nkankan ninu ori re iyan tawon obinrin ṣùgbọ́n kó tó di ọjọ́ ọdún yìí kọ̀tọ́ wípé kẹ́nìkan kan mú nkankan kúrò nínú ohun ara rẹ̀ àkàrọ̀kọ̀ wa tó bá wá di ní ọjọ́ ọdún yìí ọjọ́ ọdún tí ní gbogbo ìgbà ìyá ńlá kan lè gé ìwà ní fífá àbí ní gígẹ̀ tó bá di ní ọjọ́ àbí ó dìgbà tá a bá tó ṣe àwọn asẹ́ kan kó tó di wípé láǹfààní àti fa irun orí wa àbí ká dínkù bẹ́ẹ̀ ahmed muhammad sallallahu alayhi wa sallam wọ́n sàlàyé fún wa wípé lọ́jọ́ ọdún iṣẹ́ mẹ́rin náà lálẹ́ láàjì òsè lọ́jọ́ ọdún léyá iṣẹ́ mẹ́rin lálẹ́ láàjì òsè púpọ̀ tí iṣẹ́ yìí pọ̀ iná ló jẹ́ ká pé ohun léyá ní yom al-hajj al-akbar ọjọ́ hajj tó tóbi lọ́jọ́ yìí alálàájì ọ̀ṣọ́kù ní jamrat al-aqaba ní ibùsọ̀kù eléyìí tí ń jẹ́ aqaba yìí tó tóbi jù alálàájì yóò pa ẹran ẹlẹ́kẹta alálàájì yọ fa irun orí rẹ àbí kọgẹ ẹlẹkẹrin alálàájì ọlọ ṣe tọwọfún ifáàbọ tọwọfún zero eléyìí ti ṣe tọwọfún hajj àkàrọ̀kọ̀ mọ̀ wá fún ìpínlẹ̀ báyìí ti ṣe tó ni pé akọ̀kọ̀ sọ́kù ẹ̀yìn rẹ̀ lápẹ̀rẹ̀ ìgbésẹ̀ kẹta ni pé ká fa irun orí wa àbí ká dìbò ẹlẹkẹrin wá ní tọwọfún bí àwọn ti sọ pé a sì sẹ́nu ṣùgbọ́n lọ́jọ́ ọdún ẹ̀yìn rẹ̀ lápá ẹran ìgbésẹ̀ kẹta ni pé ká fa irun orí wa àbí ká dìbò ẹlẹ́kẹrin wá ní tọ̀wáfù bí àrẹ́bí ti sọ pé a sì sẹ́nu ṣùgbọ́n lọ́jọ́ ọdún yìí pé ìgbà tárẹ́bí sọ̀rọ̀ láàrín ìṣẹ̀lẹ̀ tó parí iṣẹ́ tó dúró pípẹ́ àwọn èèyàn máa ṣèbéèrè ń tí kò bá yé wọn nínú iṣẹ́ tí wọ́n ṣe àwọn ẹni tó ń ṣèbéèrè pé àwọn ti fa orí àwọn ó tiẹ̀ tó di páwọn sọ́kù òkú tó yẹ pé sísọ rẹ lọ́wọ́ ẹ̀kọ́ jẹ́ sí alákọ̀ọ́kọ́ ẹ sì rẹ́ni tó sọ pé òun ti pa ẹran ó tó di pé ń sọ́kù bákan náà tí èèyàn bá ṣe tọ̀wọ́ọ̀fù kó tiẹ̀ tó di pé sọ́kù tí àwọn fífa ń tó yẹ kí ó wà lẹ́yìn síwájú àti fífa nǹkan tó yẹ kó wà níwájú sẹ́yìn yìí ìjọba ṣàkóbá kan fún ṣe hajj wa bí àwọn ọ̀nà bí ọ̀sọ̀lọ̀lá àdìsọ́là nínú àwọn ẹgbà wa tó gúnlẹ́gẹ́ nínú al-bukhari àti muslim àtàwọn àtẹ́rà gbogbo àwọn ẹbí ń sọ fún wọn pé ifa'al wala

这部这些事我写写老母嘞，因为伊做这么些鬼，按理说为鬼，伊这么爱呀伊那边，我来打理古鲁乌萨公，还带要不留个了，还得有嘛黑了，伊带把东进个公司，进个公司伊努力干路，哎我不得烦我哩，伊打比个狗，滴滴做飞机叫动力呀，伊拉白班那边说话，为鬼。不不一定要去说的啊比较发生我是个多不用的啊妈妈被被班的比较多了卡住啊所以的我来打理过我我是公还他也不用了还有没黑了哎我不要放我的牛滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴滴哎，我心里当然还在呀，我得把这把锁过来。哎，这我的小老爷没记，昨晚老李阿里给你弄来呀。但你我讲那个穆罕默德说了，拉里斯拉姆来了，你要叫注意。今天这天要把伊哈拉姆死了，你把这不不阿瓦马拉伊尼金把这瓦死了，那边你讲呢？咱们今把这么破啊，莫管了还在呀，米罗。我是这份干木有利益把握，本来就分你嘛住，越来越来，嘛要米来弄。嗯，我你爹你都是不用个个过你那弄，用我利益跟你分发，我的把这木把住木来来赚呐。Allahu Akbar， 我怎么是跟人家做把手？都是光，阿拉来赚，都是跟拉库木光，来来比木阿拉只把。我你看，我把麦打的落过打。وما في يقول لا تيسي متى دين لغبا وفي لفع علي بن أبي طالب رضي الله عنه يقبون قم لا يبتانا بوابون أمتا إبانا لتوا فوري له أكرمكم الله بكنا آيائي أتنيتم تنبوي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محلة أو بدو فايموريني تتي توفي جايكي هدايا ẹti gbe dáyé rẹ ẹti kọkọ paná ìgbà náà lẹtù láǹfààní àti fáwọn orí yín ìyẹn fáwọn ẹni tán gbádùn tí nǹkan kan ò sí wọn lórí ìwọn ọmọ yọ wọn lẹnu kò sí nǹkan kan tí ń dà wọn láàmú nínú orun orí wọn ẹ ò gbọdọ fáwọn orí yín títí tẹ fi já pé ọdọọjọ ọdún tẹfsírì kanu títí tí ó fi di pé ẹti kọkọ pẹraná ilé ìjẹlẹ kejì ṣùgbọn tí alákọọkọ o na ni nkan ta nabi sallallahu alaihi wasallam awon adan esi tin fawon eyan lori ibeere ti won se lokun tafsir kanu tete ti o fi de pe operana ile jele keji ṣugbọn ta lakoko o na ni nkan ta nabi sallallahu alaihi wasallam awon adan esi fawon eyan lori ibeere ti won se lotoka si wi pe odo e o gbodo fawon ori titi ti o fi dijo odun wa wa ni aiba ma ẹni tó bá jẹ́ pé nǹkan tó bá ń se lórí tó jẹ́ pé irun orí rẹ̀ aláàmù àbí ààrẹ̀ ń se ààrẹ̀ tó wá ń se yìí wọ́n gba pé kí wọ́n bá fáwọn orí rẹ̀ ìjọ wọn orí fún wa bí ààrẹ̀ ti ń se orí fún ni ó sì tàn ní ilé kó tó di pé lọ síṣẹ́ hajj ipò tó rí bá ti ń fọ̀ bá wọn tó bá ti fáwọn orí òun tó bá rọ́ mi sórí orí fún mi máa fi rẹ̀ ìdáwà fáwọn orí rẹ̀ bí látàrí ṣe ìgbà tó wà nínú ṣe hajj òwú á sì wá gbọdọ̀ fá irun ọba títí tó fi dijọ ọdún bákan náà ẹnì kejì ìdí tẹ́ ń ṣe òun orí gangan ìrìn iná orí kún iná kún orí rẹ̀ débi wípé kò gbádùn bàbá sì fẹ́ ṣoògùn náà ọ̀nà kan pàtàkì tá a lè gbà láti rí eléyìí ṣe ní rọrùn káàní ká fá gbogbo orin kúrò lórí ẹni tí iná orí ń dà láàmú ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá bá tọ́jú orí rẹ̀ níbi tí iná orí hàn lè màdé iná orí mi nǹkan mọ́ba tún ráyè yọ sí máa ìdí kejì àwọn èèyàn yìí ṣé ìgbàláyè wa wà fún wa láti ẹni tó rí ń fọ́ tó sì jẹ́ pé kó lè bá a rí ọ̀rọ̀ á fa irun orí rẹ̀ kó fún àbẹ́ni tí iná orí ń dà láàmú sí àwọn náà ṣé ìgbàláyè wà tá a lè fa irun orí wọn nígbà tọ́jú ọdún tí ìdè òwò àní famankara mi kò mẹ́rí àwòbíhe agbẹ̀mẹ̀rọ̀ṣẹ̀ torí náà ẹ bá jẹ́ aláàárẹ̀ nínú yín o ààrẹ ti ń ṣe ó lè pẹ̀lú pé wọ́n gbọ́dọ̀ fa irun orí rẹ̀ ó lè bá a rí ìdá àbí ẹni tó

تو مسیح تبدیل تبدیل تبدیل من این شریعه تو لابانی که سین ککم اونی سین کل تبین کبل تبین کبل این اون واجب مخیب آنا یعنی تفون ساسا یعنی که ای یو وابت سنی نمتتا و تی سین تلو افکوسی ای یو تبالی کنان آنان جو تبالی سی و تی سین تلو افکوسی Fortuna si pe ina to ba to lagbara lati se ta la koko ina lo bo suri elekeji ina to bo suri eleke eleyi anfani wa fun ipe ko je ti pari lo se eleyi to tuma si pe ko pagutan ina lagbara re ka eleyi o ti se ntolu ani ko se pe ta rin lo se to fa rai ni mefa to fa lo je mudun ni o ti se ntolu ani ko se wa ni ko ta la koko na lo se to se pe o se suya mo je meta o ti se ntolu ani ko eleyi je ira pada eleyi to wa gbogbo eni to ba lo fa irun ori re ko to di pe asiko to le fa irun ori o de ti eleyi bayi a ri pe ofin sharia wa yi ofin kan ni bukata pe ka ko nipa re to se bukata pe ka mo nipa re eleyi to se pe esin o le se se afi pelu pe ka mo ni ti won dala san ododo ni o ipe ma lo latini ogbon gbe ti o ba je be iwo ti o wa lorin eyan ese ti o gbe de jogun da kiyama koni mam nitori pe o ti se ori siri si awon nkan o ti rolu opolo nkan toto ile ti o ye ka po se ile ti o ye ka po lu bawo lo ti se fe wa se ona abayoda bawo lo ti se fe rorun fun ide ni o fi je pe nigba ta ba ko mo ta mo nipa re wọ́n lọ sí dúró ń dòpò kàn máa lórúkọ pa àmọ́ a fẹ́ máa lò nínú ìgbésí ayé wa eléyìí ọ̀ràn wa lọ́wọ́ láti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nta bá fẹ́ sí lẹ́sìn ká máa sí lọ́nà tó dáa ká sì máa sí lọ́nà tí ó fi jẹ́ àtẹ́wọ́gbà ọ̀kàn mi já sí pé a kàn ń dá àwọn ara wa a kàn ń fa ara lórí irọ́ ara ànfàní ṣe nídìí ipa rẹ̀ sì ṣe bó ti sọ àti bó ti ṣe yẹ ọ̀nà dàtà wa ṣàǹfààní ipá gbẹ̀san ẹ̀sìn tó dáa lórí ìjọsìn tá a ṣe màtí ìjọsìn tó ṣe tó ṣe dá ẹ̀sìn tó dáa wúrà ìwé ẹlẹ́dàá wa ó ti fún wa láǹfààní o ìgbò ń tapá fẹ́ sí lẹ́sìn ó ti ṣàlàyé rẹ̀ fún wa ó sì tún sọ fún wa ká béèrè lọ́dọ̀ àwọn tí kò mọ̀ fẹ́sì àlù àìlẹ̀ dékèrè nǹkan tààrẹ mù ẹ máa béèrè lọ́dọ̀ àwọn tó mọ̀ nígbà tẹ̀yìn ọ̀bá mọ̀. ò gbọ́dọ̀ wá jẹ́ ẹni tó ṣe pé a kọ agídé hárí ọ̀rọ̀ wa jẹ́ nǹkan tá a mọ̀ láwọn sì ṣe pé àmọ́ àmọ́ ju agbára èèyàn lọ àfi kí èèyàn wà àti mọ̀ nípa rẹ̀ a bá ti wọnú pa fẹ́ sí hajj àbá fẹ́ sí umra ó rí pé nǹkan kan tó ṣe pé kò dàbí nǹkan ti bá ta ti bá sábà eléyìí tá a máa ń sin gbogbo ìgbà bí hajj àbí èyí tí máa wá lẹ́ẹ̀kan lọ́dún bí ọ̀ṣọ́yàn àbí ẹ̀zẹ̀kẹ̀ èyí tí máa wá lọ́dọọdún fáwọn owó tó pọ̀ jù tí sì máa wá ní gbogbo ìgbà tá a máa ń kéré oko fágbẹ̀ a rí pé wíwá wọn ó sì pọ̀ ju hajj tó ṣe pé ọdọọdún náà ni là á máa ń ṣe ọkọ̀jọ́ràn èèyàn lórí gbogbo èèyàn ju ẹ̀ẹ̀kan lọ ní ìgbésí ayé nítorí òun náà ni pé púpọ̀ nínú iṣẹ́ hajj nǹkan tó ṣe pé sókun sí ọ̀pọ̀lọpọ̀ ju hajj lọ hajj tó ṣe pé ọdọọdún náà ni là á máa ń ṣe ṣùgbọ́n ọkọ̀jọ́ràn gbé èèyàn ju ẹ̀ẹ̀kan lọ ní ìgbésí ayé nítorí dájú òun náà ni nínú iṣẹ́ hajj nǹkan tó ṣe pé sókun sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí ó bùkátà ká kọ́ mọ̀ nípa rẹ̀ ni umra tolu ẹlẹ́dàá wa tí ó ti wá ṣe ní ọ̀run pẹ́kẹ́ bẹ́nu àwọn tolu abu tó bùkún pẹ́kọ́ ń lọ umra kọ́lọ̀ ẹlòmíì lè máa lọ lọ́sọ̀ọ̀sẹ̀ ẹlòmíì lọ lọ́sọ̀ọ̀sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò wá ní gbámú ká pè é bùkún kọ́ ń lọ umra bá a ti ṣe wéyìí àbí púpọ̀ jù bẹ́ẹ̀ kó wá jẹ́ pé iṣẹ́ tó ń lọ ṣeun kọ́ mọ̀ nípa rẹ̀ báwọn èèyàn sáré lọ sáré ọkọ̀ rí pé wọ́n rìn ìwọ náà rìn wọ́n lọ fẹnu kó lẹ̀kùn wọ́n náà lọ fẹnu kó lẹ̀kùn àwọn kan fàyà ara gíláàsì wọ́n náà fàyà ara gíláàsì kò ní dábẹ́ ọgbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀sìn tó ń lọ sí nítorí pé ẹ̀sìn lélẹ́yìí kìí ṣeré ẹ̀sìn lélẹ́yìí kìí ṣàwàdà nígbà tá a bá mọ̀ nípa ẹ̀sìn tá a fẹ́ ṣe yóò rọ̀ wá lọ́rùn láti ṣe lọ́nà tí ó fi jẹ́ àtẹ́wọ́gbà ànábì sọlọ́lá àlùyí sẹ́lẹ̀ ṣe hajj ó sì tún mú àwọn sọ̀hábà lẹ́yìn àwọn tí wọ́n kọ́ ní àṣẹlẹ̀ yìí wọ́n ní iye èèyàn tọ́tẹ̀ lánàbì sọlọ́lá àlùyí sẹ́lẹ̀ lọ́jọ́ àwọn láti lọ ṣiṣẹ́ hajj wọ́n jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún

0: àwọn èèyàn gbọ́n ọgọ́rùn-ún ìfẹ́ ti ṣe pọ̀ tó ànábì sọ pé lè ta ọkọ́dọ̀ mẹ́lá sí ẹ̀yà akọ́bẹ̀ ti ṣe ṣiṣẹ́ hajj yín lọ́dọ̀ ẹ̀yà akọ́bẹ̀ ti ṣe ṣiṣẹ́ hajj yín lọ́dọ̀ tọ́ ànábì sọ̀rọ̀ láàbì tẹ́lẹ̀ kò fẹ́ káwọn sọ hábà kán ṣàṣe dànù kò fẹ́ wọn kà sí wàhálà lásán iná ló fi ní bẹ́ẹ̀ bá ti ṣe rí pé mo ṣe ni kẹ́yìn náà máa ṣe báwo ni ọba ṣe dáa tó kó jẹ́ pé wọn náà lẹ́nìkan pé ìfọ̀nà mọ̀ ó sì ń kọ́ báwo ló ti ṣe ṣiṣẹ́ yìí dáadáa èsì kókó tó mẹ́ka kó máa wá wá àwọn àlùmọ̀pọ̀wọ̀ fóònù àwọn tí máa mú wọn ṣe tọ́wàf àwọn lárúbáwá táwọn wà ń di kàábà tí wọ́n máa retí ni tó lu abùkùn àwọn tó rí ń jáde yàtọ̀ sí pákó tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tí wọ́n fẹ́ gbà wọn pé káwọn kó wọn ṣe tọ́wàf káwọn kó wọn ṣe sọ̀fà márúwà káwọn kó wọn ṣe ọmúra bí owó tó fẹ́ gbà ìyẹn ọ̀dá tó nítorí pọ̀ náà kò ní farabalẹ̀ kó mú yín ṣiṣẹ́ yìí bó ti ṣe dá àti bó ti ṣe tọ̀ kájúkàjù kájú ní ọ̀mà ṣe nítorí pé ọ̀nà ju ti yín kó tún lọ wá lómìn ó fẹ́ tètè yan ju ti yín kó tún lọ lómìn torí pé ṣe owó ló ń ṣe iṣẹ́ owó ló ń ṣe ẹ̀mí pẹ́sì là ń ṣeun kò sí fọ́pọ̀lọpọ̀ bí owó tó fẹ́ gbà lọ́dọ̀ yín ẹ̀yin gbagba fúnra ara yín la láti ṣe tọ́yẹ kẹ́ ẹ̀ máa ti ṣe ara yín kò sí nǹkan tó burú kó o ṣalábàárin olùmọ̀ tó ẹjọ́ gbéra láti lé yàtọ̀ sí pé ó ti ṣàlàyé fún ọ láti lé nígbà tí ẹ tún dọ̀ ó tún wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n máa ṣe bí tí ṣe ń ṣe kó máa kọ́ bó ti ṣe ríṣe tó gbé ọ̀dà àwọn níta wíìn táwọn jẹ́ lárúbáwá tí mú ọ̀rá mi àwọn gan lára wọ́n sábà fiyèsí táwọn wí gẹ́gẹ́ bí ọ̀kan tó ṣe pé a ka lẹ́nu rẹ̀ tó yẹ kó ṣe ládùá àtòjíjẹ rẹ̀ ní wí ó dàbí ìgbà téèyàn sí pé wọ́n tọ́ wọ́n ládùá wo ló ń ṣe yìí tó lè tuntun wí nígbà tí mo tuntun wí fún mi ní máa ṣe àwùjọ bíi láì astagfirullah sọ ẹ̀yin tẹ́ ń ṣe ń tẹ̀lé tẹ́yìn ọ̀gbọ́n lárúbáwá ní ti ń wíhun àkọ́kọ́ kẹ́lẹ́ àdádálẹ̀ ni oníkálukú ni kò ṣàdúrà tiẹ̀ fúnra rẹ̀ oníkálukú ni kò wí nǹkan tó bá fẹ́ wí lọ́dọ̀ ara rẹ̀ òbúkátà kẹ́nìkan máa wá máa dá lóhùn eléyìí pè fún pé ẹ̀sìn wa tá à ń ṣe àyọ́ àwa mọ̀ nípa rẹ̀ bí.
1: torí ẹ fọmọ lọ́hùn bí wọ́n àmì àti àmàlò ẹ̀yin tẹ̀ ń ṣe rere láyé ẹ̀tẹ̀síwájú pẹ̀lú rere yín o ẹ̀yin tẹ̀ ń ṣe dáadáa ẹlẹ́dùn ó sún yín o olú àmọ́ gbogbo ń tẹ̀sí ẹ̀yin sì ń ṣaburú ẹ̀yin tẹ̀ ń ṣe ka ẹja wọ́n bẹ̀ o èyí kò sí tẹ̀sí tó lù ọ̀mà torí dé lẹ́yìn kó wá tó di ọjọ́ tí ẹ̀sùn ní méjì tó yóò ṣe ìdájọ́ káwọn ẹ̀dá ya wọ́n ń di àìdá ó lọ ẹlẹ́dàá kójúkọ́ta fún aláyé ọba alákùnrin ṣe táàṣì táàbì sórí rẹ kó lọ kó fi wá sí bẹ́ẹ̀ èyí táàṣì táàbì sórí ibú kó lọ amọ́ fi wá sí ilé rẹ. subhanaka allahumma wa bihamdika astaghfiruka wa atubu
2: láti ra àwọn ìdáhùn ẹ kàn sí wa ní mọ́ṣáláṣí márùn-ún ìfẹ́dà ní pátákì ṣe ẹ̀ẹ́dẹ̀ẹ́lá náírà ìdìjà ìrọ̀lẹ̀ márùn-ún lówó tàbí kí ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí.
3: 09092906
2: ó sì dá tí ọba ṣe ojú gbọ́n ní ayédèrú ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn tí wọ́n tàbí àwọn tí wọ́n ẹkùn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ìsìláàmù dára ó sì nílò ohun tó dára.
4: akájọlẹ láìrọbì alámi fún ọlọrun ọba tó tún ṣe ní rọrùn fún ọ tọjọ láti ṣe gbọpọ oṣù àdébọ ọrọ ọjú láti tún ṣàlàyé lẹkùnrẹrẹ lórí àwọn òfin ìdájọ nínú ìṣẹlẹ òfin islam àbẹwọlẹ ọba nínú àwọn rẹ tí ó túbọ̀ ṣe àlékún dáadáa fún àwọn olùkọ́ wa ní ayédè àti ọ̀nà àlùkùránà
5: ọ̀làwọn àmì.
4: bẹ́ẹ̀ sì à ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀sán tó pọ̀ fún àti agbátẹrù ètò ìjì tó ní sọ́láṣí lórí ìmúdà àánú ọ̀nà kó má pè é sílẹ̀ nígbà kankan. ẹ̀rọ tí òun máa ń rí nínú ríra iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ báyìí kí ọlọ́run ọba má fi bù àti ní gbàngàn ọjọ́ ẹ̀gbẹ́ǹde àlàkìlámà àmì láì gbàgbé ẹ̀yin olùgbọ́ wa tí àsìkò sílẹ̀ láti gbọ́ wa àbẹ̀wọ̀lẹ̀ ọba kó túbọ̀ ṣe ní ọ̀rùn fún wa láti máa fi àwọn tí à ń gbọ́ ló ṣe ìyàwó láti fi ṣe oríire ayé ẹ̀yin ìròyìn ọjọ́ ẹ̀gbẹ́ǹde àlàkìlámà àmì. ẹlẹ́dẹ̀ẹ́ta gbọ́dọ̀ ti pàdé wa ní alẹ́ ọ̀la sunday ní.

0: Afare kun gbogbo musulmi ta ba fe rin ajo aja ti mura to lala afia o se pa ka ma ile ise alalaji to ni ibere olohun to se for kata town ba lo assembly church and tours limited bo nje fe gbogbo awo bo ninu ka ba di seto irin ajo lo si ile land iwo to ba le rungba lati lo si aj odun 2027 assembly and tours limited ti seto leje won aj visa flight ticket e tura to sun aramu pekipeki to fini loko bale onje ati gbadigba oko pe awon ebun loloko ojoko ziara lo si bi awon aye ami awon afa to da mo ma se wa ati fun wa ni gbogbo gba baba nbari e o ni ti afani san die die 2027 bako na ni edinwo discount wa feni to ba dite sanwo o kan si ise assembly travels and tours limited ni suit 337 ikeja plat mo bolaji bank anthony way ikeja ipinle eko e lo group leader 0303 2496 tabi 0708 85 2341 www.assemblytour lori takun agbaye assembly travels and tours limited ultimate travel partner.
1: Ènìyàn ni wọ́n bá ọba wa dunu ìhìlá majesty ọba yẹmú àjàsá kúrò sí ọlásìdè one di àwùṣẹ ọfọdúgbò gbọdọm bí wọ́n ṣe ní ọdún kan sí lórí àpè àwọn babalábàbà wọn. Sí o, a kú oríire ọdún mẹ́fà lórí àpèrè. Kẹ́ ẹ fọwọ́ pawú kẹ́ ẹjọ́ bì. Kí ni onígbòǹgbò má tú kọ́ mọ̀ fọ́ lásìkò tí. On Monday 24 August 2026 ní gbogbo wẹ̀jẹ̀wẹ̀rọ̀ ní àfi onígbòǹgbò kábíyèsí wa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọba rè gbogbo olóyè ìlú onígbòǹgbò gbogbo ọmọ ọba. Torí lẹ́jà lẹ́jọ́ nílùú onígbòǹgbò lágbègbè gómìnà ìpínlẹ̀ Èkó bàbá Jide Mosola Sanwó-Olu ìjì gómìnà Dr. Kádí Ọbáfẹ́mi Hamsat chief of staff Honourable Tayo Akinde Honourable James Abiodun Faleke Honourable representative Kẹja Fẹ́bí Twensi Honourable Ọ̀fẹ́rẹ́ Adébànjọ the executive chairman onígbòǹgbò PDA Honourable Ṣẹ́gun Ọdúnbàkú the executive chairman Òjòdú LC Honourable Akeem Dauda executive chairman Ìkẹjà local government. Ẹ ṣe ẹ kú àtìlẹ́yìn Ọbọlúwa Ṣẹ́gun Adéyẹmí Àjàsá Olúṣẹ́ of onígbòǹgbò kingdom.

0: ohun kan tun se ko da to to omo to ba de ti to wo phone si e je ki awon obi ka sise ni lori dada olorun ara lowo
1: Yoruba bo ni oju lobara tori pe oju te ri ye na ni atona eda ninu irin ajo oju wa lowo lopo lopo mo fi medumari oba se oju lojo sinu koto kan pataki ni wa eleyi to fi awo oke ati ti isale garu re to fi ro pe peju se asiri bibo peyeju bi oluwa se wa oju lojo to yi sibe opolopo wa ki se amojuto bo ti to ati bo ti se ye tori pe awon ise kan tabi iwa ti opolopo n ba oju ro ma n ja akuba fun eyeju won si cataract glaucoma ati awon aisan mi be opo wa ki se amojuto oju won bo ti to ati bo ti se ye tori pe awon ise kan tabi iwa ti opolopo n ba oju ro ma n ja akuba fun eyeju won yato si cataract glaucoma ati awon aisan mi be to ma n ba oju ja awon afowofa mi na wa to ma n towo mi eniyan jade bi ki eniyan ma foju ko efi inagi ati awon efi mi eleyi to le da oju laamu to ma n fa ki oju o ma wa mi ati awon ijamba miran to le ko ba oju opo ni o mo pe ko da ki eniyan ma teju mo screen fun opolopo akoko lalai da abubo oju re gege bi awon onimo nipa itoju oju se je ko yi wa oye o to yi opolopo elomiran debi pe oba to da oju to toju e to se lojo saaye ti abawon tabi abuku ko le titete kan na lo tun se awon ounje kan ati awon eso kan leto fun omo eniyan lati le ma ro oju won lagbara awon bi carrot sweet potato iyen oduku eyin jije iru asala ta mo si awusa iyen walnut nilo la fe ka ninu iyen adipele lawon ohun ti eniyan le je to le ran oju won lowo sugbon ailakasi ise to gbowo opolopo ki je ki won raye se asayan ohun ti won fe je beke koju mole kedere ko ma roni gorogo ko ma se pe wa mi ohun ni won pe ni oju wa lalaafia ara eleyi na lo mu ile ise kan ara oto ileṣẹ authentic clear vision ṣe àgbékalẹ̀ egbògi tá n pè ní ojú lọba ara aba capsule eléyìí tí a ti pa gbogbo èròjà tó máa ń rán ojú lágbára papọ̀ fún lílo ọmọ ènìyàn tí àjọ NAFDAC bẹ́ẹ̀ fi òǹtẹ̀ lú pé ó dára fún gbogbo ènìyàn ọkùnrin obìnrin ọmọdé pẹ̀lú àgbàlagbà láti lò fún ìríran tó já gèrègè ojú lọba ara aba capsule kò ṣe má nínú fún gbogbo ilé má jẹ́ kó dìgbà tí ojú rẹ bá dá ẹgúnlẹ̀ kó tó di pé wàá ṣe àmójútó ojú iléeṣẹ́ authentic clear vision kalẹ̀ sí 5 Anipupo street lẹ́yìn ilé ìfowópamọ́ fidelity bank pen cinema agege ojú lọba ara aba capsule oníkóró ni kì í ṣe n tí ènìyàn máa ń kán sójú ní òfin gbọdọ̀ rà gbàrọ̀ gùdú ẹ̀ ojú ló wo ibi tí àwọn alágbàtà ojú lọba ara aba capsule kalẹ̀ sí rèé fún nílò láti lè wà lárọ̀ọ́wọ́tò rẹ ẹ̀yìn ti lagos island iga àdúgbòrò street ní kẹ́ ẹ máa bọ̀ ní chris and chris pharmacy chides pharmacy alobas pharmacy wà ní 53 ọ̀bùn èkó shirley loss pharmacy àti marbins pharmacy lagos island náà ni wọ́n kalẹ̀ sí ó wà ní slash pharmacy gbogbooro oníkan dúdúmọ̀ta jutas pharmacy ìṣẹ́rí ìdínwò roman pharmacy kalẹ̀ sí ìkòròdú justina pharmacy kọ́lá bus stop lálágbàdo poniman pharmacy dalimo janky pharmacy badagry good year pharmacy àgbàdo ọjà goshen pharmacy ìyẹn wà níyànà ọba famous pharmacy ọlọ́run ṣoògùn mo ṣe life back pharmacy orílẹ̀ ègànmú good mark pharmacy àjùwọ̀n rich rossing pharmacy underbridge sangwater eleyo pharmacy owode agbeyinu pharmacy idiroko next pharmacy sagamu underbridge sabo deco pharmacy along sabo ìṣàgámù ìwọ náà gbìyànjú láti yan egbògi ojú lọba ara aba capsule láàyò eléyìí tó ń jáde láti lè ṣe authentic clear vision tá a ṣe àgbéjáde rẹ látara àwọn ohun tẹnu ń jà tó ń tẹnu mu tó dára fún ìríran kójú ó bọ́ lọ́wọ́ yíyún níro ni gorogo wíwa mi ṣe pé tàbí kó máa wò bàìbàì fún àlàyé ẹ pé 070-34-67-1162 máa dáàbòbò ojú rẹ lóòrèkóòrè egbògi ojú lọba ara aba capsule ó ti wà ní nílò fún gbogbo ènìyàn lẹ́ẹ̀kan sí níbo ni mo ti lè rí ojú lọba ara aba capsule rà lágbègbè mi 070-34-67-1162 ojú

0: ròyìn sá.
1: Bẹ́ẹ̀ni àwọn èèyàn á pín oúnjẹ fún gbogbo wọn. Ẹ wá gbọ́ mi dáadáa. Ìdí tí mo fi pín oúnjẹ yìí ni pé Bíbélì wí pé ó dára kí a fi fún ènìyàn ju láti gbà lọ. A tún wá gbọ́ kan Bíbélì sọ ó ní ebi pa mí ó lè fún mi lóúnjẹ.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Ó lóun gbẹgbẹ mi ó lè fún mi ní omi. Ó ní mo ṣàlejò ó lẹ́gbàá mi sí wọ́n ní olúwa nígbà wo la rí ọta ṣe
0: gbọ́. Ṣé nǹkan wọ̀nyí.
1: Ó níwọ̀n tẹ́ ti lè ṣe é fún ọ̀kan.
0: Ọ̀kan nínú àwọn arákùnrin
1: mi. Ó lè ti ṣe fún mi. Ṣárí èrè wà nínú pé kárí ẹni tí ebi ń pa.
0: Yes sir.
1: Kẹ́ tọ́jú ẹ̀. Ìyẹn tó bá jẹ́ pé ẹ̀ ń ṣe é pẹ̀lú ọkàn
0: òtítọ́.
1: Tí ìṣe pọ́pọ́ yóò ní nǹkan mìíràn.
0: Tẹ̀ tún fi.
1: Ẹ o tó bá ti jẹ́ pé ọkàn òtítọ́. Ọkàn ìfifúnni lẹ́ni. Láti máa fún ènìyàn. Ẹgbọ́n mi.
0: Yes sir.
1: Kì í ṣe oúnjẹ nìkan kọ́ ni mo fún yín o. Mo ń sponsor àwọn èèyàn ní school. Mo rán àwọn tí mo rán lọ university. Ṣùgbọ́n iṣẹ́ mi pé àwọn nǹkan wọ̀nyí. Àwọn ò kì í ṣògo lórí ẹ̀.
0: Bẹ́ẹ̀ni
1: sá. Torí Ọlọ́run ló fún wa ní orí ọ̀fẹ́ yẹn náà ká fi lè ṣe é.
0: Kò sí rọ́ńbẹ́ sá.
1: So àárín èrè lọ́dọ̀ Ọlọ́run. Ìkejì àwọn èèyàn bẹ̀rẹ̀ pé bó ni mo ti ń rí owó. Ohun tó yà mí lẹ́nu ni pé nígbà tí mo bẹ̀rẹ̀ sí pín oúnjẹ fáwọn ènìyàn.
0: Yes sir.
1: Ọlọ́run dẹ̀ ló ń fi sí ọkàn àwọn ènìyàn kan. Àwọn yẹn náà wá máa bá mi pé bàbá èmi náà fẹ́ kó oúnjẹ sílẹ̀ ká máa pè fáwọn èèyàn. Ẹlòmíràn gbọ́ mi lórí rédíò.
0: Yes sir.
1: Á pè á ní bàbá ẹjọ́ èmi náà fẹ́ kó àpò ráìsì wá. Mo fẹ́ gbé ẹ̀wà wá mo fẹ́ gbé gàrí wá. Wọ́n kó wá torí pé wọ́n rí pé àwọn èèyàn pẹ̀bi.
0: Ibi ń pa ọ̀pọ̀. Bẹ́ẹ̀ni
1: ẹlòmíràn òjò oúnjẹ ànásùn.
0: Kò sí rọ́ńbẹ́ sá.
1: Ẹlòmíràn tí ìjọ oúnjẹ látàárọ̀. Ebi ń pa àwọn ènìyàn.
0: Kò sí rọ́ńbẹ́.
1: Àwọn kan wọ̀nyí. Ó máa kọmi lómìnú ó dẹ̀ máa ń dùn mí gan. Ó máa pa mi nígbe. Ìdí ni ẹ̀sà.
0: Yes sir.
1: Ṣé tiẹ̀ tún wá rí. Ní àárọ̀ ńlá gan. Mo tún máa pín oúnjẹ.
0: Ẹ tún máa fáwọn èèyàn lóúnjẹ láàárọ̀ ńlá yìí.
1: Ṣárí gbogbo àwọn tó wà ní Ayọ̀bọ.
0: Yes sir.
1: Àwọn tó wà ní Ayétoro. Ìtẹ̀lẹ̀. Àwọn tó wà ní Fẹ́ǹsì. Ojú òre. Àwọn tó wà ní Bádẹ́ẹ̀kì Ìṣẹ́fún. Kí gbogbo wọn máa bọ̀ ní àárọ̀ ńlá yìí.
0: Láàárọ̀ ńlá òde.
1: Ẹ̀sà wọ́n máa pín oúnjẹ fún wọn. Wọ́n ìbáwọ̀ 1,000,000 máa pín oúnjẹ fún wọn. Because Ọlọ́run dìídì bí àwọn èèyàn dìde tó dìídì kó oúnjẹ wá. Wọ́n kọ wá fún mi èmi náà rà mọ́. So a máa pín oúnjẹ láàárọ̀ ńlá.
0: Yes sir.
1: Ní káàpù wa. Torí tó bá ti ń bọ̀ tó fẹ́ wá gbé oúnjẹ. Torí má tìjú. Ó ti kúrò ní kéèyàn máa tijú nìsín.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Ẹbí o gbọ́ fàárí o.
0: Bẹ́ẹ̀ ni
1: ìṣòro náà ẹ. Má tìjú láàárọ̀ ńlá.
0: Èyí tìjú.
1: Ibikíbi tó bá ń bọ̀ tó bá fẹ́ wá gbé oúnjẹ láàárọ̀ ńlá. Tó bá ti dé Ayọ̀bọ. Ayọ̀bọ last bus stop. Ìwọ kan wọ ọ̀kadà tàbí kẹ̀kẹ́
0: Marua
1: kó sọ pé Mopo Junction lọ. Mopo Junction. Tó tó bá ti gbé bọ́lá ní Mopo Junction yẹn. Wàá rí ilé epo. Ilé epo yẹn gba inú ẹ̀ wọ
0: camp.
1: Ẹgbẹ́ ilé epo yẹn gan títì ní camp yẹn wa. Láàárọ̀ lọ́sà. Èrò máa lu bẹ̀yẹn pa. Torí máa pín oúnjẹ. Dé stage kan. Ẹ̀rù á máa bàyàn pé bàbá níbo la ti oúnjẹ tó pọ̀ tẹ́lẹ̀ yìí. Bẹ́ẹ̀ni torí mo fẹ́ kí inú àwọn èèyàn ó dùn bó ṣe rí nìyẹn.
0: Bàbá wòlíì sá ìbéèrè kan ni mo mú wa fún yín sá. Bàbá kí ló fà á tó gbogbo yẹn fi máa ń pariwo pé ká súnmọ́ Ọlọ́run ká súnmọ́ Ọlọ́run ká súnmọ́ Ọlọ́run.
1: Ṣé ẹ rí béèrè tẹ béèrè yẹn sá.
0: Yes sir.
1: Ìbéèrè tó ní agbára ni o. Ẹ máa rí pé látìgbà tán ti bí wa.
0: Yes sir.
1: Àbí kán tó bí wa. Àwọn bàbá bàbá wa. Wọ́n á máa sọ fún ẹ pé Ọlọ́run nìkan ni ká súnmọ́ o. Ìjẹ́ mọ ìdí bẹ́ẹ̀. Ìdí ni pé Ọlọ́run nìkan ló ṣe é gbẹ́kẹ̀lé.
0: Èyàn ò ṣe é gbẹ́kẹ̀lé.
1: Bẹ́ẹ̀ni àti pé kò sí bó ṣe máa ń ṣe tó láyé. O máa nílò Ọlọ́run nígbà ìṣòro.
0: Nígbà ìṣòro yẹn máa nílò Ọlọ́run.
1: O máa nílò Ọlọ́run torí pé nígbà tó o bá ti wà nínú ìṣòro. Àbí ẹ jẹ́ sọ báyìí. Ìgbà ìwọ tó ń gbọ́ mi báyìí o wà nínú ìṣòro. Àwọn ọmọ rẹ ò rọ́nà lọ. Iṣẹ́ rẹ ò lọ déédéé. oh shaisa do ta lori ta le ni to di de to re lowo awon eyan ti pada wo da si e iwo nikan lo ndagbe idi ni pe awon eniyan ma pada leyin eyan teyan ba ni soro ninu iwe job
0: yes sir
1: ori keji asa kasa iyawo job to jo je to jo mo
0: yes sir
1: lo wa gba job oni isoro to wa nbe yi oni se olorun
0: iyawo ile e
1: bani oni se olorun ko si ku on tori owo le duro mo
0: jesus christi
1: idi to je gbe do so mo lo ni yen ko se ani ti o le koyan iyawo eyan le koyan
0: iyawo ko
1: akon le ko eniyan sugbo olorun ko le koyan iwo baba to gba mi olorun o gbagbe o iwo mama yi olorun o gbagbe o o nilo lati sumo lohun idi ni to je pe ni aro la mo ma gbadura fun o bani ni aro la ye
0: yes sir
1: mo ma riran si o olorun ma won ma tu asiri ogun to nja yi e olorun ma fi e mo tu asiri oruko ani to nse e olorun ma wa son abayo fun e woli le mi
0: yes sir
1: nitori na la aro la tete de itoni ma wa
0: yes sir
1: ago mefa la aro la
0: ago mefa la
1: ori oke yan ti kun
0: yes sir
1: ori oke
0: ati kun
1: bo ba de se nde la aro la ni ma ma pin onje fun yin bi bo ba se nde bayi a ma gbe onje fun o iyan ni aro
0: la
1: gba mi dada ibi gibi to ba ti nbo la aro la to ba ti de ayo bo Ayobo last bus stop. Ayobo last bus stop. So for a lot kata. Tabonika kemarua pe ori oke lese kese lo lo. Ni mo po junction. Toba te so pe ori oke lese kese. Wan ba gbe de mo po junction. Toba ti bolo ni mo po junction yen. Wa ma wo ile epo lapo osi e. Ile epo yen wonu e. Ibe lo ma gba wo ori oke lese kese. Eyen ni aro la egbe titi lori oke wa wa tori na to ba de ni aro la eru olorun ma ba o tori awon kan to mo awon asiri ogun to ja e wa ri pe olorun a ma tu a de fi ona abayo si to na tete de ni aro la teyin ta ni lo nje e tete de ni aro la God bless.
0: Ohun le tbara tenu baba woli lese kese yi. Awon ro ba le soro yi lo je soro baba woli lese kese. 08069633352. 08069633352. Tabi 08029178678. 08029178678 ati 08084101529 08084101529 lere ju bayi lori eto lese kese fun titi oni oruko temi na oye pada oluwa to bi loba omo baba tin je delicate bo yan ti mo si mc giga loluwa alohun tolohun oni anu olohun yo bayi mi ati wo pade ami o

0: kau pe kau suo.
1: Eh,
0: Masyaire.

àwùṣẹ́ náà ń gbádùn wa ọba olúwaṣẹ́gun adéyẹmí àjàsá àwùṣẹ́ onígbòǹgbò ọláṣídé one a máa yẹyin sí ni bàbá. ọjọ́ Monday ni o ayẹyẹ ọdún mẹ́fà lórí ìtẹ́ bàbá ẹ máa ṣọdún mẹ́wàá ẹ máa ṣogún ọdún ẹ máa ṣọgbọ̀n ẹ máa ṣogójì ẹ máa ṣàádọ́ta ẹ fọwọ́ pawó ẹ fẹ̀rìgì jóbi láṣẹ ìdùmàrè.

0: Happy family life.
1: Àlàáfíà fún gbogbo ènìyàn tó ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́. Èmi fúnra mi Jai Akobi Egun, Egun tó já sí aṣíwájú gbogbo Egun ní ilẹ̀ Yorùbá tí ò nílẹ̀ Kẹlọ́run. Gbójúmbẹ̀ ọ̀fọ̀ ajára tọríkọ́, jọmọ́lẹ̀ ọ̀fọ̀ ìwóró àjìdò, àsúká gbòǹgbò ọ̀fọ̀ ìdúnlẹ́yìn. Èmi gangan ló sọ wípé ètò ìgbéyàwó àtàtà, ètò tó lárinrin ni. Ẹ máa gbọ́ ètò yìí láti ẹnu Irúmídé Ọlálérè Olúmaitè. Yàyà ti bẹ́ sílẹ̀, yàyà ti bẹ́ sáré.
2: O come ni wale akoyede ti gbogbo eyan npe ni okunun mo fe so fun gbogbo eyin eyan patapata pe e ma gbo eto kan ti oruko re nje ipiyawo atara eto gidi ni

lákùndọ́ ìwọ ọlọ́run wá bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ lórí mi báyìí. Oríwọ ọlọ́run gba mi ìwọ ló lètò ìwọ ló so ètò pápọ̀ ẹgbẹ́ tó lébi lọ́wọ́ ní kí n máa ṣe ètò fún gbogbo ẹni tó mẹ̀tọ́ gbọ́ kí tó sì máa dùn sí ti ọmọ Yorùbá nílé kó àtìlẹ́yìn òdì.

ba ti gbọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run bá wà nípa tiwa, kíni kí Israẹli wa kó máa rú. Ẹyin tẹ́ ṣe ń bẹ̀rù tẹ́ ẹ̀yọ́ nídi irọ́ ni irọ́ ni ọ̀dà ẹ̀fìdílé nǹkan àbí ká ẹ̀fìdílé ẹ̀fì nǹkan lédi. Ọmọ rẹ̀ ọmọ wọn nílò ìṣẹ̀nulé. Èmi lọ máa tẹ́ tẹ́ òbínú. Èmi lọ máa kọjú àlàpà. Ọmọ òbínú bínú forí sọgbọ́n òwú ọmọ òbínú wọ odò lẹ́rùn gbogbo àpáta lé.

0: ìjẹ́jọ́ ìpẹ́ yapa kódà agiri mobusu ẹ mọ̀ pé mo fi àǹfààní kan lẹ̀ ní ìjẹ́jọ́ pé àwọn tó bá pè mí ọ̀fẹ́ ni màá fún ọ níyàwó ọ̀fẹ́ ni màá fún ọ lọ́kọ̀ bọ́kùnrin ṣe ń pè bẹ́ẹ̀ lobìnrin ń pè fat obìnrin tẹ̀ wá pè dáadáa ní ọ̀sẹ̀ tó kọjá lọ wọ́n dẹ̀ tọ́lọ̀ adẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀yọ́ pé o láti ibi tó jìnà ẹ máa gbọ́ láti ondo láti ìjẹ̀bú láti sẹmẹ̀ láti ìgbẹ́sà ikorodu lẹ́gbẹ́ mo ní ìwọ ọlọ́run bí ìpèsè ń dúpẹ́ ni pé já àwẹ́ òde bọ́ńdọ̀ fẹ̀mí ló kún adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí orí ọ̀fẹ́ bá yọ ni mi á dùn kí n gba ìpè bíi méjì fún àwọn tó bá ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lọ́wọ́ mo fẹ́ kọ́ bá mi ṣe àdúrà fún ìgbéyàwó ìdílé tuntun yìí tí a ṣe fún lọ́kọ tí a fún ìyàwó lára ọkùnrin tó ń mú obìnrin kan tí mo ti ń darúkọ bí ọ̀sẹ̀ bíi mélòó kan ara àwọn tí mo fún lórí ọ̀fẹ́ pé tó bá pè mí ní jẹjọ lórí ètò tó bá pè mí lẹ́yìn ètò fún ọjọ́ sátidé nìkan pé wọn ò ní gba fọ́ọ̀mù ọlọ́run dẹ̀ ṣe é arákùnrin yìí orí obìnrin kan mú ọ̀rọ̀ wọn dẹ̀ ti wọ̀ màá pè é díẹ̀ inú mi náà dùn fún obìnrin yìí torí pé mo rí nídìí pé ẹni tó ní ìtẹ́lọ́rùn ni obìnrin sọ nǹkan kan tí inú mi náà dùn sí ó ní pé ọkùnrin yìí òun rí nídìí pé ẹni tí ò ní púpọ̀ ṣùgbọ́n ó tẹ̀ òun lọ́rùn ọ̀rọ̀ yìí lásán ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní àwọn tí ò tí ì rọ́kọ dé wọ́n wá ẹni tó ti wà òkè tán mo ò mọ̀ pé ìpìlẹ̀ ọ̀rọ̀ olẹ́gbìn ẹgbẹ́ mi gbọ́ díẹ̀ lára òun àbẹ̀rẹ̀ yìí ó ti rọ́kọ nílẹ̀ ẹ̀dùn orúkọ ẹ̀ ni àbẹ̀rẹ̀ dọ́kàs láti sango ọ̀tà ẹ bá ń pa àtẹ́wọ́ fún ẹ bá mi ṣe àdúrà ìpè bí méjì ni màá dọ́gbọ́n sílẹ̀ kẹ́rọ mi ṣe àdúrà fún inú mi dùn sí tó pé ó sọ̀rọ̀ kan sẹ́ tí mo dẹ̀ mọ̀ pé no ẹni tó jù ẹ ti rí ni.
1: mo ní mo gbọ́ program yín ni láti ohun tó gbọ́ ìtẹ̀ṣẹ́ ní ìjẹta yìí so ní gbogbo ọmọ gbọ́ tí mo rí kọ́dù so mo dẹ̀ really appreciate yín pẹ̀lú gbogbo iṣẹ́ tẹ́ ń bá mi ṣe then ti last week yìí tí mo gbọ́ ẹ̀rọ kan bèrè nọ́mbà mi ẹ̀ fún so orúkọ ẹ̀ ni Ìṣọlá. So ó ṣàpèmí ṣàṣà sọ̀rọ̀ àsọ̀rọ̀ so mo ṣáà láìkẹ̀ òun náà dẹ̀ láìkì mi nígbà tí wọ́n jẹ́ ọmọ ṣẹ̀lẹ̀ so mo really appreciate
0: yín. ẹ rò pé obìnrin yìí sọ ó ní celestia lòun òun dẹ̀ fẹ́ ọmọ ìjọ mímọ́ celestia arákùnrin yìí olúṣọlá ni ọkùnrin yóò bá fọ́ọ̀mù ṣùgbọ́n tó bá títí obìnrin yìí bákọ́bákọ́ nínú ìnídùn sí o kò bá yẹ pé èmi àti ẹ máa rújọ́ra wa kò mọ̀ mí rí o ṣùgbọ́n mo fẹ́ ṣú ẹ̀ ń pẹ́pẹ́ ìyẹn tí ò bá tọ́jú obìnrin yìí ni o ẹgbẹ́ díẹ̀ dára wọ obìnrin ọ̀hún sí.
1: àdúrà mi ni pé kọ́lọ́run kò jọ káyé má tu wa ká gbogbo ayé má burú wa ká jọ dàgbà dògbó lẹ́yìn mi lọ́kàn ó dẹ̀ jù mí lọ́gbà 2 years lọ́wọ́ mi bẹ̀rẹ̀ jẹ́ èèyàn kan tí mo rí tó kàn tó dẹ̀ farabalẹ̀ bí ìṣòro bá ti wà ọlọ́run ló máa sọ̀rọ̀ gbogbo ohun tó wù kó lè máa dojúkọ mo gbà ládùúrà wípé ọlọ́run bá mi bá ṣẹ́gun dàgbà ọlọ́run.
0: ẹ̀rí pé obìnrin gidi nìyẹn.
1: ṣẹ́gun ọmọ wáyé wa fún yín ní àti àfíìsì ọjọ́ àwọn pè yín bí ìgbà wo la lè rí àbíká.
0: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ògòrí fún ọlọ́run lókè ọ̀run mo fẹ́ ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lẹ̀ bó ṣe bí ìpè méjì sí méjì péré tiẹ̀ títọ́ kọ́ra mi dán bó ṣe ọ̀rọ̀ kan sí méjì fún ìdílé tuntun yìí inú mi á dẹ̀ dùn 080-87-21-15-12
2: hello
0: ẹ kalẹ́ mọ́ lórúkọ ilẹ̀ tí ń tẹ̀wá sá.
2: lórúkọ tí mi ni adébíyí tún dé láti odó ńlá ìgbòho.
0: lati korodu ademili
2: ademili ademili
0: okay e ba nso bi meji oro kan si meji fun ara idile yi ni midun
2: ata lo pa alo ni tu oka o
0: an mi jesu
2: le ya ta lo pa eya eya awon eni bi mo ni ri ati won la so lo
0: an mi loruko jesu. Thank you, sir.
2: Allah,
0: thank you very much, sir. Hello? Hello?
3: Hello?
0: Hello, Kaleo?
3: Hello,
0: sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Hello,
3: sir. Hello,
0: sir. Hello,
3: sir.
0: Hello, sir. Hello, okay, ebami shada oro meji pere na ni adura ti gba
3: ami
0: jesu ile ti le oni daru o ami jesu. Thank you, sir. Ami o ami jesu, sir. O de efoko wale, sir. Adura ti gba lagbo Olorun. Intabashi nile yawo obirin bo obirin pe ile ti kunbamba obirin bele pitimo baba se ma rin gbogbo e ma gbo mo kile ko si e ka bo sori eto igbeyawo tata lati le se bond fm 92.9 pelu omo yin ore yin ololufe yin aburo yin egbon awon kan aburo awon kan baba awon kan ibi mede olalere temo si olumaiti

diva ni se ton se finka awon lo npe care diva se ki se awon nurse ni olutoju awon care diva ni se ton se arabere ti bi moko sugbon won ni awon atoko won awon ti pe omo bibi ilu ilorin ni ipinle kwara ni o mo ade eferefe ko gaju ko si kuruju mo tun ayo yi o ni okun to je muslimi mo n fe fe o muslimi en to nso ide yoruba lenu bi ti wa nbi to je muslimi ti ojo ori e to nbe laare 50 si 57 years okunrin gidi to de ni se gidi lowo ni o yen mo tun ayo lati oba ni koro 47 years ise caregiver lo se o ti bi omo ko o arabere ori ofe lati ejigbo obiri yi won pe mi mo de so fun won ni kin jo ori awon ta won wa ngba ko ngba form kin daruko oruko re yin e fi name e send e si mi ore na so ba ore ofe ba mi so won ni mi de kin se lorun arabere ori ofe lati ejigbo mi moruko re won ni o eni odu moko lela adota 51 years ni oja lobirin yin ta won de je omo ilu ikire ni ipinle osun won de je lesi kristi okan won di salaisi ti pe omo to bi na to ti balaga omo na di salaisi nkan to de pa omo ni pe nigba to mo n pada sile eko giga university lawon oko reburu awon ole reburu oko won ni won de pa omo na atawon kokon nu moto lati gba na obirin nikan lo nda gbe lo nda afa awon nikan bo se fire to ori ofe te ba de ri omo e bayi kan kan ni oyo la ni o de tun nina lawo eyin o lo njin ke o mo ra ferefe o de rewa won o gaju won de tun kuruju won ni awon fe bi mo kia kia sugbo okunrin alaru barika lawo fe o awon fe saku saku okunrin to toto ti ma gbe awon ton ti eje be lati 55 60 years lo to ni se lowo ni awon fe biro agbomola arabirin moreni keji lati osodi eji moreni keji 57 years ni o awon lo ti pe mi titi oluma ti sani mi na ibalopo nikan awon fe sugbon awon o fe awon omo kekeke lo wa in fact awon mo 20 30 lo wa n pe mi si mama 57 years ayi ma wa baje o ani ma pe oluma ti sani mi ibalopo e je ki ma fi aye to ya ki ma gba siko elomi bi omo ta ledumare mi o we abire mo ni keji lati osodi 57 years ni eji won oja nonta won le ti bi omo meta kuda awon omo na odikaluku ti wa la ya ara e muslimi ni esi ti mu arabire mo ni keji se won ni awon ko nilo ibalopo nikan ni o awon de nilo en kia kia sugbon agbalagbara won fe nkan to wa fe ni pe eni ohun awon oni jo ma gbe o ohun to n gboro nile ta wa ti e ti je pe ohun nikan lo n gbe ekokan ta wa ma ti ri pe o se bako bako awon nilo ibalopo awon a pe won a de lobe to ba ti gba sara tan boya ojo meji ojo kan won a ti pada si adugbo won ni ibi to n gbe losodi sugbon won ni agbalagba to de to ma toju awon a de sere fun dada pelu ojo ori awon mo re se mi bẹ́sẹ̀rí ẹ mo léṣe mama ìdá ẹ̀rẹ́ wa gan mo lẹ́ni kejì láti osodi 57 years arábìnrin adébánkẹ́ láti ìlú ìkòròdú ó tún ti pè mí jẹta kí ló dé báyìí ìwọ lọ ṣáánú mi olúmọ ẹ ti mú màtí olè adébánkẹ́ láti ìkòròdú 47 years ni arábìnrin yóò bímọ rí o kò sí lọ́kọ ọjà ló ń tà ọmọ ìlú èkìtì ní ìpínlẹ̀ èkìtì ni ẹ̀dọ̀ pé àwọn èkìtì wọn gbá fẹ́ wọ́n dẹ̀ kàwé wọ́n dẹ̀ kọ̀yẹ̀kọ́ lagidi díẹ̀ ni o èkìtì ló ń ṣe ẹ̀sìn kírísítẹ́nì dẹ̀ ni ẹ̀sìn ẹ̀ ó dúdú ó rí rùmúrùmú ọmọ ẹ̀ náà kódà ó lè lọ́wọ́ dáadáa ọwọ́ èyí náà gbogbo ẹ̀ náà ó tún ní hips ẹni tó bá fẹ́ obìnrin tó ní hips ó dẹ̀ tún lè jí èjì ẹ fẹ́ o tó bá rẹ́ni báyìí mú sẹ́ni ìwọ̀n lọ kàbíyèsí o wọ́n láwọn fẹ́ ọkùnrin tó ń ṣe ẹ̀sìn kírísítì tí èjì wà láàrin 50 lọ́sọ́wọ́ òkè 50 to 60 years ọkùnrin tó mọ iye obìnrin tó ṣe tán àti bímọ ní kíákíá arábìnrin adébánkẹ́ láti ìlú ìkòròdú wọn ni ìlú àwọn á dùn táwọn bá rí ọkùnrin bẹ́ẹ̀.

alájọ mi ṣe lọ leléyìí a ní wọ́n ní kí n dáríjì ìyá ẹ̀ máa ń bẹ̀ mí ó ní ń ṣàánú òun ojú kan ẹ̀pà ojú kan ẹ̀rẹ́ ni ìyá kan mà ló bẹ̀ mí náà èmi àtọmọkùnrin yìí bẹ̀rẹ̀ ìrìn àjò ayé wa wẹ́rẹ́ dè wẹ́rẹ́ a rìn títí a ṣe ìgbéyàwó a fẹ́ ara wa ní lọ́kọláya àmọ́ nǹkan dùn dáadáa ká a má sọ ìdàkejì ẹ̀ àmọ́ a jọ ń forí tì í a gbà yí pé ibi pẹlẹbẹ ló ti mọ̀ lẹ́jẹ́ bẹ́yìn àgbà ṣe pa lówe bá a bá ń ṣe wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ọlọ́run á bùkún síṣẹ́ ọwọ́ wa àmọ́ ọmọkùnrin yìí ń wòó pé ìlàkàkà òun ti pọ̀ ó yẹ kóun ti ju ipò tí òun wà yìí lọ

jọ ń forí tí ọmọkùnrin àkókò ń lọ. Ẹgbẹ́ mi ń gun mọ́tò. Ẹgbẹ́ mi ti nílé. Àwọn ẹgbẹ́ mi ti ń dà nǹkan tó da mèremère ṣe. Kí lèmi wá fi ṣorí? Ọmọkùnrin yìí wò ó ni jẹ́ a dúró de àkókò. Kò sígbà tá a dáṣọ àrílẹ̀ fi wọ́. Àmọ́ ngbà tó jẹ́ pé ọmọkùnrin yóò yé kọmi nínú gbogbo ìgbà. Obìnrin yìí wò ó da o. Gẹ́gẹ́ bí aya rere lọ́dẹ ọkọ. Jẹ́ a máa fàdúrà tí ọmọbìnrin yìí a máa gbàdúrà. A mọ́kọ ẹ̀dání náà lọ. Wò ó wà ń bì kan báyìí o. Bó bá ti rí báyìí, bó bá ṣe sọ báyìí, bẹ́ẹ̀ náà ló ṣe máa rí ọmọbìnrin yìí á tún wọkọ̀ ẹ̀ lọ síbẹ̀. Ẹ bá mi gbàdúrà fọkọ mi. Kọ́nà kò ṣí kọ́nà kò là. Ó mú ọkọ̀ ẹ̀ kiri. Bá ṣe ń lọlé aládùúrà, là ń lọlé àáfàá. Ó ṣàdúró pé àfi dandan lá ọkọ̀ òun gbọ́dọ̀ ṣoríire.

oníkálukú wa máa jẹ́. Wọ́n dọ́dọ̀ bàbá lóòótọ́, ìyàwó tẹ̀lé débẹ̀. Wọ́n ṣe é sọ̀tún, wọ́n ṣe é sósì. Wọ́n kíyàwó pẹ̀lẹ́. Okú ìfẹ́ rẹ̀, okú eléyìí, okú tọ̀hún, tọ̀hún á ṣe, nìkan á ṣe. Bó ṣe rí ohun tó ṣẹlẹ̀ ní ṣá, ká má fi gbogbo ẹnu sọ, á dà sórun wájú pọ̀ mọ́ tí pàkọ́. Fọ́kọ ẹ kó ṣáà lè ṣe kan, ọmọbìnrin takú pé irọ́ o, kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Kò ṣe é ṣe, wọ́n ṣáà dà á sí rọ́ọ̀fù, ìyàwó kúrò níbẹ̀ ó lọ. Ọmọkùnrin ṣáà fẹ́ lówó, sùúrù ni òun ò lè ní sùúrù mọ́. Ó bèrè lọ́wọ́ bàbá rẹ̀, ó ní wò ó, ìyàwó náà ni igi ọlá ẹ, àṣẹjú péréte ni. Bíi kéèyàn kọ̀ rọra kó fẹ́ sí ìyàn díẹ̀, ó bá ti ṣe bíi mélòó kan, ara àtúbalẹ̀, aláṣìírí á dẹ̀ máa bò ó fún wọn. Wọ́n ní á fẹ́ sí wá lọ.

0: mọ̀ ká sáré parí ẹ̀ pàápàá kẹ́ ẹ bá wa dá sí nígbà tí kiní dé sọmọ obìnrin yìí àwọn ẹbí ẹ ò ṣáà ní máa wò ó bó tilẹ̀ jẹ́ pé gbogbo ìrìn àjò tí wọ́n rìn kò fi kọ́kọ́ létí kó fẹ́ sí wádẹ̀ olúwa gbà mí nǹkan yóò ṣẹlẹ̀ rí kí ló dé kí ló ṣẹlẹ̀ àwọn bí ọmọbìnrin yóò fi sílẹ̀ wọn níran àwọn náà bẹ̀rẹ̀ àdúrà from one mountain to another from the mountain to another àmọ́ ńgbà tọ́lọ́run máa ṣẹ́gun kí lorúkọ ẹ yìí ó padà sórí ọmọkùnrin nígbà tó padà sí tí ẹ wá lágbára ju ti ìyàwó lọ ìwòsàn ti ẹ báyìí ó wá lọ́wọ́ ìyàwó àṣírí ti tú o pẹ̀lú gbogbo ìyà tí mo bẹ́ẹ̀ jẹ pẹ̀lú gbogbo nǹkan tí mo bẹ́ẹ̀ farada yẹ kó o ṣerú eléyìí fún mi ìyàwó pé kó máa bá a yí ìwọ ló kọ́kọ́ ẹ̀ kó ní kálùkù pín gàárì ẹ̀ kí ìwọ máa bá tiẹ̀ lọ ìyá wa ń bẹ̀bẹ̀ kó ṣàánú òun kó má sọ òun dàgan alẹ́ ohun ẹ̀pà ojú kan rèé lọmọkùnrin yìí bó bá ṣe é fúngbà díẹ̀ bí ò bá rí wò sátọ̀dọ̀ ọmọbìnrin yìí kó ṣe ohun tán ni ó ṣe padà jẹ ọlọ́run nípè ni ẹ̀gbọ́ ṣó lẹ́tọ̀ọ́ sí ìdáríjì ṣó yẹ kí n dáríjì àbí kó máa bá ti ẹ̀yìn lọ bẹ́ẹ̀. Tàbí 081-270-44485. Hello, ẹ̀ka Alẹ́sà, ẹ̀ka Alẹ́mà. Ẹ bá a gbóhùn yẹn sókè. Ẹ̀ka Alẹ́sà. Yes. Láti yan ò jáde dáadáa, ẹ bá a gbé sókè dáadáa. Ẹni ọlọ́run mọ̀ láti láńbẹ́, ó yá ẹ bá a dá sí. Kó má dárí jì í. Ó dá dárí jì í, ẹ ṣeun. Mo tẹ̀ jẹ́ pé àgbọ̀dá. Ẹ ló ẹ ká lẹ́kùn-ún.
1: Wa aleykum
0: salam.
1: Àlọ́ gbàdúrà wa o.
0: Aláwọ̀ àmì.
1: Àdúrà mi ṣe ń kọ́ kan wálẹ̀.
0: Àmì Ọlọ́run.
1: Orúkọ mi ni Abdulsalam Ijoko Ọgbayọ. Ọlọ́run ni aláforíjì. Bí ẹ̀sẹ̀ fẹ́ẹ́ lè ṣàlàyé àforíjì. Nǹkan tó ṣe kò ní ẹ̀tàn kò dá. Ọlọ́run tẹ̀jẹ̀ obìnrin ẹ̀ yìí. Torí tọ́lọ́ bàbá gbẹ̀jẹ̀ àti. Ìgbàlú jẹ́ pé òun àtẹ̀jọ wà. Wọ́n lè jẹ́ tọkọ sí ìyàwó.
0: Hello, sir. I'm going, sir.
1: Hey, that was me. You may have to go back to Palla, Palla, and Lara. You come back, but I said,

0: àbáwá kí kábíyèsí náà àwúṣẹ onígbò ọba olúwa ṣẹgun adéyẹmí àjàsá ọdún mẹfà lórí ìtẹ ọjọ monday pọpá owó wá fẹrìgì jóbi agbára ọlọrun ọba ọdún mẹṣẹ yìí ọdún mẹwàá ogún ọdún ọgbọn ọdún ọni ò pẹlú àlàáfíà àjíǹde ara a máa jẹ ọṣẹ onígbòǹgbò ẹ má bínú ẹyin tẹ ń gbà torí lọwọ ẹ 07063161916 07063161916 Yes, sir. Olusola lati Badagry, Eseun. Yes, sir. Eka lesa oruko ya ti bi tete.
1: Mi Olani Ijeun si lati Itele legbe
0: ebo. Lati Itele na ebo ya. So ko bi yen dariji sir.
1: So bi yen ko wa dariji. Ko da sile ko ba ti.
0: O ma ba yi.
1: Tori pe mo so pe o ni so pe e oruko pe ko ni da. Ko wa ko ti pa obi yen lo si ti la ma so. Ko ma ba ti e yi lo.
0: O ma ba ti e yi lo. Ṣe o da baba yẹn ti bá kó ti bible àwọn pé kò sí ọba láforíjọ wọn tó ìwé mọ́ ní pé ẹ sọ fún èèyàn pé kò ní ẹ lọ ẹkọ jìn ẹka lẹsà ẹka lẹmà
2: ẹka lẹmà
0: ẹsà
2: ẹkọjàre ẹkọ ètò
0: yẹsà orúkọ yẹn àti ibi tẹ ti ń
2: ṣe eré mo ti ń pe orúkọ mi ní lukman ọlákùnrin
0: wọn ti sùúrù lérí ẹ ṣeun sà
2: Ọlọ́run ló pè ọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ ọkùnrin dáríjì fún ìyọ̀dọ̀ ọkọ̀ ọkọ̀ ẹlẹ́mọ̀.

0: Si sí, justo.
1: Sí.
0: Un puso vos, yo.
1: No, belleza, belleza. Calosa.
2: Luna, escalosa.
1: Calosa, era ese, ¿cuál es ese?
2: Sí, era el cuyo escuché. Eu comincio la laticubu.
1: Laticubu, así un rato.
2: Leri, oni, abacune, así ure. Obìnrin ò gbọ́dọ̀ dáríjì nítorí tó ẹ tó ti pa obìnrin yẹn ẹ ó ti jẹ lọ nìyẹn
1: ó ti jẹ lọ
2: bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ àdáríjì yìí ó máa padà ṣe ó máa ju iṣẹ́ ṣáájú lọ nítorí ajédè kan kì í jẹ́ kan mọ́ ó sì máa padà ṣiṣẹ́ kò ẹ jẹ́ kó máa bá ti ẹ̀ yìí ọlọ́run ó ní dáríjì lọ́wọ́ tó tọ́ lọ́wọ́ ọlọ́run àdáríjì kóbìnrin máa bá ti ẹ̀ lọ.
1: Ndaro ese o. Ah, aba yen kan tun ko we daddy yen po atun ko won ni. A jede o ke nje yoko mo abi aje da ti mu kan ni be ni. Ah, o de dun won tun mu mi ni. O tun se mi. E ko ajin o. E ka le.
3: Ismaila ruko temi o.
1: Lati bo sa.
3: Lati aja me ko ru mi ni olopa koko ni iwe iroyin.
1: No, ese o sa.
3: I don't know.
1: Oh, that's a. She copied the other garage. Hello, sir. Hello, ma. Oh, you are here to do you any voice in your daddy, dada. Oh, that's a. Àwọn onítọ́lọ́run bá fẹ́ dáríjì kọ́ tọrọ àfi lọ́wọ́ ọlọ́run àmọ́ kọ́ mọ obìnrin yẹn kó má dáríjì. Àwa ni pé látọ̀dọ̀ èèyàn náà èèyàn mọ́ àmọ́ kọ́kọ́ ṣẹ̀ èèyàn kọ́kọ́ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ kó tó ní à olówó àjọ àbí báwo lọ́yẹ kọ́kọ́ lọ bí ẹni tẹ́ ẹ̀ṣẹ̀. Hello, sir. Hello, ma.
4: Hello, grandma.
1: Ọmọ yín ló wà lórí ètò. Mo ní ọmọ wà lórí ètò ọmọ ni ẹ ní. Hello, sisi. Yes, sir.
4: Ṣé woman yẹn tó bá jáde kó tó bá járí sí ìkẹyìn bá ní padà sí láti kó járí yẹn àpọ̀ ìkọ́ ìyára mọ́ kó má fẹ mọ́.
1: Kó má fẹ mọ́ bọ̀ kó kọ̀ ṣàforíjì fún. Mo dáríjì ẹ o, mo dáríjì látọ̀ mi o, àmọ́ kó tún wá fi lépè sí àbí.
4: Ó
1: dá ẹ ṣe. Ó dá ẹ ṣe. Ìwé mímọ́ kún ọ̀rọ̀ ọlọgbọ́n ni wọ́n sọ́jú wọ́n á tún sọ bábá.

0: dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí di àwọn tí ó ṣẹ̀ wá. Inú bíbélì náà ni bí mi ò tẹ̀ wá mọnú ẹsẹ̀ yẹn máa lọ wá dádì tí wọ́n ẹjọ́ tẹ bá mọ ẹsẹ̀ bíbélì yẹn ẹ lè bá mi tẹ̀ ní àtẹ̀ sí ojú òpó 08120044485 ẹsẹ̀ pé ẹ sọ fún èèyàn búburú pé kò ní dáa fún bó ṣe sọ nínú bíbélì bó ṣe sọ tọ bó bá kọjú kó tá bó bá kẹyìn sí ẹ kó tá bó bá kò wọ ni kò dérò ara rẹ pa báwa náà bá dáríjìyàn a fi máa ráàánú gbà ni bí ò bá ti ní ìyọrun kankan lára èèyàn ẹ má bínú kò sí àkókò fún wa láti pè mọ́ àkókò ti lọ aago méjìlá ló ti yẹ ká máa ṣẹnu ní dédé ìṣíbí adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ gbọ́ wa ẹ̀yin tẹ́ ẹ pè wọlé iná òní tán owó yín lágbára ọlọ́run ọba ibi tẹ́ ẹ ti ń ra káàdì pè ọ̀pọ̀lọpọ̀ òun náà ni ọlọ́run máa fi rọ́ a máa ráàánú gbà lágbára ọlọ́run ọba bá a ṣe fẹ́ ìyá òní tojú orun dójú ikú ibùsùn wa òní díbojì láṣẹ elédùnmarè lórúkọ àwọn ọlọ́gàá lọ́gàá níléeṣẹ́ Bond FM 92.9 là ń kí pé bẹ́ẹ̀ ṣe yan iléeṣẹ́ wa láàyò tó bá tún di aago mẹ́rin ìdájí a máa kíra wa kó ojúmọ́ níléeṣẹ́ Bond FM 92.9 olúfúnkẹ́ wúra ọláàdìsá ni orúkọ tèmi ó dàárọ̀ sá ó dàmà orun ayọ̀ láòsùn àsùnjí o.
1: My place to Nigeria, my country. Truthful, loyal, and honest. To serve Nigeria with all my strength.